0: nítorí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsan tómi.
1: Gbogbo wa o, àyànbọ̀ kálukú, ó yàtọ̀ sí ra wọn.
0: Ta ni yóò gun orí òkè olúwa lọ àbí ta lè nìyàn gan tí ó dúró ní òkè ibi mímọ́.

0: ẹni tí ó gbé ọkàn rẹ̀ sókè sí asán tí ó dẹ̀ búra ìtàn.
1: Àyànmọ́ Kálukú, ó yàtọ̀ síra mọ́.
0: Ní orí ìbùkún, ní yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹgbọ́rí yín sókè ẹ̀yin ọ̀nà ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kọ́bà ògo kó orí ètò yìí wá. Ta lọ́bọ̀ ògo yìí, Olúwa tó le tó ní agbára, Olúwa tó ní agbára ní ògùn. Ẹgbọ́rí yín sókè ẹ̀yin ọ̀nà ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọ̀bọ̀ ògo kó orí ètò yìí wá. Ta wá lọ́bọ̀ ògo yìí, Olúwa tó le tó ní agbára, Olúwa tó ní agbára ní ògùn. O náà lọ́bọ̀ ògo tá à ń sọ nípa rẹ̀. Ẹ kú lé o. Ilé ijó náà ti jó, ilé aláyọ̀ náà ti yọ̀ bí alátẹ̀wọ́ náà ti máa ń pa á. Olúkayọ̀ Díadé Ọ̀sùn mo tún dé. Ọmọ yín pàdé yín èèyàn yín gangan.
1: Ó yàtọ̀ síra wọn.
0: Ẹ̀jẹ̀ yín ìmùlẹ̀ yín alájọrin, alájọjẹ, alájọsùn, alájọjí, alájọlọ, alájọbọ̀. Èèyàn ti DJ Spider.
1: Ó yàtọ̀ síra wọn.
0: Èèyàn ti Wìlí, èèyàn tọmọ ìyáàfẹ́, èèyàn ti Gbẹ̀ngà Ọláyọlá. Ó yàtọ̀ Bàbá Amẹ́ríkánà. Ayọ̀ ọ̀lọ́gá mi ó dé. Ó dìde ẹlẹ́kì kúsókò wọn nǹkan jẹ́ tó bá ní wọn mọ́ bọ̀ wọn ní débá.
1: Ṣé
0: mi àdúrà ni mò ń ṣe o.

0: ẹ̀rẹ̀tọ̀ fún tòní. Mùsùlùmí kan kírísítẹ́nì kan bàbá aláwo kan ó yẹ pè mí fún ìwúrẹ́ ìbẹ̀rẹ̀. 09123708675. Ọlásìndé Habib ká máa dúpẹ́ wọ́n ní àwọn ń gbọ́ àwọn ti wà lórí ètò yìí láti gbági lágbègbè ọ̀pẹ ẹ̀mí níbàdàn. Adékúnlé Adébáyọ̀ àwọn ọkọ̀ àdúgbò tí wọ́n ń bẹ̀ Good Morning Sàdán sọ Happy New Month. Olúwa ti ayọ̀ adé àwọn náà kí wa ni wọn ọkọ̀ àdúgbò wọn ń bẹ̀ o. Wọ́n ní láti sọdún lódi njó ibi ojú odò odi njó yẹn gangan náà ń pè ní sọdún. Bákan náà mo rí àáfà Abániṣe wọn kí wa ni Mr. Káyọ̀dé Adéọ̀sùn. Ọ̀gbẹ́ni ẹ̀kú ètò láti sókà.
1: Ẹ̀kúṣòwò ló jà olúwa lóyè ìpínlẹ̀ àbáwáyé orí lọ ní.
0: Akínbóyè Ògún nìran wọn kí wa láti ife ọ̀dàn.
1: Ọmọ bínú súlẹ̀ mọ́.
0: Ife ọ̀dàn ń bẹ ìfẹ́ òyì ń bẹ.
1: Ìṣe ayé àdìtúlọ̀.
0: Àwọn agbègbè tí ojúmọ̀ ti ń mọ wá. Ẹyìn sọ lórí Facebook Lágelú 96.7 FM. Oye ẹjẹ́ lọ bí ìwúre bẹ̀rẹ̀ báyìí. Hello.
2: Hello sir.
0: Yes, sir, bàbá mi o.
2: Ọ̀gá mi, orúkọ mi ni Senior Prophet Paul Esupewale Adesanyesola.
0: Senior Prophet ni yín Christian ni hun.
2: Bẹ́ẹ̀ni sir.
0: Bàbá ẹ fa ètò ilé Ọlọ́run lọ́wọ́ láàrin ìṣẹ́jú kan.
2: Lórúkọ Jésù.
0: Amen.
2: Mo gbà pé Jésù ní gbogbo ọ̀nà ẹ máa mọ̀ ṣe.
0: Amen Christy.
2: Bẹ́ẹ̀ Jésù lórúkọ Jésù ẹni ká mọ́.
0: Amen Jésù.
2: Ipa yóò mú ká yín.
0: Amen.
2: Kò ní fẹ́ bí yín.
0: Amen.
2: Ọlọ́mọlà fún yín.
0: Amen.
2: Níbi pẹ̀lú bàbá ṣe ń wọ́n lójú sí lọ yìí lórúkọ Jésù òkú jẹ́ sí yín.
0: Amen.
2: Jésù lu àwa.
0: Amen.
2: Amen.
0: Ẹjẹ́ ń tún gba ẹlòmíì láti lé ẹ̀tún pè wá. Àdúrà bẹ̀rẹ̀ ó ní orí ẹ̀làwà báyìí. Àdúrà bẹ̀rẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀ pè wá báyìí. Ẹ fún wa ní ìwúrẹ́ bẹ̀rẹ̀. Hello. Lọ́wọ́ orí o.
3: Lọ́wọ́ orí o.
0: Orí wọ́n gbé wá.
3: Lọ́wọ́ gbé wá.
0: Àṣẹ.
3: Mo fẹ́ gba àdúrà ní ti mùsùlùmí.
0: Ó yá bàbá.
3: Ẹ mọ̀ máa ti wọ̀.
0: Àṣẹ o.
3: Bá a bísí mi láì ràmánì ràhìn. Alhamdulilayi rọ̀bì ní alámìnà. Ọ̀rọ̀ ràmánì ràhìn. Mo á lè kí ìyàwó mi dín. Ìyá kaná àbúrúwá ìyá kaná sáyìnà. Ìdí náà sọ̀rọ̀ bá tàbí mọ́tà kí lọ. Sọ̀rọ̀ bá jáde náà lẹ́yìn tá a lè hìn. Yàrá mi gbé lóbi àléwọ̀ dọ́ọ̀lì náà lọ́nà. Gbogbo tẹ bá ti ṣe nílé iṣẹ́ yóò mọ jù sí fún mi o. Ẹ wà ní ṣíṣe o. Orúkọ mi ni Wakil Akinbari láti ìlú Olóró. Ẹ mọ̀ máa ṣe o.
0: Àlámọ̀
3: ni Wàlánà bí Mustapha. Sọ̀rọ̀ lọ́wọ́
0: ni Mustapha.
3: Sọ̀rọ̀ sọ̀rọ̀.
0: Ẹ ṣe o. Ọ̀rẹ́ ẹlẹ́dàá ló mọ láì. O kò ní ṣẹ̀ṣẹ̀ kan.
1: Ṣé ọlọ́kọ̀ ló ṣe ọmọ ènìyàn ẹgbẹ́ jẹ́? Mo ṣe ọwọ́.
0: Oníṣẹ́ṣe bá ti fún wa ní ìwúrẹ́ ìbẹ̀rẹ̀ tán kí ètò òní wá gbìnà ìyá ló máa tẹ̀lé.
1: Ẹgbẹ́ ìjẹ́ fún rí.
0: Hello.
4: Hello, ẹ̀kú ètò.
0: Yes, ma.
4: Owó orí o.
0: Orí wọ́n gbé wa ọkùnrin nígbà mí sọ̀rọ̀ àbí.
4: Ọkùnrin ló ń sọ̀rọ̀.
0: Ó yá bàbá.
4: Muslim lèmi o.
0: Ẹ ṣe ní ṣókí torí àti gba ti mùsùlùmí lọ.
4: Ọlọ́run bá ń tì í lẹ́yìn.
0: Àlámà Amina.
4: Pẹ̀lú ògbẹ́ Ọlọ́run, èyítẹ́ sọ lálẹ́ ẹ̀ní sì sọ.
0: Amina yàrá.
4: Ẹ̀ní tẹnu gbóbi ọwọ́.
0: Àlámà Amina.
4: Gbogbo ń fẹ́ bá ti ń ṣe yóò máa júṣe fún yín ni.
0: Àlámà Amina.
4: Ilé iṣẹ́ lágbo olóko wà ní jóná.
0: Amina.
4: Ọwọ́ yín lẹ́ fi gbẹ̀fọ́ yín.
0: Àlámà Amina.
4: Àlámà Ṣíra Alaka Ṣẹ́díraka. Ọ̀là Anka Wíṣíraka Alẹ́ Dí Ankọ́là Ṣọ́ráka. Wọ́rọ̀ Fanẹ́láka Ṣíkíraka. Àyínà máa lè wọ́n sì yúṣíra. Inna ma'ali wusri yusra fa isha fara gita fa sab wa ilaro buka farigabo leyin nira idekun loku pelu ogun olorun titi dojo ara titi dojo aye yin aro ma de yin ni
0: amen
4: amen yin nigba
0: allahumma amen
4: la haula
0: wala quwata illa billah
4: esimiti no de bo sino de
0: amen
4: la haula
0: wala quwata illa billah lọwọ orílẹ̀ ngbọ́n lágẹlú 96.7 FM dẹni. Ẹ̀sìn rédíò gbọ́n kí náà ń pè láyé mò ń bọ̀. Ẹjẹ́ ń kọ́ ní ṣẹ̀ṣẹ̀ kan ó súre fún wa ká kú olórí ẹ̀ka bọ́ sùrè ètò. Hello. Hello.
5: Àlàyé àfẹ́ kú ètò.
0: Bàbá a ti gba kírísítẹ̀nì a ti gba mùsùlùmí mò ń bọ̀. Ẹdákun ẹjọ́ àǹfààwọn oníṣẹ̀ṣe láàyè ìbílẹ̀. Bóyá bàbá aláwo àbí ìyá ọ̀sán àbí ìyá sango. 0912307-0875 Hello. Orí ìwọ́ gbè wá ọ̀tà nígbà wá sọ̀rọ̀. Ọ̀yá màmá ẹ fún wa ní ìwúre ìbẹ̀rẹ̀.
5: Olóògùn máa rán wa pẹ̀lú yín.
0: Àṣẹ o.
5: Àwọn tó nílé ayé ò báyé ṣe.
0: Àṣẹ o.
5: Ìyá tèrè, ògèrè, àtàtẹ́, òun ní fi iṣẹ́ ibi fún yìí.
0: Àṣẹ o.
5: Iṣẹ́ àyànlọ́ ọmọ jẹ́.
0: Àṣẹ o.
5: Ìgbésẹ̀ ní ìrìn ìjóná.
0: Àṣẹ o.
5: Ẹ̀mí àwùjọ jẹ.
0: Àṣẹ o.
5: Ẹ̀mí tẹnu gbóhùn ọwọ̀.
0: Àṣẹ o.
5: Lórí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀.
0: Àṣẹ o.
5: Ọlọ́run tẹnu dé dé àtìkú.
0: Àṣẹ o.
5: Ẹ̀mọ́ ibi tó
0: wà. Àṣẹ o. Àṣẹ o.

bọ́lọ́wọ́ bá fọwọ́ ẹ̀ kó pàǹtí ọmọ aráyé wá ní orí náà ní ṣe ìdájọ́ bẹ́ẹ̀ ni bí bá fọwọ́ ẹ̀ fa nǹkan bíi sórí ara wọn ọmọ aráyé wọn sọ pé lọ́wọ́ orí ni ẹsẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn pè lẹ́jọ́ orí ló dáràn lọ́wọ́ eyín orí ọba ní dádé orí abiyamọ ní fún ọlọ́run orí èèyàn ni mo ń gbé ní pàdé èèyàn lọ́wọ́ orílẹ̀

0: orí ní gbeni ká tó sórí rẹ àtàrí ló ṣe léni ní fẹni tí orí bá hàn lé mọ borí bá sórí ìkẹ bó ṣiṣẹ díẹ yóò lówó ní ńlá borí bá sórí ọlá yóò rìnà yóò kúre bí ẹdá báyìí orí ìdààmú irú wọn ní ṣe wàhálà. Bọ́lọ́wọ́ bá fọwọ́ ẹ̀ kó pàǹtí ọmọ aráyé wá ní orí náà ní ṣèdájọ́ bẹ́ni bí bá fọwọ́ ẹ̀ fa nǹkan bí sórí ara wọn ọmọ aráyé wá sọ pé lọ́wọ́ orí ni. Ẹsẹ̀ ń bẹ́ wọn pé lẹ́jọ́ ó ṣe jẹ́ orí yìí ló dáràn lọ́wọ́ èèyàn orí.
1: Ẹja mi tètè.
0: Orí mi gbè mí.
1: Ọmọ pé ẹran níṣẹ́ ìjẹ́ aláàrọ̀ jinlẹ̀ ní.
0: Orí ló gbológun ẹrú tó yẹ gbológun ẹrú tó yẹ dì í lológun ẹrú pé mòdológun ẹrú orí ló gbé ọlọ́mọ ògèdè tó yẹ dolójú méjì nínú ìwọ̀fà.
1: Ẹgbẹ́ ìjẹ́fọ́rí.
0: Ṣé bí orí ọ̀hún ló gbé ọmọ ọlọ́jà rere tó yẹ di aláàdọ́ta omidan orí mi gbé mi mo dé o Káyọ̀dé Adéọ̀sùn mo mọ̀ tó ń dé.
1: Ẹ̀ka ṣe ìṣẹ́ ẹ̀rẹ́ nítorí ọ̀la ẹgbẹ́
0: obe orí ọba ní dáde orí abẹ́ amani fún ọlọ́mọ orí ẹ̀ ni mo ń gbèrè pàdé orí mi gbèmí mo dé.

0: ẹyin woli agbaye ẹyin onisese agbaye ẹyin tọlọdumare ko le aye lọwọ kina npe laye egbon nu bo la wa enikan ninu aye la wa ah nu aye la wa n mo poju ogun laye o awon eyan tin pe mi won fe danbere yen 0912370865 eja jo se kini won pe laye gan ah aye aye do biripo ewo eyan kini won pe laye gan 0918 0912370 8675 Hello.
1: Adi Osho Baba.
0: Baba, your number is cool, ni private number. Ndi o je ka ma gbe gan.
1: Your number eleyi.
0: Iro, e lo so fa won mo kan ba yin yo.
1: Oda mo ti
0: gbo. Si presenter ti o ma gbe ton ba tin gbo.
1: Okay, Samuel bi to ye loruko mi wole ton kilo wa.
0: E se baba.
1: We de ka pe koko mo gbe an gbo yin. Ẹni mo fi kí yín ló gbúdọ́ mọ gbogbo ẹni tó bá ń gbọ́ ètò láàárọ̀ yìí orí burúkú ní bá gbogbo ẹni tó bá ń gbọ́ ètò ayé ra wo ayé tí mú ni ká tó fúnra ènìyàn wo ènìyàn tí yín fẹ́ mọ̀ dé ènìyàn ènìyàn lé ènìyàn níṣẹ́ ni tó bá gùn tẹ́lẹ̀ ó kúrú ayé níṣẹ́ ni à ń sìn ẹni tí ń sin ni ayé awo ayé tí wàá dáa fún ẹ máa bá ètò lọ àwà pẹ̀lú ẹ God bless you.
0: Ẹ ṣe bàbá ẹ ṣe.

0: 0803002376 75.
1: Ẹgbẹ́ ń ti bí ìbẹ̀rẹ̀ bí èèyàn bá ní ìdí yọ fógún ọdún ẹgbọ́ sáyé ni. Ẹnìkan lóyún fọdìdì ọdún mẹ́wàá oyún ó sì ń rò ó kiri. Wọ́n á débì wọ́n ní ọwọ́ ayé ni ọwọ́ ayé ni oníta lòun ó lọ bẹ̀ oníta àlàyé. Kò dín méjì.
2: Obìrìgidì ooo ayé yín. Ayédobìrì po ẹ̀wò wa
1: ẹ̀. Ẹ mọ̀mọ́ kan pè mí wọ́n lọ́mọ àwọn ti ń lọ bí ọdún máa dọ́gbọ̀n báyìí 25 years. Ó ti ń ṣẹ̀yọ́ látọmọ ọdún mẹ́wàá kò sì dúró gbogbo nǹkan náà lò ẹ̀gbọ́. Wọ́n ní gbogbo bí àwọn dé wọn láyé ni tà ná ń pè láyé o.
2: Bípo ẹ̀wò wa èèyàn.
1: Ẹ jẹ́ mojúbọ̀ tá a lè fáyé ẹjẹ́ àmọ́ ìpèsè tá a lè gbé fún òòsà. Ẹjẹ́ àmọ́ kí ló ń jẹ wọn ta ni wọ́n bò láti bá wọn bò láti kí wọn bò láti fún wọn ní nǹkan. Tá a fi ní kọlù wọn. A kábíyèsí Olódùmarè hello. Hello, mo ń gbọ́ yín o.
3: Hello.
1: Yes.
3: Ayé tẹ̀ ń béèrè yẹn, èmi ni iṣẹ́ Kadílékè. Ṣùgbọ́n ìmọ̀ pé ṣe àdé. Ayé gangan tí Kùránì sọ fún wa, ó ní àdúnníyá. Arígbó ń lílí fàtà, ogun ni fọ́mọ ẹ̀dá dámọ̀. Fájítà ìdú wá lọ́wọ́ náà bó ṣe gbìyànjú bó láwọn ṣe yọ ń bẹ̀. Ẹnì kan kò sí lè yọnú ayé ń gbà ẹ̀pẹ́ tó ní wá náà ló gbé wá kalẹ̀ náà ni Ọlọ́run. Péyàn péyàn ni torí pé fúnra ara Ọlọ́run ò lè sọ̀kalẹ̀ ìyẹn ni ọ̀ràn sí wa. Wọ́n wá fi ní pé èèyàn ni ẹbẹ̀ Ọlọ́run ò bínú. Àwa tí wọn náà sì wo yìí kálukú náà ló ní bí ṣe ń bẹ nínú ara rẹ̀. Wọ́n ní kíní kan dọ̀bálẹ̀ ẹni kíní kan náà inú ẹ̀ lóṣòwò. Àwọn tí wọ́n ń pè láyé náà nù. Ìgbà tí wọ́n ti wá ń gbé àgbékalẹ̀ fún wa yìí àtẹ̀yìn àti iléeṣẹ́ yín. Ọwọ́ ayé ò ní tẹ̀yìn.
1: Àṣẹ o, àṣẹ o.
3: Ìdùnnú àárọ̀ àtọ̀sán kò ní kú ònú iṣẹ́ yìí.
1: Àṣẹ o.
3: Àwọn atáwọ̀ yìí kò sẹ́ńtì ìsáyé àwọn ìyá kẹ́ni mọ́ pa àwọn ìyá o. Kò sẹ́ńtì ọmọ ìsìlámù lọ́gba owó ẹ̀ ló tún gbogbo ẹ̀ tí wọ́n máa ń sọ mí. Torí ń jọun táwọn bàbá mi bá sọ fún báyìí nìkan ó rì lójú ẹ̀ sọ́dọ́ lọ́wọ́ pé yóò rí bẹ́ẹ̀.
1: Kábíyèsí.
3: Ṣùgbọ́n ní ìsáré pé kò sí nǹkan kan àti Bíbélì àti Kùránì wa ni kò sáwọn nǹkan kan bẹ̀. Torí bá ń fọyàn jọ tí wọ́n bá ti porí ò lè fọ mọ́. Bó ní Kùránì bá ṣe ní ìsìn wà lẹ́gbẹ̀ kó ti jẹ́jẹ́ kú jẹ àmọ̀yàtọ̀ léwé ọmọ àmọ̀yàtọ̀ àfá. Mọ̀jẹ̀ dàn mọ̀jẹ̀ kí n gbà sùkú kọ́ àtò fún ìpadà ayé gangan Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ arán ẹ̀yìn èèyàn orí ìta nǹkan lọ́wọ́ rẹ̀ kò ṣẹlẹ̀ rí rédíò pọ̀ ń jọun rédíò aṣọ ọmọgbẹ́sì ni wọ́n jẹ́ rédíò ń jọun oògùn lẹ́mì ẹ̀rẹ́lì kun lórí èmi sáka adeleke iṣẹ́ àdé láti ìfẹ́dàpọ̀ akóyọyọ amúlòkù nìbàdàn.
1: Ìfẹ́dàpọ̀ níbi ìyànà áftà amúlòkù àbí. Ká tó dá amúlòkù.
3: Ká tó dá amúlòkù. Ká ló sọ̀kalẹ̀ ọ̀pọ̀ lọlé adeleke iṣẹ́ àdé.
1: Mo ti yé mi bàbá ẹ̀ṣẹ́ mo ti máa bẹ̀. Torí ìfẹ́dàpọ̀ méjì ní ń bẹ lágbègbè.
2: Ìgidì ooo.
1: Ìfẹ́dàpọ̀ kan ń bẹ ẹ bá ti kọjá alé.

0: 5. Ma pe woli kan ma pe baba alawo kan ma de pe anfa kan wo ba wa soro lati le ṣugbọn kin to pe won e je nkan ko gba ipe lati le bayi eyin ara le e pe mi ta na pe laye ara abo ni hello
1: hello sir
0: present sir e ba nsoro oke
1: emi ke de dugba yi mo so lati wo
0: yes aye ni abi
1: ba tin gbe to yi e ja ko pa ta ko gbe to yi bo wa te gbe to yi lo wa se to lo mo fo yi so
0: e ase o
1: e la do pa la pa o
0: ase o ase ta on fe so mi e dakun e ja yanju ntin be nle itori ago meta le to yo tenu bodu mo si fe gba ipe awon eyan kan bi meta hello
1: hello
0: lowo ri o ajo ni ji wa so fe ase o
1: eyi o so bi e gbe to fun ya bo mo dani
0: ya mama e gbo ara abo laye kin na npe laye gan
1: atemi atemi ani ri da ye
0: ase o
1: o to fun aye e go ti won mo be wa ye o ni ti be wa ye se re lu ko olodun ma ri won lu ta kò sí àbámọ̀ àbí àtọ́sí nínú gbólógùn náà rè bá àtọkùnrin àtobìnrin olóò láyé
0: àtọkùnrin àtobìnrin
1: bẹ́ẹ̀ ni
0: náà ní ayé
1: àríwá wọlé adé bí àsìkò yìí àjọ orin tí wọ́n kó fún àwa
0: wọ́n
1: mọ̀kadì àbúrò fún wa
0: ẹni
1: bá mi bá mú ògbọ́n olódùmarè wọ́n jà yí ó mú wa gbogbo tó bá ti kọlu ẹ̀dá láyé ni wọ́n bá ti bẹ̀wò pé nǹkan wò tí ò bá gbọ́ àtúnṣe ayé ló wà ń díẹ̀ ayé ò ní ṣe wá kò ní ṣe nǹkan ní wa ẹ̀yìn olódùmarè àwọn ló kàn ó ẹ̀yìn olódùmarè àwọn ló kàn olùkan ló sì lè bèèrè bí ẹ ṣe ṣe torí gbogbo àwa tá a wà nínú ayé àtọkùnrin àtobìnrin èèyàn náà wọn ni ká mọ̀ ń rí o ká mọ̀ ń rí
0: ìdùnnú
1: wọn
0: ayé wà
1: o ayé wà ayé ò ní mú wa ọmọ ọdún tó
0: ayé wà oyè mi.
2: Ògìrìgìdì o ayé yìí.
0: Ayé lo ní wàkiwà tí pa ayé lẹ́kún ayé àwọ ayé tí mú ni ká tó fura èèyàn àwọn èèyàn tí gbé gidi náà fún yàn. Bí ayé bá ṣe èèyàn tán wọn ó kì dárò bẹnu bí ayé bá ṣe èèyàn tán wọn lóbìnrin ègbé tí lé ayé o. Hello.
3: Salaamualeykum wa rahmatulahi wa barakatuh.
0: Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh.
3: Adé ọ̀ṣẹ́ ẹ kú ètò.
0: Yes sir, baba.
3: Bí a lọ sí ilé ìwé tó lọ sí sùkúl. Oríṣiríṣi sọ́jẹ́tì ló ní kálukú máa ń kọ́ jáde nù. Tó bá mọ̀ pa sọ́jẹ́tì kan tó ò bá ní mọ̀ pa sọ́jẹ́tì nù. You don't condemn what you don't have to turn knowledge of. Nǹkan tó ò bá ní mọ̀ pa sọ́jẹ́tì kan lè condemn. Èyí tó bá mọ̀ pa rẹ̀ ni kò sọ ń pa rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Gbogbo ohun tó ń kálukú wọn kọ síbi ìhà tó kọ sí wọn náà ń sọ ìyẹn. Kí ló ń pè láyé? Kí ló ń jáyé? Ta ló láyé? Ta ló dáyé? Lójú ọlọ́run bá láàánú. Ọlọ́run ọba náà ní jáyé. Bí èèyàn bá téèyàn bá ṣe ọ́, tó bá mọ̀ pé lọ́kàn rẹ̀ ń ṣe ọ́, kó o dẹ̀ ṣàforíjì fún un, ó ti kú òǹbẹ̀ náà nù.
0: Ṣùgbọ́n
3: téèyàn bá ń fi ọ́ lògbòlògbò. Ó dẹ̀ mọ̀ lọ́kàn rẹ pẹ́ ni èyí ló ń fì ẹ́. Kìí ṣòun ló ń fì ẹ́ a lò láti gbé ẹ yẹ̀wò láti dá lóòótọ́ nínú ọkàn rẹ ní ìkímọ̀ wà fún ẹ. Ìgbàgbọ́ rẹ dúró. Ká fi wò láàrin ànábì Musa alayhi salatu wa salam àti Firaun lànà tí a lè. Ìbọn ọlọ́run ló ni Firaun náà, ọlọ́run ló ni Musa. Ọlọ́run náà ló sì gbé ẹran Musa pẹ̀lú ọba. Ìjọ ọdún méje, oṣù méje ni Musa fi kojú Firaun náà tí ó sì rogun rẹ̀ ṣẹ́. nígbà oṣù wa padà sọ́dọ̀ ọlọ́run náà ni ṣébí wọ́n ló ní lọ bẹ́ẹ̀ ni kí ló dé kí ló ṣẹlẹ̀ ọlọ́run ajé yẹ pé ẹni tó lọ bá ti gbogbo ayé ń pè ní èèyàn burúkú èṣù ní kíní kankan ni òun ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ nítorí nǹkan tí ń ṣe ní kọ̀kọ̀ tí sì ní mú ayé fíyà náà ṣe ń kọ̀kọ̀ tí ìyá fíyà náà ó bá jẹun ọwọ́ rẹ̀ ni oúnjẹ ó wà tí ìyá rẹ̀ ó fi jẹun tán. Ọwọ́ rẹ̀ ni oúnjẹ ó wà tí ìyá rẹ̀ ó fi jẹun tán. Ọlọ́run wá fẹ́ràn rẹ̀ nítorí eléyìí. Olu fi jẹ́ pé ìtọ́ àmúṣá ọ̀ka ọlọ́run wá sọ fún Musa pé tọ̀ ẹ̀ńtọ́ owó ilé tẹ̀mí mo rán sí pé kò lọ bá ṣùgbọ́n èmi ọlọ́run náà ni kò wá máa bẹ̀ ìtọ́ ńtẹ́ni ń ṣe tí mo fi ń fẹ́ràn rẹ̀ kí èsì jẹ́ kápá ọ̀ka lọ́ọ́ máa bẹ̀ ni ọlọ́run pé ṣé ó ṣìṣe ọlọ́run jẹ́ lágbájá ó ṣìṣe. Ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ bàbá wa Alhaji Abdulaziz Aṣekọ́lá gbàgbọ́ wọn. Táwọn kan bá lọ bá wọn, Aṣekọ́lá sọ fún wọn pé lọ mọ́ abẹ lọ́hùn pé kọ́ lọ́hùn ràn mí sí ọ. Tọ́lọ́hùn ò bá ti ràn mí sí ọ. Kò bá àṣùṣe ẹnu ọ̀rọ̀ mi fún ogún ọdún kí n lè ṣe nǹkan tẹ̀. Tó nípa ìyẹn ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe èèyàn.
0: Ọlọ́run ní ń jáyé.
3: Àkọlọ́lọ́gbáyé
0: ni lọ́kàn ṣe ní pápápá.
3: Ẹ̀mọ́ mo wà lọ́kàn rẹ̀ láti ṣe eré. And the greatest enemy for progress is fear. Tó bá ti fi sọ́kàn rẹ̀ tó ti nígbàgbọ́dọ̀ ọkọ̀ rẹ̀ máa ń bẹ àwọn kan ní kíní kan. Àkọlọ́gbáyé lọ ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Nípa èyí tí ẹ sọ, bẹ̀rẹ̀ torí mo ní kí mo sọ kankan fún ẹni ìjẹ̀ẹ́dógún, wọ́n ní kán pè é kán fún wa ní result ẹ̀. Nípa ẹni tẹ́ ẹ sọ pé ó ń tọ̀ kíní kankankan ó ní tó bá ti ń tọ̀ ó mọ̀ ṣe àwọn olùbí láì mìíràn ṣe àìtọ́nà ìròyìn jí ní lẹ́ẹ̀mẹta bí sì ní láì
0: láàfáàgbà. Bàbá tó bá jẹ́ kírísítẹ́nì nǹkan tí kì í kírun.
3: Ó lóun yóò le láti wí tí fún gbogbo àlá ń lọ léèrè àti mùsùlùmí àti kírísítẹ́nì àti olóòṣà ṣe máa ń lọ sí ṣe bí láńgbèjì tá à ń sọ ẹ ṣe bí wọ́n tì í bọ̀ wá lẹ́nu. Tó bá lọ sí tẹ́ẹ̀bá lọ sọ sí tòsí tó ti dọ́kọ̀ bá dagun náà ẹ̀sẹ̀ tọ́tọ̀ kọ oògùn kan fún bí mo ti dandan kó lọ rà á.
0: Bẹ́ẹ̀ni.
3: Tọ́dọ̀ sọ pé ìgbà báyìí ni kò lò ìgbà báyìí ni kò lò ìgbà báyìí ni kò lò. Kí ló lè ń bẹ̀? Bá ṣe ń gbọ́ ẹ̀ tó wá pẹ́ ń dé pé kí ni ẹ̀ ń dà láàmú lóòótọ́ ló lè rí kọ́ọ̀dẹ̀. Àwùjọ mi láì mí náà ṣe àìtọ́ nìrọ̀ jì lẹ́ẹ̀mẹta bí sì ni láì láàfáà nípa ìdí yíyọ tẹ ẹ sọ.
0: Ẹ ṣe pè mí lẹ́yìn ètò tẹ bá ní nọ́mbà mi lọ́wọ́.
3: Ẹ jẹ́ kí gbogbo èèyàn jẹ́ àǹfààní rẹ kò sí dáwọ́ ìwé
0: káàbọ̀. Ẹ sọ ẹ̀jẹ̀ ń gbọ́ ńgbà náà. Ṣùgbọ́n ẹ má gbìn ní fẹ́ kó jẹ́ nǹkan tó ta ko òfin àti àṣà ìgbóhùnsáfẹ́fẹ́.
3: Ìrọ̀.
0: Ó yẹ ẹ̀jẹ̀ ń gbọ́ ó bá ti ta ko ẹ gbọ́ tí ó re.
3: Ìran ìdí ìjàpá.
0: Ó ti takò.
3: Ó takò.
0: Bàbá.
3: Bàbá.
0: Àwọn ẹgbẹ́ kan ń bẹ tó jẹ́ ẹgbẹ́ ìbílẹ̀. Ṣé ń gbọ́ mi bàbá mi?
3: Mo ń bọ̀ Adé Ọ̀ṣun ní sùn ìwé ìbẹ̀rẹ̀ ọkọ̀ rẹ̀.
0: Mo ń gbọ́ yín.
3: Agbẹ́kalẹ̀ dókítọ̀ lúpọ̀ ọmọ Tìjàní àti fúgàmù tiẹ̀ kí ló fi yàtọ̀?
0: Èmi ti ń ṣe tèmi kí wọ́n tó bẹ̀rẹ̀ tiwọn. Station yàtọ̀. Bẹ́ẹ̀ ni àwọn onígbọ̀wọ́ tí wọ́n wà tí wọ́n sanwó fún tí báyìí tó bá ní ó dá o a máa san iye báyìí o lọ́sọ̀ọ̀sẹ̀ o gbogbo ẹ̀ làwọn náà máa sọ ọ̀tà alábala yẹn.
3: Orí máa ṣe ń jùlẹ̀ fún wọn lọ́fẹ̀ẹ́ lófò náà ni ẹ̀yà kì í ṣe pàǹ gbowó ń di rẹ̀ àǹpà kí sẹ́ ń di rẹ̀ láti fi ṣọmọ ara ilé àǹfààní náà ni.
0: Ẹ̀ló bàbá.
3: Náà.
0: Nǹkan mí ń bẹ tá a máa ń pẹ́ sọ. Nǹkan mí ń bẹ tó tako èdè àti àṣà àti ìgbóhùnsáfẹ́fẹ́. Gbogbo púpọ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí torí pé ó jẹ́ ọ̀gànjọ́ òru la fi lórí ọ̀fẹ́ rẹ̀ díẹ̀. Oníbà àti ìdàpè. Níwọ̀n ìgbà tí kì í ṣe pé àwọn kan sanwó fún ni. Abárẹ́ni tó ra abala mẹ́ẹ̀ẹ́dógún báyìí. t'olorun ba lo to ba sanwo ose mewa gbogbo oseju meedogun meedogun gbogbo e la ma fi so tawon yosi ma janfani ngba mi esi baba alawo mo eso nsegun mo esa fa gan ndayan lohun be ba wa ba mi te ba so fun mi so fun won na ni se gbo baba mi awon te ti lo ṣùgbọ́n wọ́n gbọ́ ohun tí mò ń sọ.
2: Ayé yín. Ayé dòbírí po ẹ̀wò wa.
0: Ṣé ń pa yín lẹ́rìn?
2: Adarí wa.
0: Àwọn kan ń bẹ tá a ti jọ ṣètò irú ètò ìrí ní ìkànnì ti bí i. Tẹ́ ẹ gbọ́ wọn mọ́.
2: Obìnrin gidi.
0: Òfin wà ṣáwá o. Tí bá ń gbìyànjú àti tẹ àwọn èèyàn lọ́rùn irú orí wo la mọ̀ tán mú wáyé ńgbà tí kì í ṣe pé wọ́n sanwó fún un. Ọ̀tán bá pè mí lẹ́yìn ètò ohun gbogbo tẹ́ ẹ bá fún wa tí wọ́n ní. Má ìpọ́rọ̀ sáàmù ní ìsinyìí ni ó sì dá. Àwọn pásítọ̀ ò lè pè wá lẹ́jọ́. Má ìpọ́rọ̀ kùránì ní ìsinyìí ó sì dá. Má bá ti ń kan ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ló le jù. Ṣé ẹ mọ ìdojúkọ àti ìpèníjà táwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe gan bá wa fà.
2: Obìnrin po ẹ̀wò wa èèyàn.
0: Ṣùgbọ́n bá a má ti rí bàbá aláwo kan àbò níṣègùn kan.
2: Agbèrè ojú.
0: Wọ́n bá dúró fabala wọ́n bá ti lo díẹ̀ á sọ yòókù ta lọ́fẹ̀ẹ́ ni.
2: Obìnrin gidi.
0: Ndí ń bẹ lọ́wọ́ ẹ ọlọ́run lè lù ọ́. A fún ọ nítorí àwọn kan ni jẹ́ a fi gba àwọn kan là sanwó fún un. Ta sọ́rẹ́ sì ni ṣe bóoru ni. Kódà kéèyàn sanwó ọgbọ̀n ṣẹ́jú.
2: Obìnrin gidi.
0: Mo ń retí pé pásítọ̀ kan.
2: Ayédòbí.
0: Mo fẹ́ kàn bá wa sọ̀rọ̀ lérí kí náà ń pè láyé.
2: Adáríwò alágbèrè ojú.
0: Hello.
4: Hello, ẹgbẹ́ ètò.
0: Yes, sir. Ta ló máa wá sọ̀rọ̀?
4: Orúkọ tèmi ni Teslim Ọmọfẹ́lárin láti Muslim Ayétòrò èèyàn.
0: À ń gbọ́ yín bàbá.
4: Ayé tó tó.
0: Ayé àkàmọ́.
4: Májàyé mú
0: ọ̀rá. Àṣẹ́ o.
4: Májù mẹ́rin náà.
0: Àṣẹ́ o.
4: Ayé ò ní mú wa.
0: Àṣẹ́ o.
4: Ẹ̀dàkùn bàbá tó sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan yẹn. Ọyẹ kẹ́ ẹ jẹ́ kí mo fún wa ní iṣẹ́ tí wọ́n fẹ́ fi fẹ́ fún wa. Ọ̀nà iye táǹkẹ́ fi ń sọ̀rọ̀ náà. Wọ́n bá fẹ́ sọ, a ti sọ, a dẹ̀ ti ṣe. Bẹ̀tìbẹ̀ ní pé ẹni àwọn tó ń na ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀.
0: Ẹ ló bàbá. Ṣé ní nǹkan tẹ fẹ́ bá wa sàbí tẹ fẹ́ sọ nìyẹn?
4: Ẹ̀jẹ̀ náà ni ta fẹ́ sọ.
0: Nínú àwẹ̀ last year, kò yẹ kí n sọ lórí afẹ́fẹ́, ṣùgbọ́n mo fẹ́ sọ nínú àwẹ̀ last year, oṣù kan ni mi ò fi ṣètò, ó tún pa àwọn nǹkan míì la. Ẹ jẹ́ kí n tẹ̀lé òfin àti ìlànà tí wọ́n fún mi, nígbà tí kì í ṣe pé ẹnikẹ́ni sanwó fún. Tán bá pè mí tán bá sọ lẹ́yìn ètò màá ṣàlàyé fẹ́ni tó bá pè mí. Ẹbí àwọn tí ń wá ọ́fíìsì mi pé ṣé mo gba nǹkan kan lọ́wọ́ wọn. Adéọ̀sán gba 50,000 ó gbọ́ ẹ béèrè kìí ṣe mí o. Àyín kọ́ wọn níwọ̀nba ni tán bá kọ́ mi pé kí n sọ fún wọn bá a dẹ̀ ṣe ń ṣe nìyẹn bàbá. Ọ̀nà àtijọ́ tí yín náà ní di ẹjá kò lórí ẹ̀ tẹ́ bá lọ́rùn mi tẹ́ bá wa sọ. Tọ́lọ́ ń bá lò yín tẹ́ bá san ó bá dijọ́ mẹ́jọ ẹ̀sánwó ọ̀sẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ kẹ wá wò bóyá ní sọ gbogbo ẹ̀ láìf.
4: Ẹ fi àkáǹtì yẹn bá ti fi àkáǹtì yín náà síta and then nọ́mbà yín ó tọ́ jẹ́ wá sí àfihàn.
0: Ń sọ fóònù nọ́mbà mi náà ni ó pè mí òun náà sì ni WhatsApp mi mi ò lo nọ́mbà méjì ǹjọ́ mo ti wà lórí afẹ́fẹ́. Àti njọ mo ti da nọmba kan ni mo n lo màá sọ fún yín.
4: Èbí Sanyo náà ni.
0: Bolúwájí ẹ̀yìn police station Bolúwájí ni. Abáyẹn tó bá sanwó ọ̀sẹ̀ kan kó jù ìṣẹ́jú márùn-ún lọ anu wo sare so papapa a ma fi igbiyanju kokan le losose o wo emi na be sugbon ile ise awon kan fi pawo ti won se eto ti dirago mewa koja ti won si sanwo fun bakan na o da egbe onisese wa splash ele gbo be awon kan lo sponsor re tan san tan tun fi konu we tan fi sewe re jade se agba won onisese won mo si eh eh mi o si sese se ajin rere ni mi indajo le un ese pastor indayan lohun e ba wa ri mi l'office mi gan nba yin pe awon ti o da yin lohun ni se gbo baba
4: o
0: ti ye mi o ti ye mi o pay mi so number mi bayi number mi na whatsapp mi o na ni o pay mi e n ba ni bere to fe bi mi ko bi mi lati be ese
4: ese
0: baba ese ese ese ese

0: aye mbe aye gun baba woli kan be mo fe won ba wa so leri ntan pe laye nbi iseju bi marun si mewa ṣùgbọ́n bí a bá ń sọ ǹtán pè láyé
1: ayé dòbí rípo ẹ̀wò wáyé
0: èmi gbàgbọ́ pé orí tó bá máa dáde inú agoro dẹni ti wá
1: alágbèrè ojú
0: ọrùn tí ó lè jìgbà lẹ̀kẹ̀ inú agoro dẹni ti wá

0: Hello.
1: Láwọ̀ orí o.
0: Orí wọ́n gbé wọn.
1: Ẹ kú àjìn.
0: Àjìn ní jìn wọ́n sọ fún.
1: Èmi ni Mr. Ọlásùpọ̀ láti kiri.
0: Mo gbọ́ yín bàbá.
1: Tẹ rí orin tẹ́ ń kọ́ yẹn gan-an ti fi hàn wá páyé ni. Òbí di ayé lògbé ti. Ẹ ń bá pé ayé ò sí. Ẹ ń bá ti bọ́nú ayé, ó ti bọ́nú ayé. Ẹn tá a bá ti bí síbi tá a wà inú ayé lọ wà. Wọ́n láfọ́fà ń bẹ. Kéde dé èèyàn ṣàfọ́fà. Ṣé báyé náà ní dé èèyàn ṣàfọ́fà tí ọba.
0: Onítìkùtìnú.
1: Yọ mọ ṣàfọ́fà náà ni. Ayé ní dé èèyàn sì sọ. Ìdùnnú wọn ni ká máa rí. Hello sir.
0: Mo wà pẹ̀lú yín bàbá.
1: Ìdùnnú ayé ni ká máa rí ọlọ́mọdé àrídìnnú wọn o. Ẹ ń bá wo bó òun ṣe ń lọ bí òun ṣe ń bọ̀ yóò ti mọ̀ pé ayé láyé ọmọ jẹ́ láéláé kojú wá. N tí ò yé èèyàn ní ń pè láyé. Kò yé èèyàn.
0: Tí ò yé èèyàn.
1: N tí ò yé wa là ń pè láyé. Ẹ ń bá bọ́ ńgbà bá dàgbà tán. A máa jẹ́ pé àmọ̀gbà tá a bọ̀ bẹ́ẹ̀. Ìgbà bá dàgbà tán tá a lajú tán látò mọ̀ pé ibì kan la wà.
0: Ẹ ṣe. Ìgbà bá dàgbà tán tá a lajú. Hello.
2: Hello sir.
0: Yes sir, baba.
2: A kú ètò sá.
0: Ọlọ́run ló lẹ̀tọ̀. Baba, ẹgbọ́n jẹ́ ti bí ìbẹ̀rẹ̀ kẹ́ tó darúkọ yín. Kí náà ń pè láyé.
2: Ayé tó tó. Ayé àkàmọ́ra. Ayé tí ò yá, ayé tí ò yé èèyàn. Ayé tí ò yẹ́ nìkan kan tí ò yẹ́ nìkan kan. Ìdán pè láyé pọ̀ wá.
0: Ẹ ṣáwo ẹnìkan ru oyún fọdún mẹ́wàá kébi wọn lọ́wọ́ ayé ni. Ẹnìkan ń ṣẹ̀yọ́ fún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún látọmọ ọdún mẹ́wàá ó ti pé ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n báyìí. Wọ́n ní ó fẹsẹ̀ ayé tán. Ẹnìkan ń fẹ́ wọ́. Wọ́n fi ṣeṣe kò gbọ́. Wọ́n lọ wọ ayé ni. Ẹnìkan ń bẹ ńlẹ̀ òkèrè ó ti lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún bẹ̀. Kò rí nǹkan kan tùjọ́ o. Ó tún ń jẹ gbèsè lọ́hùn. Wọ́n ní kó lọ bí ayé. Àwọn wo la bẹ̀, àwọn wo la yé. Ta la yé, ta lọ́wọ́ wọn. Bó la ṣe dá wọn mọ̀.
2: Òun náà ló jẹ́ kí n sọ pé ayé. Ayé tó tó ayé àkàmọ́ra. Ayé tí ò yá yé, ayé tí ò yé èèyàn. Ayé tó gùn lọ gba burata. Bàbá, ìbéèrè tí ẹ béèrè yìí, bàbá ní ká tẹnu bọ̀. A sọ púpọ̀ lórí ẹ̀.
0: Ẹja mẹ́nu ba díẹ̀ ń bẹ̀.
2: Ṣùgbọ́n ọlọ́mọjọ wa yóò bà wá.
0: Àṣẹ o.
2: Ọlọ́mọjọ wa yóò tẹ̀ wá gbogbo tó sì ń bọ̀ mí náà ọwa yóò ní tẹ̀ wá.
0: Àmì.
2: Mo máa ń sọ fún èèyàn pé téèyàn bá sọ pé kò sí ayé irú ẹni bí ayé ò tí ì fira wọn àwọn arìnrìn. Ìjọ tí ayé bá wá fira wọn hàn yóò mọ̀ páyé ń bẹ yóò mọ̀ pé èèyàn wà. Ṣé ti gbọ́ mi sọ?
0: Ń gbọ́ yín.
2: Nínú àwọn àrírí táwa ti rí àti àwọn nǹkan tí a ti ṣe alábàápàdé nínú ayé. A ti pàdé oríṣiríṣi nǹkan tí ayé ti fi ara wọn àwọn tí wọn mọ̀ páyé ń bẹ. Nínú àwọn tá a wá pàdé tá a mọ̀ pé wọn ayé ń bẹ. Mo ti pàdé obìnrin tó jẹ́ wípé nígbà tó ń sọ wípé kò sí ti ń bí ayé nígbà tá yóò fi ra rẹ̀ hàn. Mo fẹ́ sọ fún un wípé ṣe mọ̀ pé kéèyàn sọ pé obìnrin tóbìnrin bá fẹ́ tí ó bá ṣe ìgbọ̀nsẹ̀ ṣe mọ̀ pé ọ̀tọ̀ níbi tí ó yẹ kí ìgbọ̀nsẹ̀ ó ti mọ̀ ẹ jáde. Wọ́n ń gbà ká yóò bá wí àtọjú ibi títọ́ ti ń jáde ní ìgbọ̀nsẹ̀ ti ń jáde nídìí ẹ̀.
0: Ojú ibi títí ń ṣẹ̀yọ́.
2: Bẹ́ẹ̀ ni àti ẹ̀yọ́ àti ìgbẹ́ ojú ibi tí ojú kan ni méjèèjì tí wọ́n ń jáde wá.
0: Àti ìgbọ̀nsẹ̀ àtẹ̀yọ́ àbí.
2: Méjèèjì ni wọ́n jáde lójú kan náà. Ìgbọ̀nsẹ̀ wa gba lè gbẹ jáde mọ́.
0: Kò gba bí gbogbo ọ̀nà tiẹ̀.
2: ko gba be mo wa si bi ti mo wa lo ko si bi ti mo ka iyan be ere to na to ni ko saye to lu mo tin pe dan pe laye pe kini pe o ba te yan je ngba to o ba te yan kankan je to o to se abu to o lokan bu si yaka o lokan bu se ni kankan ko si je je lo n lo ko si tin je kini ka ona wa le fowo pa mo giga kanre Olorun si ba se daada debi pe gbogbo nkan re se kini gbogbo nkan re dun gbogbo nkan re da baba e lo ku nile baba o ba gba le lo won lo se gbogbo argument gbogbo mi won se se nawo mi won se se
0: se nawo won pe lere won
2: won se nawo won se gbogbo e gbogbo nkan dun o tun gbaran gba to larinrin igba to pari gbogbo awon eto yen pon ti o para senu se o para senu se bayi o lu ose meji lenu se to fi gba sack letter sa
0: ah so wo won le se nawo ni
2: ah ah ani o lu ose meji to fi gba sack letter lenu se na
0: ngbo ni o saye
2: according to be awon nkan ti o ti enu re jade oro ti mo nso reality ni ki se ni pe boya abi won emi ngbo abi kankan to tenu ene na jade se to ba ti wa gba sack letter yen ti o ba ti sise mo se ni ko ba ti ton da leyin gba ti gba sack letter ta en ti won pada wa gbe wonu aye e baba aisan na wa pada wa gbe wonu aye e
0: abesi
2: aisan ta wa gbe wonu aye e lo ba di poro la poro lese iyawo ta jo nje ta jo mu ti a jo gbogbo to wu ha asa so to asa so si mi ni paro fun gbogbo to ni pata ori aisan yen gbogbo to ni tan si
0: nge o ba tan lara o to ya
2: ile ti e wa ara o gan o ya se wa mo wi pe gbogbo awon ori ti won ran lowo ti fun lo nje ti se gbogbo ti se wa ti seyin se mo pe won pada keyin si keyin ni
0: kon be si
2: lẹ́yìn ìgbà tí gbogbo wọn wá kẹ́yìn sí kẹ́yìn yìí tí wọ́n lọ tí kálukú wọn bá ti wọn lọ ìyàwó àti gbogbo àwọn ẹbí àti ìyàwó gbogbo wọn ti fẹsẹ̀ fẹ́ wọn bá fóònù kan sọ̀rọ̀ rẹ pé kó mọ fi tiẹ̀ kó bá ta àwọn àwọn ọmọ bí ó ti lọ forí lu ní tó forí lu òun ló mọ bí ó ti forí kó mi wá.
0: Ìyàwó tún filẹ̀.
2: Ọba tó ní mímí gbọ́ ìyàwó filẹ̀ ọba ti ẹ̀ lọ.
0: Lọ́lọ́kọ mi ẹni ẹlẹ́ni.
2: Ìgbà ìyàwó bá ti ẹ̀ lọ tán ló bá kó nìkan ọlọ́run pé díẹ̀ dáadáa tóun ti dá nínú ilé díẹ̀ tó dá nínú ilé yẹn ló jẹ́ wọn á rí dá padà sílé ìgbà wọn wàá dá padà sílé náà àwọn kọ̀ọ̀kan tán súgbà rẹ̀ tán gbà tán tẹ́wọ́ gbà nínú ilé àwọn yẹn ni wọ́n wá jọ ń ṣètò gbèsè ayé díẹ̀ díẹ̀ tán náà wàá mójú tó tán tọ́jú rẹ̀ tí wọ́n ṣe kinní kan ipò wa dé stage kan tó sú àwọn yẹn náà mi ní parọ́ fún un nínú tó ti ẹnu rẹ̀ jáde ó ní ipò dé stage kan tí ò sí nǹkan kan mọ́ tí gbogbo nǹkan ti ta débi pé òun ti di ẹni títí ń tọrọ lọ́wọ́ àwọn bí àwọn tó já wọn ọ̀rẹ́ nǹkan ipò dé stage kan ò rí nọ́mbà bọ́m̀bà pé nọ́mbà ẹlòmíì kan wọ́n gba àgbo wọn.
0: Nígbà wọn ti mọ̀ pé wà ní ogun.
2: Ó ní ọmọ tó wá dípò dúró tí dípò ní tó ń tọ́jú òun tó ń bá tọ̀ tó ń ṣẹ̀yọ́ tí ó lọ bá ń dáná ó ló di pọ́mọ yẹn gan fúnra lára rẹ̀ ó ní ojú báyìí níbi tó ń sùn sí ó níwájú ojú gẹ́gẹ́ bí ẹnu báyìí ní ògbétọ̀ yẹn gbà kọjá tí ó sì dá sóró lójú. Ó tó máa ẹni sọ̀rọ̀ báyìí pé sóòrí náà ni pé ọ̀rígbò kí ń dátọ̀ sóun lójú ni. Ó ní tó ń bá ilé gbin olódidi ọ̀sẹ̀ kan lòun ó lò ní orí ibi tó ń wà yẹn tó jẹ́ pé àtìtọ́ àtìkan ó bó tiẹ̀ fẹ́ gbé kiri àbí nǹkan kan ni ó ó tó wọn fi
0: ṣe gbogbo ẹ̀yọ́ tó bá tara wọn jáde yóò tún dàlú wọn ńbẹ.
2: Bẹ́ẹ̀ ni mo sọ
0: pé lórí bàbá ṣé lẹ́sùn pé ó sọ pé kò sáyé iná ni.
2: Ẹ fira wọn hàn ni. Ṣé rí ẹni tó bá ní òsàyé ń tara rẹ̀ jẹ ni ayé ń bè yẹn wà bàbá. So ọlọ́mọdé àbọ́sọ́wọ́ àtọ́wọ́mọdé àbọ́sọ́wọ́ wọn sà.
0: Bàbá mo wá fẹ́ bèèrè béèrè kan. tan ba ni owo aye nbe lare eyan ki lo tun mo si
2: el do ba seri igba mi ti won ba so po owo aye nbe lare eyan e de ba lo owo aye nbe lara re le mo po owo aye nbe lara owo
0: o le mama
2: se mo fun lara re igba to ngege ba won fa fa fa to fa titi titi to wo ri o to to lulu titi ti o dun sa n gbo mi sa
0: mo n gbo yin gbogbo yin n gbo yin
2: to wo ri o to to lulu titi ti ti o dun fun to wa laarin awon to je wi pe awon ti won mo keke to si je pe n te n be ni opolo ti eju e ti n be ni opolo awon ti n wo loke ni waju won lo ti won jo lo se interview kan ta ba lo se keke to wa ri pe won ti se bi ere ma ti e dina rohun igba na ni o to lese wa ma pada si mu oro ti won so pe so mo po won be lara re igba na ni o to ma pada si nu re so di yin
0: aye nbe o
2: igba na ni o to ma pada si nu e so igba to ba pada si nu e yen ni ojo mo ye wi pe enikan mo si so fun pe owo aye mo be lara o
0: sugbon
2: iwa se pe lo to ni abe ko
0: ngba ti idi yo ba nse eyan fun bi 20 odun ton wa ni si aye ni kitu ni si aye
2: pe idi yo abi
0: lo pe aisan kan se eyan won wa ni si aye ni
2: are na ni teri ti mo ra menu ba le kan yin se n gbo mi sa
0: mo n gbo yin baba
2: se dani e dani ti mo wuwu so mi kuku foju mi kan ri oro ti emi conversation emi pelu e lori ago niyan so ti yin ba ti e fe gbe wa ko se ni ti o le sugba re la so pe ke gbe wa sodo mi so ti yin sa ko ro lura lowo ti o le gbe pe awon fe gbe wa eyan okan to mi yen sa mo pe o ta do ni ke yan ti e to ro lura lowo to to le gbe eyan la so pe o ya
0: pe ja gbianju ja lo bi bayi e ja fin ta ni gbianju e wo
2: bo si ri ni yen sugbon ko to wa ri oluran lowo ti o ti e so igba o mo gbo nkan bayi o ye do eni bayi ni ko mo bo yo o ti ani ko mo bo lai ni kakaga oto to ni yen ko to wa si oluran lowo ti o wa se kini ti o wa so pe o ni e mo gbe gbe lo si bi bayi ko so oluran lowo re fun
0: baba baba mi fe bere kan tori mo fe fun awon eyan laye dada sugbon e gbo mi won ni beyan ba ni warapa abeyan logun oru won le en ti o olohun ba lo fun igbianju re won ni o gbodo gbowo nbo won ti a ri awon eroja ti won fi gbianju le lori tori won ni se aye na ni
2: esun se ri tiru e ba sele se ngbo mi sa tiru e ba waye ati riru opopolopo orun kan to jo be ta si ti tati sise le lo tati sise nipa e tiru e ba waye
0: se gbianju le lori
2: beeni tiru e ba waye gbogbo ti won ba lo pata a wa ninu list ni a de ko le won lowo e lora kan bayi won de ra lai se kini lai se boya pe a fi owo ara wa gba ohun ko kan ni owo won ti won ba de ra
0: tawon lo ri gbogbo ye ntan ra pe warapa yin gbowo e lo mo re roja yin funra yin o
2: won a fowo ara won ra ti won ba fowo ara won ra leyin igba na to ba je pe yin to ba wa ru won loju ti won mo nipa e tabi kankan mo le je pe ibe na lati mo pe na e mu kan bayi wa e fun ani kan bo e fun ani kan bayi won de mu wa de fun won ni owo awon kan ti won ba ra yin leyin igba yen eya ko gbogbo awon nkan eto na jo a de se lori e won a fi se itoju awon eni na so ko ju be yen lo
0: teyin ofin ni nipa kankan nbe
2: ni o ni ni pe
0: ni dabi ko dale
2: so ko se jegele ni
0: baba mo fe bere kan talent n ba wa soro
2: oruko mi ni Dr. Adeniyi Aduagbemi alase ati oludari ise Chukwudi Spiritual Enterprises Iwari.
0: Ise yi leyan layo.
2: Bẹ́ẹ̀ni sa.
0: Baba sugbon ninu gbiyanju mo fẹ ka e se nkankan fun wa gege bi adehun.
2: Okay.
0: Enikan eni kan soso to ni ipeleja kan se le ran wa lowo ni ikani yi lati wo san ode mi ni fun number nton awon mi to ba pe yen a le mo ba se le fi die mu le dada so le yo
2: e sa wo san
0: ah mi o le so pe bayi mi ko lo Olorun igbianju mo pe
2: okay
0: se yo le yo pe o da o eni kan ni kan bayi o ka pe yin o se gbianju re le wa a le fi die mu le njo mejo
2: eh ko si wala e je ka gbianju Olorun lo se ki sa wa
0: eh baba awon eyan ti won ba fe pe yin tabi won fe ba yin soro
2: be
0: e je fun yin lori ofe yen ero ba ni soro wo won le pe yin si bye
2: ero ba ni soro ti won le pe ni si 08 0 36 60 67 99
0: mo fe ni pe le kan ti na ni
2: 36 60 67 99
0: e tutu pe le kan ti doctor
2: 08 0 36 60 67 99
0: ama de le so pe lati lagelu fm ni e ti won ko do mi nu
2: o da baba
0: e se o
2: e ku eto ba
0: aye nbe o o le mo pa aye nbe ani o le mo pa aye nbe eni ti o ra mi wo ri o ku le mo pa aye nbe ah aye ojuba yin o ojuba o ojuba o e lo le gbe o aye wa o aye wa
3: o te si lowo ago

0: ilé mélòó lẹ kọ mọ́tò mélòó lẹ ń lò
1: mo kọ lé kan mo lo mọ́tò kan
0: ẹ àwọn kan ń bẹ tí wọn rí kankan lò ẹ sì lè bùn wọn ayé gùn ayé wà ẹnìkan bá lè wo sòsòsò tó pé ẹ láyé fẹlẹ ẹ gbọ́ sí mo ní bàbá kan fà wá pé ní jọyìn gbé kò ṣàyé ìfẹ́ ká sọ̀rọ̀ èdè àríyànjiyàn ṣebí torí pé èèyàn fẹ́ jẹun òun rí jẹ ó fẹ́ mu orí mu ó fẹ́ ná orí ná ó fẹ́ lò orí lò ló fi ní kò ṣàyé kábíyèsí olódùmarè ayé wa o hello àjò oníjì wá sọfìn àṣẹ o
2: àwọn tó sọ pé kò sáyé ayé tí ń se wọn lójú wọn ní ìsáyé
0: ṣé páyé ni tún ń se wọn
2: ẹgbọnúrin ni ó lé ni tó ní òsáyé ayé tí ń se lójú ó sọ pé òsáyé
0: kábíyèsí
2: ayé tá a ká tí ó kùn wọ ó tún jábọ tí ò sí fà ó tó wọ ayé mo bẹrù ayé o
0: ayé tó tó
2: wọn sì nǹkan rí mi wọn sì gbogbo àwọn olùgbọ wa tí ń gbọ wa lórí ètò yìí
0: mọmọ
2: ayé fún ayé fẹ
0: mọmọ
2: mo ń jẹ yín
0: kí ló dé tó yẹ pé ayé kì í para orí láyé máa ń pa ayé kì í pe ara wọn á ní ẹ pé orí ẹ sọlọ ní pé orí wọn wọn ni ẹyìn lágbájá o wọn ni ayé ló pè é
2: wọn
0: wá lọlọrun sọlọ ni ẹni tó rí ṣe mọmọ ẹni tó rí ṣe tí ò rí ṣe mọ ọlọrun ló sọ di àìrí ṣe àbí
2: ọlọrun ṣe tí ò dá èèyàn ní ẹbẹ ọlọrun ò tẹ nìkan kó mọ ní láàrí èèyàn ní ò tẹ gbogbo tí ọlọrun dá dáadáa ni nígbà tá a dénú ayé láǹfààyè hanra wa a ti dá a látọ̀hún ti pé ó ti dá ọbẹ̀ ètò lọ́lọ́run
0: kábíyèsí
2: lẹ́yìn olódùmarè ọlọ́run náà ní gbáàyàn lẹ̀ ṣùgbọ́n àwọn kan lè bàbá bí wọ́n bá ti bí ọmọ ní ọmọ àkókò ọjọ́ kẹta tí ọmọ ń bá ti dáyé olódùmarè ló dá àwọn tí ó wà bẹ̀wò wà lọ́mọ tuntun ilé ayé ló dé yìí bó bí oore mẹ́sàn-án lọ́run bá fún
0: ilé ayé
2: ìlú ẹ yóò kú méjì
0: kábíyèsí
2: wọn ní bí ìyá àti bàbá rẹ ṣe lé ayé lé ayé wọn náà mọ lé níjọ tó bá bá àwọn kò àwọn dàrú dáwọn bá fún àwọn dá padà
0: kó máa lé ayé
2: bàbá ẹni tó láyé ò sí ẹnu hun ọwọ ni
0: mọmọ ṣé ayé ṣe é lé ni
2: ibi tí bá ti ń gbé wá gbìyànjú ká náà ni
0: kábíyèsí
2: tó bá ti ń wá gbìyànjú ká tí olódùmarè bá pé kó bá wọn pàdé tí wọn tó bẹ wọn tí wọn sì gbọ tọ ọrọ yóò gbọ ẹnìkan ló fi ẹsẹ kọ àtàǹpàkò orí àtàǹpàkò ńlẹsẹ ti jẹrà di orúkún
0: kábíyèsí
2: ló ṣe bẹẹ tí olódùmarè ló ṣe bẹẹ ọlọrun yìí ṣe bíi
0: kábíyèsí
2: ó ti dá wa ní dáadáa ní pípé èèyàn ni ò jẹ́
0: àwọn
2: èèyàn tá a wà nú ayé náà láyé tá a fàyè ìhanra wa
0: àwa tá a wà
2: ọlọ́run ọba sùúrù sí ni
0: àwa tá a wà nú ayé náà láyé
2: ọba sùúrù lọ́lọ́run
0: èèyàn ní ń jáyé
2: bẹ́ẹ̀ ni ọba sùúrù lọ́lọ́run yóò fọwọ́ lẹ́rán yóò mọ owó
0: ẹṣẹ́ ìyá mi
2: orípòǹdodo gbogbo
0: ẹṣẹ́ o
2: ayé ò ní mú wa
0: ẹṣẹ́ o ẹṣẹ́ o.

0: ayé kì í para orí láyé máa ń pa. Ayé ò ní pín apá wọn ò ní pẹsẹ̀ orí láyé máa ń pè kì í sára o.
1: Ọmọ kékeré tí a bí sọ̀jẹ̀ o.
0: Wọ́n á sọ pé wọ́n pè rí ẹ̀.
1: Tí a bí sọ̀jẹ̀.
0: Ó yẹ lọ pé orí rẹ̀.
1: Aṣọ ẹgbẹ́ rí
0: o. Orí rẹ̀ bá ti wá dà wá lórí ẹ̀ gbàbọ̀dé kábíyèsí. Olódùmarè mọ́jà orí mi ó gbàbọ̀dé o.
2: Mo wà ní gbogbo ọmọ ọmọ ríwo jẹ́ mi ní ìwo.
1: Ìwo.
0: Orí mi ò gbọdọ̀ ṣe é pa orí mi ò gbọdọ̀ ṣe é pa.

0: sí.
1: Àwọn àjẹ́.
0: Ẹ má sọ bá orí afẹ́fẹ́ la wa.
1: Ní àkókò bẹ́ẹ̀.
0: Ẹ bá ń da bàbá ẹ bá ń da pé ni.
1: Ẹ̀wọ̀n ara ayé sí. Àwọn tí wọ́n rán sí náà
0: ni. Orí afẹ́fẹ́ la wa.

0: 1006
1: +2 3 4 8 1 4 2 4 9 1 0 0 6
0: Oṣù bàbá Balawa ibi ò ní bà sílẹ̀ ẹnu kọ̀ọ̀kan wa. Ẹ̀yin tẹ́ gbọ́ wa láti ilẹ̀ òkèrè ẹ pè mí báyìí. Ẹ̀yin gangan mo fẹ́ bi ẹgbọ́ nílẹ̀ òkèrè ṣebí òyìnbó ilẹ̀ òyìnbó lẹ́yìn wà. Ilẹ̀ òkèrè wọ́n ní òsáyé ń bẹ̀. Ẹ dákun bó bá ti jẹ́ pé kì í ṣe ilẹ̀ òkèrè màá já o. Hello. Àwọn tó wà nílẹ̀ òkèrè ni ẹ jẹ́ kójú òpó wọn ó tọ́ ìpè tọ̀dọ̀ wọn mo fẹ́ gbà.
1: +2 3 4 8 1 4 2 4 9 1 0 0 6
0: Ohun gbogbo tá a bá ní ẹja fìrànra wa lọ́wọ́ ni ẹja fàríyànjiyàn lẹ̀. Gbogbo tó lọ ń bá fún ọ tó fi mọ̀ pé ipò tó wà àdàyè tó dé ọlọ́run tì ọ lẹ́yìn. Àwọn kan bẹ́ẹ̀ nù sòro báyìí mẹ́sẹ̀jì kún bíi tiwọn ní tiwọn ó jẹ. Àwọn yẹn wọ́n làwọn ti lówó rí wọn lówó mọ́ wọn ní ayé ni. O sí ọjọ́ kan tá a parí ètò tá a ní rí ẹjọ́ ṣáàrí nǹkan jẹ. Mo lè play first note àwọn méjì fún yín báyìí ẹ máa mi rí ni. Wọ́n rò pé ló la kọ́dà mi ń gbà tí nọ́mbà lù. Ayé mojúbà yín bẹ́ẹ̀ bá dọ̀rẹ́ ẹ̀mọ́ ìnà mi bẹ́ẹ̀ bá dẹgba ẹ̀mọ́ ìnà mi ò ẹ dákun bẹ́ẹ̀ bá dodò ẹ̀ mọ́ gbé mi lọ ìbá ayé o. Ayé oníwàkiwà tí payé lẹ́kún. Ayé àwọ ayé tí mú ni ká tó fura èèyàn àwọ èèyàn tí gbégi dínà fún yàn. Mojúbà ayé o. Ayé mojúbà yín o. Ẹ má ṣe mí ń bì. Ẹ dákun mo bẹ̀ yín ni. Oye ni kájọ kọ́ra wa. Mo fẹ́ gba ìpè láti ilẹ̀ òkèrè bóyá ibẹ̀ kò sáyé ń bẹ̀ ẹ́ jẹ́ wọn ó pè mí. 0 +2 3 4 8 1 4 2 4 9 1 0 0 6 Nọ́mbà ilẹ̀ òkèrè nu. Tàbí kí wọ́n pè mí sórí WhatsApp nọ́mbà àtọ̀dọ̀ tèmi.
2: Ìyá mi àbẹ̀ ní mọ́mọ́.
0: Nọ́mbà tèmi ni 0 8 0 3 4 8 6 7 5 7 1 Ẹ ń bá pè mí tí ẹ bá ti nọ́mbà ilẹ̀ òkèrè màá blọ́ọ̀kù ẹ̀ ní o. Àwọn ará ilẹ̀ òkèrè mo ní kán pè mí sọ́dọ̀ mi tàbí sórí nọ́mbà tiwọn. Wọ́n bá dẹ̀ pè mí sí ọ̀dọ̀ mi orí WhatsApp ni wọ́n.

0: lọ́dọ̀ ti ẹ ìyá yan ọ̀nà ẹja kò lórí rẹ̀. Kí ni ìgbìyànjú tàbí nǹkan kan tá a lè ṣe? Nígbà tí yíyọ bá ń dàyàn láàmú láti ogún ọdún tẹ́nìkan wá ní wọ́n lọ́wọ́ ayé ni. Hello? Present sir, baba.
1: Ọlọ́run ìjọba jẹ.
0: Àṣẹ bàbá mi.
1: Ayé ò ní mú ọ.
0: Àṣẹ o, àṣẹ o.
1: O ní tẹ̀lé
0: tó. Ẹ kú ewu ọmọ ẹ bá ń ṣàdúrà òkè àṣẹ o.
1: Àdúrà rẹ ó gbà o.
0: Àṣẹ o.
1: Ayé ò ní mú ọ.
0: Àṣẹ o.
1: Ìdí ìpalẹ̀ ọ̀pàdé ẹni ó dóòdì. Lágbára ọlọ́run ẹ̀rọ ní ìyá ìyá ìṣe rere.
0: Àṣẹ o.
1: Ó gbé ibi gidi táwọn ààrẹ bá ní wọ́n yá rí.
0: Àmì àṣẹ o.
1: Ẹni tí ọ̀pá lámẹ́ tí ò rí àmì wò rí kò lè mọ̀ báyé ń bẹ. Ẹ tún ti ń fúnyàn tí ò fúnyàn mọ̀. Ayé ni wọ́n pàdé ọ̀rẹ́ dà sí ni.
0: Ká bẹ̀ sí.
1: Wọ́n pàdé ọ̀rẹ́ dà ni. Àní má ṣe ò ní jẹ́ kí ẹ o.
0: Àṣẹ o.
1: Lágbára lọ́wọ́ lọ láti ní òní bàjẹ́.
0: Àṣẹ o.
1: Bí mo ṣe fẹ́ kó rí fún ọ, kó rí bẹ́ẹ̀ padà sí mi náà.
0: Àṣẹ o.
1: Tọ́pọ̀tọ́ kan ni tọrọ́gàndé òru là wá yìí.
0: Ṣé pé ewu ọmọ náà ni?
1: Àdúrà sì máa ń fẹ́ lásìkò táwa ẹ̀.
0: Àṣẹ o.
1: Bọ́lá wọn ìyá ń bẹ, oríṣiríṣi èèyàn náà ń bẹ, wọ́n ń bẹ lórí òkè, wọ́n ń bẹ lórí inú àlùá.
0: Ṣé ẹ kú ewu ọmọ ní ń bá wa sọ̀rọ̀?
1: Ẹnjìnìà kò ní sòro.
0: Kò ní sòro láti Fátúsì.
1: Lágbára lọ́wọ́ lọ ojú òní
0: tiẹ̀ o. Kò ní sòro fẹ́yìn náà ṣe bàbá
1: mi. Ẹjọ́ ní wòrí ni o. Akúyẹ̀ ní dákọ̀ ọ̀pọ̀ gbogbo wa ní rùn. Kò ní bàjẹ́.
0: Ṣé bàbá mi ṣe.
2: Egun ọwọ́ ọ̀sọ̀ a sì rí bá o. Olúrí bàrí bá ọlọ́mọ.
0: Ọlọ́run Olódùmarè dọwọ́ rẹ̀.
2: Ìyá ayé mọ̀mọ̀ rí bá o. Egun ọwọ́ ọ̀sọ̀.
0: Ẹjẹ́ ń ṣe báyìí ẹjẹ́ ń kúrò lábalábẹ́ yẹn torí pé ọjọ́ kìíní oṣù kẹsàn-án la wà rí.
2: Bá o.
0: Àánú àtòrí ọ̀fẹ́ ni mo sì ń mèrè.
2: Ọwọ́ olórí ìbárí bá ọ̀yọ́ ọmọ mọ̀rí náà.
0: Olódùmarè já rẹrù ọdún yìí délé.
2: Ọ̀sọ̀ a sì rí bá o.
0: Ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí tẹ́ ẹ̀ sùn.
2: Ọlọ́jà ẹyẹ.
0: Ìran èéfín kan kì í rẹrù tí ẹ̀ délé. Ojú ọ̀nà ní í tán sí.
2: Ẹ̀fọ̀ bí sí o.
0: Olódùmarè á jẹ́ kẹ́ rẹrù tí yín délé o ẹ̀ ní tán sójú ọ̀nà. Ọ̀tá yín ni ó rẹrù tiẹ̀ tí ó parẹ́ sójú.

lórí ọ̀fẹ́ àti gba ìpè tó lọ títí mọ́ torí aago mẹ́ta lètò yìí mọ́ ń tẹnu bodò. Mọ̀mọ́ yẹn ti bá mi sọ ẹni tẹ́ ń pè sórí nọ́mbà mi mi lè gbé àtẹ̀yìn tẹ́ ń pè sórí nọ́mbà ti bí iná mi lè gbé. Káyọ̀dé Adéọ̀sùn lorúkọ mi, New Vision yín náà ni ọkọ ìyàwó ẹ̀. Gbogbo ohun tó bá ru yín lójú nínú ìgbìyànjú pàápàá jùlọ nípa ti onídìí ọyẹn, ẹ lè pè mí tàbí kí ẹ yọjú sí mi. Màá wà lọ́fíìsì mi lónìí ọjọ́ Monday ní dédé agogo 12 ṣaago mẹ́ta. Bá aago mẹ́ta bá ti kọjá díẹ̀ ní máa bọ̀ fún ètò ṣoògùn mọ́. Ẹ mọ̀ pé aago 4-5 lẹ́yìn ìròyìn lètò ṣoògùn mọ́ níkànnì yìí. Ní máa bọ̀ fún ètò ṣoògùn mọ́. Orí ọ̀fẹ́ lè mọ̀ sí. Wọ́n gbọ́ ẹ̀yìn tẹ́ bá fẹ́ rí mi lónìí àti lọ́la ọjọ́ Monday àtọjọ́ Tuesday ní Bolúwají police station lẹ́yìn ibẹ̀ gangan. Ọ́fíìsì gàgà tó tóbi yẹn, complex tó tóbi yẹn, ẹlẹ́lọ́dọ̀ Adéọ̀sùn Káyọ̀dé Lágelú FM. Ẹ bà mí bẹ̀ ẹ̀yọ́ ń ṣe babaláwo ẹ̀ ṣe wòlíì o, n ò tí ì sáfà ṣùgbọ́n nǹkan bá kọ́ wa làákọ̀ yín tẹ́ lọ gbìyànjú ẹ̀ wò. Kò jẹ́ bó ti jẹ́. Ẹ wo ẹ jẹ́ máa múra tí mo lọ díẹ̀ díẹ̀, ká máa múra tí mo lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní díẹ̀ díẹ̀ náà ni. Torí pé Ọlọ́run tó bá wa ṣètò tòní òun ló ní bẹ́ẹ̀ ni òun ló lògo rẹ̀. Kò sì ní bá ẹnikẹ́ni pín ògo rẹ̀.

0: ẹyin baba baba mo kí yín o prince ọlá ọlá oyè lọrọ lọba wa lọtọ ofiki wa o
1: sọpọjọ wo lo
0: gbadewo lu wa
1: o to binu ogo kọkọ lọ bere na iya to jẹsẹ yin
0: alaṣẹ ati oludari ileṣẹ prince ọlá ọlá oyè happy hand foundation nilẹ okere ati ni gbogbo agbaye ṣe
1: igba tọmọ logo wa loyun ata o sedan
0: mama mi titi lo pe soboye jọ mommy happy birthday to you in advance September 10 lọjọ bi mama emi ki yin le ni ojo tan bi yin na bi ya mi happy birthday to you mama titi lo pe soboye je ba nki baba mi na pa ku pale mo ojo bi ojo mejo la soro ojo bi yin dada Alaji Asimi yu Abioye mo kin o ese gbogbo gba
2: basiko mi ba to bago ayo mi ba
0: Alaji Prince Abdulrasaq Oke ese o
2: je ku tu e
1: basiko mi ba
0: oga mi baba mi Alex Mensa baba mo kin mi foju din o gbogbo ojo te lo laye ni sunkun lori awon omo yin ese o wale shote a shote manu wa wale shote gbogbo Dallas ni Texas ese o Ayọ̀délé Togun Fine mama dada mami Ayọ̀délé Togun Fine ẹni tan ẹ dẹ mo tan gbogbo ti Ọlọ́run fi si kapa yin tẹ ti julọ ko ni pada wa ju yin lo mama orisun mi ba re ronke
2: o ma se o
0: a ronki mama
1: orisirisi ko to deni aye fe
0: mama ori to sun mi ba re ori lo sun mi ati yin papọ to so wa do lori ire to sun wa ba re ori ire yan o ni dori ibu ma me se o
2: olojo wo lo bere
0: are ori owo mo kin yin o
1: Ojo
0: gbogbo e lo mo ki mama laanu mi fo lakemi fadu gbagbe re mimi re
2: o ya nu
0: fo lakemi
2: iba to
0: fadu gbagbe mi dodo mi
2: are dabo
0: eni sunkun lori awon eso yin be ti sugba mi angeli ti sugba eyan laye ko ni feyin na le
1: are dabo
0: se mo tan yin
2: wa
0: iti nbe lowo re afun tori awon kan ni gbogbo gba ni mo mo nso dide fun iranwo elomiran aje ti nbe lowo re yi olohun ma ma fun tori awon ti ebi npa ni ola ti nbe lowo re yi ipo to de yi afi obe nitori awon kan ni bo ba dale awon yen tele da awon oni bere mo gbianju ati munu enikan dun si meji o kere tan lose mo bo ba le je ojojumo oni la da Ọlọ́run ọba mi tó fi sípò yẹn ó mọ̀ dídé fi ọbẹ̀ o. Mọ́ dalẹ̀ rẹ̀ kí lè rí àti má jẹ̀mú rẹ̀ ba lè ṣe. Ẹ ṣe o.
2: Ó yanu basiko mi ba.
0: Ju gbogbo ẹ lọ.
2: Bago ayo.
0: Oṣù September 1 lónìí.
2: Bàbá má jẹ.
0: Ọlọ́run ọba September 1 ta bẹ̀rẹ̀ lónìí jí ó pé wa. Nínú oṣù bàbá àbáyé járí. Jẹ járí mu járí na járí lò nínú oṣù bàbá àbáyé mọ̀jẹ̀ àsunkún ibi mọ̀jẹ̀ ó wọlé wa wàhálà mọ̀jẹ̀ ó bà sẹ́ẹ̀dẹ̀ wa o mọ̀jẹ̀ wọn kí wa kú rọ́jú ìbànújẹ́ mọ̀jẹ̀ ó bà sílé ẹnìkọ̀ọ̀kan wa gbogbo èèyàn tó jẹ́ olólùfẹ́ ètò yìí ti ń gbọ́ ìkànnì yìí ti ń gbọ́ ètò yìí ọlọ́run ọba mi oṣù bàbá àbàtà bẹ̀rẹ̀ lónìí ọjọ́ kìíní September yìí mọ̀jẹ̀ àsunkún ara wa o mọ̀jẹ̀ àwara wa ti oṣù mẹ́rin tó kù tọdún 2026 tí ó parí jẹ́ àfi ayọ̀ àti ìdùnnú parí rẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yìn tẹ́ ẹ súgbà mi fún kọ́nsáàtì mi lọ́jọ́ Sunday.

0: àyà ló ṣàtọ́kùn fún ìṣẹ́jú. Ìṣẹ́jú ló ṣàtọ́kùn fún wákàtí. Wákàtí ló bí ọjọ́. Ọjọ́ ló bí ọ̀sẹ̀. Ọ̀sẹ̀ ló bí oṣù. Oṣù ló bí ọdún. Láìsí oṣù ọdún kì í pé.
1: Tọ́rọ̀ ò sí lágbo.
0: Àṣẹ kan jáde lára mi pé gbogbo ọjọ́ tẹ́ lò láyé. Owó ní wọ́n yín. Ẹni wàhálà àánú ti ẹ ṣé o. Gbogbo ẹyin tẹ ṣùgbọ́n àmì ẹyin tẹ ràn mí lọ́wọ́ fún kọ́nsáàtì tọdún èyí. Mo mọ lóore o. Ilé mọ dákọ yín kankan.
1: Kúrò bí.
0: Ìbá ló ń kó tẹ fẹ́ bá mi sọ.
1: Ó jẹ mi máa yé.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè mí sí rèé.
2: Bàbá wa yọ mí
0: bá. Bá mi mọ́gàjí òjò ti jà ni mo kí yín ẹ ṣé o. Ọkọ Alhaji Fatima Pèkẹ́.
1: Bébé mi ò jẹ mọ.
0: Thanks for your support.
1: Bá di lọ́gọ́jọ́ òru, kí n bí olódú máa rí.
0: Alhaji Kabiru Yaro ẹ̀ṣẹ́ o.
1: Gbogbo ògbó pẹ́.
0: Ẹ jẹ́ mi ó máa lọ.
2: Kò bí bá.
0: Olóyè Gbẹ̀ngà Ọláyíwọlá ó yàtọ̀ lólóòtú ètò yìí.
2: Àrídàbọ̀ bàbá.
0: Ju gbogbo ẹ lọ. Ẹ jẹ́ n fi nọ́mbà yọ. Ẹyin dẹ́ ń béèrè nọ́mbà mo ti ń lọ. Nọ́mbà yọ ọ̀sun tí wọ́n ti wá sórí ètò yìí rí. Ẹ jẹ́ ń sáré fi ìta, ẹ jẹ́ ń sáré fi ìta báyìí.
2: Àrídàbọ̀ bàbá jẹ́.
0: Nọ́mbà tèmi Káyọ̀dé Adéọ̀sùn ni 08034867571. Nọ́mbà tẹ lè pè mí sí ni 08034867571. Nọ́mbà yóò sún ẹ jẹ́ ń fi ìta. Ẹ̀mí lẹ bá fẹ́ nọ́mbà bàbá wòlíì. Àbí nọ́mbà bàbá Béúlà àbí ìyá Béúlà ẹ pè mí máa fún yín. Àbí ìyá Àdúrà Bolúwájí máa fún yín. Ǹjẹ́ ń fi nọ́mbà tí yóò sún ta 0708992-8656. 0708992-8656. Bàbá tán bá wa sọ̀rọ̀ yín náà lẹ́ẹ̀kan tẹ́ bá fẹ́ nọ́mbà àwọn ẹ pè mí máa fún yín.
1: Ojú máa rẹ̀ dábò dábò jọ̀wọ́ máa máa jẹ́.
0: Ọlọ́yẹ̀ Gbẹ̀ngà Ọláyíwọlá ló yàtọ̀ lólóòtú ètò yìí. DJ Spider Alájọṣe. Ire àtayọ̀ la fi pàdé.
2: Ojú máa rẹ̀ dá.
0: A pàdé lórí ètò ṣubúmọ́ láago mẹ́rin kọjá díẹ̀ tá a bá kàròyìn tán. Bólúwájí lọ́fíìsì mi wọ́n. Ire àtayọ̀ la fi pàdé o. Ó dàbọ̀.
3: This is one of the most important things.
0: Ó dàbọ̀. Ó dàbọ̀.
4: Ẹ kú dédé ìwòyí o. Ẹyẹ ènìyàn wa gbogbo.

mo kí yẹn gojúmọ́. Ẹ ti mọ̀ pé lọ́pọ̀ gbà lórí ètò gbéránlẹ̀. Ẹja ṣe dáadáa láwùjọ. A máa fẹ́ dàbí ìwà aṣù.

0: nígbà tí ìjọba bá bẹ̀rẹ̀ gbèsè yẹn later in the day later in the year àpò àmọ́ yẹn a máa pa àwọn òbí yẹn a máa sọ̀rọ̀ pẹ̀lú ìjọba wo la ní ta ni a sọ fún ta ni a kẹ fún ta ni a wí fún ọlọ́mọ bá sànú ẹ̀yìn báyọ̀ onídẹ̀ẹ́ gẹ́jẹ́ ní ṣúyẹ́ ọjọ́ lọ́nà bẹ́ẹ̀ ọba bí ọba kàn yín ẹ lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ ẹ pín prógráàmù yìí fẹ́nìkan àbẹ̀yàn méjì mẹ́ta sóò ti gbọ́n pa ẹ̀ àbọ̀ ọgbọ́. Amaka pè mí wọ́n lọ́mọ àwọn University of Unilesha lọ́wà. Wọ́n ti ọkọ̀ fún ní admission léèwé kan wọn ní cost ẹ̀ fúkọ̀ láìkẹ́. Làwọn fi ṣe admission next year sí University of Unilesha Abeokè. Wọ́n lọ́mọ ẹ̀ ti wà ní third level. Wọ́n náà bá sọ fún lọ́ba fi tí palaba rẹ̀ ní ẹ̀ ọmọ mi ẹlẹ́gì wà lọ. I like a problem. Nothing like that in our schools. Everything is going on very, very well. Ṣé wọ́n kú mọ̀? Ìyá ní àdágbé àdásọ́ọ̀sì ni Mr. Gémi ẹ̀ sánú mi o. Má send information yẹn sí wọn lórí WhatsApp wọn. Mo ní ẹ forward ẹ sí. Ẹ forward the program tí mo ṣe ẹ forward ẹ sí. Àbá wa da yín lò ẹ̀yìn gẹ́gẹ́ ìgbà jámù office tó bá súnmọ́ yín lọ o. Ẹ lọ ṣàlàyé ara yín bẹ̀. Ṣé náà mo bá tá à ń bí nìsín akẹ́yìn jẹ́ làwọn. Wọ́n mọ̀ pé yọ̀ àwọn ọ̀gẹ́dì ń ro adìẹ. Bá mi ò ṣe fún mi lórí ọ̀fẹ́ tọ́ta yọ. Mo dúpẹ́. Ìdí jàǹbù afẹ́kẹ́ wọn tún ṣe ni pé kí wọ́n lọ sórí jankaps wọn. Wọ́n ti print admission letter tẹ́lẹ̀ kí wọ́n tún reprint ẹ̀. Ọlọ́mọ tó bá jáde fásitì tí ò ní admission letter láti ọ̀dọ̀ àjọ jàǹbù lọ́wọ́ in any institution lórílẹ̀-èdè yìí. Kò sí iléèwé o. Ọba jẹ́ pé certificate institution tó ń lọ ló fún ní admission letter títí jàǹbù ò sí lọ́wọ́ ẹ̀. Ọmọ yóò sí iléèwé. Ṣé wọ́n ìdájọ́ jàǹbù tún gbìyànjú sí ni pé ọ̀dà bẹ̀rẹ̀ pàwọn institution wa kan gangiran máa wọ. Ọ̀pọ̀ wọn ni wọ́n ní èèyàn mẹ́jọ ní ẹgbà sí department yìí wọ́n gba mẹ́ẹ̀ẹ́dógún. Ìdájọ́ jàǹbù tún wọ́n náà ti mójú tónú. So that to curb the excesses, kí mo wí, excesses of our various institutions, both private and government institutions. Ṣẹ̀wárí kejì dọ́dà bíi rẹ̀ rẹ̀ o. Àjọ jàǹbù wá fún ẹ̀mọ yín lórí ọ̀fẹ́. Any institution tó bá wá wà wọ́n ní kí wọ́n lọ confirm admission list matriculation list iléèwé tán wà yẹn lórí jamcaps. So jamps ti gbé matriculation list between year 2020 to 2025 ẹ̀kọ́ lẹ̀ o wọn gbọ́ òsì o. Wọ́n ní based on recent report JAMB has advised undergraduate admitted between 2020 and 2025 to print their JAMB admission letter and ensure their details are on the JAMB's matriculation list. Hey! Bàbá wa lọ bẹ̀ tó wo. Tọ́ wa lórí ọ̀fẹ́ àti rí orúkọ rẹ nínú matriculation list iléèwé tó wà ní yàtọ̀ ọlọ́wọlé gan tọ́ bá ti rí tètè ké bọ́ta bóyá kọ́mọ yẹn lọ bẹ̀rẹ̀ fresh o. Ẹ ṣe àprogramu ọmọ tó bá ló ń gàn sí dọ́jọ́ mọ́mí we are not have any problem we are okay akẹ́yìn jẹ́ lóhun o. To confirm that you have done the needful and on the safer side, kindly check the link below and enter your JAMB registration number. Hello. Oh, ni le koja akoko ti mo wa. Ara ijo kini wa loni. Ijo keji na wa. Ijo keta na wa. Mo ke fe ijo kerin. A ti be wo yara royin. Leyin re ni mo n pada bo. Báyìí bá wa yọ ọ́ lẹ́gbàá náà wọ́n tún nà ń bẹ̀. se ba wa sa ye jajo pade lori eto yi to wu se le saisun oro mo wa to ta saisun le o eh oru ola tuesday mojumo wednesday ni abi ga se program yi e share e ma fe ti gba laba o o ba lo mo don ran facility oyi jomo na ni ra re Awa je na ma de fuya je ma de fuya je ma de fuya kakiyan mi eje ma de fuya eje ma de fuya in mo ba di mo da satagun yen e utilize e de utilize where ha ni pade baba ko ni yara royin akin akin yemi lo ko te meje
1: Toro ba ti jade asentele ni
2: soro ba mi fa keye soro ka gbo soro
1: ni bere se owo oro yo fi le ra je bugbe tama tama o oluwa se o ni gangan loju yi pari o opele ma pe ni da lowo ba to fi ojiji bu awon oke nla gbo

0: sílẹ̀ kò má má kò dẹ̀ má wa gan.
1: Ọpẹ́lọpọ̀ pàjá sí o.
0: Òkè yanu tán wò bí bọ́jìnà gbadà gún o.
1: Ọpẹ́lọpọ̀ pàjá sí o.
0: Lórí àwọn bíi ẹmọ tó ń gbá wa yìí.
1: Ọpẹ́lọpọ̀ pàjá sí o.
0: Lórí àwọn tá à ń wá lójoojúmọ́ yìí kọ́.
1: Ọpẹ́lọpọ̀ pàjá sí o.
0: Lóòótọ́ lóòótọ́ tá a bá rọ̀ jinlẹ̀.
1: Ọpẹ́lọpọ̀ pàjá sí o.
0: Tó bá já sí ọpẹ́ lọ́dọ̀ yín bẹ̀ yẹn kò sókè ká pariwo go go go go
1: go go go.
0: Tó bá ti ń gbàdúrà orí afẹ́fẹ́ tó ń tẹ̀léra wọn. Tí gbogbo ẹ̀dẹ̀ ń báyìí lára mu. Tó dẹ̀ ń ṣe bí pé kó má tán. Wọ́n ti mọ̀ wípé ẹni tí Jésù rọ́pẹ́ kó wá gbàdúrà bí amọ́ ti wà lórí afẹ́fẹ́. A sọ fún kẹ́yẹ mẹ́rẹ̀ bàbá lábìyamọ lè mí jẹ́. Bá ti ṣe dúpẹ́ àṣẹ lókùn ká ara jáde. Ọba mi ẹjọ́ ń gbogbo lódù lódù yóò ṣe oore ràbàtà.

0: ni ta lọwọ eyin okunrin o eyin baba ti se me ba jide loruko jese ni de ni tan wa kiri o ni rogun alagbeda ni ro odi are mabo owo nje ko ni won yin o baba to rin lori omi yo rin lori soro re bi osise pariji o eyin aya sami ere lobirin je laboja e jere omo o eni tere ji tere loja nku ire ma wole yin were were ire gidigba ire fefe bi erin yo wole yin ni pari osu yi o baba ba ni debe ba ni je yo je ti yin lase pele pari osu yi I need to pin my yeah. But you check by your pretty picture. What you want, I can't see. Oh, Lord, oh, you are not by your show, Lord, any party or see. Someone at you was what that if I want to write your mother, Samara Lara. Oh, you are going to let a lot say. Oh, need your lesson, lot say. Don't keep betting it to me, Lord, or what a dollar. I nickel is harder than your parents. I go for a dollar say. He said, I dear, you lot on you. He said, one, no, Lord, you're to a lot. Bada won Olorun owo re si ma de iru ma re yo duro lai lai Ola ti oro yo wonu le yin were o a ki yo se onipo lai lai a fi olagbe iwo re ga o nipa yin keke lori omo ile yo wariri fun wa tomo re o aso pata de adagun omi fun wa tomo re aso kuta de oriso mi bukun ayera ye de ti si wa tomo re loni o oro re lawon olore a fe ma gbo ele ti gbongbaro ye yo gbo igbe re oloju banwo yo wole dia o olowo kabi kabi ko ni je ki bi ode ba wa to mare lo se yi amare o ni je tan o aloni lowo gba ko ni gbere re lo se yi o oba to ni gilead yo ka lo re oba to sanu ephraim yo sanu re oro olorun so di la oro olorun so di olola oro olorun wi pe o ni je gbesi o njo mo ni a wa lo fun o oba to tobi ni se oni yo jo loju tema tema lo se yi o ni mo fo ni do jaye o ni rofo je lose yi o ni pofo lori omo aworan ma gbe eja gidigba lose yi a ko ni pe oni esiba mo o ni je nlagbe ogiri tomo tomo wa soro go laarin awon keferi lose yi eri re ma laye ja iwo na si ma mu eri wa abo olorun daju lori re tomo tomo eru oruko ni bo omo le o buburuko ki yo sibulu o ose yi arun ni wonu ile re o angeli re yo boju to lose yi angeli yo ni je ki ese re ko gbo okuta afori foji ko ni bu omo le o wa wo iwa yo lose yi o abi ora ile ki o tomo tomo abi ri ati ojo ki o tomo tomo ogbo ise yin ma bu yo o ose yi owo nla yen ma wole wa ro wo taja eni ka sa nu re ise re adide omo re a rise omo re ma ba loba loba jeun po psalm 77 verse 7 olorun ni shouti ibujo ko omo re ni da oro ise eyin okunrin alere o oke ni rawo gbe loruko jese yin ta ye ti jabe pada soke yen oni daju agbaye yo da olore lose yi iro keke ni bi ko ni daun lori awon mo re lose yi e o firu fufu ati dudu je won mo o ari ti n gbe ari mi o ya gba o ire ti de ayo de ibukun de e lo serere o mo re dori su idunu o wa je eyan laye o oba lanu yo bukun olose yi Olúwa yóò di ọwọ́ rẹ mú ní ọ̀sẹ̀ yìí. Dúró di Olúwa ní ọ̀sẹ̀ Olúwa yóò gbé ọ sókè. Olúwa yóò ràn wá lọ́wọ́ lọ́sẹ̀ yìí o. Ọ̀rẹ́ tí mọ́ tí mọ́ rẹ kò ní gbé ọ ní kìkísẹ̀ lọ́sẹ̀ yìí. Olúwa ní dábùdábù kátà àwọn ọmọ yìí o. Santwete eta so àwọn Olúwa ní dákẹ́ sí ọ̀rọ̀ rẹ lọ́sẹ̀ yìí. Santwete eta six Olúwa yóò gbé ẹ̀bẹ̀ mi àti ìwọ lọ́sẹ̀ yìí tọmọtọmọ. Santati fọ ọmọ kìnìún jẹ lẹ́ẹ̀ni gbọ́ lẹ́ẹ̀ni o ní di aláìní. O tún ní rí ìjà ibi o. Ẹlẹ́rìí ẹ̀kẹ́ òní dìde sí oníbi tó ti rí tọ́rọ́kọ̀bọ̀ lọ́sẹ̀ yìí o. Ẹni òṣè kò jẹ́ lọ́rọ́ mọ́ òní jòfó lórí ọmọ. Ọ̀nà àtijọ́ àti ibu ìdílé yìí òní dípẹ́ yín lọ́sẹ̀ yìí o. Iṣẹ́ abami oríta mẹ́ta kò ní dẹ́hùn lórí iṣẹ́ rẹ lọ́sẹ̀ yìí. Aṣọ ni mú kò ní mú wọ àtọmọ rẹ. Àpéjọ kùkù torí ọmọ rẹ kò ní jọ. Àbínú ògùn ọmọ rẹ yóò bínú sí ara rẹ o. Iṣẹ́ ọkọ rẹ dìde. Ẹyin okunrin ẹ lọ rí ànúgbà lọ́sẹ̀ yìí. Torí tẹ́lẹ̀ àdúgbò rẹ kò ní ru ẹjọ́ ọmọ rẹ fáyè. Ọmọ àtàtà rẹ kò ní ta dúkìá jẹun. Ajẹnifẹ̀yìsí kò ní jẹ ògùn ọmọ wa o. Àti faramọ́kọ̀ rẹ lọ́sẹ̀ yìí owó tí ò tó yìí sì ń bọ̀ wá ṣẹ́kù o. Jeremiah 19:8 ilé wa kò ní dilé ahoro. Ògùn ọmọ rẹ ò ní jọ̀rò. Jeremiah 14:5 eléyìí lágbára ò ní jẹ́ ọmọ jù lẹ́ o. Ẹlẹ́yìn funfun náà fi ń polówó toothpaste ẹ̀bùn ara rẹ̀ máa jẹyọ. Oṣù bàbà bàbà la fẹ́ wọ̀ yí ò màmá. ibakuba ko ni bale olori omo o ibi oni ba si ode re owo re ma de o yesu oluwa wa je gbo iri pare osu
1: ati ilu laro ni mo ti wa omo mi gba toto asiko to fe se nkan osu omo yen ma se nkan osu ko ni duro ko ni duro odun keta lele yi
2: ko wa duro
1: be ni duro ti se de bi pe a ma n gba eje fun ni
2: ayo ni get omo tu mo re
3: ko duro
2: iko osu fodun meta e tun na wa bi ya maida loruko jesu omo re ko ni didaguda
1: o wa di isoji abekuta
2: e wa sibe ni
1: emi atomo yen na lajo wa agba ororo lojo yen niwaju olorun ateyan ba ti dele ta fi lo ororo yen bayi
2: ororo fe le gba o
1: fe ni ororo fe la gba
2: ki lo wa pada sele
1: nkan yen wa duro
2: o duro
1: mo wa wo wi pe kisi ma wo no se o to ni abi ro osu kini o wa o duro osu keji o wa
2: onoma
1: osu keta mo na olorun
2: mo kunle mo bi olorun gbogbo ni kare to se afẹ fomo damu re ina saju oluwa si ju awon ota re run olorun ma bo damu e odidi ọdún mẹ́ta ó lágbára o.
0: Ìpàdé every Tuesday wa kò sí ká tó yí padà ní ọ̀la. Gbogbo abiyamọ ló máa pàdé nílùú Kọ́lá ní ọ̀la fún àdúrà. Bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo ènìyàn máa mú ike wá láti wá gbomi orí òkè. Omi orí òkè yẹn la máa lò fún oṣù tuntun. Àdúrà Kọ́lá ọ̀la yẹn tiẹ̀ máa le jù. Nítorí oṣù bàbà bàtà fẹ́ wọ̀ yìí. Bọ́ọ̀lẹ̀ ní Kọ́lá àgbàdo ìjàyè Lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Gbogbo ènìyàn ló lẹ́tọ̀ọ́ láti dá ọrẹ lẹ́nìí. Bá ṣe ń dá ọrẹ ìparí oṣù bẹ́ẹ̀ náà la máa dá ọrẹ ọ̀sẹ̀ tuntun. Ọrẹ pé olúwo ṣé ọmọ lọ ṣù ọjọ́ sì já. Èyí náà la fi ń sílẹ̀ kọ̀sẹ̀ tuntun ní gbogbo ìgbà. Kò sí iye tó lè fi ránṣẹ́ o bó ti wù kó kéré tó bó ti wù kó pọ̀ tó. Ọ̀sẹ̀ yìí ó máa bímọ re fún ọ. Gbogbo ètò ló ti tò lórí ìsọjí agége. Bóyá ò tí gbọ́ tẹ́lẹ̀ sọjí ńlá kan ń bọ̀ nílùú agége. Gbogbo abiyamọ pátá lọ́dẹ kan. Ní September 16, àdúrà àbò ni wọ́n fi rán mi sí gbogbo abiyamọ lọ́jọ́ náà. Àdúrà ìgbéga náà fi rán mi sí gbogbo abiyamọ lọ́jọ́ náà. Pàápàá àdúrà ọjọ́ ọmọ náà fi rán mi sí gbogbo abiyamọ ní ọjọ́ náà. Èyí àbá má jẹ́ kí kankan ó dá ọdúró ní ọjọ́ náà. Eléyìí kì í ṣe sọjí tẹ́lẹ̀yàn máa fi ọwọ́ ọkọ̀ kẹ́wọ́. Nítorí ẹ̀ ni mo ṣe ń sọ látọjọ́ yìí. Ìgòròrò àti mọ́tò fún ènìyàn 20,000 náà ní kí ikú fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́. Tó o bá ti dé ilé pákó ní ìlú Agége, ìwọ kan bèrè àmọ́ playground. Ọlọ́run bàbá alábìyamọ o, ààyè ló wà.
4: Hello, hello, prophet 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní mọ bó jẹ mọ.
5: Lajiliwo FM 96.7.

0: 21 oṣù kẹjọ ọdún 2026 31st of August ọjọ́ Monday. Gbogbo ẹni tí ó ní orí ọ̀fẹ́ láàárọ̀ ìjẹ́ àjọ yín ológun àjọbọ̀ ẹ̀jẹ́ àjọ fẹ̀mí ìmoore hàn gẹ́gẹ́ bí ìṣe wa torí ipò dá mi sí ó dá ọ sí ó pa ọ mọ́ ó pa mi mọ́ lọ́wọ́ ewu ó gbà ọ́ ó gbà mí kò jẹ́ kí ọ̀tá sọ pé tán kò jẹ́ kí ayé sọ pé tán nídìí àbájọ wa a fẹ́ kí hallelujah méje sí ẹni ńlá Israẹli ẹ̀yin tí ẹ mọ orírì oore rẹ̀ ẹ̀yin tí ẹ mọ iṣẹ́ agbára rẹ̀ mo bẹ̀ yín o ẹ̀jẹ̀ àjọké hallelujah méje 1 2 go
1: hallelujah hallelujah.

0: balẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì. Transformation. Ìyípadà la kò rí ìtọ́nú yìí o. Gbogbo ènìyàn tún ẹ̀yà máa bọ̀. Ìṣòro tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 lọ́dún yìí. Ìyànà tó wà ní Èkó Pampas filling station. Tó wà lórí Bridge Iwo Road lájojú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ ni ìṣòro ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìpopọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni. Láre Kẹ́ríba Tóríṣe. Gbẹ̀ngà Avin. Prophet Suma. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902-520-2724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Oyin àti òróró láti inú àpáta. Mo sì ka ẹsẹ̀ Bíbélì kan fún wa ní àná. Ìwé Deuteronomy 32:30. Ẹsẹ̀ kẹtàlá. Ni mo kà lánàá mo sì sọ fún wa. Ìlérí tí a ṣe nígbà tí Mósè tí ogun orí òkè lọ. Bẹ́ẹ̀ ni nígbà tí a ń gbà kò níwájú àwọn ọmọ Ísírẹ́lì. Òní Olúwa ń sọ eléyìí nípa ti Mósè. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹgbọ́ mi láàárọ̀ yìí màmá tẹnu mọ́ nǹkan ẹyọ kan. Gbogbo ẹni tí ó bá dẹ̀ ni ò dá mi lójú pé dandan nìkan jẹ oyin, dandan nìkan rí òróró láti inú àpáta. Ẹ kíyèsí, mo bẹ̀ ọ́ láàárọ̀ yìí. Àdúà ìṣe kókó fún ọ. Agbára tí mú kí ìrìn àjò yá ni. Agbára yára bí àṣà ni. Agbára tí kìí jẹ́ kéèyàn pẹ́ lẹ́yìn. Agbára tí ń jẹ́ kí nǹkan kó yá fún èèyàn. Torí gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi láàárọ̀ yìí o nílò rẹ̀ o. Bí ìrìn àjò bá yá ẹ̀sà ènìyàn lè bá lọ. Ẹ̀já kan tí ẹ wò ó tó bá jẹ́ pé ìrìn àjò yá fún àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn tó ṣègbé nínú aginjù ọ̀pọ̀wọ́ ò ní ṣègbé. Díẹ̀ tí ẹ mọ̀ pé gbogbo àwọn tó jáde kúrò ní Egypt ọ̀pọ̀ wọn ni òdélẹ̀ ìlérí. Àwọn ọmọ wọn àwọn ni wọ́n padà délẹ̀ ìlérí. Eléyìí ni mo fi ń sọ wípé ayé rẹ nílò láti sáré. Bí bẹ́ẹ̀ kọ́ nǹkan lè bàjẹ́ lójú ọ̀nà. Ayé rẹ nílò láti rìn ńlẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ nǹkan lè dàrú lójú.

0: bí wọn ò bá súnyàn wájú ayé ojú kan lèèyàn wà nìyẹn fún odidi ọdún mẹ́jọ oyè kan náà ló ń bẹ ní ọrùn rẹ̀ ó sì gbàdúà pé kán tiẹ̀ mú oyè ikú kan fóun ní mi ṣùgbọ́n kò rí oyè kankan ó ṣe ni láàánú pé wọ́n rán wọn jáde fún iṣẹ́ tí wọ́n gbà lọ́wọ́ ìjọba àṣìta ìbọn ló bà á ní orí rẹ̀ bá túká ẹ kíyèsí òkú ẹ̀ ni wọ́n gbé lọ báyàwó ẹ̀ ìyàwó ẹ̀ ń dára mọ́lẹ̀ àwọn tó ń mú wọn mọ̀dí tó fi ń dára mọ́lẹ̀ ìyàwó ẹ̀ mọ̀ pé ọjọ́ àfiyèsí wà fọ́kọ òun ṣùgbọ́n agbára ilé wọn kò jẹ́ kó rí kí ni ọjọ́ àfiyèsí lọ́jọ́ téèyàn ń sunkún ayọ̀ ọjọ́ àfiyèsí ni ọjọ́ tí àti ọ̀tá àti ọ̀rẹ́ bọ́ dúpẹ́ ọjọ́ àfiyèsí lọ́jọ́ tó parí tí àwọn agbára ilé yìí ò fẹ́ kó parí ọjọ́ àfiyèsí lọ́jọ́ tí ayé sọ pé congratulation ọjọ́ àfiyèsí lọ́jọ́ tó rèrè àwọn èèyàn tí wọ́n lọ pìtìmù tó níta ni àwọn èèyàn wá bá dúpẹ́ báyìí tí wọ́n ní ìwọ ló ní nǹkan òní ọjọ́ àfiyèsí nìyẹn ìyàwó ẹ̀ sunkún nítorí pé ọkọ rẹ̀ kò rí ọjọ́ àfiyèsí ẹ kíyèsí o ni ọjọ́ náà nǹkan kan wá ṣẹlẹ̀ èyí tó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́kọ́ bí wọ́n ti fẹ́ máa gbé òkú lọ síbi tẹ́ bẹ́ẹ̀ ni àwọn agbófinró dé wọ́n kúkú ṣe bíi pé wọ́n fẹ́ wá ṣẹ̀yẹ ìkẹyìn fún mi wọ́n nírọ́ o àwọn ò wá ṣẹ̀yẹ ìkẹyìn o àwọn mú promotion letter wá ni o nítorí wípé ní ọ̀sẹ̀ tó kọjá ni ìwé jáde láti Abuja o ọjọ́ tí ìwé jáde gangan ọjọ́ náà ni wọ́n fọ̀ lórí ẹ̀sà agbára tó sọ pé kí nǹkan mọ̀ yà fún ọ agbára tó sọ wípé kó o mọ̀ lè parí nǹkan rere ẹjẹ́ àgbàdua láàárọ̀ yìí o agbára ti ń mú kí ìrìn àjò yá ẹ̀nà kàbárú balẹ̀ àgàdáyà bí ò bá ti sí ẹ̀sà ènìyàn yóò dààmú bí ò bá ti sí ọmọ ológo yóò jẹ̀yà agbára tí mú ìrìn àjò yá oníkẹ́ jájọ bèrè ẹ gbà báyìí ẹ̀yẹ ọmọ ọlọ́run ẹ porúkọ jésù ẹ pe ẹ̀mẹ́ mímọ́ agbára yára bí àṣá wọnú ayé tèmi náà agbára yára bí àṣá wọnú mi wọnú ayé mi wọnú iṣẹ́ mi ó yá àdúrà mẹ́ta bárú àbàdá yàtọ̀ lọ́dọ̀ agbára yára bí àṣá wọnú ayé mi wọnú ayé mi wọnú ayé mi wọnú ayé mi wọnú ayé mi wọnú ayé mi ẹ̀yà bá dada bàbá ẹ̀dá yẹ́dọ̀dọ̀ ìlà bá yàmà dada bàbá ẹ̀dẹ̀lẹ́ àjàdá yàgọ́dà agbára yára bí àṣá wọnú ayé mi agbára yára bí àṣá wọnú ayé mi ẹ̀dẹ̀lẹ́ bẹ̀ wọnú ayé mi àmì mẹ́ta jésù olúwa wá. Sórí ohun tí màá sọ fún ọ leléyìí mọ́ fi ara rẹ ṣeré o mọ́ fi ara rẹ ṣeré o tí èèyàn bá ti pẹ́ jù lójú kan ohun àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ ni pé ayé ò ní rí ọ bí ológo mọ́ familiarity ohun tó burú ni sà tí èèyàn bá ti pẹ́ jù lójú kan ìpele mọ́ ṣarán lọ́wọ́ ènìyàn ẹ sà àìmọye ọmọ ológo tí ayé tí wọn rí bí ológo mọ́ torí pé wọ́n ti pẹ́ jù lójú kan bọ̀dá wa nígbà tá a kéré wọ́n mọ bọ́ọ̀lù gbagan ẹ̀sà ní fíìdì olífù òun ni wọ́n ti mọ́ ń gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ará àṣọ pákó ẹ̀sà tán bá ti fẹ́ gbá kọ́ọ̀pù wọn wọ́n wàá lọ mú bọ̀dá wa bíi machinery wọ́n mọ gé àwọn ènìyàn àwa tá a kéré tá a jẹ́ àbúrò wọn inú wọn ò mọ dùn àwa lábàáwọn kóòsì àwa lábàáwọn kóbùtù bọ̀dá wa ń ṣe champion nínú àdúgbò ní ọjọ́ kan ọ̀rẹ́ wọn wọ́n play for under 17 kan ore awon ye wa ranti pe o ye ta won ti e se ore awon lori won wa wa sadugo won gbe moto wa won wa gbe boda wa kan lo jeun esa ni tree o kan soso ta se fun won na niye leyin igba na won tun pada gba bolu won ni olif na ni esa iti mo so ni pe ti aye eyin o ba sare wo ni ri obi ologo esa eyin kan gbo mi ori oba lori re eru na ni ko mo fi ru iwo to ye ko joko nu shobu ko ni si osia ko joko bayi kawo eyan ma wole e ko mo da won lo iwo na wa ni okowo robo sori bo ti lo kakiri awon boda taju awon wa fowo gba onidi awon boda muta awon fowo gba oloyo awon so pe wa diabo ni nkan po nitori pe won mo pe ologo ni o be dere ibe yen ko laaye re ai lo waju lo da oduro sibe eyin ti bi te wa o te yin lorun e ja gbadua wo bi iti mo so fun eyin on to gbodo bere ni o ti aye eyan ba ti sare egbe ma talu e poruko jesu e pri ememe mo aye me eyi to ra koro ti to lo sare iwa aye me eyi to ra koro o ti to lo sare o ya dua aye da da ba ro ba da ya ma dia aye me eyi to ra koro ti to lo sare Ina gaba ruwa da ya na nono ya da bani ya da ya na nene ya da da ene gada li ya da ya mani ya aga baru bali ya da ya manene aye me eyito la koro ti to lo sare iwa aye me eyito la koro o ti to lo sare ameme ka jesu oluwa wa
1: amen
0: enikan ni daddy se biwe oniwaasu na lo so pe on gbogbo ni igba ti akoko wa fun mi o bo jiyan baba wo bi igba ti akoko re so ti e mo gan so ma gba akoko re aye le pa ojo da won le yi igbada won le yi kadarada awon ti won ri irawo jesu ti won de ntele awon so they are astrologers awon to je pe ta ba ri irawo won le ri oruko mo lara irawo esa awon na ri irawo jesu won o de nilo lati gba dressi gps ti wa ojo ti pe esa won nilo lati tan google map irawo lo direct won bi won ti lo bayi o lo ngbe won lo o de gbe won de buje ran esa won o de sina awon mo po nbe lojo na ti won bi o won o de si omo gbe won de dodo jesu won wa gbe abufu e ja bere mo ki lo nbe nu turari yen e ja bere ki lo nbe nu ojia tori wipe awon te ri yen won ise eyan olorun they are astrologers won kan wa ni lati wo rawo re e kiesi ta lori rawo ti e na to so pe aro lojo re e ja sodo san ta lori rawo re to ni igbosan ni igba re e ja sodale iwo wa do pe ti o ba wa losan akoko olorun ni o ti to oga 38 years lomo kore ye ninu we johanu ori karun to bi nduo di akoko olorun esa o de joko si eti odo be saida for 38 years boye mo ti won pe 38 sa esa for good 38 years decade merry 4 decades esa gbogbo teyan ba fe je laye o le ni experience ju 38 years lo esa ti won ba bi e mi kekere igba to ba fi ma pe 38 wa ti gbagbe n to se nigba to wa lomodun kan wa ti gbagbe n to se nigba to wa lomodun meta another 38 mi to ba ko esa to pe 74 abi 76 e kiesi sa o le ranti gbogbo n to se mo nigba to wa 38 n ta pe 38 ke se kekere o e wo bi sa jesu dodo e Jesu bi lere pe ki lo de to fi wa nbi lojo to ti pe e sa mo se bi pe yo so pe akoko olodun ni oti to tori Jesu o so fun pe so ti e ma akoko olodun fun re o wa so pe mi o ni eni ti igba gbe mi si inu mi Jesu ni no nto nilo ko yen nto nilo ni pe ko gbe akete re ko de ma re eyin kan wa nbi na wo je kaye yin lo waju wo bi ita ti jo na lo se so wo bi ile to ko nigba to wa ni odo o na lo si so nipa re ile to ra laye olu loyo o na lo so nipa re esa mo so ile fun o tori mo fe ko mo pe aye re nilo lati sare oga ibi to wa ye nkan ti ku nbe esa aye o lo side ibi ti won foju si yen mo awon eyan tan latanu le mo oga bebe ki aye re ko sare ni itan to so ye ti lo aye o do furu tan be mo a fe gbadua keta ki to fi yin le laaro yi e pin oruko Jesu ke pin emi mimo angeli ti mu ise sare wa ni ba mi lalejo wo ile temi na angeli ti mu ki nkan ko ya e wole mi e ba mi lalejo angeli ayara bi asa e wole mi ba mi lalejo o ya dua mandanda baru belia kaya mada angeli ayara bi asa e wole mi angeli ti mu kan sare ele daya manda talia gadaya weke dara ba leke de yene no angeli jemo kashare wa ya ba le daya ba lia gadaya wa no le mi o wa se mi o wa le mi o angeli tomo kashare ele de manda talia gadaya badia wa ne gaba lua daya Abemeta Jesu Oluwa wa Esa I ma yi awon eniyan ti o so fun mi pe omo ko kin lo bayi ninu ise iranse o mo ni no ko ni specific time Esa igbeyawo ko ni specific time wo bi iserere ko ni specific time emi mo so be fun bibi omo ko ni specific time eni kan so bu opo odun meta lo si lo le oko ko ti peju oga o pe o ti npe ni yesa ko si n to ni ko ma bimo after all oni mu yin ko loyun be ni sa leyin osu mesan ko se kini ko de bi omo ko si n to buru nbe be ni wo bi tori teyan ba tete se nkan to da loju ojo le yo gbadun re teyin o ba tete se eyin o le gbadun re awon kan o jere omo won tori pe won pe bimo esa wo bi mi o so fun e pe deyan ba pe bimo eyin o le jere omo sugbon yato sira won sa eni to tete bimo at the age of 24 23 22 21 esa en to bimo ni range ye ngba ti o ba fi pe 51 awon omo re o ti wa Canada e wa wo iya ope grandma ni o wa to ma di age of 51 on gesi wa ni apan on gesi se gbe bi iyawo to ba nbe nu plane won o ni mo pe grandma ni o no tun mo se daada ni esa o de lo Canada niye o fe lo so lojojo mo e wo bi to ba jomo merin lo bi wo gbogbo ojo aye re ni o fi gbadun ti kan ba wa Canada ti kan wa ni Australia ti kan wa ni America ikan wa UK yo ni time daada awo re o mo mo lo yo tutu sa e wo bi in ti mo so ni pe nkan da ko ya loju ojo eni to ti pe 78 abi 89 ta wa ni grandma e mo bo inbo le bo won advice won ni pe grandma o le lo bi kankan mo e je kan se kini kan wa le eni eleni ti o mo gba to sise oni yo lo du nbe be ni sa iyawo le so pe nigba ti mommy re o ti le wa oko je ki mommy ti pe wa mommy temi eje won si jo be ni sa eni to sise oni le du nbe ẹni tí o mọ nkan kan pa ẹ òun ó dẹ dúró nbẹ ẹyin kan la ó ṣàmì láàárọ iṣẹ máa yá fún ọ mo ní láàárọ iṣẹ máa yá fún ọ láàárọ iṣẹ máa yá fún ọ láàárọ iṣẹ máa yá fún ọ má kẹba lánàá dúà gàyà nà dúà àzà o ti rí ọba tó jẹ pé nígbà tó joyè ó joyè at the age of 60 something ìyàwó rẹ gbẹngbà tó máa fẹ ó jù lọ gan kan tó fẹra wọn ṣùgbà tó máa joyè ìyàwó ti darúgbó àwọn tí wọn advice ọba náà sọ pé ẹ lè fi bàbá ṣe first wife báyìí ẹ nídi ọmọbìnrin tó pẹ́ lóló tí ó wà ní ẹgbẹ́ yín ìyàwó á sọ pé adẹjọ jẹyà kínní ni a ó ti pẹ́ tá a ti ń lé ọba yìí tí ò bọ́ sí ìgbà ogbó ni wọn tó wọ ọbẹ ẹ ṣá olófà tó jẹ pé tó bá jẹ pé wọn tètè jẹ lójú ọjọ ni ìyá náà fi ara ọdọ ni yóò fi dúró mbẹ wọn kaṣọ sí wọn lọrùn lọjọ ìwúre náà ṣùgbọn kò bá a mọ níṣẹ laṣọ ń bọọlẹ níbi èjìká wọn so wọn ti dàgbà n tí mò ń sọ ni pé tí ọjọ bá lọ lórí ènìyàn gbogbo tó wù kó gbà kò ní túmọ̀ mọ́ mo sọ tẹ́lẹ̀ lónìí iṣẹ́ máa yá lọ́wọ́ iṣẹ́ á yá lọ́wọ́ iṣẹ́ á yá lọ́wọ́ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa gbogbo ẹ̀yin tẹ́ ní kí o fìfo ẹmu jáde láàárọ̀ yìí màá sọ fún ọ wípé ohun tó ní agbára là ń ṣe pẹ̀lú kí o fìfo yẹn láti ọjọ́ yìí ẹ sà mi ò mọ̀ bóyá o ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pàdé ìbáyìí ni tó ní kí o fìfo yẹ o sì lè jọ ìwà wàá lọ wá ìkí omi tuntun wàá da omi inú ẹ wàá já fún ẹ wàá da omi inú ẹ nù òfìfo ike yẹn lásán la fi ń gbàdúà pé kí ẹmí òfo kó fi ayé wa sílẹ mo dẹ sọ fún gbogbo àwọn ènìyàn ọlọrun mo ní ẹ fi 1000 naira sínú ike yẹn tẹ ẹ bá lè fi sínú ẹ ẹ máa fi gbàdúà níjọ tá a bá parí ẹ á yọ kúrò nínú ẹ n tí màá sọ fún yín lélẹyìí ẹ pé orúkọ jésù kẹ ẹ pe ẹmí mímọ ìwo ẹmí òfo èyí tó bá mi rìnrìn àjò ìrìn àjò ògo ó ti tó ìwo ẹmí òfo èyí tó bá mi rìnrìn àjò ògo ó ti tó padà lẹ́yìn mẹ́ ẹmí òfo iná lè jáde lára mẹ́ ẹmí òfo iná lè oyè àdúrà máyà dáadáa dábàrú àbádáyà ìwé ẹmí òfo èyí tó bá mi rìnrìn àjò ìrìn àjò ògo ti tó ìwé ẹmí òfo èyí tó bá mi rìnrìn àjò ti tó iná olúwa ẹ lè jáde ẹmí òfo nínú iṣẹ́ ẹmí òfo nínú ayé mi ẹmí òfo nínú ilé mi iná ẹ lè àmì mẹ́ta jésù olúwa wa mo gbà á ládùúà fún ọ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹ̀mí òfo ó dágbére fún ọ ẹ̀mí òfo ó dágbére fún ọ ẹ̀mí òfo ó dágbére fún ọ ẹ̀mí òfo ó dágbére fún ọ ẹ̀mí òfo ó dágbére fún ọ ẹ̀mí òfo ó dágbére fún ọ ẹ̀mí òfo ó dágbére fún ọ ìwé ẹ̀mí òfo lára àwọn ènìyàn yìí èyí nàdúrà báyà kàdáyà lọ́nà ìyé gẹ́bẹ́dúbi lì gàdáyà gẹ̀dẹ́lẹ́gẹ̀dẹ́ ọ̀nà àṣà ìwé ẹ̀mí òfo lára àwọn ènìyàn yìí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹ̀mí òfo ó yá dágbére ó ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa ẹ jẹ́ nǹkan sọ fún yín pé orí ọ̀fẹ́ wà fún ọ láti darapọ̀ mọ́ whatsapp group wa inú ibẹ̀ yẹn o lè fi orí ọ̀fẹ́ máa gbọ́ ìpàdé láràárọ̀ tó bá miss ẹ̀ tó bá wọnú group yẹn wàá rí wọ́n ń fi síbẹ̀ láràárọ̀ anytime tó bá débẹ̀ ni wàá kàn lọ gbọ́ bẹ́ẹ̀ ni ìpàdé kan dẹ̀ ń lọ lọ́wọ́ lórí whatsapp wa lójoojúmọ́ àwọn ènìyàn ní ẹ̀rí wòbí orí ọ̀fẹ́ lo ní ìwọ náà lọ join bó ti join leléyìí tó bá send message sí number tí mo fẹ́ pè ní whatsapp pé ẹ jọ̀ọ́ ẹ háàdì mi sí group wọ́n á fi ọ́ sí group yẹn ìwọ náà wòbí tó bá ti send ẹ̀ tán bá ti rí wá send link kan sí ẹni wàá click ẹ̀ wàá gbọ́wọ́lé ade gbe wole direct bo ti ri niyan gbogbo eyin omo Olorun te fe pe fun adua laaro yi number ile ma pe si 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you. God bless you.
1: Oruko mi woli ati ajirere temi tope eje Jesu. Mo ma bole latori oki ni ojo 13 osu kesan.

0: nínú ayé onípojúpọ̀. Níwò ni tèmi tó gbà jẹ́ Jésù ṣe máa sọ̀ kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì, transformation, ìyípadà la kò rí ìtọ́dún yìí o. Gbogbo ènìyàn tún ẹ̀yà máa bọ̀. Iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lé epo pápá filling station tó wà lórí bíríjì wó road ládojú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúbọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni Láre Kẹ́rìbá Toríṣe, Gbẹ̀ngà Avin, Prophet Suma àti bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902-520-2724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Lajiliwo FM 96.7.

ayọ̀ sí Olúwa, ẹ̀yin ilẹ̀ gbogbo, ẹ fi ayọ̀ sí Olúwa, ẹ wá ti ẹ̀yin tí orin sí iwájú rẹ̀, kí ẹ̀yin kí ó sì mọ̀ pé Olúwa, ó ní Ọlọ́run, ó ní ó dá wa, tí rẹ̀ ní àwa, àwa ní ènìyàn rẹ̀, àti àgùntàn pápá rẹ̀, ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀, ti ẹ̀yin ti ọpẹ́, àti sí àgbàlá rẹ̀, ti ẹ̀yin ti ìyìn, ẹ máa dúpẹ́ fún un, kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀, nítorí tí Olúwa pọ̀ ní oore, àánú rẹ̀ kò ní pẹ̀kun, àti òtítọ́ rẹ̀ láti ìran dìran.

ìṣe bíbélì tó gbẹ̀yìn tó sì jẹ́ lẹ́ẹ̀kejì fún ìsìn ológo ìparí oṣù ní ìmúrasílẹ̀ fún ìdúpẹ́ fún oore ńlá tí bàbá rẹ ṣe àti láti mú ìyanu tó bá wù ọ́ nínú ẹsẹ̀ bíbélì náà òun la ó rí nínú ìwé orin dáfídì orí kọkàn ẹyọkan ó lé ní àádọ́fà ẹsẹ̀ ìkíní títí dé ìkẹsàn-án our second bible reading shall be taken from the book of psalm 111 verse 1 to 9. Ẹ máa yin olúwa èmi ó máa yin olúwa tinútinú mi nínú ìjọ àwọn ẹni dídúró ṣinṣin àti nínú ìjọ ènìyàn iṣẹ́ olúwa tóbi ìwákiri ni fún gbogbo àwọn ẹni tí ó ní ìfẹ́ rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta iṣẹ́ rẹ̀ ní ọlá àti ògo òdodo rẹ̀ sì dúró láíláí ẹsẹ̀ ìkẹrin sọ wípé ó sì ṣe iṣẹ́ ìyanu rẹ̀ ní ìrántí olóore ọ̀fẹ́ ni olúwa ó sì kún fún àánú ó ti fi oúnjẹ fún àwọn ẹran tí ó bẹ̀rù rẹ̀ yóò rántí májẹ̀mú rẹ̀ láíláí ẹsẹ̀ ìkẹfà ó ti fi iṣẹ́ agbára rẹ̀ hàn àwọn ènìyàn rẹ̀ kí ó lè fún wọn ní ilẹ̀ ìní àwọn kẹfèrè òtítọ́ àti ìdájọ́ ni iṣẹ́ ọwọ́ rẹ̀ gbogbo òfin rẹ̀ ni ó dáni lójú wọ́n dúró láí àti láíláí nínú òtítọ́ àti nínú dídúró ṣinṣin ni ó ṣe wọ́n ẹsẹ̀ ìkẹsàn tó parí ẹ̀kọ́ kíkà fún tààrọ̀ yìí ó rán ìdáǹde sí àwọn ènìyàn rẹ̀ ó sì pàṣẹ májẹ̀mú rẹ̀ láíláí mímọ́ àti ọ̀wọ̀ ni orúkọ rẹ̀ kí olúwa kó bù sí gbígbọ́ àti kíkà ẹ̀kọ́ kíkà fún ti ọjọ́ Monday ìsìn ọpẹ́ tààrọ̀ yìí ó gbẹ̀yìn ọmọ ọlọ́run níbi tẹ́ ẹ dúró sí so lè juwọ́ sí kọ́ọ̀kan fi ọwọ́ rẹ gbéga ọba tó jẹ́ kó rí òpin oṣù gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dúpẹ́ tẹ́ ẹ bá wa jó tẹ́ ẹ bá wa yọ̀ ṣe ìyàwó lẹ́nu ọ̀sẹ̀ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ oore ìtúsílẹ̀ ìwòsàn ìdáǹde àti ìlọsíwájú mọ́mì múra láàárọ̀ yìí kan mọ́mì tẹ́ ẹ bá ní gbéraga so le bó ṣe mọ́ dìde gbàdúrà so le dìde dúró níbi tọ́lọ́run ti kú ọyọ kòtò tí wọ́n gbẹ́ ọlọ́run ni ò jẹ́ ká bọ́ sínú ẹ bá yín orin sókè.

0: go ni fọlọrun lokẹ o oluwagba ope ira to ba wa bere lati January osu kejo lo lo were were yi o ti lo so bayo agba baba to la ye atorun next week ati won se majemu ta fe dupe ipe mi niyan ah alagba oluwagba ope wa ata ogo pada fo ba tin gbọdua eh olonlowo gbogbo e da ti ki to loruko la oba ta wa die ta ti die to bo an pe la wa maridi oluwagba ope eni kan gbo mi bayi won ni ki so ogun to so da lai layo mo ogun yen se ogun yen se agbara tin ta kogo to so wo ologun omo to so wo ologun omo de ologun to ko jesu ada yan tari ba ama bolowo ni ama bolowo ni in the name of jesus oni so fun enikan eh oja lo man kiri ṣugbọn bo se kiri oja kan dabi ko so nu me lowo o tun wa je ki gbese de oluwa ni tin so ko fe da so re ogun gbese ta in the name of jesus gbogbo bi to tin gbo mi eyan to ruko mi ni woli ajilori atamatase jp ilese ni se kan ati ori ko se da cac atamata se ti olorun ba gbe ibu joko agbara nu re kale si oluwo lona to je se gbe da ni bi ba ah abe bi ju wo na ti wo ko mu to ba ti do mu ojo so so po lokada ti atamata se lo lo ni wo si oluwo ojo so oluwo ojo so ti atamata se e la won to bo la ti ko lo suna oluwo ojo so ati bole wo gbe okada atamata se to ba lagbara o pura leni ojo monde o so gbo ota gbogbo to ba yan gbogbo so lagos state patapata lodi gbogbo agbegbe ogun state mo ba ti gbo mi bayi so gbo ota la ma wa o ma ni agbara ju emi ohun le fe se itu sile to lagbara to ni majemu so wi pe gbogbo eni ti aye ti dena mo lo fe tu sile alagba se mi o fe se go fo mi ah bi o we so to mo mi ati dadi e ja se do go pada se ni ko logo alagba se lo ya o se oluwa wa ah ya se ri re baba yi wa ku le se meji wa ti mimo mimo mimo so lo lawo gbogbo ma je se ma se o ya o ẹ jẹ́ lọ ká lọ gbẹ̀fọ́ à.
1: ẹ gbọ́ ohun tí mò ń sọ o tún ti sọ lẹ́ẹ̀kan sí i ilé agbẹ́ta wá yìí kì í ṣe gbogbo ẹni tó wá ní ayé ló máa jìnà ẹ̀jẹ̀ gbàgbé nípa ẹ̀ lọ́tọ̀ọ̀rẹ́ àwọn kan wá ní ayé wá jìyà ni àwọn kan wá ní ayé wá torí bì àwọn kan wá ní ayé wá dààmú ní ayé kú ni àwọn kan wá ní ayé wá tàìsí ọjọ́ ikú ni àwọn kan wá ní ayé wá ṣẹ̀wọ̀ ni àwọn kan wá ní ayé wa sọkún ni àwọn kan wá ní ayé wa sọpẹ àwọn kan wá ní ayé wa sọkó àwọn kan wá ní ayé wa gẹ̀dánù àwọn kan wá ní ayé wa celebrate àwọn kan wá ní ayé ní alágbára àwọn kan wá lòpò àwọn kan wá lò wọn mọ́gbà àwọn kan wá lò gbà wo bí bíbélì kan sọ pé níwọ̀n ìgbà tí ayé yìí yé wa ó sọ̀rọ̀ ẹ̀gbẹ́ rúbì ó sọ ti gbà ìkórè ẹjọ́ mi fà nígbà kú ṣọwà ní ìgbà kú ẹ̀rín ṣọwà ẹ̀yàn kan mọ̀ ń gbàgbà fún àkókò yìí gbogbo ìgbà tí wà á ti ní máa lò nílẹ̀ ayé ìbànújẹ́ òbí kò rí ayọ̀ wa. Ní bá wa ní ayé sọ pé kí ni àwáyé mi ìgbà ní ẹnu jíjọ yóò kó jẹ́ àwọn ọmọ ìdájọ́ ẹgbẹ́ òkùnrin ara mi fi ọkùnrin rẹ̀ bá ṣí kí tó fi àdúrà mo fẹ́ dẹ́kun wo kankan mo ń sọ̀rọ̀ ilé tó lọ́nà mo sọ nípa ọmọkùnrin ọmọ ìránṣẹ́ ọlọ́run ni ó máa mọ̀ wẹ́ ò mọ́ṣẹ́ ròyìn ẹ̀ ó mọ̀ wẹ́ lẹ́nu pé sáyẹ́ǹsì ló ṣe ní sẹ́kọ́ndì sùn ọ̀kan nínú àwọn ọmọ tó kù wẹ́nu alẹ̀ ni ó wọ pé ní pẹ́sìn kó fẹ́fẹ́ dẹ̀ jìnnà yìí 2006 ló wọlé wọ́n pè ní àdàbà wọ́n pè ní ọlọ́gbọ́n ọmọ tó kílẹ́bà yáyà ní pọ̀jọ́ rẹ́gbẹ́gbẹ́ ọmọ tẹ́lẹ̀ tí tó ògbó àmúwáyé ẹlẹ́dẹ̀ wọ ní ìṣó ó wọ ní ìdè ńlá lọ apẹlẹ ní ìdè nítorí ìdè mẹjẹmú tó wọ ìdè yẹn tó agbára rẹ lọ ìdè yẹn bẹ̀rẹ̀ sí tìrì jìbìtì ó ti mú agbára ẹnu rẹ lọ ní agbára ẹnu rẹ ó ti mú agbára òkùnkùn wọn ní agbára òkùnkùn. Àwọn míì wà nínú ẹyẹ ní mọ̀sídìí abẹ́ọ́lá yìí ẹ̀fọ́ ìfẹ́ sẹ́bí tí àwọn sọ́dọ̀ wà ní ẹ̀dẹ́ ńbẹ̀ ní 2007 2008 lọ́bí tí àwọn ọ̀gá ọ̀gá nínú ẹgbẹ́ ìyẹ́ wọ́n tẹ́lẹ̀ balẹ̀ fún sákórí sákọ́kọ́ ó ti di nọ́mbà fún lókè.

Oh, no, I'm not.

0: 5 jours before il s'est fait bailler. Ben, non pas que dans les 5, sans dire que c'est vraiment comme il est sur les camps de et bon, à votre tour, il y a des gens. Ouais. On pense que vous croyez que vous ne pouvez pas arriver au sud de l'Est, on y est, on y est. On ne peut pas faire un petit bâtiment. Comme on parle, on ne peut pas faire du dossier d'appel. Pas de bonnes et des dîmes, malgré mon nom, à chaque année, qui fait nous. On l'a dit, c'est clair, on va demander à nous. En gros, on va venir à la maison de la maison, on va venir à la maison. On va venir à la maison, on va venir à la maison. On va On va nous donner accès à ta vague, on va nous laisser à votre vie. Marie, tu es, et puis on va battre tout le monde, et puis on va nous donner le père d'un bel. Et puis on va y avoir pas fait. Mon sang, vous gagnez votre vie, vous gagnez. Donc, comme il y a un petit peu de vous, vous gagnez ta vie, vous gagnez ta vie. Vous gagnez ta vie, vous gagnez ta vie. Vous gagnez ta vie, vous gagnez ta vie. On va nous laisser tout le monde. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Attends, il me dit, à plus de temps, comme il t'a dit, on va faire un soir, mais il va te faire venir. Tu vois, tout le monde, il est là, on va faire un soir, parce qu'on s'est aidé, on va lui. Pour nous, on peut monter d'aller là, le plus grand jour qu'on s'y sort, il peut dire aussi ce qu'il y a. On en a fait un peu de temps, il dit, on sort, on va le docteur en même temps. Là, on va faire un peu de temps, on va faire un peu de temps, il est là. Mais quand j'ai fait un peu Je vais vous montrer. On croit que c'est que l'on fait des militaires qui ont nous formés. Il y a un peu fait. Allez, on va au ministre. Si on peut analyser cette année qui se fait maliger, on peut construire la tâche à droite à continuer de chercher que le commandant est capable de finir. Si tu m'as dit millionnaire, je dis à des millionnaires, on va éliminer. Si on est dans l'ordre, on ne se voit pas les chefs. Il peut se faire dans les communes. Si vous voyez à Mouba, si vous voyez à Mouba, si vous voyez à Mouba, si vous voyez à Mouba, si vous voyez à Mouba, si vous voyez à Mouba, si vous voyez à Mouba, si vous voyez à Mouba, si vous voyez à Mouba, si vous voyez
1: This year, one pray, who sings on any religious, but my dear, on the good thing about so, what is the year? No move about the same way than the ground. So, quiet, of I am open, I am a liar, they are very old from me now. Even the Tamago for 8 hours for me, to say, you know. So much about what we pray, come up, walk down with me to run to all. What's that? It's a party, if I am me. It's all that we pray, you go away. O wa ninu ni ta ba ti de ni sere omi ni deri mi ni oni nkan ti mo wa bi mo se pe ko mo so ro oni ti o ba ti di pe o bere bayi ni se ni le so eni ti o ma na le ni so ta ti to ba ti wa ya igba ya o ma da bi pe ipo we we o wa nbe ti ma ko won du kan bayi o ma se won won o ma ma do me
0: ni igba ya yi
1: be ni o ma do mi ti won se ni o ti wa be pari ni ma so epi yen mo ko se se radio yen ti pe wo lon gbo ba so na la ngba ele na ta mo ta se wo lon je n ba pade jo ba mi pade ti mo se ta ba wo no ya go mi ya ma gba mo wa gba mo wa gba ti se gba bo mi aya yen mo wa gba wa ni ah mo ni so ma so mo ni so ta ma ta se o ya mo ni so o ya ga ga ni o ya ta de ta de ta de ta de ti se an ti ko ku mo mo ba ba sa da pe mo ba ni o ya ma du ko ba ni oluwa se oluwa se ngba de mo ba ni ah abu be ko ni lo abu si lo mo se melo bon melo bon in ba de ri mo nisi nisi se ba wo ibi ko ma da fi ro aya yi o ma ngani bi sa ti rent time o ma de de be ni de de be ni ba ti ba ah se mi o ma ri mo o
2: ala yi e so tu ma hai ibi to gbe to wa ko pada si e tu ba do ti mo gun yan we e so da do ma fi owo gbabi to nbe ma fi owo gbabi to nbe bayi a ma po oruko jesu ni emeta emi mimo leka eje jesu leka a ni olorun ata mata si onisan maa san pamila maa la. Máa rìbọn tó bá ti nígbàgbọ́ lórúkọ jésù ó yẹ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ tó sẹ́rẹ̀ àṣẹ tí mo bá jésù olúwa wa ìwọ gánà rẹ̀ rí kan báyìí mo fẹ́ gbẹ rí tiẹ̀ báyìí mo fẹ́ gbẹ rí tiẹ̀ báyìí àmọ́ kí n tó máa fún ẹni nọ́mbà tó fi máa sọ ẹni èmi yóò gbogbo ènìyàn onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lẹ́ni ayálóore tí wọ́n bá pàdé rí ni ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni ayálu ìyálu tó kọjá òye ènìyàn lọmúra lẹ́mìí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrẹ àtàwọn tó tún fẹ́ sọrẹ èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ ránṣẹ́ lẹ́mìí ìwé ìgbàlú orí karùn-ún ó nígbà tí angẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́ẹ̀ẹ́ wọ́n ní tọ́báka méje wọn tún méje kà ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ ránṣẹ́ olúwa ni òun fẹ́ ṣe ìta àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló máa rúbọ lẹ́ni ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró in the name of Jesus gbogbo èèyàn o ti fẹ́rẹ̀ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ san ọ̀rẹ́ rẹ oh my god o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lọ́wọ́ ní tọ́ba lè lo 8800 èdìdí kò gbogbo àwọn wọn yìí láàárọ̀ yìí ọ̀dọ̀ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ ń fún ẹ ní àkáǹtì nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àkáǹtì nọ́mbà tó fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ ọ̀rẹ́ sí àtọ̀rẹ́ ìdílé àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó yá 10-24-24-77-50-80 UBA UBA bọ́lẹ̀ kan sí 10-24-24-77-50-80 Kẹ́sà tí lẹ́yìn àtàwọn àtàṣe ló máa bá pàdé bẹ̀. Ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ lọ́rùn àtàwọn tó borúkọ bí mẹ́gbọ́. Wo bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe ìṣọ́ nínú ìwé Jọ́hánù orí ọ̀kẹ́ kẹlá nìyẹn. Ẹgbọ́ òní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àáfìdí ìrẹ́ múlẹ̀ ni. Àmọ́ tó ọba gba orí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣeré. Ẹ̀wọ́ wo Yorùbá ni wọ́n sọ pé mo ṣeré kò gbèbí olọ́wọ́ kan ìka nínú ni. Ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun. Mo sọ bí wòlíì ní kí á yanu kò tó kí ẹ̀ èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọrẹ ìrúbọ lẹ́ni. Mo ní ilẹ̀kùn orí gbogbo ẹni tó máa sọ májẹ̀mú tó máa sọ orí ẹ̀jẹ̀ to ma so re ma je mo se so ati edidi re yen iyanu ma je mo in the name of Jesus
3: amen
2: wa ka number na like say UBA 10 2 4 24 77 50 80 oruko to ma ri nibe Christ Atilaya Atamata se 10 2 4 24 77 50 80 akan number na ni yen bo se nda si ba ona si
3: amen
2: ogun re si
3: amen
2: orona
3: amen
2: ah ti ma ba gbe gbugbu yen lo mura o o ma ni agbara o mura leni ojo Monday o loni Monday titi ago meje ni ko ti de to ba fe ri ni bi woli ama ago mejo gan la dura bere titi ago meje la o ti ti pari ni kaluku ati lo e gbo e gbugbu eni to wa ni Songwota, ton ma gbọ mi ba, gbugbu eni to wa ni Songwota patapata. Tiri tiri bus stop ni Alishiba ni Songwota, ni His Glory Hall. His Glory Hall ni Oluwa lebe ile epo ti won pe ni Matrix. Ile kan lo la ile epo Matrix at His Glory Hall. Ori mero bi yen ni o ya kuro. To ba je pe mi yana paja lo tin bo. E o oko to ba ti be kan oko ifo ni ko wo. Ti kan je si tiri tiri bus stop. Wa tiri ba na wa. His Glory Hall. Àwọn ọmọdé ẹyin adìyẹ yọkọ pẹ̀lú ewúro tá a ní kò mú dání wá ẹbí wọn fẹ́ tọ sílẹ̀ ogun fẹ́ ṣẹ́ ni à ń bọ̀ ní Songwota o ee a ń ní agbára jù ní Songwota ní Alishiba níbi mẹ́rọ mi ẹni o níbi tírítírí bus stop His Glory ló gbọ́ o His Glory aago méjìlá àwọn èèyàn ti máa ń sábàdé tá a ti máa gba nọ́mbà fún kánsẹ́lì àwọn tó bá fẹ́ rí bèbí ìwòlì aago mẹ́sàn-án gan ni program bẹ̀rẹ̀ ṣùgbọ́n aago méjìlá àwọn èèyàn ti ń gba nọ́mbà His Glory olójú mẹ́rọ mi ẹni o níbi tírítírí bus stop yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo Matrix ó kọjú sí báǹkì tí wọ́n pè ní Stanbic IBTC ojú mẹ́rọ mi ẹni o ṣùgbọ́n tó bá ń bọ̀ látọ̀ náà fi ìyànà àpájà wọkọ̀ ifọ̀ tó bá ti wọkọ̀ sọ́gbọ̀ ifọ̀ bọ́ọ̀lẹ̀ ní tírítírí bus stop wà tí His Glory hall níbẹ̀ lágbà ọba tó lẹ́yìn àtọ̀rọ̀ ha tábà ti ń parí ní agbára ọba tó ní ayé àti ọ̀run oh my god tá a dẹ̀ ṣe kánsẹ́lì fáwọn èèyàn múra o ọ̀la túnze yìí ó máa ní agbára ní líṣàbíọ̀ tó àlẹ́gbẹ̀lẹ́ jẹ́ esu ìwú rẹ̀ náà ló máa mú dání àti ẹyọ ayé adìyẹ kan yẹn a dẹ̀ parí iṣẹ́ yẹn fún ọ wà á mọ̀ pé ọlọ́run sì wà lẹ́nu iṣẹ́ ẹ̀yìn tàbí àníṣàgà wednesday eléyìí ni o torí lọ́pọ̀ àwọn alibasirati wednesday ti eléyìí ni agbọ̀ba tó láyé àti ọ̀run ní abel sabo bridge ní sagam sọgbà àwọn tó wà ní korodu àti agbègbè rẹ̀ gbà tó wà nínú òwe ìbàkọ̀ ibi tẹ́ ń bọ̀ nìyẹn under sabo bridge lẹ̀ ń bọ̀ o ìjọkùn community hall tó wà under sabo bridge yẹn lọ́jọ́ wednesday parí tá a bá ti dé ní wednesday gbogbo yẹn lọ́mọ àfìfíà torí ọjọ́ thursday náà ti máa ṣì lùdú agbára kalẹ̀ ní ọ̀sán àti oru fún ìdí ọjọ́ mẹ́ta àwọn yẹn mọ̀ pé òru la máa ń sábà ṣe ní ọ̀dí tẹ́ ṣùgbọ́n eléyìí àti ọ̀sán àti oru tó wà láǹfààní àti gbogbo agbára yẹn ìyẹn ní netflix láti ọ̀dí fọ́ gbogbo ìwọ tó ti gba ìwé ìdìdí ìpè bí olóore ọ̀fẹ́ àti ìgbà báyìí tó bá ti ní ìsẹ̀ òtún ìdọ̀tún tó ń bọ̀ nìyẹn ìyẹn gbogbo ìwọ tó ti gba kó máa kó bá àkókò títí láti kó wà kí wọn náà bá lè ní ẹ̀rí ha ogun máa ṣẹlẹ̀ nọ́mbà mi lélẹ́ òun náà dẹ̀ ní whatsapp náà wàmí tó fi máa sọ ẹ̀rí rẹ̀ ha ti àtúntò ju ìfọ̀ tàbó fi facebook appointment 070 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
4: ọdún tó bọ̀ yóò dùn sí fún yíjọ lóyún in the name of Jesus. Àǹfààní kí ọjọ́ bí ọkọ̀ jèrè ayé kò sọ ẹ̀mẹ́ni a ò ní sọ̀dọ̀ bọ́ lọ́rùn ní jésù olúwa.
5: Olórun yóò tún wọ́n ti máa jẹ̀mú ẹ̀ tó bá wù mí. Ayò àdínúri àtàmátàfi dáa. Ó ti máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Covenant calling anniversary and thanksgiving. Tọ́ni ń bọ̀. Olúwa sì ń fún mi pé ẹ̀yin ó ti yí orí òkè kápẹ́ tó. Ẹ padà sí àwa. Ẹ̀mí ìdúró fẹ́ lànà. Ẹ̀mí ojúbọ náà fẹ́ jáde kó láyé rẹ̀. Ẹ̀mí máa jẹ́mú pé lọ́jọ́ Sunday 6 September. Láti àgọ́ mẹ́wàá òwúrọ̀. Ọjọ́ yẹn la máa celebrate àyájọ́ Ilé ìfàmì ẹ̀yẹ dáhùn ènìyàn ńlá. Ọdún yẹn náà ni gbogbo èèyàn máa dá ìwé ìdìbò máa jẹ̀mú padà. Báńkì máa mú èso níwájú pẹpẹ. Ọ̀pọ̀ àṣẹ olúwa la ìyá àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Prọfẹ̀tẹ̀ G.O. pẹ̀lú prọfẹ̀tẹ̀ I.O. àjílórí àtàmátàsì màbáàsì màbẹ́ẹ̀ yà láàyè. Yóò máa fi májẹ̀mú ìpètò dájú sọ tẹ́lẹ̀ lọ́jọ́ Sunday 6 September 2026. Lọ́pọ̀ àgbọ̀mẹ́wà òwúrọ̀ láti wòrò tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun olú ẹgbẹ́ dá ni ẹ máa bọ̀. Ẹ bèrè ibùdó agbára àánú bẹ́ẹ̀ CAC àtàmátàsì. Olórin yóò tún rántí májẹ̀mú rẹ̀ yóò yí ìtàn rẹ̀ padà. Wàá sọ̀rọ̀ nínú góò.

ẹgbẹ́ òṣèlú ti The African Democratic Congress ADC náà ni wọ́n ti ṣàlàyé pé ìwà àjẹbánu àti kíkówó olùjẹ òun náà ni ọ̀pákùtẹ̀lẹ̀ ilé tí ó lè pagidínà ìṣèjọba àwarawa tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìwà ìgbésùnmọ̀mí níbẹ̀ náà ló jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ADC òun náà ni wọ́n ti ní ìwé òfin kan ilé tí yóò mọ gbógun ti ìwà àjẹbánu pàápàá jùlọ fún àwọn tí wọ́n fẹ́ yàn sí ipò ìjọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ náà ni wọ́n pe àmọ́ ìwé kan ilé tí wọ́n pè ní ìwé olómi ọ̀sán tí wọ́n pè ní the orange book níbẹ̀ náà ló jẹ́ pé àwọn àlàkalẹ̀ ilé tí àwọn tí wọ́n fẹ́ yàn sípò ọ̀hún náà ni wọ́n mọ̀ tẹ̀lé ẹni tó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún náà ni tó jẹ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹni tí ṣe Bọ́lájì Abdullahi ọ̀nà ló ṣàlàyé òní pé ìwà àjẹbánu òun náà ni ó pọ̀ nínú ìṣàkóso tó jẹ́ pé ó jẹ́ ohun tí ó jẹ́ ìwà ìgbésùnmọ̀mí tí ó lè pagidínà ìṣèjọba àwarawa pàápàá jùlọ ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn tilẹ̀ òkèrè ẹ̀ka tí ń rí sí ètò ìlera ní agbègbè ti Gaza náà ni wọ́n ti kéde báyìí pé látàrí ìkọlù ilé tó wáyé látọwọ́ iléeṣẹ́ ọmọ ológun torílẹ̀-èdè ti Israel kò dín ní àwọn ọmọ orílẹ̀-èdè Palestine méjì tó tún jẹ́ ọlọ́run nípè tó jẹ́ pé ọ̀kan nínú wọn náà ló jẹ́ ọmọ ọdún mẹ́ta ilé tí ó pàdé ikú òjijì níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé pé ìkọlù ọ̀hún náà ló wà ní ẹ̀bá ibi tí wọ́n ti pèsè búrẹ́dì ní Delhi Bala níbi tí arákùnrin kan tó ń jẹ́ Uzaim Nasir tí ó ti jẹ́ ọlọ́run nípè tí ọmọ ọdún mẹ́ta kan tó ń jẹ́ Tiam Adam tí òun náà jẹ́ ọlọ́run nípè bákan náà níbẹ̀ náà ló jẹ́ pé ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè ti Israel náà ni wọ́n ṣàlàyé wípé àwọn ikọ̀ ọmọ ogun ti Hamas náà ni wọ́n ṣọṣẹ́ tí wọ́n sì kọlu ikọ̀ ọmọ ogun àwọn kó tó di pé àwọn náà ṣínà ogun lù wọ́n bákan náà. Lákòótán ìròyìn ti eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham náà ni wọ́n ti fi ìfẹ́ hàn báyìí láti gbé Dean Idaye láti ikọ̀ agbábọ́ọ̀lù ti Everton tó sì pé Richardson náà ni òun náà ti ń piamọ̀ láti lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Everton bákan náà agbábọ́ọ̀lù ọ̀hún náà ni wọ́n ti fi ìfẹ́ hàn tó jẹ́ ẹni ọdún 36 láti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Tottenham tí ìrètí sì wà wípé gbogbo àdéhùn òun náà ni yóò tó níbà ló jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù ti Everton òun náà ni wọ́n ti ṣetán báyìí láti rí pé àwọn tún tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú agbábọ́ọ̀lù wọn Richardson nígbà tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ olùkọ́ni wọn ẹni tó ṣe Roberto Di Zerbi pẹ̀lú àdéhùn eléyìí tí ó ń lọ lọ́wọ́. Àpapọ̀ ìròyìn fún tàgbáyé fún ti òwúrọ̀ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹ lè kàn sí wa lórí ìtàkùn tàgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelofm.com abike darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ti hex wa pẹ̀lú tọ̀nà lagelo fm 967 bákan náà lórí ti facebook wa pẹ̀lú tọ̀nà lagelo fm 96.7 tunde ọ̀la owó lóòótú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Moronkeji Martini Salau ló ti ń ròyìn kété tí n bá ti kúrò lórí ìròyìn náà ní gbéralẹ̀ yóò mọ tẹ̀wájú pẹ̀lú akin yẹmi ẹ mọ́ kúrò ń bẹ́ ẹ ṣe tí ń gbọ́ wa.

0: gbére o kí o ìràwọ̀ má sàsùn para ẹ̀gbọ́n wa
1: ọlọ́gọ́ dìde má sàtún fi
0: alájì ìjálá rúbó ni mo kí yẹn kojúmọ́ ẹkọ́ àbẹ̀wò wa o
1: iná fi wà láyé o
0: nǹkan pè mí ni tó akí ẹmí sọ wà lọ́fíìsì mo ní mo wà lọ́fíìsì ń bọ́ alẹ̀ yín wà sọ́kàlẹ̀ járe mo wà lákòóbọ̀ àwọn ajú ọ́fíìsì rẹ̀ gangan
1: ayé rẹ̀ fásúnlẹ̀
0: ọ̀ lọ sàlẹ̀ bá lọ bá alájì ìjálá rú ọ̀là wá kí máàmù àwọn máàmù tàjọ wà lábíjà ìmáàmù náà wálé ọ̀là náà wálé àkí máàmù náà sẹ́wà gòkè gòkè o akínyẹ mi ń gòkè akínyẹ ṣe mo dúpẹ́ mama lóore o sígbà tálà ajì jálárúrú wọn láǹfààní bẹ bá nìkan ṣe lọ́nà àkóbọ̀ kí wọn nìkan sí mi lọ́fíìsì mo really appreciate yín sir. God bless you, sir. Ẹ̀pẹ̀ fa wa, àwa náà sì pẹ̀ fún yín. Ẹ̀kú fẹ́ wa gbogbo gbà. Ẹ bá ń káwọn alájà o. Àwọn àbúrò wa gbogbo. Gbẹ́lẹ̀ lẹ́tọ̀. Lágẹ̀lú ni wọ́n ń pè bí 96.7 FM.
1: Ojú wa pé ó ṣe.
0: Ẹyin wo lẹ lórí ọ̀fẹ́ àti ìrìn àjò pẹ̀lú mi lago mẹ́rin sago mẹ́rin kọjá ogún ìṣẹ́jú. Ẹ wù mí kẹ́ padà sórí ìkànnì ìbánidọ́rẹ̀ ń bẹ́ẹ̀ bá láwọn ọmọ láwọn higher institution. Ẹ náà mọ tá wà ní fásitì, tá wà ní polytechnics, tá wà ní colleges of education. Àjọ jáàmù ń pariwo ní ìsìn o. Ọ̀pọ̀ ọmọ wa ni ẹ wà lórí social media. Àjọ jáàmù ń bẹ lórí Facebook. Àjọ jáàmù ń bẹ lórí Twitter. Dàmọ̀ sí X. Àjọ jáàmù wọn ń bẹ lórí Instagram. Kọ́dà àjọ jáàmù ń bẹ lórí TikTok. Ṣùgbọ́n fóònù tẹ gbé láàrin àmọ́ yín lọ́wọ́ wọn ni search for information. Ohun tí ò ní túmọ̀ tó ṣe é ṣe kọ́ máa hàdì kún rí àjọ ayé wọn ni ẹ máa wá kí. Àjọ jáàmù pariwo pé àmọ́ yín tí wọ́n láǹfààní àti ṣe jáàmù. Between year 2020 to 2025, ìpèníjà ń bẹ́ẹ̀. Ọmọ yẹn bá ti wà ní 400 level tó fẹ́ jáde àbí tó ti jáde tẹ́lẹ̀ already. Wọ́n ní ẹ sọ fún tí ò tí ì lọ sí rúùlù. That is yet to be called for NYSC. Ó padà sórí jamb caps ẹ̀ tó bá ti ní pending admission kan tẹ́lẹ̀. Tí ò dẹ̀ reject ẹ̀ wọ́n ní kó lọ reject ẹ̀ ní ìsìn. Tàbí better still. Kọ́ lọ sórí ìkànnì ayélujára bí ajere ti àjọ jamb kọ́ lọ wo matriculation list ilé ìwé tó ti jáde. Tí ọba ti bó kọ́ rẹ̀ nínú matriculation list ilé ìwé yẹn. There is no possibility that he or she will be called for NYSC. Kọ́dà bọ́ fẹ́ gba exception letter gan wọn ni fún. Yọba sì ní gbogbo tí mo kà á lẹ́yìn lọ́gbọ́. Ó ṣe ṣe kí nǹkan ti ṣe é nǹkan sì ní sàmọ́ wa. Ẹ bá jòbí ìtẹ̀jẹ́ parent and guardian. Tó bẹ ṣe ń gbọ́ mi kété-kété lórí ọ̀fẹ́ wà tá a láǹfààní àti wà kété-kété lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ogunṣọlá Michael wọn ni good morning sir. Welcome on board. Happy new week. Ó ní lọ́jọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ. Ẹ bá lórí ọ̀fẹ́ àti gbọ́ wa. Ajẹ́pẹ́ ṣàìsùnú. Tẹ́ẹ̀sì láǹfààní àti pàṣórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ẹjá lórí ọ̀fẹ́ àti padà pàdé ara wa lórí ètò èyí tó wò yẹn ní òru ọ̀la mọ́júmọ́jọ́ Wednesday. Ẹtí mọ́ kí n tara gbéyẹ̀wò lórí ètò gbéra ńlẹ̀ lọ́jọ́ Monday láàárọ̀ báyìí tá yọ ọba sí fún wa tó. À padà sórí ẹ̀. Yọba ló ní gbọ́nmọ́ gbọ́nmọ́ lèèyàn máa rán fáadì tí.
2: Kò yẹ mi tán.
0: Kí tin ba si nso nipa ajo jambu ti o ba da yin loju e kan si ajo jambu to ba somo to si odo yin yen office won e bere bere e ti mo si nso ye mi pa lori ofe olohun olomo pa mi lomo ko si mo po mo ti yin na olorin mi na lowo mi na sabi amo ama meji ni mo ni lewe giga koda ifo bi chat mu fun yin laaro yi totodo kan ra won ma mi a ma mi ni totodo won jade wa ani adakun e fi kini so wo se mi na so that we can tell we can inform we can enlighten we can educate awon eyan bi temi so nti mo mo lamada ju ni mo so pa e smart Ezokai, all the way from UK. Good morning, Mr. Kemi. Mr. Kakemi, I love your program. Keep it up from UK. Ojo Oyewole. Omojo Daddy is Asis Abiodun. Tajudeen Adeshina Adeosun. Lati Wesley College, Eloko Mbadan. Emma Akpen. Asiri Katuo. Asiri kan tu a ma bile pe asiri kini asiri tupo e lokun o ma boya Oyo State local government state primary pension board okay abi Oyo State local government staff pension board salaga won ti ji I mean the chairman. Good morning, sir. Sherry, when in the office new, I want to dark bobe. Masonic pa local government staff pension board. The pelio yo. Mamma yagumin and angbo. When in office new, I want dana bombe. Ngambo yen na ti gbo si. Awon ise ijoba tan na ma retire. Won na ti sora won di kanran ati jagban office yin. Nje ma do sele. Awon oluko kan ti n pe mi o ti n lo bi osu meji si meta. Won sa ba ka oro yen kun, mo se boya ara won mu nle na. Wọ́n ní bèèyàn ọba retire ní primary school tọjọ́ olùkọ́ ṣe mọ̀ pé ó ní gbogbo ìlànà àtẹ̀lé ìgbà tó bá ti di ẹ̀ka pé owó bá ti wà lọ́wọ́ ìjọba gratuity yín wọ́n san o wọ́n ní gbogbo document làwọn ó ti sign kalẹ̀ kódà èyí táwọn ó sign kalẹ̀ tó sọ pé àti gbogbo gan-an ó ti sign kalẹ̀ láì ti gbà kọ́bọ̀ wọ́n sì ní gbogbo òrìn àjò pátá táwọn ó rìn yẹn àwọn èèyàn yín kan bẹ́ẹ̀ yẹn owo ni won gba re bani ayo ta won ti run ese po ta nikan be yan ba sise ijoba to na ba gbagbo pe lojo kan awon to sise yen te lo 35 years or ti age wa against won te ti pe 60 years ki won si feyin ti lenu je ijoba ta won ko wa dudu pe gbogbo ta won se laala fun bi a bi ogun odun le marun abi ogun odun le marun na ko wa joko ti pe awon gbodo re won awon gbodo re won je eniyan ba fowo yen ran mo lo le iwe oko bara eni eniyan ba fowo yen kole ile yan papa wo oro gboda si eniyan ba fowo ru be to ba ira moto bu si e lora ori ani ma so ba se so pe bo lede wa o se da baba si gberu won wa sinu radio na pe won wa ste so bo lo nkan meji won Nigeria is not okay. Our problem is bad leadership. The problem we have is the bad leadership from host to church over this country at the federal state and local. Ano ma fe nu papa tenu je wo were won si ni mo bi tan ati nda si wahala ati dabo lede esa won lawon kan be office yin awon àwọn olùkọ́ yẹn wá ní bá bá ti wá wọ́n ti wá list ó kọ àwọn tí ó gba gratuity ẹ mọ̀ pé ìjọba náà máa ń rí ibìkan sá sí owó ìsínlẹ̀ o owó ìsínlẹ̀ o owó ìsínlẹ̀ mọ̀ bí owó sá lọ lọ sànú ìjọba wa náà ẹ̀yẹ bá ti ń pẹ́ lórí mi náà àwọn ìsìnkè sí máa bá a lé ni gbẹ̀rán lẹ̀ lòtò ẹjẹ́ àṣẹ dáadáa láwùjọ. Àwọn olùkọ́ yẹn lẹ́wọ́ ń pariwo pé báwa bá wá fẹ́ gba gratuity àwọn. Àwọn èèyàn yín sà Mr. Chairman. Màbá yẹn náà mọ̀ sí bóyá owó yẹn sì ń kàn yín náà ń lè sọ. Wọ́n làwọn èèyàn yín demand for 300,000 naira cash. Wọ́n demand for 250,000 naira cash. Wọ́n demand for 400,000 naira cash. Wọ́n á máa demand for 500,000 naira cash. N ó ti rí iye tẹ́ni yẹn fẹ́ gbà. Ó wá di pé ẹni tó bá kọ̀ pé no this is illegality. Kíyẹn sì máa rẹ́yìn ìjọba mi lè sanró owó bẹ́ẹ̀ láyé mi. Wọ́n á gba transfer o. Wọ́n máa pàṣírí àwọn ó tu. Ẹni wọ́n bá gbàrú owó bẹ́ẹ̀ yóò máa sá káàkiri. Ìbàjẹ́ retired HM ní. Ìbàjẹ́ ọmọ yóò máa sọ fún àwọn ọmọ rẹ̀ pé ẹ dákun ẹ mọ̀ jẹ́ ẹjìn rẹ̀tọ̀ mi gba. Ẹ dákun mo mọ̀ ní ìdíowó 300,000 mo ní ìdíowó wọn ní káàsì náà ń gbé wá sọ́fíìsì yín. Àwọn kàńdà kan sì ń gbà lọ́wọ́ wọn. Wá bọ́gà kan sọ̀rọ̀. Wọ́n ní sọ́pọ̀ tó dì mú nípínlẹ̀ Ọ̀yọ́ iná ni. Ní abánisí káwọn oṣù tọrọ. Ẹ̀sà the chairman local government staff pension board nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ kọ́ ọ́fíìsì yín. Ọ̀gá àgbà ní kí n mọ̀ sọ pé ẹnu mi lòún ti gbọ́ òun. Wọ́n ní kí n challenge yín bẹ́ẹ̀ bá lè bọ́ gbangba wálé àtẹ̀lẹ̀ tẹ́lẹ̀ sọ pé no ìrọ̀ sí lọ́fíìsì yín. Ọmọ gẹ́gẹ́ mọ̀ wínà nìkan fún yín lẹ́fídẹ́ǹsì. Àwọn èèyàn yóò gbà bóyá n táwà ṣe rè áwọ̀ ọgbọ́n tá a dà sí àníṣọ gbangba wálé à. Wọ́n pa á mú ẹnìkan ẹni a bá sì mú a bá gbọ́ pàó ayé ọ̀tá ẹ̀ lọ tá dànù. Yàrá wù mí kẹ́ẹ̀kì lọ fún gbogbo àti ìbẹ̀ lọ́fíìsì yín pátá. Bóyá kẹ́ẹ̀ pé pàdé àlàáfíà pẹ̀lú wọn ẹ sọ fún wọn pé tó ṣe ẹ gbọ́ rédíò. Ẹ dẹ́ bá gbọ́ ẹ ṣí ààrẹ pẹ̀lú wọn o. A wà set trap gbogbo wọn. Ó sọ pé ní kò kò sọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alága fún pension láwọn local government fún iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ torí wọn ní àwọn pensioner náà wọ́n láwọn alága ni wọ́n lẹ́yìn náà ń wá. Wọ́n lẹ́yìn náà ń papà ẹ ń gbànú owó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá gbà tẹ́ ẹ ti fẹ̀yìntì àìsàn lẹ́yìn wò. Ìyẹn ìsépè. Ẹ ń fẹ́ gbọ́gbẹ́ àgbà náà sanrú ẹ̀ orí yín lọ́ba yín wà lẹ́yìn sanwó tí ò ní túmọ̀. Lórí yín ọ̀bà wa bá yín wa n ó ṣe ẹ̀ṣẹ̀ ìrànjú lẹ̀ báyìí kọ́lọ́ mọ́jẹ̀ ìrànjú lẹ̀ kàtàbọ̀ ni wọ́n máa gbá yín gbò ni wọ́n máa gbówó kọ̀tọ̀ lọ́wọ́ yín owó tí ò ní rìsíìtì. Ẹ wà máa san àwọn kan ẹ̀yin tí wàá sanrú ẹ̀ tán àwọn kan wá yarí nísìpá wọn ò lè sanwó ọmọ ẹ̀ wá ni àwọn náà sanrú ẹ̀ rí. Sọ̀rọ̀ wà nù lẹ́nu yín.

0: ko en ti o si je muslim o nbe nu won na ti o gbo ko hari bi hara hara en jo je christian nbe nu won na o le ma pere le da ko ma pere dia ko ni ko ma pere ni dikines aro na church jo ma paro praise the lord hallelujah ah ayo ta yin tapa mu ejo mba nigeria je na ni
1: oya ka le ki e sara
0: opo ni o kilo fokan jo ojo e nsa ko ba fojo la won mo nsa ko ba fo mo won mo tabi won fura nsa ko ba fun yawo won fura opo lo je gbogbo nto ba ko kale bayi ko to di pe yo travel patapata van no di baje loju aye ara re se ti ko wa ba se kale na ni ogba ada mana mo challenge yin ni para starter yen la re Oyo State Local Government Staff Pension Board awon oluko fejo yin sun awon retire make emi eja paje lajin eja paje lajin ita tu wa mu gboro eto yi to wo mo gbo program mu yi lanu jo Saturday won so nipa gbogbo oko se won to won gogogo joba ni tie awara lo apo ju nbe ita fi bi lowo joba ni gbe dakun awon te yan te gbe seven as park manager se union ni ani because be se te ba ti ja ticket tan isori I se union ni won se olopa na nbe boko se won gboro olopa na ni nbe e de bere e doja ba e de di arere e ra won boys ti n gba owo fa won yellow fifa won ni amogun be mo ma ki yemi eja won te waju ba eja pa lore to yi to wo se le sai sun a te pepe dada ta gban yebe oru ola ni majuma ojo Wednesday from Tuesday night to 1 a.m. loru ni o majuma Wednesday aka ki yemi mo le de number te le pe mi si ni 08032954191 una ni WhatsApp number mi 08032954191 egbe ranle ege ase dada lawujo
2: Lagilu FM 96.7
3: mo ki gbogbo eyan mo olorun te ngbon mi ka kiri agbaye pe akoko ti to lati gba lowo olorun lati bere irin ajo ose tuntun pelu re ninu adura e sumo yin lati gba lodo re Olorun gbogbo agbaye ake opo tobi ada gbogbo ati olapada sodo e tori pe o je ki oro awon eyan re o so fun eti e o tun se lose yi emi mimo da ope wa e gbo won oluwa lenu mi gbogbo eyan eyan fe anu to to ririn ajo ose yi lai fara pa loruko Jesu e gba anu na anu to ga ti o se da duro mo kede sinu afefe pe e gba anu na anu olorun ti ori yin o fi ni gbabode ni oruko Jesu e gba anu na mo kede bi oluwa ti ran mi si ni gbogbo ojo Monday pe agbara to n tako aseyori yin ko oluwa waste e every antagonizing power against your success, let such power be wasted in the name of Jesus. Mo pase ami e ma ran lowo to nbe lara yin ko si lowo owo ikaniyan to njuwe yin fun ogun ko gbe every evil hand pointing you for battle I command it dry in the name of Jesus. Ogun lati oju ala ti pa yin loju aye o ka loruko Jesu ki ogun yen ko dawati every battle via your dreams that you cannot handle let such battle disappear in the name of Jesus. Nibi ti ikaniyan pari ise aye yin si te o le de ki angeli oluwa ni emi loruko Jesu ko koja lo be bayi ko ja fun yin nibe mo kede eni to fi le re nitori ti yin ki oluwa ko binu si lati oni lo ki ile bere si gbe yin nija I command every seed planted that refuse to germinate to come up now. This is your season of harvest in the name of Jesus. Akoko ikore yin to akoko ikore yin re o gbogbo ẹni kẹni to ṣàìsẹ san gbogbo ẹyin ayan fẹ tẹ n gbọ omi ẹ tun wa ẹ ba mi wa omi o bi oluwa ti ni ki ma ya si mimọ fun yin ni gbogbo ọjọ Monday ọfà ìsàn to n ṣiṣẹ ninu ẹjẹ yin ko gbiná every viral operation in your blood let it catch fire in the name of Jesus let the covenant of sickness made with you be shattered and wasted ma jẹmu àìsàn ti wọn bá ayé yin dá kó bàjẹ gbogbo ẹni tó jẹ gbèsè lábẹ́ omi kọ́lọ́hun san olúwa ló ní kí n máa wíbẹ̀ fún yín lójoojúmọ́ gbogbo ẹni tó jẹ gbèsè olúwa san gbèsè yẹn gbèsè tó ń pa ọkú lọ kólúwa san gbèsè yẹn ọlọ́run gbogbo ayé kò san ilé ọmọ tán ti ẹ ṣí every power that is contending with your womb is wasted I declare miracle pregnancy in the name of Jesus ohunkóhun tó lè máa dí àti lóyún yín lọ́wọ́ tó lè máa dí àti bímọ yín lọ́wọ́ lórúkọ jésù kó gbiná sọdà mo kéde ẹ pé gbogbo ẹ̀yin àkọ́bí lórí àbí kẹ̀kẹ́ dìde agbọ́ ọlọ́run kó sọ yín dèèyàn lórúkọ jésù ẹ̀yin tẹ́ dí fún ìgbéyàwó àkókò tó kí ọlọ́run kó bẹ̀yìn wò fún ìyanu gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé lọ́sẹ̀ kó yọrí ọlọ́run ya omi sí mímọ́ jẹ́ kí iṣẹ́ ìyanu tibẹ̀ jáde ohun táwọn èèyàn rẹ lò fún ọlọ́run jẹ́ kí wọ́n ní ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tó lẹ́ ònírọ́ náà lọ lọ́sẹ̀ ọlọ́run kọlù wọ́n ewu tí wọ́n pèsè sílẹ̀ fún yín fún ìrìnàjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kò túká ọwọ́ ta ò ní tẹ̀yìn ẹ ò ní ẹ̀rí nínú àti ẹ̀jẹ̀ jésù kò ṣèdìdí ẹ̀ mo ń fi àkókò ìpè yín sínú ìpàdé alágbára tó máa ń lọ ní Christ Apostolic Church Gilgal City a place of discovery and recovery aláṣẹ Igboloyin Road ọjọ́ Ìbàdàn ní aago 8 sí aago 11 láàárọ̀ ní gbogbo ọjọ́ Thursday ohun tí olúwa ní ká máa ṣiṣẹ́ lólórí fún Thursday 5 ó ní ìgbédìde lẹ́ẹ̀kan sí rising once again olúwa ń dúró dè ọ́ nínú ìpàdé náà wá farahàn láti gba ẹ̀rí àtòkè wá ọlọ́run yóò náwó agbára nínú ayé yín ọ́ ẹ ó ní ìyanu ní ìrìn àjò ọ̀sẹ̀ bí ẹ bá fẹ́ pè wá fún àdúà tàbí ọ̀rọ̀ ẹ̀rí ẹ pè sórí nọ́mbà 08239131758 bí olúwa bá fi sí ọlọ́kàn láti ran ìpàdé ńlá yìí lọ́wọ́ ní gbogbo ọjọ́ Monday ẹ pè sórí nọ́mbà ìbákan náà ayọ̀ ọ̀run yóò wọnú ayé yín orúkọ mi ní ẹ̀sùn ṣó láàrin God bless you.
4: La la la la la gelu FM jagaba gbogbo retio

0: ilé ìwé tó máa gba báró méjì méjì tí bàbá àdúrà yín kí kò ti sẹ́mu ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀ láti korodu garage. ẹ̀wọ̀ mẹ́rùwọ̀ tàbí micra tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́pẹ̀. ẹ̀sọ̀ kalẹ̀ ní gbẹ́gà bus stop. ẹ̀sọ̀ dẹ́sùn ní kejì títì. ẹ̀mí ọ̀kadà kẹ́ sọ fún wí pé chọ́ọ̀chì bàbá àdúrà yín kí kò ti sẹ́mu lẹ̀ lọ. àgbẹ̀yìn débẹ̀ ẹ tún lè gbé tẹlifọ́n nọmba yìí 08066481455. òru ọjọ́ Friday yìí ni o. jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín. ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook. mo máa wà lórí Facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru. ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí. mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok. ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 Prayer Mountain. ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́

lọ ṣùgbọ́n kò sọlúwa níbẹ̀ ó ní lẹ́yìn rẹ̀ ìṣẹ̀lẹ̀ ó ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà iná olúwa ò sí nínú iná lẹ́yìn iná ohun kẹlẹ́ kékeré ó sì ṣe nígbà tó lè jàgbọ́ ó ẹ̀rù bá ó bojú rẹ̀ ó jáde lọ ó wá dúró lẹ́nu òkúta sì kíyèsí ohun kan tọ́ wa wípé kí ló ń ṣe ní Elijah ó ń wípé ní jíjowú Matthew Elijah dúró lórí òkè ó ń retí ọlọ́run ṣùgbọ́n ìjì àtàyíká ìjì kọjá olúwa ò sí ńbẹ̀ Elijah ní inú ìjì lọ máa wà ṣùgbọ́n jí ò sí ńbẹ̀ ó tó dúró afẹ́fẹ́ tó dé gbogbo ẹ̀ tó pa lọ́lọ́ Elijah ò tún rí nígbà wá bí iná ló tún bọ̀ ó ní ọlọ́run iná ajónirun inú iná ló máa wà ṣùgbọ́n gbọ́ débẹ̀ iná kọjá ọlọ́run ò sí ńbẹ̀ ibi tó o ti ń ẹ̀spẹ̀tì ọlọ́run ó lè má gbà bẹ́ẹ̀ màmá lọ́nà tó ò lérò ó máa jáde sí ọ báyìí ta ló sàmí lọ́nà tẹ́ ẹ̀ lérò ó máa jáde sí yín báyìí má ti ń bológbà jáde inú ohun kẹ́lẹ́kẹ́lẹ́ Elijah shock inú náà mo rò pé gbà inú jí mo rò pé gbà àṣebi tẹ́ gbà rè ìwọ́ tó ń dàjọ tó ọlọ́run fẹ́ kọ́lé tó ọlọ́run bá jáde sí ọ ẹyọ ẹnìkan ní òbùn olódìdí ilé yóò tún fi mọ́tò tì Matthew àbí òṣẹlẹ̀ rí ni ẹnìkan ṣàmì lọ́nà tó ò lérò olúwa jáde sí ọ báyìí olúwa jáde sí ọ báyìí olúwa jáde sí ọ báyìí lọ́nà tó ò lérò bàbá mi jáde sí ọ bàbá mi jáde sí ọ lọ́nà tó ò lérò bàbá mi jáde sí ọ lórí òkun Matthew inú ìwé Matthew 14 ní verse 25 Matthew chapter 14 verse 25 to 33 amen ní sọ́kẹ̀yìn òru Jésù lọ bá wọn àwọn ọmọ ẹ̀yìn retí ẹ̀ wọn ò rí wọn bá ń bá tiwọn lọ ṣùgbọ́n bàbá mi rọ́dí èyí lórí òkun ìrọ̀ okòrìn bẹ́ẹ̀ rí ní a bá rí lórí òkun nígbà pariwo rí tó ń rìn lórí òkun ẹ̀rú bà wọ́n torí wọn ò ẹ̀spẹ̀tì ẹ̀ pé báwo ló ṣe máa gbà bí báyìí wọ́n ní pé ìmú ilé léyìí o ìmú ni o wọ́n kígbe àgbà wá o lọ́jú kan náà Jésù wípé ẹ tújú ká èmi ni ẹ mọ bẹ̀rù èmi ni máa ṣe bẹ̀rù ó ń bẹ lẹ́yìn ó ní ẹ tújú ká pétérù ni sẹ́wọ̀n ló rìn lórí omi ni ó lèmi ni ó ní tó bá jẹ́ pé wọ̀n ni ó dáa náà pàṣẹ kémi ọmọ àbọ̀ Jésù wípé máa bọ̀ ni pétérù bá ṣe tàgé lórí omi ọlọ́run ló yọ o ìbárì sínú omi Matthew ọ̀nà tí wọn ò lérò òun ló gbà yọ ta ló sàmí lọ́nà tẹ́ ẹ̀ lérò bàbá mi á jáde sí yín màmá yìí ẹ̀yin ni mò ń bá wí dádì nǹkan tí ń dùn yín yẹn ọ̀rọ̀ tí ń dùn yín yẹn tẹ́ ẹ fẹ́ kó dẹ̀rí yẹn ìlépa yín yẹn owó tẹ̀ ń retí yẹn ọ̀dà náà gbọ́ torí pé mo jẹ́wọ́ olè ọlọ́run lọ́sẹ̀ yìí owó abàmì àláàtì abàmì ẹ máa rí lọ́sẹ̀ yìí oh my god ẹ máa rí lọ́sẹ̀ yìí ẹ máa rí lọ́sẹ̀ yìí ìwọ bá ṣe ìwòsàn ṣẹ̀dá mẹ́wàá kó o tún lè rí mi ni mo gbàdúrà o máa rí lọ́sẹ̀ yìí lórúkọ Jésù o máa rí lọ́sẹ̀ yìí Matthew ó ti pẹ́ olúwa máa ń jáde sẹ́niyàn níbi tí wọn ò lérò ó jáde sí Abrahamu Genesis 18 ní verse 1 to 10 Abrahamu jókòó lẹ́nu ọ̀nà ó ń bèrè ọmọ ó ń gbádùn ṣùgbọ́n níbẹ̀ èèyàn mẹ́ta dé ayébọ́lọ̀ ló ń retí èèyàn mẹ́ta rèé ni wọ́n bá wá dọ́dọ̀ Abrahamu wọ́n bá ní Abrahamu ǹlẹ́ o ló náà bá ní o jáde ẹ káàbọ̀ ẹ máa bọ̀ ẹ wá jẹun wọ́n là ń kanjú ni níbo lẹ́ ń lọ wọ́n là ń lọ Sodomu àti Gomorrah náà bá Abrahamu bá gbé ẹ má kanjú lọ ẹ yà síbi ọ̀dọ̀ Abrahamu náà ní kọ́kọ́ fẹ́ yà o Matthew ṣùgbọ́n Abrahamu ní discerning spirit ìyẹn ló fi mọ̀ pé

0: lábẹ́ àwọn ara rẹ̀ sójú ogun lẹ́ ń lọ ó ní bẹ́ẹ̀ ni olúwa ní lọ dúró lábẹ́ igi ẹ̀mí fẹ́ wá gbé ọ níjà dávidi ní báwo olúwa ní tó bá ti dúró lábẹ́ igi tí ó bá ti tó àkókò èmi ó dé sọ́dọ̀ rẹ̀ látorí igi dávidi ni ẹ̀sà ibolẹ́lẹ̀ fẹ́ gbà olórí igi ni sà dávidi bá dúó lábẹ́ igi júníperì matthew ogunbọ̀ gbogbo ṣe ń bọ̀ dávidi dúó kò mira kò yẹsẹ̀ lẹ́ẹ̀kan náà togun dé ó ti súnmọ́ dávidi tán dávidi ò já o ó kà gbọ́ gìrìgìrì ẹsẹ̀ lẹ́ẹ̀kan náà dávidi ní bàbá mi ti dé ó jáde sí i ta ló sàmì ẹ tẹ́wọ́ olúwa jáde sí ọ àánú jáde sí ọ ṣé rí ẹ̀yin tá a jọ parí oṣù yìí ẹ mọ̀ pé kèé sàṣà mi kí n máa béèrè owó lójoojúmọ́ lọ́dọ̀ yín ṣùgbọ́n ní ìparí oṣù yìí ọjọ́ mẹ́ta yẹn náà ni ó tún doṣù tí ń bọ̀ mo fẹ́ kí wọn náà fún irúgbìn kan sínú ayé wòlíì tí ń sọ̀rọ̀ yìí kó o sọ pé bàbá mo fẹ́ léyìí sọ̀pọ́ọ̀tì yìí rere tẹ́ ń kéde rẹ̀ lójoojúmọ́ bó bá ṣe orí ọ̀fẹ́ bó bá wà kò dí àdúrà rẹ lọ́wọ́ kò sọ pé kó mọ́ gbà ẹskísà kò ní kọ́lọ́hún ó má ṣe ń tó fẹ́ ṣe n ò sọ pé mi má sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n wù mí kí wọn náà sọ̀pọ́ọ̀tì yín rere nírú àkókò báyìí ọjọ́ mẹ́ta náà la fi bèrè rẹ̀ láàrin oṣù kan mo dẹ̀ gbàdúà àánú ọlọ́run tó ń fún lówó yóò ràn ọ́ lọ́wọ́ pẹpẹ náà mọ̀ wọ̀ tó ń sọ̀pọ́ọ̀tì yóò ràn ọ́ lọ́wọ́ àánú rẹ̀ kò ní kápò lórí ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣe bẹ́ẹ̀ matthew ó wá fún alákáǹtì fún àwọn tán fẹ́ sàn dámẹ́wàá àwọn tán fẹ́ sọ̀pọ́ọ̀tì ìyìn rere kó máa tẹ̀síwájú ayé tiyín náà kò ní padà sẹ́yìn god bless you.
1: UBA
2: Holiness United Church 10 10 24 24 64 04 03 03 80 80 10 10 2

0: Church.
1: Wọ́n ní kẹ́ pé lẹ́ẹ̀kan sí.
0: 10 10 24 24 64 64 03 03 80 80.
1: Bí Olúwa ti ń bẹ oṣù tuntun tó fẹ́ mú yìí, ìrí ó pàdé rẹ níbẹ̀. Àánú ló bá ń bẹ o, ò ní bẹ́ kú níbẹ̀, bẹ́ẹ̀ ló máa rí. Mo bá oṣù yẹn sọ̀rọ̀, yóò gbére pàdé rẹ lórúkọ Bàbá, ọmọ àtẹ̀mọ́. Bó o ṣe ń fẹ́ kí ìyìn rẹ ni ó máa gbilẹ̀, ayé rẹ kó máa gbilẹ̀, ò ṣẹ̀ bẹ́ẹ̀ Jésù.

0: Wednesday. Only say a Lamali Cup program. And we can draw a bobo. In Benio Medio, a pata a jawele, not belly and lag on it. O do an elewe in White House. The Cotado, Villa Debita, and Lafara, Villa Bolude, Bogwe, Nino Leg, just say one in Christ Center Ministry of the Church of God. Opposite Samo Village Station, and Yigama Malete, Nibada, Akoko Towa, Lori Radio, Lag 11.96.7, Nibo Bodo, Monday, 6:50 a.m. See, I go Meje, Emma Bawa Pade, Jesu Lolua.
1: Mo kí ẹ kọ̀ọ̀kan káàbọ̀ sí ọ̀sẹ̀ tuntun yìí. Mo kí a pé a kóríre pàtàkì fún àwọn ìṣẹ̀lẹ̀ rere ńláńláńláńlá tí a ó mọ kópa nínú rẹ̀ nínú ọ̀sẹ̀ tí a wà yìí. Mo sì gbàgbọ́ pé ọ̀sẹ̀ yìí yóò bímọ rí fún ẹnìkọ̀ọ̀kan wa. Ó jẹ́ pé ìwọ náà bọ́ ṣe dapọ̀ mọ́ àwọn ìtọ́ni tí a ó pẹ́ láìpẹ́ tí wọ́n náà sì ń gbàdúrà pẹ̀lú wa. Dájú mo gbàdúrà yìí pé ọ̀sẹ̀ orin rẹ, ọ̀sẹ̀ ìṣeré rẹ, ọ̀sẹ̀ àánú rẹ, ọ̀sẹ̀ láti pàdé olóore ńlá yẹn kò ti bẹ̀rẹ̀ báyìí. Ó jẹ́ pé lónìí ẹ gbọ́ ọlọ́run lórí dídapọ̀ mọ́ àwọn aláṣeyọrí. Nígbà tí wọ́n bá fẹ́ dapọ̀ mọ́ àwọn aláṣeyọrí, ó jẹ́ ohun tí ọlọ́run mọ́ ń ṣe pàtàkì láti tún ta ayé èèyàn kọ. Yẹn pé tí wọ́n bá fẹ́ dapọ̀ mọ́ àwọn aláṣeyọrí, ó gbọ́dọ̀ ní ọkàn wípé àkókò tí a tún ta ayé ẹ̀kọ́ lóde yìí ó kí wọ́n náà kó sì múra láti gbé gbogbo ara ẹ̀, gbé gbogbo ọkàn, gbogbo agbára ẹ̀ láti tẹ̀síwájú. Kó náà lè ṣe àṣeyọrí. Ọlọ́run ló jẹ́ pé ó máa jẹ́ kí ènìyàn kí ó dapọ̀ mọ́ àwọn aláṣeyọrí tó sì máa tún ìtọ̀ wọn kọ láti fi nítorí agbára rẹ̀ hàn. Ló jẹ́ pé pàtó àwọn láti bẹ̀rẹ̀ ayé wá a rí pé ó sọ nípa ẹnìkan tá à ń pè ní Abrahamu. Àti Ọlọ́run fẹ́ kó dapọ̀ mọ́ àwọn aláṣeyọrí ńlá yàtọ̀ fún ẹnikẹ́ni tó ti wà rí nínú ayé yìí. Ó ní Olúwa sì wí fún Abrahamu pé jáde ìwọ náà lónìí ìwọ ló kan báyìí jáde kóònù ìyá yẹn, jáde kóònù wàhálà yẹn, jáde kóònù ẹ̀gún yẹn, jáde kóònù ogun yẹn. Oní jáde ogun ló yí ọkọ Abrahamu. Oní jáde kúrò ní ilẹ̀ rẹ, kúrò lọ́dọ̀ àwọn ará rẹ, àti kúrò ní ilé bàbá rẹ, ní ilẹ̀ kan tí èmi ó fi hàn ọ́, èmi ó sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Ẹ̀rí láti dídapọ̀ mọ́ àwọn aláṣeyọrí ńlá. Àdìpọ̀ Ọlọ́run tó ta ayé ẹ̀kọ́ wa ni èmi ó sọ ọdún orílẹ̀-èdè ńlá, èmi ó sì gbèsè fún ọ, èmi ó sì sorúkọ ẹni ńlá. Ẹ̀wọ̀ ńlá ńlá ńlá tó wà ńbẹ nínú ọ̀sẹ̀ yìí. Mo gbàgbọ́ pé èso ńlá ńlá ńlá yìí ó dapọ̀ mọ́ ayé ẹ, ó wọ ní ayé ẹ lọ. Ó ní ìbùkún ni wọ́n sì já sí àìpé ìgbà tó gbọ́ yìí àìpé ìgbà sí rí. Èmi ó bùkún fún àwọn tí ó súre fún ọ, ẹni tí ó fi ọ rẹ, èmi ó fi rí. Nínú rẹ ni a bùkún fún gbogbo ìdílé ayé. Wọ́n náà lónìí náà tó pé a fẹ́ bùkún fún ó ṣe ṣe kọ́ dapọ̀ wọn. Ní kété tó gbọ́ yìí ó gbégbèsè, àdẹ̀pé bó gbégbèsè ó fàyè ẹ̀ fún Ọlọ́run. Wọ́n náà ní àkó yìí à ń pè pé gbégbèsè lónìí kọ́ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀. Wọ́n ti lọ ọdún mélòó nínú ẹ̀ṣẹ̀ yìí ó tó gẹ́ báyìí. Padà wá sílé gbàdúrà pẹ̀lú wa kí wọ́n sì béèrè fún àánú. Ọlọ́run ó sọ fún yín pé kì í ṣe tí àwọn ti ń sáré tàbí ẹ ti ń fẹ́, ṣùgbọ́n fún ẹni tó ń ṣàánú ó ṣàǹfà bá mọ̀ ó pè é. Lónìí wọn náà ń gbọ́ ìpè báyìí òun láti gbéra. Ẹ bó ṣe farahàn fún Ábáhùn fàṣẹ́mù, Olúwa sì farahàn Ábáhùn. Kí ló ṣe? Ó sì dìde ó gbéra. Ó bẹ̀rẹ̀ sí pọ̀ Ọlọ́run ìrìnàjò. Ó ní Ábáhùn sì mú Sera aya rẹ̀ àti Lọ́ọ̀tì ọmọ arákùnrin rẹ̀ àti gbogbo ìní rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí báyìí wọn náà lákọ̀ ọgbọ́ ọ̀gbìn gbogbo ara ẹ̀, gbogbo ọkàn ẹ̀, gbogbo ọmọ ẹ̀, gbogbo àwọn nǹkan tó yẹ ọká. Olágbìyànjú kọ́ fi Jésù hàn wọ́n kí ìgbé ayé ẹ̀ kó lè yàtọ̀, kọ́ lè gbégbé ayé olóko tuntun, kọ́ lè dàpọ̀ mọ́ àwọn èèyàn náà tó ní olóko tuntun. Pàtí àìní májẹ̀mú lẹ́lẹ́ àdúgbò májẹ̀mú tuntun. Ọlọ́run tó tún pe àwọn kan náà bákan náà èyí tá à ń pè ní àwọn àpóstólì. Ẹ̀dẹ̀ ni pé gbogbo àwọn tó ń dàpọ̀ mọ́gbó yẹn láì bá àánú Ọlọ́run sọ lórí ayé wọn. Tẹ bá wo àjínlẹ̀ sórí kẹtàlá ẹsẹ̀ kínní Ábáhùn sì là gidigidi. Ìwọ náà wà ní ìpọnjú lónìí, ọ wà náà ní lónìí. Gbìyànjú afẹ́ tó ta ayé ẹ̀kọ́ báyìí. Àdẹ̀gbẹ́ àwọn apóstólì Mátíù orí kẹwàá kíákà mẹ́. Ó ní nígbà tí ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá sí ọ̀dọ̀ rẹ̀, ó sì fi agbára fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́ láti máa lé wọn jáde, láti máa ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn. Àdìpé orúkọ àwọn tí ó tún ta wọn kọ́ ni ó àpótò méjìlá náà ni ó. Ó bẹ̀rẹ̀ sọ fún wa lọ́wọ́ Súmọ́nì ẹni tí a ń pè ní Pétérù àti Ádẹ́rù arákùnrin rẹ̀ Jákọ́bù ọmọ Sébédè àgbẹ̀bẹ̀bẹ̀bẹ̀ lọ. Gbogbo àwọn wọ̀nyí ni Ọlọ́run gbìyànjú láti tún ayé wọn kọ. Wọ́n sì gbòrídó àdẹ̀gbẹ́ bàtà máa rí múgbà tó yá a rí àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wọn. Wọ́n náà lónìí a fẹ́ tún ta ayé ẹ̀kọ́. Tí ọ̀rọ̀ bá lè gbà kí Ọlọ́run àánú rẹ̀ kí ó fa ayé fún Jésù bí ti Ábráhàmù bí àwọn apóstólì láìpẹ́ láì jìnà. Wọ́n náà ẹni tó gba ayé mọ̀ pẹ̀lú ìyanu. Tí ẹ bá wo ìgbé ayé Pétérù ẹni tí a pè jáde láti tún ta ayé ẹ̀kọ́ nígbà tá a gbé adé Acts chapter 1 aripe ati tan taye ko o na le wasu aribi egberun lona 3000 won tori ti e imi sin yen popolopo nu aye aripe tori ti fa yan fun olorun o na loni gbo olorun laye imi si ese to ti pa jagun ti o je ki o gberi ti o je ko ra nugba o ti ta ku bayi ose ope le yi ose ta da ko ma awon alasori o nugba ta si gbo igbe aye pe ti o gba to ya te ba Acts chapter 5 kila kanbe oni as ti owo awon apostoli se ise ami ati ise iyanu pupo laarin awon eniyan gbogbo won si fi okan kan wa ni iloro solomoni nitori awon yoku nikan ko dasa lada po mo won sugbon eyan ko kiki won won na ko ti to bayi a fe ko kiki olorun aye a fe ko kiki olorun a fe ko kiki ogo olorun to wa di pe ba so tin as iyan awon ti o gbo oluwa gbo pelu won wa wa di pe verse 16 ope na si ko ara won jo lati ilu wa ijo salem ka kila wa ri nbe a wa di pe gbogbo atokun ajopo yi o olorun be se lu awon apostoli ita won ti yi pada awon okunrin won ti de ni oto awon ninu abi ohun wa ati awon ti awon ko ya gbogbo won awon lai mo won yi awon apostoli be se dida ara won won na loni wo lo kan bayi won ti peteru basotin won ti be ti won gbe awon abirun jade si igboro ti won si n te won si ori akete ati o igboro ku pe bi peteru ba koja ki odidi re ti lele si ti bo omiran ninu won aripe lako odidi peteru en to pe lana ko je eyan to je bi sa nobody o tu wa di bi sa somebody to go fire fun olorun odidi be ti ji odidi won na loni an pe o pe wa da pon ma won eyan won ka le tun paye eko a de ri pe ni opin aye gbogbo an ta ba fi tayi won ko a ri pe awon ni o ba jesu joba awon ni o re ni ikeyin awon lo jogun aye aye won na loni bo se fire fun jesu ti mo ni ba pe a o tun taye eko tori pe ibi kan wa ti a mo awon lo ti a tun taye won ko ibi kan to pe lai lai ni won mo gbe gbugbe n ta gbe tun taye awon eko ti won ni sinu aye wahala mo awon fa ko pe wa fun awon isele meta ti o sele laipe ni ni ose igan ikini iso lori ojo pari ni ojo kerin ikese yi bakan na ojo karun ati ojo kefa ipaje awon okunrin a pe paye ni awon okunrin kokoro ireri awon to mu kokoro ireri dani awon to mu kokoro ireri dani won le sile kwanu won le sile kwanu fun awon won le sile kunbo fun awon won na dapo mo won bi a se se nkan won yi.
2: Bí o sì wá sí ibi ọpẹ ti Sunday èyí tó tẹ̀lé ìkíní ìparí ogójì ọjọ́ ìkejì ìpàdé àwọn ọkùnrin èyí tí ó wáyé ní on the 5th and 6th of September. Èyí tí ń ṣe Sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án yìí ìwọ́n náà wá darapọ̀ mọ́ kó sì ṣoríire pẹ̀lú àwọn tí a tún tayé wọn kọ. Gbogbo ìtàn ibi tá a ti kọ sórí ayé ẹ̀jẹ̀ Jésù fagilé.
3: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlà tí ẹ ti gbọ́ yìí. Ẹ ó máa bá wa pàdé ní dédé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ láwọn kò kan náà. Fún ìmọ̀ràn ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà ẹ ní àǹfààní láti pè àbáwọ́lú wa sí orí aago yìí 08023521991 lẹ́ẹ̀kan sí 08023521991 àlàáfíà.
0: Second and third Wednesday only say la malicot program awon eka ajo wa gbogbo nbe ni omi edio apata ajawele lagbere alaga oni tipa odu ona elewe ni white house ikotado nile adegbite alafara nile bolude gbogbo e gbogbo e ninu ile ijosin wa ni Christ Center Ministry of the Church of God opposite Samo Village Station eyin grama molete nibadan akoko eto wa lori radio lagele 96.7 ni gbogbo ojo monday ni 6:50 a.m. si ago meje e ma ba wa pade jesu loluwa.

gbàgbàrò a ṣeṣe àjù wọn lọ́nà wọ́n ṣe bá òní léṣe àtúnṣe àtúnjù wọ́n lọ a ṣeṣe àjù wọn lọ́nà o orin tó ń bá yún kọ́ kí lálẹ́ àná nù o nígbà tọ́rọ̀ kọ́kọ́ fẹ́ dojúrú mọ̀ ń bọ̀ lápá abẹ yẹn ń tí ì débẹ̀ ẹ jẹ́ nǹkan gbanú ti káṣe ẹ̀ lọ torí pé ọ padà kẹ̀wọ́ náà láàárọ̀ yìí ìyẹn tó ọba dagunlá ibi ọ̀rọ̀ wà ní pé mọ́ dagunlá joy zilla lórí ẹ̀rọ ayélujára ó sàn dà kínní yẹn ni ọ lọ vá àgẹ o àwọn olólùfẹ́ top striker tinútinú tọkàtọkà ọ lọ vá ó yá let's go there ẹ dà ẹ tan láìkì ẹ bó láìkì kọ lọ vá èrò pọ̀ lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n láìkì kéré wẹ́ẹ́ ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń mọ́ bọ̀ ni a ṣẹ̀ṣẹ̀ ń jànú bọ̀ ni ṣé ẹ fẹ́ gbọ́ *347*100

Eco àti Tamoto dìrọ̀rùn gbà. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ Tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 and

0: kaabo pada latoju oja ikani ti lagelu re lagelu 96.7 fm oke gajo ke ile nwa lavelele ni le ibadan o ya je kemo leto iroyin ere daraya ele to dun ti gbagba nkan se baba igba yin se ndara po mo wa ele wo wa 1100 ni bigi biga kiri agba laye lo kan ni bani dore ti ikani ti lagelu 96.7 fm je kemo fan family lori facebook bakan na lori tiktok at top striker 100 at top striker 100 yen lori tiktok oh yeah let's go there Niger Sportsman Football Academy it was in the amanti emole oh yeah let's go there ma gbagbe pe ni Niger Sportsman Football Academy opolopo nkan o na ni omo re o ni o jere nbe apart from football eko bo le yan se lo le aye bo le yan se gbe lawujo bawo le yan se lo igbe se aye re laarin opo eyan ti ise si ati iwa si won to sototo gbogbo re ni oko especially awon omo to ba je introvert to je pe won ki n jade ti won o ti ba crowd se papo re ma gbagbe pe an na nilu awon eko lolokan ojo kan ko ma ba sajeji si won ni gbogbo igba ki igba ti won ba pada jade si ta won sa ni ma wa nu le lo titi lai lai bo se je niyan ni Niger Sportsman Football Academy gbogbo e ni won ko mo re bo se je nu o be lati omo odun merin di omo odun mokandinlogun yala obirin abi okunrin ni o Monday Wednesday Friday o ni gbarade won ni papa sere Marvelous Marvelous Pitch so wa ninu Liberty Stadium gegegegegegege sugba awon omo gegege be lati omo odun bi merin yen ti bi odun mewa aro Saturday ni papa sere ti Olubada Olubada Stadium ni ma ngbarade ago mejo sa ago mewa bo se je niyan mo di omo ti na mo le ebun to niyan try lati encourage a man to le sele lojo waju o ya gbagbagba gbo mi dada skip o gbogbo United Kingdom o tun ti wa nbe beba let's go there eh si fi gbagbagada to waye lopin ose Adeyemi omo oba ni gbogbo Scotland se Scotland Dublin okay Ireland ni o Ireland ni o gbogbo Ireland ni Dublin o ya let's go there eh Oluwa Femi Williams o tun ti de pada o de pada ki lo tun mu wa lele keji
1: idije friendly gan ele ti wa ni anu
0: okay
1: iko Paris FC o fi aje OGC ni sami meta sodo ni meta si meji ni Rennes fi aje Limas bakona meji sodo ni AS Monaco fi aje Olympic Marseille sa jojo jimo yen ojo Friday ami meji meji ni iko Lille at PSG jogba because je ni
0: oya Kolade
2: to gudere o ya to
0: aku ojumo
2: Ije German Bundesliga ile to lanfani lati waye. Freiburg fi aje Werder Bremen ame merin se kan.
0: Okay.
2: Osborg pa Schalke o formole meta sodo ni.
0: All right.
2: Saju lojo Jimo ni Bayern Munich ti fi aje Stuttgart ame marun se kan. Ninu DJ Italian Serie A ile to lanfani lati waye lana. Komo pa Napoli mole meji se kan. Cagliari ria lowo Inter Milan ame kan dondo sodo ni. Lazio fi aje Genoa ame kan sodo ni. Leni yo mo tensi waju. Lesi yo mo gbalejo AS Roma ago marun abo ni. To ba si wa di dede ago mejo ku seju medogun Atalanta ati Bologna bi nkan si lafa ni ati Jange
0: Adeyemi omo ba gbogbo London UK na gbogbo ati Ireland o ati Scotland o ati London o United Kingdom na ni
3: okay aku dede o ya tokun lori le de Spain ni je ni ojo opin ose ami a meta si meji oni racing standard lo fi na yiche ami a kan dodo sodo ni le botifo alafes lo fi na filari ami a yo marun si meji oni levante lo fi na real betis ami a yo meji se okan oni real sociedad lo fi na espayo ami a yo meta si eyokan oni atletico madrid lo fi na sevilla ami a yo merin sodo oni real madrid lo fi na malaga ami a yo meta si eyokan oni deportivo la corona lo fi na valencia ami a yo meji sodo oni athletic club bilbao lo fi na celta vigo mole yo lanfani ati tesiwaju loni to ba tin di ago mefa boro le osasuna yo mo gbalejo getafe bakana barcelona o ma ti barcelona yo mo gbalejo ya yo falekano to ba tin di ago mejo abo asale bi ko se lanfani ati je
0: okay success omo ni pekun ola
1: akojuma tokun
0: akojuma
4: ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì bó ṣe láǹfààní àti wáyé láti ọjọ́ friday crystal palace ríra ìlọ́wọ́ man city àmọ́ mẹ́rin sí ẹ̀kan ni ọjọ́ saturday ikọ̀ liverpool àwọn àti northern forest àmọ́ méjìméjì ni afc bournemouth àwọn tókẹ́ everton méjìméjì àmọ́ kankan ni coventry city ó ríra ìlọ́wọ́ city àmọ́ kan dodo sódo newcastle tún fi àjẹ tottenham hotspur méjì sódo ni lánàá ikọ̀ leeds united àti brentford àmọ́ kankan ni sunderland fi àjẹ fún àmọ́ kan dodo sódo ikọ̀ chelsea lánàá ọ̀pẹ̀lọpẹ̀ rẹ̀
5: ọgbẹ́lọpẹ̀ rẹ̀
4: brighton ò bá
5: yẹ̀yẹ̀ wọn ọpẹ́lọpẹ̀ rẹ̀ alábí apáṣọ.
4: ọ̀dọ̀jà pédùn náà fẹ́ gbà wọlé kéèyàn mi àwọn fún ikọ̀ méjèèjì nínú ìfigagbága kan rẹ́kọ́ọ̀dì búkú àmẹ́rin mẹ́rin sí mẹ́ta oníkọ̀ chelsea fìyà jẹ́ brighton bákan náà lánàá ikọ̀ man u wọ́n fìyà jẹ́ switch márùn sí méjì ni
6: wọ́n bínú
4: wọn kóra wọn jọ lọ́nà kan sà.
6: lọ́nà kan sà.
4: ikọ̀ man u ò gbà kan mú kan rí wọn mú o.
6: bẹ́ẹ̀ni.
4: torí wọn ni kò sì kan tí ò gba agbẹ̀rẹ̀ òun lábí amọ̀ tó tó.
6: ọlọ́run bàbá
4: carrick.
6: àwa máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. ọlọ́run máa rí magbáyà. àwa máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. again. Ọlọ́run Bruno Fernandes. Àwa máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
4: Ọlọ́run Old Trafford.
6: Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu.
4: Àwa táyé mi tọ́lọ́run ò jẹ́ ká. Máyì ó yẹ jó fún bàbá.
6: Àwọn mìkì a máa jókì báyìí
4: gbogbo. Márùn sí méjì náà fífi àjẹ́ switch pẹ̀lú gbogbo.
6: gbogbo àwọn àhàlẹ̀ ipswich a ní akọ́gò àbárá kéèké wọn ìgbà ńlá mo wú fún wa.
4: buy two get five free. ó ń tẹ̀síwájú láago mẹ́jọ àṣálẹ́ oníkọ̀ aston villa àwọn àti ikọ̀ arsenal níbi nǹkan ṣe jẹ́ nìyẹn.
6: all right yóò tẹ̀síwájú lásàálẹ̀ yìí almighty gunners àti ikọ̀ aston villa tí ọgbà gbẹ̀rẹ̀ ókè ẹ bá ń bẹ̀ gbọ́ bá dìrọ̀lẹ́ ẹ rí fíìmù àgbéyẹ̀wò lọ́sàn-án pápápá láti bẹ̀ ìdíje us open nova djokovic bàbá bẹ̀yìn jẹ́lẹ̀ o fún ìgbà àkọ́kọ́ first round òun náà ni mariano navone ọmọ bíbí orílẹ̀-èdè argentina ló ti gbọ́sẹ̀ nova djokovic wò nínú ìdíje us open first round ọlọ́fà àgá o 7657466261 òun náà ló fi gbọ́sẹ̀ rẹ̀ wò bẹ́ẹ̀ bá gbàgbé ìgbà 24 ọ̀tọ̀ọ̀tọ̀ 24 times ó ní nova djokovic ó ti láǹfààní àti gba ìdíje grand slam ni o a mọ̀ pé mẹ́rin ni grand slam tá a bá mú australia open tá a mú roland garros tá a mú wimbledon open a mọ̀ fi us open a mọ̀ fi káàdì ẹ̀ ńlẹ̀ nú ọdún èyí tí ó parí ọdún rèé gbọ́ mi dáadáa ó blaze cuts and design ó lọ́fà gan o ní gbogbo òkè àdómọ́kè bọ́là náà ni mọ́jọ isbi bó ṣe jẹ́nu lápapẹ̀ ká lójú ọjà àbí ẹja lójú ọjà èéṣe tí wọ́n fi ka goal eléyìí ti kọ manchester united tí wọ́n gbá wọlé goal wọn ẹlẹ́ẹ̀kejì eléyìí tó wáyé látọwọ́ harry maguire kí ló dé tí wọ́n ka goal yẹn àṣírí rèé àṣírí kan ń bẹ nínú àwọn òfin bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó jẹ́ pé ẹni ọba yé lóye o lúpò yìí òun ló ṣe ìrànlọ́wọ́ fún ikọ̀ man u ìyẹn lánàá ó yá let's go there ẹjá lójú ọjà ká padà dé ká wá tàn mọ́lẹ̀ sí gbogbo barcelona ẹkú àmójúbà gabriel jesus ó dé ó wọlé bí olè lóru mẹ́díkà yóò wáyé lẹ́ni ẹjá lójú ọjà ká dé ẹkú kalẹ̀.
7: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: ètò ìgbéyàwó láyé.
9: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
10: kí ló ṣẹlẹ̀.

0: ojú ọjà ìkànnì lágẹlúrè lágẹlú 96.7 FM òkè gajo kele mbọ́lábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ó yá jẹ́ ká mọ̀ lẹ́tọ̀ ìròyìn eré ìdárayá eléyìí tó dùn ti gbọgbọ nǹkan sí bàbá ẹgbẹ́ yín sẹ̀ ń darapọ̀ ọmọ wa ẹlẹ́wò 1100 níbikíbi káàkiri àgbáláyé lọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀ẹ́ facebook ìkànnì lágẹlú 96.7 FM lórí jákẹ́mọ̀ fan family wà ń bẹ̀ lórí tiktok at top striker 100 ọyẹ ẹgbẹ́ láìkì ọwọ́ méjèèjì ẹ̀fì máa tẹ láìkì ẹ̀jẹ̀ kọ́ lọ́fà gan ẹ̀ ní kẹ̀dàmú ọwọ́ tẹ́ fi ń tẹ́ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ fi ka owó lágbára lọ́wọ́ ọlọ́run tí ó jẹ́ ti yín ni o ẹ̀dórí kò sèrè nù lágbówó ka o ẹ̀ ní gba owó ka owó tí yín gangan tí ó máa jẹ́ ti yín lẹ́ máa rí gbà bẹ̀rẹ̀ láti òní lọ ọ̀rọ̀ jáde àṣẹ́gun let's go there ikọ̀ barcelona wọ́n sáré ṣe kinní yẹn pápápá nígbà wọ́n rí wọ̀ ńlẹ̀ látọwọ́ ikọ̀ gunners àpapọ̀ owó tó gbé gebre jesus wọlé 8.5 million pounds bó bá jẹ́ pounds ló yé ìwọ ìwọ tó bá wá jẹ́ pé euro ni 10 million euros òun gangan náà ni agreement láàrin ikọ̀ barca àti ikọ̀ ti gunners àdéhùn ọdún méjì òun náà ni ikọ̀ barcelona ni wọ́n fẹ́ fún arákùnrin yìí o ni ọdún mọ́kàndínlọ́gbọ̀n 29 years of age gebre jesus torí pé ikọ̀ barca wò wípé ẹ má jẹ́ àfi ká mọ̀ kó ẹyin wa dà sínú báskẹ́ẹ̀tì kankan mọ́ ẹgbẹ́ kan náà gbogbo rẹ̀ ọ̀fọ́ dànù lóòótọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí first nine wọn tá a bá ń sọ nípa ti rafinha ó ń ṣe dáadáa o láàrin ìfigagbága méjì ó ti ní goal mẹ́ta sọ̀rọ̀ ni wọ́n deploy sí first nine báyìí ó dẹ̀ ń ṣe dáadáa ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé rafinha rè ẹ̀yin kìí ṣe pé bóyá tí ó mọ̀ọ́mọ̀ ní ìfarapa ṣùgbọ́n ó jẹ́ agbábọ́ọ̀lù kan tó yẹ pé passion ó ní passion gan kò dẹ̀ kí ń wo bìkan lè yín kẹsẹ̀ bọ̀ ìfarapa ò kì í sábà jìnà sí i ikọ̀ bàṣàwà òkè ọ̀dà ẹ jẹ́ ká wo ẹlòmíì náà bẹ́ẹ̀ ni ẹ lọ padà mú yìí náà gebre jesus náà ìyàtọ̀ tiẹ̀ náà lọ fà nípa ti farapa ṣùgbọ́n wọ́n wò ó pé méjèèjì náà ò lè sánilẹ̀ kan náà ṣùgbọ́n kò sẹ́ni tó máa tó lè ṣẹlẹ̀ o lédè kúkúrú low budget striker gebre jesus ó ti wọlé o yóò ṣe mẹ́díkà lénìí ikọ̀ barca ó sì kéde rẹ̀ ẹ lénìí náà ni bákan náà hector vaught látinú ikọ̀ ti barcelona ó ti lọ rí sociedad báyìí o 8 million euro lowó tó parí rẹ̀ lọ sínú ikọ̀ ti rí sociedad bí nǹkan ṣe rí nù o ẹ gbọ́n ná wàhálà tó ti ń àmú lẹ́yìn 350 million pounds ojú wo ni ká fi wò ó ẹjẹ́ àsọ yẹn dago méjìlá lọ́sàn-án 350 million pounds kò mọ̀ tí ìṣó èso rè àbáwà là ń kánjú ni sáwà là ń kánjú ni ok ẹjẹ́ àwò ń bọ̀ bá dago wọ́n ti gbàfigagbága méjì ẹjẹ́ àwò bọ́ bá dago méjìlá ká gbé yẹn yẹ̀wò lápá ibẹ̀ yẹn ikọ̀ liverpool Virgil van Dijk ó ti bẹ̀rẹ̀ sí ní kọrin sí etí kodi gápò pé aláyé mọ̀ lọ ó fi èmi nìkan lẹ̀ ń bì í àjọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjù yìí ni pàápàá jùlọ ọmọ orílẹ̀-èdè kan náà àjọ ni wà ó fi mí lẹ̀ ń bí torí pé ọ̀dà ìgbọ́rọ̀ ti ń débi tó fẹ́ lápẹ̀rẹ̀ báyìí o pẹ̀lú bíkọ manchester city ṣe ń gbẹ́nu lé wọ́n dẹ̀ ń sọ lemọ́lemọ́ kódà tó wá ń ṣe ni ní kàyéfì ni pé ikọ̀ liverpool náà bí ìgbà pé ká ní èèyàn ti wò pé èyí ọmọ lọ bí ọba lọ jàre torí pé 85 million pounds wọ́n dàbí ẹni pówó yẹn padà kú sí o ẹ sì mọ́ gbàgbé pé 123 million pounds kọ́ wọlé ìyẹn bá a bá ń sọ nípa bradley bacola ṣé torí rẹ wọ́n fẹ́ yọ̀ǹda kódì ni gabo kódì ni àbí ìyẹn náà àámu gbọ́ bóyá bọ́ bá dago méjìlá ju gbogbo ẹ̀ lọ nínú kọ manchester united àṣírí góò kejì kọ man u lánàá ẹ rí i pé harry maguire lọ́fọwọ́ ko bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ òfin wà ńlẹ̀ o ju pé bọ́ọ̀ tó bá lídì sí góò tí akùdé bá ti lè wà ń bẹ̀ ó dandan kí wọ́n yọ góò yẹn padà yálà accidental ni o àbí kì í ṣe accidental ẹ mọ́ gbàgbé pé accidental àǹbọ̀ wáyé nígbà tí harry maguire kò fọwọ́ kó bọ́ọ̀lù kó tó rí i pé ọgbà ṣọ́ọ̀tì eléyìí tó padà rí ṣọ́ọ̀tì sí góò lóòótọ́ var yẹ wò ṣùgbọ́n wọ́n sì ní góò yẹn stand kí láfàá to fi ri be apolopo na ni an so pe adari ayo ati amugbalegbe to fi dori VR mo koju osun sugban gbogbo olu ti aba ti so fi ese osi nbe o according to the rules latowo iverb jeje mo yi pe ko si nto se go yen o go yen stand ni eni bo lo se je asiri re eje nje ke ma kin gbe yin debe according to the rules ni mo nso o mo so ti fe nu o tori wo to ba fe lo fe nu oto ni gbogbo nkan lo si ni ilana ati ofin o gege bi nti alaye ti rules to so ni pe bi go ba waye to ba je accidental foul ibikibi ti ba ti waye to ba lead si ga to ba lead si go o dide won yo sugbon to fa ti ari magua to fi stand ni pe ari magua ko lo score ongo ni won ni ti accidental fa o ba waye sugba to ba je yi pe along the line ongo lo pada ja si won ni yo go yen idi niyan ti go yen fi stand lana o accidental fa o wa lo oto sugbon ongo tori bo ti o gba yen se wa ri bo yen ba se deflect e wole yen to ba je yi pe inu ile lo nlo to ja gbe inu go post ni nlo ti agba ball kan fara kan to ja gba ball opponent yen na won ma yo go yen sugbon bo yen o kin se on target according to bi bo yen se nlo bo yen o le wonu ile ti eni kankan o ba kan e mo yi pe bo opolopo bo na to ba ba agba ball wole ba je pe on target ni won ka fe ni ogba ni tori pe bo fin se sonu pe to ba deflect ball tin lo nu le tele tele to ba fara ko wole ara eni ogba na lo ni go the same thing na lo lo applicable tin to sele pe ball ti ba nlo ta ball ana e ka ni lo nu le ni direct ti agba ball yen tun a fese kan won ma pada yo go yen sugbe ko lo si inu le itani ball yen lo ki player yo to fi ese kan akojumo ogbeni tijani oloku dana
1: akojumo to fun akojumo ogbeni ara le
0: ogbeni o ti di olateju
2: akojumo to akojumo
0: comrade olembe olembe
1: eda ko gbe e amo pe mi loko ti se ko mi oruko temi ni abdul wasi mamadu yusuf akore wa ba klapa mu kente o ka kan agbala re pe akure o se tutu gbogbo re to se ku da lo pe kan lo abro se yo lo ni joko o le ni na jere lo ni joba je
0: ami o gbogbo aye ti mo o ko re iwo lo kan ma nira aye la lati ma daru ko mi pe n to tun je lile
1: oko temi everybody oko temi nje gangan mo down bo le se je si malik yakuye
0: e down
1: abi abo le ko brighton na to mi awon ko joko chelsea
2: eyin ni bi lere ko le bi mi lere ngba ti ngba ti
1: ni agba ni wa ko epo bo le se je si player yen malik yakuye loko e
0: mo le gba tan
1: agba ni wa ko epo lawo yen pariwo lana bi mo ti wo bolu agba agba
0: se mo yi pe yakuye yen lo gba rebounds abe ranti abala aja ni odan re no ko ko le mo le pe alaja live
2: wo ibere ton bi e to le down
1: ibere rada e ro mi ni
0: ite iwaju ori re ni won so abi
1: atoju
2: atoju atoju
1: oloku dana ojo agba ti
0: say something about yakuye
2: ako mi so pe ko ma ye pe time ti bobo e ma mu kikiri
1: ile epo
2: pe o ti lo
1: ni stadium
0: ki lo fe so npa yakuye
1: won yakuye ogun yen ri
0: e ma binu o gbogbo nte ba gbo lanu paramole of sport e ma fi binu agba ni wa ku epo eke paramole of sport nigba te ni e mo kankan pa yakuye mo mo pe ko si bi o se je ori ade esun ta
2: bẹni ko ti e le sun
0: eleyi nbo ni ori ade yakuye ko ni sun ta nbo nle
1: are
0: won lati ri e oni tu
1: are won olote mo
0: wa o tu abi o tu obi ma ta ni cameroon e je wo gbagbaga to wa yi laarin ko manchester united ati ko ti
1: Ipswich
0: lana no ka beka so npa second go yen pe rules eyin tori pe o fe fawuyewuye ke se ni lori ara yulu jara gan
1: temi ba wu lapodo temi mero pe n ta ba ti pe lofin o si n ta le koko fi yin danu pe ki sofin mo ti o ba ni wa pada jofin mo mo pe won o satunse ofin na ni ti o ti fi le je pe nkan be yon ni master tori lapodo temi nigba te ti so pe accidental foul ba ti waye ti an ba de gba to wole ko ni je go o wa gba o wa di pe won deflect o tun pada wole na iyan o je go so ta wa won to sele a ri pe nkan yi saba ki saba sele lo je ko daru mo opopolopo loju accidental for him to ba lead si go ki saba lead si o n go so bo se to wa tun tin lead si o n go yi lapodo temi o mo ro pe awon to so fun ball ara fese gba e ka tun ofin yen se
0: ẹni kan bẹ̀rẹ̀ ẹgbẹ́ tí màá gbé àbá wà ní offside tó wá gbá bọ̀ tó wá deflect wọ léṣe
1: wọn kan offside kì í sọ offside náà kò sọ̀rọ̀ lórí
0: yẹn yàtọ̀
1: even àná yẹn gan tó jẹ́ deliberate foul gan tó ni tá tó jẹ́ pé ọwọ́ rẹ̀ tó máa gbá bọ́ọ̀lù gbá se deflect ẹ̀wọ̀n ó yọ
0: accidental
1: foul tó jẹ́
0: ara rẹ̀
1: lọ́wọ́ wà iwájú ara rẹ̀ lọ́wọ́ wà
0: tó bá wà nù box 18 wọn tibọ yen baba lọwọ be won ani mu penalty
1: won ani mu penalty
0: to ba lọwọ yen
1: eh ke accidental ani mu penalty
0: tori pe ara re lọwọ wa ke se pogun lọwọ jade
1: so ka so pe deliberate foul ni won ayo bo e mero pe ofin yen o ma ni idatun si lojo waju to je pe tori boyan na ti ro pe ko tun le ma lease ongo o tun ti wa lease ongo o je to ma cause awiwi because mo ta tin cause awiwi na ni won se atun se le lori lopolopo ba so lapodo temi ma yo
2: o sele ni 2023 eh be mi against Liverpool ni so iru e na sele ti Konate to pada fi ara kubo yen wole so the same thing yin on so ta ba wa wo yi eyan na se le a ri pe onu yen ti ji so to ba pe nkan to ma common gege ba gba se so so awon yan ba ti ma wa ti tete yi awon yan bo nkan ti o ki common ni lana opolopo ti o ba iru fawo lele fawo
0: yan won je ni
2: ati won je but later ngba ti nkan yen wa pada ti won tun atunwo gbe jade so wa gba mo ni ball emi gan so fe ni ta jojo pe mo ni ball yen gogo wo le gba onu oju ile
0: ko
2: lo onu oju ile so mo ti gbogbo nkan yen awon nkan to awon ofin yen o ma ru opolopo eyan loju ni so go ni
3: eh lakoro temi atunse temi kan le ro ya pe tin ba wa lara awon igbimo ton ba ni oju o la fi o pe se ku continue bayi abi ka tunse waye emi o ba ni ka tunse waye nbe mi to ba ti je pe player yen na lo gba aida
0: Ongo
3: or direct go eh stand as go
0: accidental foul is accidental foul ki kankan ma tun ma se atunse re
3: atunse ko ma tun tun bend
1: nkan to ti kokko baje ti kan me to wa tun se
0: loju ona
1: loju ona
3: ori ba ori ba is to yes well ni pe bo se ba player yen lowo bo se ba magba lowo reaction na won play up
0: opponent
3: ogun on wo na wo ke
0: o ba le
1: so jo mark gambe gan o na wo
0: ke ogun awon defender to awon so o fun magba lanfani ati ribo yen gba tori ko si mark
3: concentration yen o ko fu mo
0: nitori ogba
1: asiri bo ba gba won yo
0: lati so o wa lara n to ran ko yen lowo so bi nkan se rinu e ja ko lori yen ja wo iko ti Chelsea lana ngba ti opolopo nwo team league na kan ri Emilio Ano Martinez nbe loju ile sugbo ya opolopo lenu wi pe e se bo lo se aje e je nkan kan gbeyin debe na wi pe according to the rules ni orilede tori Martinez o da po ni ijeta
2: ijeta e o play lana
0: o se training kan ni ijeta minor training ni but won ti register before 12 pm lojo Friday di yẹ ti wo o ti sign di ko kan ti de si Stamford Bridge ni sugbo o ti sign di o ti say everything won ti register pelu because 3 days before abi 72 hours before the match la won player te lo ni match day ti gbodo te ajo FA lowo won ti wa register before 12 pm lojo Friday len to tumo si bo ti wa eligible lati wa loju ile so nkan to je ko wa ni oju ile ni e sugbon lana wa loju ile looto iko Chelsea to concede goal meta se ka so yi pe aso le gan ni soro won abagbo weyin
1: eh lapodo temi ro pe ta ba wo n to se lana eh lakoko ni iko ti ma ba gba
0: gogo goal meta e
1: time ko se fort temi ben ko se fort temi ta ba wo dada ni pe iko Chelsea fun ara won owo eyin won ni lo atunse to po boya style ti olukọ ni wa gbede tin gba ni ti won ti adapt mo
0: ngba style ti de na ko bi concede
1: ogun te se de ni ta ba de wa sole to wa lojule lana se ta ba wo o sa ton se nkan to po e mi believe pe to aye pe asole tin ni nbe lojule lana iyo yiwo ko so matan le da tori nti ko Brighton wa ba won gba ni papa se ni won lana gan mo ba won mu keke so to wa je pe ara bi ni nbe lojule ni gbogbo ta so pe wule won rogbon eda igan mo ba ti rogbon kankan da si tori pe opolopo nkan ni aso le itana isin eyin ogboro so pe o sese darapo won iko yin bo do na ta ba wo tan pe la so le koni lu koni se pelu pe tin work kankan pelu e
2: o
1: fe da bo le ni ko de le communicate pe won agenda ko de o de o si tun mo bo serve jara bi lo so la podo temi mi ro pe additional gidi lo je fun Chelsea bo won ni lu atunse to gbangban lowo eyin won
2: sari taba wo ifigagbaga yen dada ari pe ball possession yen gogo o ti kokko tu asiri lati midfield gogo ni problem yen ti wayi ko je pe boya pe owo eyin yen no wo le balance o but lati midfield yen gogo ni won ti ni problem latari pe awon Brighton dominate ifigagbaga yen lati owo arin ni won ti dominate won kokko gogo midfield Chelsea yen won ko ko la so ko won je ki won ri nkankan se so te arin ba de ti baje ese kese na lo ma kun yin
0: yo affect iwaju yo
2: affect yin iwaju affect yin so midfield yen mo owo eyin yen gogon ni o da issue le to ba de ye ko won se Martinez to lo wa loju le lana o se se ki ifigagbaga yen ku si bi abi nkan bi abi 5-3 or 5-4 ni o ba ku si
0: ti Chelsea oba win
2: Chelsea o le win ifigagbaga yen to ba ye ko si aso li yen Chelsea le win ifigagbaga to de pe o yo awon saves kan
0: saja yin pe awon gan na won ko ba robo sanchez
3: mi o le so pe won ko ba robo sanchez awon ball ti won fi mi awon chelsea lana lo to wo yin chelsea o da o daada sugba awon ball yen ko si iko to ba ni owo yin to da ti won le fi mi awon lawon ball ton fi mi awon chelsea ta ba so ni pata asole lana ball mefa na gba soju le ko chelsea to je six shot on target asole da bobo meta nbe iru ele ti won gba fun ara bi against ham to fo igba teyan ba fe swim won gba re fun Martinez lana ton yin si egbe egun yen sugbon o fi han pe o ju ra won lo tori mo so pe ka ni iru laye lo wa nbe lana sin tori ti da laye robo sanchez go yen iba ju ba yen
1: robo sanchez wa da laye
0: okay e ja bo lo edo ki iroyin ti wole edo ki iroyin ti wole sila layo imole lameda o ti de ohun ati titi alayo the controversial ijagban newscaster wahala newscaster ati be add your own
4: se ari pe ayo gan na soro to mu kayo fi soro sita se ori kan to se agba
0: se le emi okoro ekun mo
4: Checking son to se
0: o mo pe tomo ba ti bo lowo
3: olulu tun jale ke ni
4: kisi mi ra teyin
0: tomo ba ti bo lowo olulu o ti dawo moju bo se wa yen case e won pile ejo ni o ti ri
2: to yi se to bi mo se ta on
0: la yin la yin lowo la aro
3: won ko mo wa
0: won aroma
3: Aroma
0: renta ojo tan yanyan ti waju ori ti waju ori
3: omo gboro mo jo ru won kini je fe
4: eni ti ba tin fun ki ba omo mo jo won gan
0: alapoka ibi wahala re wa opo gan
4: ken yo
0: ni case ni EFCC oni ni ICPC oni ni NDLA oni ni custom ken yo tun ma ni case ni NSDC pa mbari ni correctional center ni kan lo lo bi won lo tun daran na nbe grace nlo
3: eyi to de ni sin to ni family court ni to lolomode right ni
0: eni yen
4: family court o tun
0: ni ti wa gbori laye mi o ni case pelu brigade atan ba iska
3: seru
0: yen lemi a so
4: pe atawon guest gidi na
0: atawon man owo
4: o tun ni case lodo won ki lo
0: ah so atawon amotekun o won ti yanju yen
3: ori ba yanju e
0: won ti yanju yen later won ti yanju to da won
4: ama aye ile o
0: so seru yen be yen ni eyan a so pe case ni from one case to another
4: ma wa se wa
3: ta
4: lo wa se bayi ta lo se
3: emi kiyesi na pe
4: so fun mi ta lo se
3: ori awon eyan idede pa bayi le ko wo kan ni lo pa
0: eh tori ba pa le kan na eyan o fura
3: n to fori se po
0: eni n to se
3: n to fori se po
0: ma ja foro le so
4: ja mo soro
0: oro ti eyan ti wa ni
4: oju kan ko mo ti o so
0: mo nkan ti se olorun nikan lo le ba yanju re to na boy scout binu gan
4: e pe baba to mo ba yi se
3: boy scout ba si
4: toro ti han
3: ti mo ba bi binu si yan
0: so di gbe yan ni case lo
4: ajada won boys brigade
0: case won ma buru
4: ma o je lo mo eni to be si won inu ko lo paladi rashidi ayinde
3: wi wi
0: so ati se boy scout ri
4: o ti se boy scout ri
0: to bo bo eh
4: ko lo bo bebe
0: ru awon to je legend boy scout legend be yen
4: no ba mo
0: paladi rashidi ayinde
5: mo won lesson
4: lori o baba won ko lo be egbe oga won
0: sadare na se boys brigade
4: o na se ri
5: oro re tin gbo
0: lo ba sadare na se boys brigade
4: o lo ti mo yan
5: o ti mo yan
0: sadare ni ma lu ilu gbe
4: gbe gbe
5: gbe gbe gbe
4: gbe gbe gbe gbe gbe gbe gbe gbe gbe gbe
0: gbe gbe gbe gbe gbe gbe gbe gbe gbe gbe gbe gbe gbe
4: gbe gbe gbe gbe gbe gbe gbe gbe gbe gbe
0: lai sayan dare sadare
5: ayan brigade
4: ayan sadare onilu mo se wo na pe ile kere to po si lenu
5: go titi ma
4: ase kongolu lo ma
5: omo me yi to wa letele
0: nigba ti fin se brigade
4: nigba
0: ti se igba to fin se brigade
4: eni la fit julaye yi to fit julaye yi laye yi to pe ti o ba ri bayi afi bi pe latorun ni eni oni mo pa ataye ni won ti se gbe gala wa
0: alaji pe en to ko ni right ni eni
5: ni
4: eda ni en to ko ni right
5: o mo dupe lowo lo la yen
4: o fight
0: ngbo is it compost ki gbogbo aye of gba teyan
4: gba yo le gba ti e
5: eyan le ri e n ba 100% ntan re
4: gba yo le gba bo ni gbogbo aye o se gba ti
5: gba yo se gba teyan
4: gba yo le gba ti e
0: eyan ba n gbe gbese e ki gbogbo aye o gba ton kini ma se le
4: yo kura
5: mi yo pada te yo ku teni
0: lowo are
4: lowo are
5: yo ko ti e wa ni le eyan kankan le
4: bo ri pe yo mo wo wi pe ha
0: kile yo fe satisfy everybody
4: mo fe wa gbe gbure fun eyin opo mu o in gbe
0: fayala
4: o ifun ayala lefo o ifun eyin
0: mi iru
4: eru o ifun ere ngbe bele yo ba di re pe efo lo ti e fun o
0: o fe bi gogo
4: o fe be mo
5: kini ko ti e mo gbe efo kiri
0: lojo o si ma wo fawo
4: e asi tun ma fun o lowo
0: e ma gbowo lo re
4: anu ise ogo yin ni gba lo
0: nbo ni tin rowo
4: ti nbo ni tin rowo ti
0: nbo ise na la johnson
5: ojojumo na ni mowo nwa se be wa ni elu salary
0: e ma ta yin
4: e je so ra yin e ma do jeje ku je
0: odun ti te
4: odun ti te
5: e te ni yo
0: kuku wa lori owo e
4: wa lori owo e
0: en to ba fi oko fi o en ti o ba fi o
4: o fi anu
0: o duro lori owo
4: re o fi anu
0: olorun to da wa je so gbogbo aye lo fe
5: orin okan nu awon oga wa ti n gbon safefe to ko to ni bi 80% e da ba
4: ba ti pa faro ohun
5: 20%
4: ko ku ko mo gbe mu
5: ninu aye ti
4: e ko mo gbe mu e je mo gbe mu
0: yàwọn àgbẹ̀ mú 20% ẹ̀dá láyé tó bá ti fẹ́ràn mi èmi bí 20% tó kù sílẹ̀ kọ́ máa gbé mú.
4: ìkẹni mú jọ.
0: gẹ tigẹgẹ tigẹgẹ tigẹgẹ tigẹgẹ tigẹgẹ gẹ tigẹgẹ tigẹgẹ tigẹ tigẹgẹ tigẹgẹ.
4: kókó báwo ṣe ṣe tán ìjáde
5: ìwé ni tún dànù báyìí ní ìsìn tó yẹ
0: lọ.
4: báwo ṣe ṣe náà nà tán ìjáde.
0: báwo ṣe já náà ń ti àná. ẹbẹ rẹ bẹ ti aláàbò bá
4: kílè. báwo ṣe náà dànù. a ní náà dànù mo ṣe náà gbà náà dànù tí mo ṣe kí o ni mo bá lọ bí ẹyin wọn ṣe ìkómọ lọjọ jimọ mo bá jókòó mo
5: bú. ìgbà tí mò ń gbọ́ ilé yìí mo ní títí tó gbé ó gbèsè ilé dòde.
4: ni àlùfáà bá ń wa wàásù lọ́wọ́ pé pé wọ́n mọ wàásù pé
0: kí ni kan kí ni kan tó kọ́ ọmọ jáde
4: nígbà bá ní pé tó ta ni ká wá pè báyìí wọ́n bá débẹ̀ mo ní tájù ni tájù
0: fọ́gà. ìwọ́n ti gbàgbé pé ìwọ́n ti gbàgbé pé bí iná mi lọ wà ó wà fún òrùkú tó wà
4: lórí ẹ
0: wọ́n máa wò pé ta ń sọ̀rọ̀
5: o sì ti mórí
4: bó mo yá atẹ́rí kodò pé mo tún gbé kíní ìdè bí
0: kíní ìtúnṣe mi ń bì kíní ìtúnṣe mi wò ń bì. gbogbo ń tí ọgbà náà dára ẹgbẹ́ iná rẹ ọlọ́run
4: ní jẹ́ rẹ ìmọ̀ tí ra dandan kí
0: aago mẹ́wàá kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ohun gangan lápadà wá yí kodo ti káṣẹ̀ títí ìgbà yẹn ṣínà láyọ̀ ìmọ̀lẹ̀ lámẹ́dà òun àti títí láyọ̀ akínsọ́lá di controversial presenter wàhálà presenter wàhálà newscaster wọ́n máa gbé yín débẹ̀ èmi ọ̀padà rí yín láago mẹ́wàá kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀kú kalẹ̀.

0: until night. And when it's finally time to recharge, the 45-watt fast charger gets you powered up in under 35 minutes. Don't miss out. Upgrade to the all-new Redmi 17 today and enjoy a massive 7,500 milliampere hour battery that keeps you going for up to 2 days. Visit the nearest Xiaomi store or visit partner stores to get yours today. Redmi 17. Work hard. Play hard.
1: Prayer Ministry ṣàgbékalẹ̀ ètò àdúrà ìjìnà ti parí èyí tó máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta ẹlẹ́ẹ̀kẹjọ irú rẹ̀ akóritọ̀tẹ̀ yìí la pè ní ìwò olúwa èyí tá mú jáde láti inú ìwé ẹ̀kún Jeremiah orí karùn ẹsẹ̀ kọkàndínlógún wá láti ní ìrírí àgbàjanu níbi olùgbàlejò wa pásítọ̀ Wẹ̀mí Ajégbémiga tó fi mọ́ pásítọ̀ MBR mú àti àwọn ọ̀rẹ́ṣẹ́ Ọlọ́run mìíràn yóò ti máa darí iṣẹ́ ìránṣẹ́ orin ìyìn àdúrà àsọtẹ́lẹ̀ àti ìsọ̀kalẹ̀ agbára Ọlọ́run ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọjọ́ ajé sọ́jọ́ karùn-ún oṣù kẹsàn-án ọjọ́ sátidé ọdún 2026 ni ìpàdé àdúrà ọ̀hún yóò wáyé ní Scripture Union Nigeria headquarters Shamonda ńlú Ìbàdàn nídojúkọ Gasland. Ìpàdé òwúrọ̀ yóò bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ tí ìpàdé àṣálẹ́ yóò máa bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́fà ìrọ̀lẹ́ ojoojúmọ́.

0: agba soro loni bi eni mo bi oro owo si logbon odun oye lagba wo laipe ni teru to mo n kayo ke pe ta lo meni ti o kan nigbe mi eyan da bi teran latari ijobe eleya meya ta di bo fun ti o ka to sara ti wa de wa nu ibi ode ilu ba ka ni mo laasun ta ba ti ya n bere fasiwaju re aya ma bere foju nu o to de ni ba risu to damo ti o de mole biru eni be barangeli ese ni oyo ti asiwaju re nbo lati nu mu ta jo tun dibo fun toro se ta ati sise re ta won asiwaju re odo se ni eyin eyan wa lala gbogbo n toroke lorilede nigeria nbo nle atun to n to ti baje o se tun se lai ni suru kisu gidi ma ba parun won ma gbe fin se ra won lebu gbogbo omo orilede nigeria ise re ta re wa bola tinubu ti beru gbodo du o la fi ni ka fi mo sokan ka tun gbaru kutu yaya fun are wa bola tinubu o se leke dinu ronun ko gbogbo le sun abo koju opo mo ba di ijoba ti o se nta fe ni ijoba bola tinubu ati setima suru wa won ni lo ko se le keji labi ase egbe oni tesiwaju
1: abc
0: dr ayo bami wasiu lamade sidan lo sagbaterun kede yi
2: lajilu fm 96.7 edokiroyin
3: akiyin kaabo pada edokiroyin te siwaju ikani lagelu 96.7 Okay, to gajo ke nfele le mbadan. Letin te tigbo wawo. Emagba gbeye la ti darapo mwa lojo kwo ikan sire ni Facebook. Lagelu FM 96.7. Nike shawari mbebe shen wo. Ekpen, kokari to lori telemu. Efi ero yin so wosiwa. Bie to yi, bishin lo lowo. Eje mbo sinu, iwe ero yin de punch. Nibi ti motikori ero yin akomu. Ele to jade, la ti ekpen le oshun. Nibi ti gomina. Ipinle ohun Ademola Adeleke ti kede re wipe igbin tenumo giogun lohun fi oro ati leyin ile to nkede po won o se fun are Bola Tinubu ninu eto edibo are odun 2027 se o oni digbi si ni adeun to nse on lo duro tori po won oni boju weyin lori igbese na leyin to ti je wipe ohun ti so sita yanya wipe kawon eyan o kiesi o pe are Bola Tinubu lohun o sise fun ni 2027 gomina Adeleke lo so oro un di mimo nilu Osogbo lojo Aiku Sunday lasiko to ngba lejo eni to je akowe apapo fun egbe oselu All Progressives Congress APC Ajibola Bashiru ati awon ikan mi ti o je omo egbe oselu na eyi ti en wa se baba ke pe si ni ile ijoba ti nbe nilu Osogbo gomina un oni omu wa si iranti lori bi ohun ti se se atileyin ti ohun si kede re to njeje pe atileyin tohun fun oludije dupo are lodun 2027 are Bola Tinubu ohun o se fun o ati gbogbo awon ikan mi ti awon na ti won jade lati lo si ile asofin apapo ile yi to si pe diduro tohun duro ohun digbi ohun lo nduro ohun o boju weyin se ikanu awon iwe mimo pe enikan yi dawo le ohun itule ko tun boju eyin mo oni be loro ohun o oni se bi are Bola Tinubu o ti sise fun lilana bu fun mi bu fun o eleyi ti akere ti mo ke lodo oni lojo si nigbati ajo to ngbogun ti iwa ibaje nile yi EFCC to gbese le apo asun ijoba ipinle Osun are Bola Tinubu wa eleyin ju anu o si kaanu ohun to nje gomina nipinle Osun oni se be mo pasiko ti kini ohun wa ojo bele nja loku ti won o se eto edibo ohun eleyi ti iba ti e se akoba ti oni je ki okan ohun ko papo gege bi gomina oni are si wa baba dada o si pe gbogbo ohun to nne nipa lohun o sa logun gba na to edi pe won gbese ku olori apo asun ohun gomina Adeleke wa kesi gbogbo awon eyan ti oro kan lori oro ipinle Osun wi pe ki gbogbo won ki won ya tete ri pe won ti da won bo ako ki won o si jo fowo so wopo sise fun idagbasoke ipinle na ewe nigbati nba won oniroyin soro leyin ipade ohun Bashiru ohun so wi pe bi ajosepo to gbangban bo ba waye laarin egbe oselu Accord ati APC ni ipinle Osun o lo sese ki are Bola Tinubu ko ni milionu kan ati abo ibo ni ipinle na ninu eto edibo eleyi ti nbo ni 2027
4: gbajugbaja agbejoro ona ni to tun ja fun eto omoniyan eyin o fe mi Falana San lo ti bere si ni bere ibere o lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo rọ̀bì èyí tí ààrẹ kéde rẹ̀ àti kí ni wọ́n jèrè lórí rẹ̀ gan ní pàtó pẹ̀lú ìtọ́kasí lásìkò ìgbà tí wọ́n ń láǹfààní àti máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ papọ̀ ìhùn àwọn oníròyìn pẹ̀lú Fọ́lànà ní ọ̀rọ̀ ọ̀hún jáde o níbi tó ti ń ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ wípé àwọn owó tó ń wọlé lábẹ́nú pàápàá jùlọ owó tí wọ́n yọ kúrò lára owó epo rọ̀bì tí wọ́n sọ wípé wọ́n ti pin fún gbogbo àwọn ìkadìẹ̀ka eléyìí tí ó jẹ́ ti ẹ̀ka ìjọba lórílẹ̀-èdè wa Nàìjíríà ni Fọ́lànà ṣe ń bèèrè pé irúfẹ́ owó bẹ́ẹ̀ ó yẹ kó wà fún ìpèníjà lórí àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè lórílẹ̀-èdè Nàìjíríà ni o kí ara lè dẹ tẹ̀rù tọmọ̀ ó ké sí àwọn ìjọba ìpínlẹ̀ wípé àwọn àtúnṣe ojú ọ̀nà ó jẹ́ kókó fún wọn àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí owó èyí tíjọba láǹfààní láti máa fún wọn kí ni wọ́n fi ń ṣe ó ní ebi ń pa aráàlú àwọn aráàlú ń ké ó tami ó romí wọn ò ṣe kùkọ́ńdó o nítorí ebi ń pa wọ́n owó tíjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wá yọ kúrò lórí owó epo rọ̀bì tíjọba kéde rẹ̀ pé wọ́n fi mọ́ gbọ́ àwọn bùkátà pẹ́pẹ̀pẹ́ èyí tíjọba ó fi mọ́ run owó lórí epo rọ̀bì tó sì jẹ́ pé ó wà lápò àwọn ìjọba tó kù kí ni wọ́n fi ń ṣe o torí pé àwọn orílẹ̀-èdè Nàìjíríà yẹ kó bèrè lọ́wọ́ wọn pé níwọ̀n ìgbà tí ìjọba yọ owó kúrò lórí epo rọ̀bì kò yẹ kí nǹkan tún mọ́ hán débi tó dé yìí o torí pé wọ́n wò pé kí ni àǹfààní yíyọ owó kúrò lówó epo rọ̀bì nígbà tára òde aráàlú Fọ́lànà ń bèrè lọ́wọ́ ètò ìṣèjọba mẹ́tẹ̀ẹ̀ta ti ń bẹ ní tìbútò orílẹ̀-èdè wa Nàìjíríà wípé bí ọ̀rọ̀ dé dúró yìí kí lè fi owó ṣe.
3: Jẹ́njọ́ yìí mọ gẹ́gẹ́ bí àfikún séyìí tó mú wọn ni ẹni tó jẹ́ agbẹjọ́rò tí ń jà fẹ́tọ̀ ọmọnìyàn lórílẹ̀-èdè Nàìjíríà Fẹ́mi Fọ́lànà bí o ti ṣe kà á ó rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé àkóyawọ́ ni kí wọ́n máa bèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ nílẹ̀ yìí ò torí pé owó tí ń wọlé sí ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta ó ti bùyàrì ó ṣe lálàyé o pé àwọn ìpínlẹ̀ níṣe ni wọ́n ń dúró pé àwọn fẹ́ kíjọba àpapọ̀ wá báwọn ṣe àwọn iṣẹ́ ojú òpópónà kan ó tọ́ka sí ojú òpópónà eléyìí tí ó lọ sí ọgbà fáfitì afẹ́ Babalọ́lá ní ìpínlẹ̀ Èkìtì ó ní òun wá ń bèrè lọ́wọ́ àwọn aráàlú ìdí tó fi jẹ́ pé gbogbo ògbà ìjọba àpapọ̀ ni wọ́n máa ń pè pé kó wá báwọn ṣe ojú òpópónà nígbà tó jẹ́ pé ìjọba ìbílẹ̀ ń bẹ ní agbègbè ọ̀hún ti ń gba owó túùlù tí ìjọba ìpínlẹ̀ náà ti ń gba owó túùlù Fọ́lànà pé ọ̀dà kí ló dé tó jẹ́ pé nu owó ẹ̀pínwó olóṣooṣù eléyìí tí àwọn ìpínlẹ̀ tí wọ́n máa ń gbà wọn ò lè fi ṣe irú iṣẹ́ ojú òpópónà yìí olójú òpópónà yìí kò lè gbà ju mílíọ̀nù lọ́nà 500 náírà 500 million naira lọ ó wá ń sọ di mímọ̀ pé ó ti tásìkò báyìí o tí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ó máa pè fún àkóyawọ́ pàápàá lọ́nà tọ́tọ́ láti béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba àti àwọn tá a yàn sípò ti ń bẹ lẹ́ka ìjọba àpapọ̀ ó ní ẹ mọ̀ wàá mú dúró lórí ìjọba àpapọ̀ nìkan ẹ bí àwọn ìpínlẹ̀ ẹ bí àwọn ìjọba ìbílẹ̀ pé bo ni wọ́n kó owó yín sí tó ì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ọ̀padà wàá lapa lára ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ aráàlú ẹ̀jẹ̀ wọn àti bẹ́ẹ̀ ń fòfẹ̀rẹ̀ sínú ìwé ìròyìn the nation eléyìí tí ó ń ṣe lálàyé o pé ààrẹ Bọ́lá Tinubu ti gbéra o ó kúrò nílùú Àbújá lánàá ó sì mórílé ilẹ̀ aláwọ̀ funfun Europe lórí ìrìnàjò ìsinmi eléyìí tí ó jẹ́ ọlọ́sẹ̀ mẹ́ta tó jẹ́ ọlọ́dọọdún tí ààrẹ máa ń gùn ún lé o ààrẹ oníléeṣẹ́ rẹ̀ ló sọ ọ́ di mímọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi léde wípé ìrìnàjò ààrẹ ọ̀hún ni ó kọ́kọ́ mu kó lọ rí gúnlẹ̀ nílùú London lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì lọ́hùn-ún ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ ilẹ̀ yìí lórí ètò ìròyìn àti ààtò Báyọ̀ Ọ̀nànúgà ló sọ ọ́ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu òní yóò lọ rí lo ìsinmi ẹnuṣẹ́ ọlọ́sẹ̀ mẹ́ta rẹ̀ ní ilẹ̀ aláwọ̀ funfun ọ̀hún o bẹ́ẹ̀ òun náà ni ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ Sunday Dare òní ó ṣe àfikún ẹ̀ wipe gbogbo igba ti are yo fi wa ni enu isinmi ohun nile okere on lo je pe yo ma sise o lori awon kan to ni se pelu orilede Nigeria o pe gbogbo igba lore kore o ni awon ti an je alakoso ijoba apapo ile yi eyan awon minister ati awon olori osise gbogbo to nti awon ikan osise oba nle yi yo ma fi bi nkan se nlo nile yi ati bi an se nsise won lo to are leti nipa bi ile yi se nlo ni asiko ti o fi wa lenu isinmi o dare oloba awon oniroyin soro ni igba ti are Bola Tinubu gbera tan ni papako ofurufu ti Nnamdi Azikiwe ti nbe nilu Abuja leyin irin ajo are ohun to si so oro na ni orin kiniwin se ti gbogbo omo orilede Nigeria o sapejuwe irin ajo ifara nisinmi ohun gege bi eyi to se koko fun are pelu boye so di mimo bi opolopo osu ni are le yi lo ti fi simi lo ti fi sise lai simi lai kare lori awon oro pataki to kan wa nile yi oni o si ti gbe awon igbese to lagbara lawon eka kokan oni asiko ti are wa lo yi oni o nilo lati lo re simi dada tori pe ta ba tun wo e ri pe sa ipolongo ibo o ti wole de
4: to e je lo tara odi ipinle osun o ile sunbo eni to ti fi igba ko ri je gomina fun ipinle osun adegbo ega oyetola lo ti ra webe si gbogbo awon adari awon agbagba ati omo egbe oselu APC All Progressive Congress eka ti ipinle osun wi pe e pada sori isokan o leyin eto edibo gomina to waye ni ojo kejo osu kejo odun 2026 ta wa yi o to je pe egbe oselu akodu lo jawe olubori Oyetola n sekilo fun gbogbo omo egbe oselu APC ni ipinle na wi pe ki won tete joko lori isokan to won ti ifara eni mora eye na ka se enikan iwo lo daru emi ko mo daru iwo lo jawo wale emi ko mo jawo wale iwo lo gbeyin gbeboje emi ko mo gbeyin beboje iwo lo lo je ki gbogbo re ri bo se ri won ni esimi re o e ma nawo re si enikeni mo sugbon ki kaluku wa wonu okan re nje mo se da wonu okan re se n da nkan je wonu okan re se n gbabode bo ba ti le si gbogbo okan re wo to ri pe o gbabode o ti tan o la nfani ati yojo oro e sita o lopin ose ta lo koja lo yi lasiko to la nfani lati ma soro pelu awon agbagba egbe oselu ohun ni ipinle osun lori eto idibo e to bo lona ti are nilu osogbo pelu awon adari to wa fun ipolongo Tinubu Shettima nipinle osun lohun o wa ro gbogbo awon omo egbe oselu ohun o wi pe e wo adura yin o se pataki e mo na ka mo si enikeni wi pe ohun lo da wahala le ti egbe oselu APC o fi lanfa

0: 107.7.
1: Ọ̀rẹ́, àfàìmọ̀ kó má jámọ́ àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. Kára ó máa ta mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ, nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi, bàbá ń bá rí ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. Torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀.
2: Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀wá leléyìí àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣé wọn ò gbọ́ nípa bí àǹsí kapsù ni? Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò. Tó bá ń di pé ara ń ta ni, ara ń yún ni, ara ń já ni jẹ, nǹkan rìn tàbí buni jẹ káàkiri ara, tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax Pharmacy, Adamasinga, Tanimọ̀lá Pharmacy Òkè Àdó, Aslam Pharmacy Mọ́kọ́lá Roundabout, Boste Pharmacy Àpáta, Solution Pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ, àti nílùú Ògbómọ̀ṣọ́, tàbí nọmba 30, Adékọyà House, Àǹfààní Road Roundabout, Ring Road Ìbàdàn. Iléeṣẹ́ Tẹ̀mẹ́tayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tí ẹ ti lè rí BNC capsule aládùúgbò yín, ẹ pé 08103369434.
3: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Ẹ̀yin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe ìjáì!
5: Make your cooking fun.
6: Africa na multimedia ni awon olugbontarigi akosemose ile ise to ba ni se kokari event coverage.

0: wagi ikabo edoki iroyin te siwaju lagelu 96.7 oke to gajoke ni felele nbadan oni e tin gbo wa e ma gbagbe pa si wa lori Facebook sibe ekpin kokari to lori telemo emi ti momo bi ti won gba wo oye e ja bere lapa bi o iroyin yi oni se lalaye o wi pe gbogbo awon egbe oloja ninu oja gbajugbaja ti nbe nile ibadan ni ogun pa won ni awon dupe o be oni awon fi okan pe awon fi han si onimero remi oseni eni ti o je pe o npete re lati tun di asofin agba nilu abuja won wa se lalaye o wi pe lagbara lowo olohun olodumare pe abuja street o na ni oro re yo tun pada jasi o leyin eto edibo 2027 papa nitori owo re ohun owo iranwo eleyi ti o gbe kale fun gbogbo awon ti awon je egbe oloja ninu oja ogun pa won pe ba won ba nsoro awon oni so ka won wa dowo bo enu won ni nise ni engineer remi oseni ni o mama to wo awon sun ninu oja pe eyin eyan won yi nilo owo iranwo fun okowo yin lati je ko ma te si owo waju won pe ngba ti o si ti owo bo apo re ti o bu owo kale ere la won pe o won ni million lona adota naira 50 million naira oni honorable remi oseni lo gbe kale fa won o wa pe nigba ti yo tun ma boju weyin o tun wo pe to oja yi e ma taja lata da lembe ngba mi won ni lo ba tun ko awon nkan itansan orun eleyi to je ti na oju popo ti lo bi igba le awon lowo 200 solar light won ni koda o tun fun awon ni kan gajin godo igba lode borehole marun ototo ninu oja ohun la won ba wa pe to emi la oni yo si pe oro awon jasayo jaso pe o la won fi awo pe to abi ki awon na awon ya tete fi dupe awon sin esan ore lo mu ki gbogbo egbe oloja ninu oja ogun pa ki won mo dupe lowo onimero remi oseni gbogbo awon egbe ti wa ndupe oni egbe eleyi ti won je ti oloja ti nbe ni iso bata ti laba owo ti ife loye ti se ife leye ni ife loye won ko bi bakan na o na ni eleyi na ni sin n ori kadada nti en ko be ojo npe se ready made olohun eledumare ti iso awon oni ready made o na nbe nbe o bakan na oni ti First Gbagi Market Alliance awon na wa nbe orisun aje ninu oja gbagi ojo npe gbagi tatijo oni eleyun itesiwaju orisun aje ti gbagi atijo bakan na operinde awon ti an je egbe oloja abe bakan na ni OTF association tawon na ti an je egbe oloja lapa abikan awon oni bata to je ti alawo leather footwear awon na wa nbe o ogun pa central market arin gbogbo oja ogun panu awon na won wa nbe ti gbogbo won jo panu po ti won dupe lowo onimero aderemi oseni fun iranlowo owo ati awon nkan elo eleyi ti o mu ki okowo awon ko rorun to gbe kale fun won o ni gbogbo oja be ni gbogbo egbe oloja ogun papatapata ni won wa pe awon fi oro yi si enu magaji obembe alaji wasiu lawa wi pe ki won o ma ba won dupe lowo onimero remi oseni ti en sin se ladua pe gbogbo n to je afojusun won pata ni olohun olodumare yo mu wa si mu se fun won o
1: eko kugu ninu egbe oselu and progressive congress apc to na tu dije dupo labi ase egbe oselu ohun lasiko eto edibo abenu fun ipo ti oyo central ninu egbe oselu apc honorable ademola wasiu ali awa o na lo mo ti n fi owo idani loju oro soya wipe ohun si wa digbi ninu egbe oselu apc o ohun o kuro ninu egbe oselu apc o bo ti le je pe ipo bo si ohun lowo lasiko ti awon se eto idibo abenu ninu egbe oselu ohun lori ibi ti ohun ni lokan lati lo re soju iyun oyo central nílé ìgbìmọ̀ asòfin ó wá ń pè fún gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú apc wípé ẹ jẹ́ gba àlàáfíà láàyè o ìṣọ̀kan ẹ jẹ́ kó farahàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹ gbàgbé ọ̀tẹ̀ ẹ jẹ́ kí ìlọsíwájú kó dé bá ẹnìkankan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún o ó ṣàlàyé ọ̀rọ̀ ìyẹn ọ̀nàrẹ́bù adémọlá wà sí wàlí wípé tí a bá wà nínú ìṣọ̀kan ẹgbẹ́ òṣèlú tí yóò ti ẹgbẹ́ òṣèlú apc ṣubú nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yóò mọ̀ lágbára kangan mọ̀ ni yálà o jẹ́ olùdíje tàbí o jẹ́ ọmọ ẹgbẹ́ kò sí méjì tí kálukú gbọdọ̀ ṣe báyìí ju wípé kí a bẹ̀rẹ̀ sí ní ṣe àtìlẹyìn fún àwọn tí ẹgbẹ́ yàn láti lọ rè ṣojú wọn níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ẹ jẹ́ ká ṣe sùúrù ó ké sí gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú apc tí àwọn ń tẹ̀lé wípé gbogbo yín pátápátá òun rọ̀ yín òun ń bẹ̀ yín o ẹ ṣe sùúrù o ẹ jẹ́ abomi sùúrù mu ẹ gba àlàáfíà láàyè ìṣọ̀kan ṣe pàtàkì ó mà ṣe kókó lẹ́yìn náà ni ọ̀nàrẹ́bù adémọ́lá wà sí wàlí ló tún wá kí sẹ́nítọ̀ sàràfàdì nàlí wípé ó mọ̀ kú oríire àti ti ìdúpọ̀ gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc èyí tó ń bọ̀ lọ́nà táwọn sì mọ̀ dájú gbagba pé dídùn lọ sòóso níbi ètò ìdìbò ọ̀hún ó rọ̀ ọ́ wípé kó tètè pé àwọn igun tí ọ̀rọ̀ bá kàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé ẹ jẹ́ kí ìṣọ̀kan kó léwájú ohun gbogbo o lẹ́yìn ètò ìdìbò abẹ́lú tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó yẹ kí okùn àṣeyọrí okùn ìṣọ̀kan kó túbọ̀ rin dundun sí ni kí wọ́n sì fà á kí àwọn ẹgbẹ́ òṣèlú tó kù kọ́ máa wò pé bó wọn ṣe ṣe wọ́n ní àṣeyọrí fún ẹgbẹ́ òṣèlú apc ló yẹ kó jẹ ẹnìkankan lógún o nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 bá a bá ti ṣàṣeyọrí ó ti parí nínú ẹgbẹ́ òṣèlú kan náà ni gbogbo àwọn jọ wà lẹ́yìn náà ló wá ń jẹ́jẹ́ àtìlẹyìn rẹ̀ sí ẹni tí í ṣe olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc dúpọ̀ gómìnà sẹ́nítọ̀ sàràfàdì àlì wípé gbágbágbá lòun láǹfààní àti ṣe àtìlẹyìn tó gbọngbọ́n fún o ṣáájú ètò ìdìbò lásìkò ètò ìdìbò àtìlẹyìn ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 táwọn ó sì rí dájú gbágbágbàgbà pé ẹgbẹ́ òṣèlú apc ló jáwé olúborí.
0: Gbogbo àwọn adarí ẹ̀sìn ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n ti pé àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú obìnrin abilékọ kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní wọ́n ṣe Bọ́lá tán Ọ̀sùn tó wojú ẹni tí àwọn èèyàn túmọ̀ sí Òrèǹtí Alágbò tí ìròyìn gbé lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí wípé ọwọ́ tẹ̀ ẹ́ nígbà tí wọ́n pe wọ́n tọpasẹ̀ rẹ̀ wípé obìnrin yìí òun ni ọ́ lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe jí ọmọdé kan gbé ní àkókò tí ọdún egungun ti fi ń wáyé ní ìlú Ọ̀yọ́ ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ láti ṣe àlàyé yékéyéké yìí ń lọ jáde ò láti ẹnu ẹni tí ṣe àràbà Ifálérè Ọ̀dẹ́gbèmí Ọ̀dẹ́gbọ́lá tí ṣe àràbà olú ìṣẹ̀ṣe ti ilẹ̀ Ìbàdàn ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó sọ̀rọ̀ lórúkọ gbogbo àwọn adarí ní inú ẹ̀sìn ti ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí ó ti di wípé àwọn èèyàn ń kọminú lórí bí wọ́n ṣe ń lo àmì ìdánimọ̀ ti ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ẹ̀sìn ìbílẹ̀ eléyìí tí wọ́n wá ń fi tí wọ́n ń lọ mọ́ ọ̀rọ̀ ẹ̀sùn ọ̀daràn tọkàn ti obìnrin tí ó jẹ́ afurasí náà àràbà Ọ̀dẹ́gbọ́lá ló wá sọ̀rọ̀ tó sì yàn wípé afurasí tí ọwọ́ tẹ ọ̀hún kì í ṣe oníṣẹ̀ṣe ò bíi ti wù kó mọ̀ bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé ẹnìkan ọ̀dàmọ̀ láàrin àwọn èèyàn tí wọ́n jẹ́ ọlọ́sùn àbí àwọn ẹ̀sìn míì eléyìí tó níṣe pẹ̀lú ti ìbílẹ̀ ní abẹ́ ti àwọn tí àwọn jẹ́ adarí fún ẹ̀sìn ìṣẹ̀ṣe ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ di mímọ̀ wípé bí ẹ̀sùn ṣe jáde pé obìnrin ọ̀hún lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe jí ọmọ kan gbé wọn pé kí ẹnikẹ́ni kọ́dàkùn ò kọ́ sọ̀ṣe kó mọ̀ wé mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ìṣẹ̀ṣe lọ́rùn pẹ̀lú àtẹnumọ́ ọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ní wọ́n mọ̀ pera wọn ní tí wọn jẹ́ tí wọ́n máa gọ sí abẹ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe láti mọ̀ ṣe àwọn iṣẹ́ láabi ti ọwọ́ tiwọn wọn ní rárá o bẹ́ẹ̀ sì làwọn fẹ́ kí àwọn èèyàn rí wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe kìí ṣe tí ẹnìkan tó lè máa lò máa fi bojú máa hùwà ọ̀daràn láàrin àwùjọ ìdínú táwọn ṣe dúró táwọn sì ta kété sí gbogbo nǹkan tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin afurasí ọ̀hún pé àwọn ọ̀dàmọ̀ àwọn ò sì ní nǹkan kan táwọn ń ba ṣe torí pé kì í ṣe lára àwọn ó ṣe é ṣe kó jẹ́ ọ̀kan lára àwọn tí ń fi ìṣẹ̀ṣe bojú máa hùwà láàbíò ó tẹ̀síwájú láti rọ gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ aráàlú wípé kí wọ́n fara balẹ̀ kí wọ́n mọ ìyàtọ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ ojúlówó oníṣẹ̀ṣe àti àwọn míì tó jẹ́ pé níṣe ni wọ́n ń lo oyè tó níṣe pẹ̀lú ti ìbílẹ̀ àbí àwọn nǹkan ìdánimọ̀ ti ìṣẹ̀ṣe láti máa fi tú àwọn èèyàn jẹ máa fi tú rọ́tà fún wọn bí èlùbọ́ kí wọ́n lè máa rẹ́ wọn jẹ láàrin ìlú wọn ni ẹnikẹ́ni kò sì gbọ́dọ̀ fi ààyè gba irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé ń gbọ́n bá ti kun ilé wọn láró àbí tí wọ́n kàn tó àwọn oríṣiríṣi àwọn nǹkan kan jọ bóyá ìkara ohun ìgbín àtàsọ pupa ni wọ́n bá pé oníṣẹ̀ṣe làwọn táwọn èèyàn náà sì máa tẹ́wọ́ gbà wọ́n wọn pé ẹ wádìí wọn kí wọ́n mọ̀ lo ìwà aláàbí wọn máa fi ba orúkọ ìṣẹ̀ṣe jẹ́ pàápàá jùlọ torí pé ìṣẹ̀ṣe ó jẹ́ èyí tá a dáyé bá tán bàbá wa tí wọ́n sì fi sílẹ̀ tí wọn ò bàjẹ́ bí tí wù kò mọ̀ bẹ́ẹ̀ làwọn táwọn sì jẹ́ ojúdá oníṣẹ̀ṣe àwọn ò ní fààyè gba kí ìdíbàjẹ́ ó taba àràbà ọ̀dẹ́gbọ́lá ló wá ké sí iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n ó dákun ò rí dájú wípé wọ́n ṣe ìwádìí tó jinlẹ̀ láì sì ṣègbè sí ibikíbi lójú náà ti lè rí wípé wọ́n rí di ìṣẹ̀lẹ̀ ẹ̀sùn ìjínigbé eléyìí tí wọ́n fi léde lórí ọ̀rọ̀ obìnrin ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n rọ gbogbo àwọn aláṣẹ eléyìí tí ọ̀rọ̀ kan pé ẹnikẹ́ni tí a jẹ ìwà ìbàjẹ́ yìí bá ti wá ṣí mọ́ lórí pé kí wọ́n rìn nílànà ti ẹni tó bá ti jẹ́ wípé ọwọ́ tó bá ti ṣẹ̀ gígé ni kí ọba ó gé ni o pé ìka tó bá ṣẹ̀ kíjọba kí wọ́n rí pé wọ́n gé kí ojú ẹni tí ọwọ́ bá tẹ̀ kórí pọ̀npọ́n náà yan ìwà eléyìí tí ó hù níwájú òfin o.
1: tó ẹni tóhun náà jẹ́ olùdíje dúpọ̀ ààrẹ níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Africa Action Congress AAC ọmọ Yẹlẹ Ṣòwòrẹ́ ló ti mú ìkìlọ̀ lọ sátìgbà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ kan tí ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ yún Atiku Abubakar tó náà fẹ́ díje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú AGC sọ lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ epo rọ̀bì ó ní kí wọ́n má gbà á láyè o láti gbé wọn sórí àga tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ bí ti wù kó mọ kó má gbé wọn lágbo kí ẹ wò ó Ṣòwòrẹ́ ṣàlàyé pé Atiku ń tàn yín jẹ ni nínú ẹ̀rọ eléyìí tó ti láǹfààní àti sọ̀rọ̀ ọ̀hún jáde èyí tó jẹ́ ti ìtàkùn àgbáyé ti x rẹ̀ lọ́jọ́ ẹtì Friday tó kọjá lọ ló ti gbé ṣe lálàyé wípé òun nìkan ṣoṣo lòun dúró lórí ẹsẹ̀ òun gẹ́gẹ́ bí olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú AAC wípé òun ò fara mọ́ kí wọ́n yọ owó ìrànwọ́ kúrò nínú epo rọ̀bì ó ní gbogbo àwọn Atiku náà sọ̀rọ̀ nínú ètò ìdìbò tó kọjá lọ wípé bóun náà bá ti láǹfààní àti wà lórí àpèrè òun ó yọ owó ìrànwọ́ kúrò lórí epo rọ̀bì àfi bó ṣe di inú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 tí Atiku wá bóde tó tún ṣàlàyé fún wọn fọ́mọ orílẹ̀-èdè wa Nàìjíríà pé tóun bá ti dórí ipò àṣẹ gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n búra fóun òun ò ní láǹfààní àti yọwọ́ òun ò dá owó rọ̀bì owó epo rọ̀bì padà sí ààyè rẹ̀ ni gẹ́gẹ́ bí owó ìrànwọ́ lórí ọrọ̀ epo rọ̀bì Ṣòwòrẹ́ ní nígbà náà títí di àsìkò yìí òun nìkan lòun ò fara mọ́ o kí wọ́n yọwọ́ ìrànwọ́ kúrò lórí epo rọ̀bì Atiku wá ṣẹ̀ṣẹ̀ jáde ni wípé òun ó yọwọ́ òun ó fi owó ìrànwọ́ lórí epo rọ̀bì owó ìrànwọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ò ní fún wọn láàyè láti yọ yóò dúró bẹ́ẹ̀ ni ó ní ó fẹ́ gbà yín ni ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 torí lórí ọwọ́ tòun lòun dúró sí láti ìgbà tí àwọn ti sọ̀rọ̀ póun ò lè faramọ́ kí wọ́n yọ owó rọ̀bì kí wọ́n yọ owó ìrànwọ́ kúrò lórí epo rọ̀bì àfi bá Atiku ṣiṣẹ́ wá jáde o láti tún takò wọ́n wípé dandan àfi kí òun yọ kóun dá owó rọ̀bì padà owó ìrànwọ́ owó epo rọ̀bì kóun dá padà sí ààyè rẹ̀ ó ló fẹ́ gbà yín ni o kò mọ ibi tí ó dúró sí ni torí òun gangan lòun sọ fún wọn gbà náà wípé kò nítumọ̀ láti yọ owó ìrànwọ́ kúrò lórí epo rọ̀bì òun sì dúró lórí ẹsẹ̀ òun títí di àsìkò yìí Atiku tó wá tún padà sẹ́yìn yóò gbà yín ni.
0: ìròyìn míì tún rèé nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ yìí o ààrẹ bọlá tinubu n ló ti sọrọ ní orílẹ̀-èdè angola lọ́jọ́ àìkú sunday èyí ò lánàá níbi tí ó ti lọ́ọ́ rí fi ẹjọ́ orílẹ̀-èdè south africa sùn nípa bó ṣe jẹ́ wípé gbogbo àwọn gbọmọgbọmọ ìkọlù ìṣekúpani àti ìfìyàjẹni ò ní wọ́n fojú ẹ̀ ni wọ́n darí ẹ̀ sí àwọn ọmọ ilẹ̀ africa àti àwọn míì tí kìí bá ti ṣe ọmọ bíbí orílẹ̀-èdè south africa ààrẹ ilẹ̀ yìí n ló gbé ọ̀rọ̀ ọ̀hún ka iwájú àjọ ìṣọ̀kan ilẹ̀ africa au níbi tí ó ti sọ di mímọ̀ wípé irú àwọn ìkọlù eléyìí tí àwọn ọmọ ilẹ̀ south africa tí wọ́n ń ṣe sí àwọn ọmọ bàbá wọn àtọmọ ìyá wọn míì eléyìí tí ẹ wá láti àwọn orílẹ̀-èdè africa míì ó lè ṣe àkóbá fún ìṣọ̀kan ohun àjọṣepọ̀ tó ń ti ìbágbépọ̀ alálàáfíà títí ń wáyé láàrin ilẹ̀ africa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá bèèrè lọ́wọ́ gbogbo àwọn adarí ilẹ̀ africa wípé níṣe ni kí wọ́n yáa rí o pé ọ̀rọ̀ ọ̀hún bẹ̀ lára àwọn ọ̀rọ̀ táwọn ó pẹ̀ kẹ́lù nínú ìjókòó àwọn adarí orílẹ̀-èdè ilẹ̀ africa eléyìí tí ó wáyé nínú oṣù kínní ọdún 2027 kí gbogbo wọn kí wọ́n lè jọmọ irú ìgbésẹ̀ tí wọ́n ó jọ jùmọ̀ gbé láti pinwọ́ irú ìwà kò tọ́ eléyìí tí ń wáyé ní orílẹ̀-èdè south africa ọ̀hún ààrẹ ẹni tí igbákejì rẹ̀ kashim shettima tó ṣojú ó ní ó gbé ọ̀rọ̀ ọ̀hún kalẹ̀ níbi ètò kan eléyìí tó jẹ́ ti ìpàdé tó wáyé láàrin àwọn adarí ilẹ̀ adúláwọ̀ eléyìí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kọkànlé ní ogún irú rẹ̀ tí ó wáyé nílùú luanda ní orílẹ̀-èdè angola bẹ́ẹ̀ òun náà ni ọ̀rọ̀ ọ̀hún ló wá jẹyọ nínú ọ̀rọ̀ kan eléyìí tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún igbákejì ààrẹ ti ilẹ̀ yìí lórí ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ stanley nkwocha ẹni tí ó sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí ó sọ ọ́ di mímọ̀ pé ààrẹ tinubu ó ti gbé ọ̀rọ̀ ìjà àti ìfìyàjẹni eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè south africa tí wọ́n dojú ẹ̀ kó àwọn ọmọ ilẹ̀ africa yòókù lọ síwájú àjọ ìṣọ̀kan ilẹ̀ africa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí nkwocha sọ ó sọ pé ààrẹ bọ́lá tinubu ló sọ ọ́ di mímọ̀ pé orílẹ̀-èdè nàìjíríà n ló ṣetán o láti kọ̀mínú lórí ọ̀rọ̀ eléyìí tí ó ń wáyé ọ̀hún àti ìpani nípa àyàtọ̀ ti ìkọlù eléyìí tí àwọn ọmọ bíbí ilẹ̀ south africa tí wọ́n ń ṣe o sí àwọn ọmọ ilẹ̀ africa míì ní orílẹ̀-èdè tiwọn ó pé a ní mọ̀ wòran o ká wá bù kẹ́díwọ́ ká pé ohun tí ń ṣẹlẹ̀ yìí kò tí ì tásìkò tá a fèsì ó tó àsìkò tó yẹ kí gbogbo àgbáríjọpọ̀ àwọn orílẹ̀-èdè ilẹ̀ africa kí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà.
1: tó ẹjẹ́ tún lọ tààràtà ó di ìpínlẹ̀ anambra wọ́n ní àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ anambra wọ́n láǹfààní àti ṣètò ìdìbò sí àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n dupò alága àti kánsílọ̀ wọ́n ní ẹgbẹ́ òṣèlú all progressives grand alliance apga ló kó gbogbo ìbò pátápátá o níbi ètò ìdìbò ọ̀hún tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé tó kọjá lọ nígbà tó ń kéde èsì ìdìbò ọ̀hún ìyẹn lólu ilé iṣẹ́ àjọ elétò ìdìbò ti ń bẹ ní ìpínlẹ̀ anambra alága àjọ ọ̀hún genevieve ozakwe ó ṣàlàyé pé gbogbo ìjọba ìbílẹ̀ mọ́kànlélógún ti ń bẹ ní tìbútòrò ìpínlẹ̀ anambra ẹgbẹ́ òṣèlú apga ló jáwé olúborí àti gbogbo wọ́ọ̀dù ti ń bẹ ń bẹ fún àwọn tí wọ́n jẹ́ kánsílọ̀ wọ́n ní ètò ìdìbò ọ̀hún lọ pẹ̀lú pẹ̀lẹ́kùtù àlàáfíà jọba kò sí dàrúdàpọ̀ kankan ojú ọjọ́ dáa lásìkò ètò ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bí òfin tó rọ̀ mọ́ ètò ìdìbò nípínlẹ̀ náà bó ti ṣe là á kalẹ̀ lẹ́yìn náà ló ṣe lálàyé lásìkò tí ó láǹfààní àti máa kéde èsì ìdìbò àti àwọn tó wọlé wípé ní gbogbo ìjọba ìbílẹ̀ mọ́kànlélógún ti ń bẹ nípínlẹ̀ anambra ẹgbẹ́ òṣèlú apga wọ́n fi àwọn olùdíje sílẹ̀ ògede ẹgbẹ́ òṣèlú young progressives party ypp àwọn náà ni wọ́n tún fi ẹni tí ó dìde dupò fi sílẹ̀ ńbẹ̀ wọ́n ní ẹni ọ̀hún sì wá láti anambra east eléyìí tó jẹ́ pé gbogbo ètò ìdìbò tó wáyé ọ̀hún pátápátá ẹgbẹ́ òṣèlú apga ló jáwé olúborí o lo wa nse lalaye nigba ti o nki gbogbo awon ti won jawe olubori bi pe e mo ku orire oni se ri ko si enikankan to ni ijakule bi ti wukumo gbogbo eni ba si ni ijakule ki won fowo wonu ki won gba mora tori pe ninu oselu a mo dupo ni edi o ba si ja mo lowo ohun na ni won pe ni alaseyori en to ba ku die ka to fun awon ti won jawe olubori yo si tun ki won bi pe won ku orire won ni a fi ma nse ayo tita iyen ni oro oselu jeje ko nse onija gidijagan bi ti wukumo leyin na lo dupa pupo o lowo gbogbo egbe oselu to lanfani ati kopa nibi eto edibo ohun o won ni bakan na ni awon so bi pe gbogbo awon osise leto abo tawon na lori ofe lati kopa nibi eto edibo ohun awon ki won won se ogun ni gbogbo awon eyan ti won fi ara won sile lati ri daju pe eto edibo ohun lo ni pelekutu lai ni wahala kankan ninu gbogbo egbe olodan ni gbogbo egbe awon aladani awon ti won fi ra won jin lati ri pe won lo won bo gbogbo bi eto edibo ohun ti se lo wa teni ti se alaga ajo eleto edibo ni ipinle Anambra o dupe pupo lowo won o tun wa dupe pupo lamo lowo awon akoroyin fun ipa pataki e ti won ko ati awon osise ajo ohun ti won sise takuntakun lasiko eto edibo to waye ni ipinle Anambra to si nse lalaye te si owo waju lori eto edibo ohun bi pe gbogbo awon ti won lanfani ati jawe olubori ni won ti tewo gba iwe eyun gege bi iwe aseyori sabuke won bi pe egba pelu ibo lowo bi pe won ti di alaga nijoba ibile tin be ni ipinle Anambra lati asiko yi lo leyin eto edibo ohun o yato si enikan eleyi to wa lati inu egbe oselu YPP e ti won fi si Anambra East to jawe olubori nbe won ni sugba awon to ku ti won dije dupo iyan ni ipinle ohun labi ase egbe oselu Abga ni won ti jawe olubori ti won si lanfani ati ki gbogbo won bi pe won ku orire
0: iwe iroyin the punch ko iroyin kan lori oro egbe oselu APC won pe ni imura sile fun eto idibo apapo odun 2027 egbe oselu to ndari ijoba apapo lorilede Nigeria All Progressives Congress APC oni o tin se afikun oniruru akitiyan lati le ri wi pe o n petu sokan awon eyan ti inu bi labesa egbe oselu na ati oniruru awon wahala on ko ba ole to ti be sile laarin egbe ohun leyin ti won ti se eto idibo abenu won ti won fi fa awon omo oye kale tan be oni o si tun so di mimo pe ogba ti kede oruko awon oludije ti egbe oselu ohun fa kale to ti jade ninu awon oruko eleyi ti ajo eleto edibo orilede Nigeria INEC fi lede oni awon ti bere si mo gbe igbese lati ri o wi pe awon yanju gbongbongbon ti nbe ninu egbe oselu na lojo abameta Saturday oni ajo eleto edibo ile yi INEC oni o fi oruko awon oludije dupo gomina labi asia egbe oselu kokan nile yi lede to nti awon ti o je igba keji won pelu awon akosile oniruru alaye nipa oko kan awon oludije won yi atejade eleyi ti an fi lede na nlo jade ninu form kan eleyi ti an pe ni EC9 eyi ti ajo eleto edibo ni ile yi to le si gbogbo awon ibi to je olu ile ise ajo na lawon ipinle kokan ni ti butoro orilede Nigeria be o na ni won pe eyi o je ki opin kode ba aimo ibi ti ori nborun re fun awon ti an ti jade fife han lati di oludije ninu awon egbe oselu kokan tele tele won pe leyin eyi oni oju awon ton wa je ojuda oludije ninu awon ikan ti won je egbe oselu to gbajugbaja ni orilede Nigeria ni an ti wa hande o egbe oselu APC ni oje wi pe won se eto idibo abenu ti oludije dupo gomina won ninu osu karun sugbon to je pe ohun to pada bi nigba na o je eyi to fa lobolobo lowo to si mu ki o je wi pe awon oludije ati awon oruko awon ti an fi ehonu han papa awon ti an ti fi fe han tele lati jade pe awon na ni fe lati du ipo gomina labi asia egbe oselu won ti an pe won te si ori oju opo ikansire oju opo ayelujara ti ajo INEC won ni ngba ti won ti fi si ori reporter nigba na ni opolopo awon eyan ti won jo omo egbe oselu ohun ni won ti bere si fi oniruru ero han ba won kan se nbinu oni awon kan pe ori ba won se iyo pada dun obe ta won sugbon opolopo awon ti won fi fe han lati dije dupo gomina labe asia egbe oselu ohun ni inu nbi to ti je pe latara bi inu se nbi won awon kan ninu won won pe to nta won o awon ku o ninu egbe ni be oni awon mi ni o pe gbele ngbede lawon fi oro awon se ese kan eruku ese kan oda awon oni ku onu egbe awon o si ni sise fun awon oludije mi wayo awon iko adari lapapo ninu egbe oselu ohun ni wa so di mimo pe awon ti bere irin ajo ipetu sawo eleyi ti o je pe awon fi fe petu sokan okan ojo kan awon ti won fi fe han lati dije ninu egbe oselu ohun ati awon omo oye mi to nti omo egbe ti inu nbi ti awon si ro won papa awon to je pe nkan opada soju re fun ninu eto idibo abenu eleyi ta won se ninu egbe oselu ohun pe ki gbogbo won dakun mo fi egbe oselu APC sile ki won je ka awon ojo jumo sise papo fun aseyori awon oludije awon ninu egbe oselu na ni o igbese yi lo ti wa se lo ti dabi en pe o di igbese kan mo kia to si se pataki fun egbe oselu na lati gbe leyin ti o ti di wi pe oniruru ehonu lawon eyan fi han leyin eto idibo abenu ti egbe oselu na ti gbe kale lawon ipinle kokan eyi ti o je pe o ti bi ki awon kan ki won binu lo ile ejo ti awon mi ti o sin so di mimo pe awon kudie kudie waye ninu eto edibo ta won di ninu egbe oselu na ngba na to si mu ka won mi ki won o ti fo kuro ninu egbe oselu ohun bo sinu egbe oselu mi lo an mi gan won tun lo re da egbe tuntun mi sile nigba to je pe inu won odun si nkan to sele pelu eyi to wa sele ni awon ipinle ji ipinle ni orilede yi papa ninu egbe oselu APC won pe isele yi ohun lo ti mu ki awon eyan ma foju wo pe hin se APC yo si le duro ni sokan lati le jo je ki won lo sinu eto edibo 2027 lati se aseyori ninu eto edibo ohun ti o mo waye bi abi ona wo ni won gbe gbogbo awon ede ayede ohun gba
1: ko wa je bi ta ri bo fun ti aro toni lori edo ki royin e ma gbagbe pe to ba di lago 12 loso toni o na ni gudugbere yo tun mo te si owo waju aki gbogbo yin o te lanfani lati te ti bere je gbo wa fun ti aro toni o eti te fi ogbo wa ko ni din te pada ma nowo si
0: asew
1: la se ledumare titi la ya kinsola loruko temi e ma ya se
0: oluwa sina alayo ogo ede ofo ma le so fa nle mi je ire atayo on la tun ri gba loni o digba

0: ka joke.
1: Oju oja apamowo atajiri oja.

0: iṣẹ́ ẹni oníṣẹ́ ẹni kéèyàn tètè gbájúmọ́ṣẹ́ rẹ̀ ni kó sì má tìjú iṣẹ́ rẹ̀ torí wípé kíni àwọn èrà gan kìí tijú àti máa wá oúnjẹ láti ibìkan sí ibìkan èrà bó ti ṣe kéré tó yẹn kó má tijú àti máa wá oúnjẹ káàkiri mélòó wá ni èmi tí ọlọ́run bá fún mi ní ẹsẹ̀ méjì tí mo lè rìn láti ibìkan sí ibìkan tí ọlọ́run bá fún mi ní ojú kedere tí ó sì tún fi mí ṣe olórí lórí gbogbo àwọn nǹkan tó dá nínú ibi tí èrà tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí wà kí wá ló fẹ́ ṣe mí tí màá fi wá jókòó kalẹ̀ tí mi ò fi ní wá bí ọjọ́ ọ̀la tẹ̀bí bó ṣe máa nítumọ̀ tí mi ò fi ní wá bí ebi kò ṣe ní pa mí kí wá ló fẹ́ ṣe mí tó jẹ́ pé màá wá máa dúró de pé bọ̀dá fẹ́ẹ̀ dé bá wo ayé yẹn ti lọ àsìkò ńbẹ̀ tán yányán àsìkò ńbẹ̀ gan nísìnyí báyìí kì í ṣọdún mẹ́wàá sẹ́yìn kódà gan àwọn ìyá wa wọ́n ti kúrò ńbẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn kì í ṣogún ọdún sẹ́yìn oníkálukú ń já iṣẹ́ mọ́ra ni láwùrọ̀ níṣẹ́ nìkan kan wa ṣùgbọ́n tẹ̀yìn ò bá ṣiṣẹ́ ebi máa ń pààyàn o àtẹlẹwọ ẹni ó ní kì í tan ní jẹ eléyìí làwọn àfi ń ṣàlàyé ọ̀rọ̀ fún gbogbo àwọn tó ń dúró de àwọn kan láti rọgbọ̀ kúlé àwọn kan lọ́rùn kan tó máa rí owó ná kan tó máa rí oúnjẹ jẹ wípé ẹ kúrò ń kíláàsì yẹn gbogbo ayé ti kúrò ńbẹ̀ ọlọ́run ọba kọ́dàkúkọ́ jọ̀ ọ́ kọ́mọ́ ṣe wá ní abẹ́sí káwọ́ èyí la fi ń kí yín káàbọ̀ sórí ètò eléyìí tá a pè lójú ọjà níkànnì lágegelu 96.7 FM òkè gajo òkè eléyìí tó ń bẹ nílé funfun bọ́lá onífẹ́lẹ̀lẹ̀ ní ìlú ìbàdàn lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà lórúkọ ọba adébáyọ̀ muritala àkàdé mfr lórúkọ gbogbo àwọn lọ́gàlọ́gà tó wà níkànnì ibi tá a wà yìí tọ́lọ́run ọba ràn wọ́n lọ́wọ́ tí wọ́n ń ṣe dáadáa lórúkọ títílayọ̀ akínṣọlá olólùtú ètò wa à ń gbìyìn o wípé káàárọ̀ ẹ ǹlẹ́ sá o gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa jákèjádò àgbáyé tí kì í bá ṣe àárọ̀ àtúnkìn yìí o ẹ káàbọ̀ sórí ètò èyí táwa ń pè ní ojú ọjà sójú ọjà lẹ́tọ̀ ojú ọjà tẹ́ ń wò yẹn ibẹ̀ oní ajé lójókòó sí láburo ní ṣe wá lórílẹ̀‐èdè wa nàìjíríà débi pé yóò ṣojú ọjà wa ṣe rí nǹkan tó dàbí pọ́n ń mì dùgbẹ̀dùgbẹ̀ lókè àti àwọn nǹkan kankan kan tí ò fẹ́ tẹ́ wa lọ́rùn aláàánú lelédùá nígbà tá a bá ti dákẹ́ tó ń gan rí pé à ń jáṣẹ́ mọ́ra tó ń gan rí wípé àwa gan à ń gbìyànjú wọn ní ọ̀run ó máa ń ran àwọn tí wọ́n ń ran àwọn lọ́wọ́ ni ọlọ́run ọba yóò dìde sí wa kẹ gbogbo àwọn nǹkan tí ò tẹ́ wa lọ́rùn yẹn yóò bá wa pààrọ̀ rẹ̀ yóò sì mú kí gbàtura kó dé bá wa Fọláṣadé Àjàlá lorúkọ tèmi tí mò ń jẹ́ o ètò ti bẹ̀rẹ̀ láì dára dúró òní lọ́jọ́ ajé ọjọ́ kọkànlé ní ọgbọ̀n nínú oṣù eléyìí tá a wà yìí tó jẹ́ oṣù kẹjọ ọdún 2026 oṣù ìtàn ó tàn o nínú àwọn oṣù bàbàbà tí rèé ó mọ bà sínú ilé wa òun ló dẹ̀kú báyìí tó máa wọlé ẹnìkan tí ò rí nǹkan kan ṣe láti bẹ̀rẹ̀ ọdún ìtọ́ ara rẹ̀ lọ́wà tolú ayádébàmọ́ wá ń fà ìmá bóòní ànídàmú o ọwọ́ yín àmúlele ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìṣe tiwa ọlọ́mọ ṣe wá lérò ojú kankẹ ó yá ẹnì ṣòwò níbo lẹ fẹ́ ká gbà ẹnì ṣòwò ń bẹ̀.
1: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrí ọjà.
2: Àwọn ọ̀rẹ́ gúngún lobìnrin lè ṣe, àwọn gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ.

0: 106.7.
1: Èmi Ìyáàfin Olúbáyọ̀ alias Ìyábíọ́lá tí mo jẹ́ aṣojú gbogbo elépo pupa ìpínlẹ̀ Ọ̀yọ́, èmi pẹ̀lú Fọlásadé Àjàlá ojú ọjà ni a wà yìí. Mo fẹ́ kẹ́ ẹ máa bá mi gbọ́ ètò ojú ọjà, ẹ máa gbọ́ o.
2: Ojú ọjà, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà.
3: Padà o ẹ̀yin èèyàn wa ìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ni wọ́n ń pè bí tá a wà yìí ọ̀gá ni ó lé téńté sókè ni ẹ̀yin náà gbé wò ẹ̀yin náà jẹ́kẹ̀ wò nínú gbòòrò ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn bó ti ṣe ń lọ. Àdúpẹ́ ẹ ṣe ń wo ètò ojú ọjà náà ló sì ń tẹ̀ síwájú lákọ̀ọ́kọ́ ká tó bọ́ sínú ọjà báyìí ẹ jẹ́ kí á kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà ní ọ̀ranyàn àkí gbogbo yín pátá pàápàá jùlọ àwọn tí abala ọjà tiwọn tí ahánná tó mú àkí gbogbo yín pátá àsìbá yín kẹ́dùn. Àwa ń ṣe ládùúà wípé Ọlọ́run ọba yóò fi òfò rẹ̀mí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ọlọ́run ọba yóò gbé yín dìde ojú òní tì yín torí wípé ẹ̀yìn iṣẹ́ èèyàn méjì ẹ̀yìn iṣẹ́ èèyàn mẹ́ta ẹ̀yìn iṣẹ́ èèyàn mẹ́rin tẹ̀yìn ti mú gẹ́gẹ́ bí iṣẹ́ láti máa ṣiṣẹ́ tiyín. Tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ téèyàn ń jára mọ́ṣẹ́ tiẹ̀ tọ́rọ̀ wá lọ rí bó ti ṣe rí yìí kó tún wá lọ dàpọ̀ pẹ̀lú àwọn míì náà tí ó jẹ́ pé wọ́n sì ń wojú Ọlọ́run pé ńbo làwọn ó ti bẹ̀rẹ̀. Èrò yẹn kò ní í pé wa lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run wà gbé yín dìde lágbára lọ́wọ́ Ọlọ́run ọba gbogbo àwọn míì náà tí wọ́n tún ń wojú Ọlọ́run fún àánú kàbí kejì Ọlọ́run ọba yóò ṣe àánú gbogbo wa. Mo ń fàsìkò yìí sọ o fún gbogbo àwọn ẹlẹ́yin ju àánú láti dìde ìrànwọ́ fún wọn nínú ọjọ́ ọ̀ranyàn eléyìí tí ahánná tó ti ṣẹlẹ̀ ìyẹn lọ́sẹ̀ tó kọjá yìí a kẹ́dùn pẹ̀lú yìí o. Bẹ́ẹ̀ ni torí pé ọjọ́ ọ̀ranyàn ọjà tiwa náà ni kò ní í bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ọlọ́run ó mú àánú rẹ̀ yóò mú bá gbogbo àwọn tọ́rọ̀ ọkàn láṣẹ Èdùmàrè Ọlọ́run ọba yóò sì fi òfò rẹ̀ mí lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ dìde sí wọn o ẹ ràn wọ́n lọ́wọ́ o wọ́n nílò ìrànlọ́wọ́ o. Ọlọ́run ọba kò ní í ṣe ẹrù tàwa náà lẹ́rú òfò lágbára lọ́wọ́ Ọlọ́run. Ó ga kò ní bàjẹ́ ṣe wá rí lọ́sẹ̀ yìí akúkú lọ sọ́jà o ẹ ń wò pẹ̀lú ọjà abola lọ. Ṣé bẹ́yìn ò ní yín rédíò sí yín kúrò ní kànnì lágẹ̀lú 96.7 FM òkè ìgájì òkè ẹ̀ ó yà ẹ jẹ́ àjọ wọnú ọjà yẹn lọ ẹni ṣòwò.
2: Ojú ọjà, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà.
1: Ojú ọjà ti ń lọ rẹbutu ní kànnì lágẹ̀lú 96.7 FM òkè ìgájì òkè a ti wà níbi ọjà tá a fẹ́ ná ọlọ́jà tá a fẹ́ ná náà wọ́n wà ń bí kódà wọn kì í ṣe ẹnìkan wọn kì í ṣe méjì gan. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀lẹ́ bàbá wa kú ojúmọ́ ẹ káàárọ̀
4: o. Ìyá wa a kì í yín ẹkú gbìyànjú o.
1: Ẹ̀lẹ́ sàbó oníṣẹ́ ń ta
4: o. Olúwa ṣe o ayin lọ́run lógo.
1: Kí lorúkọ yín o.
4: Èmi ni Olúsọ́jí ọmọ Àjà o.
1: Inú ọjà bo la wà yìí.
4: Olúdó market.
1: Kí lẹ́yìn ń tà torí èmi rí yín àwọn aráalé ò lérí yín kí lẹ́yìn ń tà dọ̀dọ̀.
4: Pákó ni iṣẹ́ tiwa.
1: Pákó.
4: Bẹ́ẹ̀ni pákó bẹ́yìn bá fẹ́ kan lé tó bá fẹ́ kọ́ lé òun kí n téyàn bá máa ń fi gí ṣe àga ni o bẹ́ẹ̀dì ni o wọ́n fẹ́ ṣe fọ́níṣọ́ ọ́fíìsì ni o so iṣẹ́ tiwa wo nìyẹn.
1: Èmi ò mọ̀ wípé bóyá pákó tún wà ń bí àti rò pé bóyá àwọn ọjà kan ńláńlá ibẹ̀ nìkan náà ti ń ta pákó ni.
4: Káàkiri káàkiri ni iṣẹ́ wa wà káàkiri o ó dá yàtọ̀ fún bí tá a tún wà yìí a tún ní ibòmíì ní gbogbo sáìdì ọ̀nà Adélẹ́yẹyẹ tó jẹ́ ọjà pákó náà káàkiri káàkiri o ni àwọn ọjà ńláńlá tẹ̀ ń wò yẹn kò gbà wá kankan o.
1: Ó gba gbogbo yín.
4: Rárá o kò gbà wá o. So ìdí nìyẹn tó fi ṣe pé àwọn ọjà kéréje kéréje ó tún wà láti súnmọ́ aráàlú ju bí a ṣe lérò rẹ̀ lọ.
1: Àdúpẹ́ àwọn igi tó wà ń bí ẹjọ́ ẹ bá mi dárúkọ wọn.
4: Lóríṣiríṣi ni ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ díẹ̀ ní bí bá a ṣe wà yìí ọ̀rọ̀ wà ń bí.
1: Ṣé igi ni ọ̀rọ̀?
4: ọ̀rọ̀
1: igi ọ̀rọ̀.
4: Bẹ́ẹ̀ni obì ọsàn àgbálùmọ̀ ó wà ní ibi kásíà ìrókò so bí ó ṣe wà mọ̀láyé náà ó ṣe wà nù fẹ́tíìkì náà ó wà lóríṣiríṣiríṣiríṣi àyin náà wà so bó ṣe wà
1: ní. Mọ̀láyé náà yẹn iṣẹ́ kí lòun ṣe.
4: Mọ̀láyé náà tó ń wà fún gan ó tiẹ̀ da gan nígi tẹ bá ṣàkíyèsí rẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì ni ó ń gbìn tọ̀ pọ̀ jù. So kò sí iṣẹ́ téèyàn ń lò fún tí ò ní gbádùn rẹ̀. Béèyàn bá wò lójú ọ̀fà yìí ní títọ́jọ́ ó tọ́jọ́ ó sì fọkàn balẹ̀. Bóyá bẹ́ẹ̀dì ni o bóyá fẹ́ ṣe fọ́níṣọ́ ọ́fíìsì ni o bóyá ga ni o so ó wúlò fún gan kódà béèyàn fẹ́ ṣe fèsì bọ́ọ̀dù ilé so ó wúlò fún gan.
1: Ó ní màláìmà yẹn wúlò fún.
4: Ló wúlò fún ọ bẹ́ẹ̀ ni.
1: Tá a bá wá béèrè irú igi tẹ̀mí kẹ́yìn sí yìí tí mo dúró sí irú tẹ̀ kẹ́yìn kọjú sí irú igi wo lòun.
4: Ó bi àtọ̀sán àgbálùmọ̀ lẹ fọwọ́ lé o.
0: oye mi
4: obi
0: igi obi
4: ati osan agbaluma
0: se won le fi igi obi na ko ile ni
4: order po gan order gan so no sodium ni awon guitar nda ko yen ko ni de pe boya en lo mo tun gbe ra tan e mo wa sodium kaaki rara o ikan ni
0: ewo sodium
4: awon bi kini black ti mo fi ko
0: ti won fi ma n ko igi
4: e ti mo fi pe ko mo ji tabi ki kokoro omo je awon gele yo ni
0: de rara awon gele yo ni lo
4: rara
0: kokoro si ni je
4: rara o yo ikan mo mo awon guitar nda ko yen
0: mo won loju ni ikan o ki dodo won
4: rara rara be ba gbo pe nikan so wi pe ah igi to n ra o ikan je o ikan mu e beere iru igi ti won ba ra e beere iru igi ti won ba ra
0: se pe to ba ti je pe igi osan ni
4: ah to ba se
0: igi osan
4: tabi igi obi so ba se nda ko re yen tabi cassia so
0: be mi bi
4: o se ta o fokan bale o si tesi waju be le to se fi alokan bale gan ta ni idaniloju re mo ma ti de pe to irin ajo okunrun di wo ndegun ni mo fa to ye pe igi ti mo ra ko to su be fa
0: kan fi je
4: o gbon le kan kan gba wo
0: o gan ti dinwo latoja tele
4: o pele ti o ti gbon ko to ku loja to ri pe kini ngo ti dire lowo
0: o ti gbọn ko to ku loja
4: o ti gbọn so because mi afi bi an ba keyan so toro ko e to si wa na ko na gbọ toro tori olodun ba jo mo ba wa loruko je bi ojo ori ti ademidi ise yi so a o tun gbodo mo je pe nkan ti o ba oruko wa je la mo ton se wo si
0: ele lo le pa awon gi ati ko da ko ni size o
4: e tu ba si si le fowo mu e yo kan ni
0: size mi tun wa to ti la
4: mo size mi tun wa
0: lori si si size wo tun
4: ni tu ba ifo wa two by three wa
0: two by four yin so ma gun jole lo ni abo ma fe jole lo
4: bakan na lo ma gun kokan ni effect two by six
0: ni
4: ko ni effect be ni
0: two by six lele bayi
4: eyin effect ju two by four lo two by four o fe ju two by three lo two by three o fe ju two by two lo two by six te fo mu nisin 4000 naira ni
0: melo
4: eyo kan
0: kilo de o
4: ah en tori bo se quality si ni bo se fokan bale si ni so 4000
0: awon gi osan gangan to je pe adugo wa na ni o wa
4: ah melo ni
0: bi
4: melo le gbin ni melo lo nbe ni isin ona to tin wa jina ke se to si yi
0: ero ni
4: ah ke se to si ra lo na to tin wa to jina owo owo oko gan to fi ko to di pe yo de emi ni olodo emi ni lubada ta nda ko yi ke se kekere
0: ero ni o
4: ah ori ofe wi pe ise ta ko lo fi je pe opolopo eyin te nko le te si pe le fi ri ise ta ko ni kaluku si gbodo moju to se re ko lo ba
0: se pe won tun ko se yi
4: ah awon ti oko bi a se wa na ni a se npo ndi e
0: ero ni
4: ah
0: ẹyin náà tó kọ ní báyìí
4: kíkọ ni o
0: ó tọdún mélòó tẹ ti wà ndí ẹ
4: bó ṣe wà mímẹ̀mí tí mò ń sọ rè mí sojú ọmọ àjà o mo ṣe wà ń bẹ láti tèmídìrí so ti ye bodija lati
0: bọ
4: tèmídìrí yẹn wà lẹgbẹ gba gini wema àti bodija lati bọ síbẹ so ìgbà tí ìjọba jimo bi ti ni hàn fẹ lu ibẹ ń gbà yẹn lọ jẹ kí kaluku ọmọ wa mèsì fún ara ẹ ká
0: ọwọ tọdún mélòó lápapọ
4: bí mo ṣe wà ní ìsìn mo ti dé dísẹ ní ìsìn o ti lé ní ogójì ọdún
0: alásọ pé bẹ̀lẹ̀ fẹ́ yàwó sí
4: ni mo bí gbogbo ọmọ sí ibẹ̀ mo fi rí sí ibẹ̀ mo fẹ́ yàwó sí ibẹ̀ mo bí gbogbo ọmọ mi sí so mo sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé tó iṣẹ́ tẹ̀yàn fi igi yìí ṣe igi tẹ̀ ń wò yìí ó ti pàdé dà ó ti bọ́ sílùú èbó ó ti káàkiri ó ti yé ní ìsìn orílẹ̀-èdè àgbáyé àdúrà mi sọ́dọ̀ ọlọ́run ni pé gbogbo ibi tí igi kwari tọ́kọ̀dì sí tá a fi tọ́mọ sí kọ́lọ́n jẹun ó kéré kò dé.
0: àmì àmì àmì yóò lálùbárí
4: kan
0: jálẹ̀ jálẹ̀ rè ló wà ní.
4: 2x6 yẹn 4000 ni 2x4 2000 naira.
0: ṣé jálẹ̀ ni gbogbo ń tẹ̀ sọ yìí.
4: jálẹ̀ ni o ẹ mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ fún àwọn olùbárà wa tí wọ́n ń gbọ́ nírètí pé wọ́n mọ̀ pé àṣegi tún wà ní ibi báyìí iye báyìí ni wọ́n mọ̀ pé ń bẹ́ẹ̀ jẹ́ lọ síbẹ̀ á sì rí ètò dáa.
0: ṣé pé ẹ gbọdọ ẹyin gan mọ pé ẹ gbọdọ tó ń fi mí mọ
4: jálẹ̀ jálẹ̀
0: jálẹ̀ jálẹ̀
4: bẹ́ẹ̀ ni lè tí ó sì fọkàn balẹ̀ bẹ́ẹ̀ ni.
0: igi ọ̀rọ̀ yẹn ń kọ́.
4: ẹ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ nù lẹ kọ̀ yín sí yẹn.
0: bó o lẹ ṣe tà ọ́n.
4: so the same price ni.
0: ṣé òun náà tún dáa náà. òun náà
4: jẹ́ hardwood. abẹ́ẹ̀ gẹ́tẹ̀.
0: òun náà kì í gbọ̀n.
4: bẹ́ẹ̀ rárá o ṣẹ́ṣàn kan náà ni.
0: wọ́n
4: ni ọ̀sán ni ọ̀rọ̀ ni màláì náà ni kásíà ni tíìkì ni bó bá bá a ṣe sọ ṣẹ́ṣàn kan náà ni wọ́n wà.
0: níbo lẹ wálé ẹ ti ń kógi ìwọ nù
4: gan. káàkiri ni o ọ̀nà tí igi ń gbà wọ ìlú ìbàdàn yìí ó pọ̀ kò ṣeé kàtàn. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ibi tó dàbí ẹni pé ó yásá wa lẹ́sẹ̀ à ń lọ síbi ọ̀nà àkúrẹ́ ṣáájú bẹ̀ ìpẹ́tù ìkejì ọwọ́ ẹ̀nà báńbáń so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: àwọn kan máa ń fún àwọn tó bá fẹ́ kọ́lé nímọ̀ràn pé tó bá fẹ́ kọ́lé kán mọ̀ràn gílẹ̀ kí wọ́n ti kọ́kọ́ ra pánù kán ti rí pé pánù ó ti dúró dáadáa ẹ̀yin tẹ́ wá ń kó àwọn gè sínú sọ yìí bó o ló ṣe ń pè yín tó bá pẹ́ ńbẹ̀.
4: Àìgbàdúrà kan pẹ́ lórí wa o. Ìdí ni pé iṣẹ́ tí kálukú ń ṣe kọ̀sẹ́ tó lè dá dúró àní ń fún ọ àní ń gbà ó ní ibi èèyàn bá sì ti gbà ó níyẹn náà mọ retí pé tètè bá ń dá nǹkan yí padà so la fi máa ń jẹ́ wípé tó bó bá sì
0: dé
4: àwa ní wọ́wọ́ mọ́ a lè jẹ́ tètè kó tó sì ti lọ kó lè ro àwọn tí ń là náà ní lọ́rùn.
0: Èmi fẹ́ràn gbogbo ilé ìtẹ́ sọ yìí bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí
4: bẹ́ẹ̀ ní wọ́wọ́ mọ́ pápápá náà
0: lọ́jà wá sí torí pé ẹni ọlọ́run bá ṣàánú ní kọ́lé o ẹ̀ma tán tún sọ pé tó fẹ́ gbìyànjú kó mọ̀ di pé tí wọ́n tún á wọ́wọ́ mọ́.
4: Rárá àánú ọlọ́run ni ilé kíkọ́ so àdúrà wa sọ́dọ̀ ọlọ́run ni pé ilé kíkọ́ kò ní jẹ́ ìwọ ẹnìkan kan wa láṣẹ lọ́dọ̀ ọlọ́run. Bàbá wa bó o tába ti jí báyìí ilé iṣẹ́ wa lọ́kàn wa máa ń fà sí abẹ́ gẹ́tẹ̀ ni pé bíbélì náà sọ pé ibi ìṣúre èèyàn bá wà ibẹ̀ náà lọ́kàn
0: yóò ṣèkínì ni ó fà sí
4: so a sì tún rẹ́rìn lọ ilé ni inú owó sì tún dùn a sì tún wù ọmọlúàbí ti aláàánú ẹ̀ bẹ́ẹ̀ so ọlọ́run bá sì jọ kò jẹ́ kí àwọn kọ́sítọ́mọ̀ wa tá ń tajà fún kò jẹ́ àní kùsínú láàrin ara wa tọ́ra wa náà bára wa ló kọjẹ́ so ọlọ́run bá yóò yà á mọ́ tẹ̀síwájú bí àwọn àrùn nǹkan tó ṣe rí nù.
0: Ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ igi ọ̀wọ́n tó báyìí o.
4: Ayín bẹ́ẹ̀ ni igi
0: ọ̀wọ́n
4: bẹ́ẹ̀ sì sọ ohun igi ọ̀wọ́n tó báyìí ẹ rí wípé irúgbà táwà wà nílé ẹ̀kọ́ ní ayé awólọ́wọ́ àtìgbà yẹn ni wọ́n ti ń pariwo pé tó tẹ́ ẹ bá ti gé igi ẹgbin àgbẹ̀pààrọ̀ ṣùgbọ́n àwọn tó ń sọ ń gbà náà látòrí bàbá wa awólọ́wọ́ yìí wọn tí wọ́n gbìn là ń fojú rí ní ìsìn kò sí ìjọba tó lè fọ́ gbáyà pé òun gbẹ̀gẹ̀ lẹ́yìn bàbá awólọ́wọ́.
0: Ṣé igi ṣe é gbìn ni rò pé
4: pọ́nlá lẹ́wọ́ igi ṣe é gbìn o.
0: Bó o láṣẹ wa
4: máa ń gbìn o. Bí ó ṣe rí náà ni pé fàpẹrẹ nísìn irú màláyé náà yẹn tí èso rẹ̀ bá ti di pé ọtàn ní oṣù ogbó só ti yé nísìn tí wọn bá ti èmi wọn ń pa fún rẹ òmí wọn ń dà á lẹ yọkùnrin èso rí ọdà bíi kínní horo ewé dùn yẹn tó bá ipa téèyàn bá ti lọ báyìí ó ti di kéèyàn mọ mọ́nítọ̀ rẹ̀ nù téèyàn bá ti mọ́nítọ̀ rẹ̀ pẹ̀lú ògo ọlọ́ngbà tí ó bí tó ọdún mẹ́rin márùn èyí ó ti mọ̀ mọ̀ pé igi ti dé ibẹ̀ so igi ti dé ibẹ̀ so ní àwọn tó dàbí ẹni pé ó ṣe
0: é bí àárín ọdún márùn ṣé yóò tún wá ṣe é lò mọ́ báwọn nítorí mi rò pé igi tí ó gbó dáadáa yóò pẹ́ dáadáa
4: tó
0: tó di pé wọ́n ń gé e.
4: Tẹ̀rí àwọn tó ń dàbí ẹni pé àǹfọwọ́ gbáyà wípé yóò gbò tó ń báwọn ẹ̀yìn ẹ̀wọ̀ orí ìrókò àlẹ́ wípé dandan kọjá gbíngbìn rẹ̀ àfi bí àwọn ìjọba wa tí wọ́n bá ba lè ṣiṣẹ́ lé ní
0: orí
4: àwọn tó ń lóye wọ́n tó ń rí iná wọ́n tó ń lọ pọlọ jù wá lọ. Àbẹ́gẹ́tẹ̀ nísìn lẹ́rí pé ìgbà kan àgbàdo tí wọ́n ń gbìn yẹn olóṣù mẹ́ta ṣùgbọ́n nísìn ẹ wò báwọn ìjọba wa ṣe rìfáì rẹ̀ olóṣù méjì ń bẹ nísìn ètí ò tún sún méjì ń bẹ nísìn àbí ò bá mi nísìn so kò sí tí àwọn ò lè ṣe kò sí tágbára wọn ọ̀ka ọlọ́run fi ipa wọn àti agbára wọn ka ó ní la fi máa ń wojú wọn ní gbogbo ìgbà wípé tó kán ìjọba ó ṣe kínni wọn láàánú wa ní lójú lára àánú yẹn tó bá yẹ pé tó wọn ń ṣe ìgbìyànjú àti máa ṣètò igi gbígbìn yẹn padà ni a ní mọ lọ ọ̀nà jẹjẹ tí a dá kọ fún yín ní ìka tó rí i àbẹ́gẹ́tẹ̀ a gbowó wa lọ sọ́run a gbẹ lọ sọ́run yọjọ̀rọ̀ ajé fún ọlọ́run a tún sẹ́yìn máa wọ ọkọ̀ tá a fi kó wá sí ibi ìgbà míì ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ìlú òǹlù ni a ṣe kínni láwà á fọmọ àtìyàwó lẹ̀ torí jíjẹ torí mímọ kọlọ́mbàjọ kọ́mọ̀jẹ̀ kí ọ̀nà òdi fún wa wọ́n ń gba ìjọba ní ìmọ̀ràn níbi ọjọ́ kù sí yìí a ní ilẹ̀ tó pọ̀ ní gbogbo orílẹ̀-èdè nàìjíríà wọ́n máa pàṣẹ fún gbogbo àwọn tó ń figi ṣe iṣẹ́ ṣe tọrọ kàn látòrí hàn gáàdì wa rí pé tó wọ́n máa gbin igi padà torí ìjọ iwájú ilẹ̀ wa ti tó ti di aṣálẹ̀ a ti ń dasálẹ̀ báyìí ń gbọ́ bá dé stéèjì kan ní ìsìn ṣé gbogbo èèyàn ní agbára rí ọkà láti máa fi rin kan ilé mọ̀tún igi tá a bá gbìn ní ìsìn a lè rí pé àǹfààní yẹn ó jẹ́ fún àwọn ọmọ wa tí ọ ń bọ̀ lẹ́yìn ìwọ ọ̀la so ọlọ́run bò ní jẹ́ kó bàjẹ́.
0: Ọlọ́run ọba kò ní jẹ́ kó bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run. Kí ló orúkọ yín lẹ́ẹ̀kan sí?
4: Èmi ni Olúṣọjí ọmọ àjà o.
0: Kí lẹ̀ ń tà?
4: Pákó ni mò ń tà o.
0: Ọjà bó la sì wà yìí?
4: Olódò ni o.
0: Ó dá lágbára lọ́wọ́ ọlọ́run ọba kò ní bàjẹ́ o. Ètò tá a pè ní ojú ọjà yóò ṣì ń tẹ̀síwájú. Ẹ má gbé kúrò ń bẹ́ o ìkànnì lágbèlú 96.7 FM òkè gájòkè. Òun náà lẹ́wà yìí.
3: Ókè bí bàbá yẹn ṣe ṣàlàyé nìyẹn èyí tó ká mi lára nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ tí mo rí gbámú. Ó ń lọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú igi wọn pé bàbá ti ń gégi níṣe ló yẹ ká máa gbìn mí pààrọ̀. Èèyàn mélòó ló ń ṣe bẹ́ẹ̀ nínú wa? Wọ́n ní bàbá ṣe bẹ́ẹ̀ tá a ṣáà ń gégi lọ tá à ń gégi lọ ń gbò bá yá kò ní sí igi kankan tá a gé mọ́ o ǹjẹ́ ẹ sì mọ̀ wípé igi wà lára wọn n tó mú kí ọrọ̀ kó mọ̀ dé bá orílẹ̀-èdè kan torí bí ò bá nítumọ̀ kankan lójú yín ha òun náà ni a ti ṣàlàyé yìí pé àwọn igi kan tí ò nítumọ̀ kankan lójú wa o igi ọ̀sán ni igi mọ́ngòrò ni wọ́n ní kí ni gbogbo ẹ̀ bá igi gidi ni kò ṣẹ̀ṣẹ̀ nílò pé èèyàn ń wá nǹkan kan ọ̀dà kan tó ń gbé sára igi wọ́n lòun ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́dùá bó ti ṣe dánu kò ní mọ gbọ̀n kò ní mọ jẹ wọ́n pé ikán ó ti ẹ̀ mọ́ jìnà sí gbogbo irú àwọn igi tá à ń sọ yìí ni bẹ́ẹ̀ sì ni elédùá fi jíǹkì wa lórílẹ̀‐èdè nàìjíríà tá a bá mú igi kan tá a bá mú kúò ká tún gbìn míì ni ọlọ́run ọba ó ṣe é ní ọ̀rọ̀ fún wa lórílẹ̀‐èdè nàìjíríà ẹ mọ̀ jẹ́lẹ̀ yìí ó da sálẹ̀ o mo wí díẹ̀ mo dákẹ́ torí gẹ́mọ̀ sọ wípé ẹjọ́ rẹ̀ pọ̀ jù ó yá ẹ jẹ́ ká pàdé láago kan lọ́sàn-án òní lágbára lọ́wọ́ ọlọ́run ọba lórí ètò eléyìí táwa ń pè ní kí ìlàrí gbọ́ níkànnì lágẹ̀rẹ́ 96.7 FM òkè ìgajòkè yìí náà ni pẹ̀lú èmi Fọláṣadé Àjàlá tẹ́ ẹ mọ̀ sí Àbẹ̀kẹ́ lórí ètò ọ̀hún Àtolúwaṣínà Aláyọ̀ Ògo Èdè tẹ́ ẹ mọ̀ sí Àlàní lórí ètò ọ̀hún àwa yìí náà lọ́lọ́run ọba gbé kalẹ̀ ńbẹ̀ wípé ká máa ṣe tọkọtaya láti mú pé kíni kí gbogbo ilé kó máa tò àwọn nǹkan tí ò da tí ò jẹ́ kí ilé ó tò ká mọ ọmọ bá ṣe máa yọ kúrò lórí ètò ọ̀hún ẹ̀yin ti mọ bó ṣe ń lọ ẹ̀yin wá sọ pé ha ẹ̀yin ò mọ̀ látijọ́ yìí tí kílarí gbọ́ ti ń lọ níkànnì lágẹ̀rẹ́ 96.7 FM òkè ìgajòkè ó yá bẹ́ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ àjọ pàdé lágbára lọ́wọ́ ọlọ́run ọba láago kan ọ̀sán lónìí títí wá dìgbà náà ojú rere ọlọ́run ọba àánú ọlọ́run ọba ẹ̀bùn tó dáa tọ́lọ́run ọba lè bùn yàn ní bóṣù ti ṣe ń parí ó yá yóò ṣe kòǹgẹ́ mi àti yín o mo mọ rírì yín pẹ́ ń gbọ́ wa o

0: right? Je ka ma kira wa ku dede gbo bi te tin lanfani lati ma gbo ikani ikani tin lagelu na ni o lagelu 96.7 fm oke gajo oke ile valavelele ni le ibadan o ya ka share we go again okan o laaro e *347*1004*2#. Nagan ni yo gbe ode be laaro e ayo ni firi re sapinle o ni vitamin na sapinle o makamaka loye kan oye to kara wo kare de o to jo meji jo meta to tin gbianjo aje o ti kan o laaro e bo ba dagun la ma relent mo wararo nasa yen niyan slogan yen niyan all right se tu gbe odebe to the Friday tin boy half a million tun duo dio be ri n to sele lojo I think it was on Friday yes lojo Friday eni kan je be meji lira o je 150 atun pe atun yi godo ka yi godo 200 on lo tun je 200 it dey happen sale si wo na to ba wo ra re ran ba pa ju lo laaro yi *347*1004*2#. Eyan mo eh awi tu wi aso si eja bere si yikoto oporo kagbon afefe ni owule fe gbogbo re danu oya let's go there 090 ni 50,000 akoko yi o pari pelu 5912 ta lo wa nbe 1st caller hello
1: taro
0: e ka ro sa a ku oju mo orugba ta dugo te wa yi sa
1: o wa lolunde
0: olunde olomi olunde lo na ayegun oruko yin sa
1: Mr.
0: Abiola igba wo le tin play cash
1: ah ati ba ti bere na ni
0: aye ti jeri na
1: mo je ni 2024
0: elo le je ngba yen o ya e ja fi 50,000 naira wo kan la ro yi congratulations won ma pe yin asisu awon sa won ti pe yin ri so ehe bo si je ni iyẹ ti lo be yen let's go *347*1004*2#. Another 50,000 naira another 50,000 naira kayi koto yen na another 50k nfi in mi o se aje kogba laaro yi o 080 lele ina o o pari si 6700 that is 6700 6700 6700 o ti connect o ku ko gbe e gbe ko yin o
1: hello
0: e ka ro sa
1: e ka ro
0: a ko ju mo sa
1: e sa
0: oruko yin atadugbo te wa isa
1: Tani
0: alafara mo. Alafara. Lona nayo ti kon yen. Okay. Oruko yin.
1: Ismail Afolabi.
0: Afolabi Ismail Asuma.
1: Eh?
0: Asuma ore egba.
2: Sorry, your call cannot be completed at the moment.
0: Won fe gba bi network meni yen. O ri pe kini yen break na ba ntun pe. Won atan kan ni gbolohun aso ni. Awon yen na fe gba bi network.
2: New customer. The customer you are calling is on another call.
0: So mama, se wine ni wa ni. Abi se wine ni. Abi bo lu se je. Asunmọ kí ni tọ sẹlẹ̀ gangan? Ṣé wọ́n kọ́ lásùnmọ́ ọ̀rẹ́ ẹ̀ gbá ni?
1: Àwọn ọjọ́ ká jẹ́ yìí.
0: Ó lè hápùn náà, ò nígbàgbọ́ ni.
1: Wàlá congratulations. Wàlá jẹ́ ní láti ẹ̀dá ọjọ́ wọn níta.
0: Kí ló wá dé tó kọ́ọ̀tì tẹ́lẹ̀? Kí ló kọ́ọ̀tì fò yẹn tẹ́lẹ̀?
1: Àwọn nẹ́tíwọ́ọ̀kì ni.
0: Àwọn ta lẹ́jọ́ nígbólóhùn asọ̀ tẹ́lẹ̀ ò rí? Ta ni wá dá lẹ́jọ́ nígbólóhùn asọ̀? Kí ló wá dé tí wọ́n fẹ́ gba bí nẹ́tíwọ́ọ̀kì? Ọ̀dà congratulations, ẹ ti jẹ 50,000 naira láàárọ̀ yìí. 50,000 naira láàárọ̀ yìí. 50,000 naira. Ẹyin so wọ́n máa pè yín. Ìyá wọ́n á pè yín láìpẹ́ yìí. Wọ́n máa pè yín láìpẹ́ yìí. Wọ́n á béèrè àkáǹdìtì sí yín. Ódà ẹ tẹ́kẹ̀ẹ́. Àsùnmọ́ ọ̀rẹ́ ẹ̀ gbá. Ta ló ní ọ fọlọ́mọge? Orin tí a máa ta máa kọ fáwọn àsùnmọ́nù ńgbà tá a wà ń kékeré. Ọ̀rẹ́ mi Denbab orin tá a máa kọ fún un. Àsùnmọ́ ọ̀rẹ́ ẹ̀ gbá. Ta ló ní ọ fọlọ́mọge? Wọ́n nǹkan ò ṣeé ṣe bẹ̀. Ilé kan ò ṣe. Mo ti gbàgbé orin yẹn tán yányán. Ok, 100,000 naira. Ta ló ní 100K, 100K. 080 ló bẹ̀rẹ̀ rẹ̀. 5401 ló parí ẹ̀. 5401. 5401.

0: oba gbadé wa omo baba lo binu fadeya manro oro yen lopolopo ba ba wa leti manro lopolopo gba pe o ti de ti a ma pariwo ijoba ijoba iyen la fe fi se fara o a ma pariwo ijoba ijoba internet fi se ra wa nlopoju mo mu nkokon wa soju na gege bi fara laaro e ona ko ti joba se to se drain ni itunde se slab le lori and the glaring of the public dead by when you do not even go by awon kan si nfo won ge irin iyen ko ejo ta ni e ifara ni e o ama je kinkin to rent si o ba kini kule o padanu kabo ki ma ba padanu kabo ti mi mo ke nu ko gbogbo àwọn tí a parí pọ̀ ṣètò tí wọ́n jẹ́ ta lóye tìm tàfíkọ mọ́tọ́ṣọ gbádébọ̀ làwọ̀yìn sáfàdínú láìtán ìyámọ́là ló dọ́bà mú kí níwálẹ̀ ìyámọ́là ni ọ̀kan láwọn àárín wa lónìí tọ́nútọ́nú
1: wàláì
0: báwọn mú kí níwálẹ̀ díẹ̀ kí tọ́tọ́ sí lápíà ẹkùlé adésòye ọmọtọ́sọ kín ongode ń bẹ́ńbẹ́ bọ̀sán aláyàdé ó ṣe ń bọ̀sán mo ti ń gbúrò owó rẹ̀ láti ìdájí ó máa mọ̀ ṣe agbára ọ̀dán dáṣì láfíà dáṣì àbíyàn kọ̀rẹ́ àwọn èèyàn máa ń bẹ ní ẹnu ibodè lókè ibi tí ẹ ti máa rí àwọn tí à ń ṣe wò lórí facebook ọ̀sán aláyàndé ló ń bọ̀dé n tí mo mú wá lónìí n tí ó ní ṣe pẹ̀lú ìrìn àjò ẹ̀dá ẹ̀yìn òbí ẹ súnmọ́ bí o torí oríṣiríṣi ni ojú mi ti rí lórí n tí mo mú wá màá fẹ́ kí ẹ̀yìn náà gbọ́ direct torí mo ṣe rí njọ́ sí nígbà tí dr babatunde ali tàjọ ṣe ètò ń gbà yẹn mo ní àìsí rẹ fún ọta lẹ́ẹ̀mejì bí wọ́n ṣe wọ́n tàbá ti ṣe yóò lọ́nu o bá tún ti wọ ẹjọ́ o psychotherapist psycho tó ní ṣe pẹ̀lú ọpọlọ ní psycho o èyí tí mo fẹ́ fi ṣe ìfara yìí ẹ wò ó ní ṣe pẹ̀lú ọpọlọ ó ní ṣe pẹ̀lú ọpọlọ mo máa ń wò pé tí mo bá ti rí opportunity ẹ̀ kí n máa sáré lò ó ìgbà tí mo gbúrò pé dr babatunde ali tún wà round mo tún ti pè wọ́n wá ká tún fi tún ṣe ojú wa sí ká tún fi ṣe ojú wa sí n tá a lè ṣe tí psychosis àrùn ọpọlọ tí ó fi kásẹ̀ ńlẹ̀ ó sọ fún ipa àrùn ọpọlọ ẹ̀ ṣe pé ẹni tí ó wọ kinní nìkan ti dá sí títì àbí tí irun rẹ̀ dìpọ̀ ti kinní kan o mo ti sọ fún iná rèé àgbọ̀ lọ́pọ̀ lé ní ẹ̀dá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi ìfara yẹn náà ẹ lọ sórí káàkọ́ lọ́jà ká tó gbé ìfara ó dáa nítorí lọ́jà mo bọ̀ sùn ká padà dé
2: Lagilu FM 96.7
3: bá a dàda èmi lọmọdé ìsìnfún ọgbà fóònù pa ni.
4: wo ọ̀rẹ́ mi kò sílé ẹ̀kọ́ tí n ti mú lọ odo nígbà wálé.
3: tó o gbọ́n pa grace feed ni.
4: níbo ló wà.
3: jẹ́ǹjẹ́ ọ̀tán grace feed private school àti grace feed college ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́.

0: yàrá sílẹ̀. Tún ìyanu.
1: Ibùkú.
0: Amalẹ̀lẹ̀ jáde fún gbogbo èèyàn. Bí kò rí kankan yẹn ti retí ìtìjú lórí ọ̀rọ̀ rẹ. Jésù fẹ́ jáde sí ọ níyanu nípasẹ̀ ìdè. Pásítọ̀ náà wà ní dáre. Pásítọ̀ Gbẹ̀ngà Fada Ìró. Prọfẹ̀sì Sáàbọ̀ náà wẹ̀rẹ̀. Àwọn olórí ẹ̀mí Adéyí Kala ṣeyọrí. Pásítọ̀ Ìfẹ́ Olúwa Dógìyọ̀. Evangelist Kapore Taiwo. Pẹ̀lú Mínísítà Ìlọrin Mùráyọ̀. Pásítọ̀ Iná Fọlọ́nṣọ́ yóò máa sọ̀rọ̀ àṣẹ. Látọjọ́ Mọ́ndé
2: Recycle àti tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer. Ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333

0: nínú ayé onípojúpo níwò ní tèmi tó gbẹ̀jẹ̀ jésù ṣe máa sọ kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà là kò rí ìtọ́dún yìí o gbogbo ènìyàn tún yẹ́ máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge wo road ládojúkọ jájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Prophet Suma and Bella at the 0902-520-2724. Yes, we did at the Kajo Padinebe.
1: Lagilu FM 96.7.

0: ọbẹ̀ ń bá kò jẹ́ inú ọbẹ̀ ń dùn kò mọ̀ bóyá ara òun ló ń bàjẹ́ yẹn àbẹ́ ẹ̀rí nǹkan tábà là ń bàjọba jà táwa là ń ba dúkìá ìjọba jẹ́.
1: ẹ lọ sórí facebook o ẹ lọ sórí facebook mo fẹ́ ká rí tá a bá wò tá a so mọ́ tá ń gbọ́ mo wá fẹ́ ká jọ ronú pọ̀ tá a ní ń ṣera wọn nù wá kí ni a lè ṣe sírú èyí ìjọba là ń bú ìjọba ń ṣèwọ̀n tó lè ṣe o àwọn ará wa wá ń kọ́.
0: ìwà là ń bàjẹ́ o ẹ wá wo àwọn ará bí o ewu bí wọ́n ṣe fọ́ sí títì tí wọ́n sì pọ̀ bíi koríko wọn àti ẹ̀wà tijú wọn àbẹ̀rù wọn àti wọn tíjọba fẹ́ ṣe fún wọn títì tíjọba ṣe fún wọn ó ní wọn kókùnda tán bàjẹ́ o torí irin tó wà láàrin rẹ̀ tí wọ́n fẹ́ yọ ṣé títì tí wọ́n ṣe yìí ṣèjọba nìkan ní òrè àbíjọba gan lè mọ́ gba ọ̀nà ibẹ̀ rárá láwọn tí wọ́n ń pè níjọba wọn lè mọ́ gbọ́nà ibẹ̀ rárá àwa náà láàrin fúnra wa nígbà tí wọ́n ki títì mọ́lẹ̀ tẹ́ ń fọ tẹ́ ń yọrin ibẹ̀ tẹ́ ń lọ yọ ta ṣé tí ọ̀nà ò bá dáa ṣébi ìjọba ni àbẹ́ẹ̀rí iṣẹ́ tíjọba ń ṣe náà ń bàjẹ́ o wọ́n sì kóra wọn jọ lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n ẹ tiẹ̀ jẹ́ ká ronú jinlẹ̀ bá a bá ń sọ pá ń bàjọba jà táwọn à ń ba dúkìá ìjọba jẹ́ ta gangan níjọba báwa náà níjọba dúkìá tá ń bàjẹ́ yìí dúkìá ara wa ni owó wa náà fi ṣe àjẹpọ̀ owó ara wa là ń bẹ́ náà nù o kí wàá la fẹ́ ṣe sírú àwọn eléyìí àbẹ́ẹ̀rí lójúmọmọ wọn kálukú sí ẹ mọ níbi tó wù wọn ni ẹ kálukú mọ lẹgbẹlẹgbẹ lọgbàlọgbà ni ẹrí wọn sì ń da òkúta wọn títí tíjọba ṣe torí irin tó wà láàrin rẹ tí wọn fẹ yọ níbo wa la fẹ dẹkùn irú nǹkan báyìí ṣé òfin tó tiẹ lè de àwọn tí wọn lọ ń ta kòndẹ́mù àbí mọ ta irin tan kankan wà ni àbí irú àwọn wo ni wọn fẹ gbé jáde tí wọn mọ ṣe yìí ìtọpinpin wọn tí kinní náà báyìí ó fi dínkù nílùú yìí bíyẹn bá gbére sílẹ̀ gbígbé bíyẹn gbé kódà wọ́n ń lọ yọ ac tó ń lọ yọ tà bẹ́ẹ̀ la wá fẹ́ ṣe lé ìdá kó lóun kó mọ̀ ṣàánú wa mà ní ó sì wá di gbọmọgbọmọ ó ṣùwà o kó lóun kó ṣàánú wa ẹ ṣeun.

0: Europeia não, é o não. Vamos nesse aqui de novo. Vamos nesse aqui de um tipo de gache, mulher, do balanço um bu. Você é bom foi. Lá uma bica ganhou tudo já foi vindo base em se fizer lá nem mais o bem e a você não é cansado de bolen. De contrato para você tá de bolen por do bar. Uma coisa o tipo. A ver que não cumpre o o bagba de wa o omo ba lo binu familia o awon asara re a ti re kankan se si awon eyan rin kan da be won se wo won ki wa ni won le se si e gbo Dr. Babatunde Adeleye, you are welcome.
1: Thank you, sir.
0: E ka bo sori eto
1: e se olotu
0: re kan ta le bi je kankan te ba si yoju bayi ke yo tete lagiri mo na ni se be en tele wa bo pelu ba se n bo yi
1: bene
0: ki la le po sele iru opolo won se ki se iru opolo to wa lori emi ati awata ara joko ta fo ni rin se iru wa lori won ni ki lo le ba iru rin ajo bayi wa
1: e se olotu nkan ti en so abi ti mo wo yi ko ni nkan se pelu arun opolo
0: okay
1: ìwà inú wọn ni wọn ń wù jáde bákan méjì la lè wò ọ̀nà kínní ó ṣe pé wọ́n ń fi ìbínú fi ẹ̀wúnú hàn sí ìjọba which is wrong anyway torí tínú bá ń bí àwọn èèyàn pàápàá ní agbègbè wa ń bí bí ká máa da nǹkan rú ká máa sun nǹkan ná ká máa ba nǹkan jẹ́ ni wọ́n fi ń ṣe kò dẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ mo gbọ́ tí ń sọ lẹ́ẹ̀kan pé àwa náà la ní nǹkan tí wọ́n ń bàjẹ́ àwọn taxpayers náà ni wọ́n lówó tí wọ́n fi ṣe nǹkan tí àwọn aráàlú ń bàjẹ́ so irú nǹkan bẹ́ẹ̀ kò ń jẹ́ kí ìdàgbàsókè wà bíkọ nǹkan tẹ́ ẹ bàjẹ́ wọ́n á pàpà túnṣe náà ni so owó yẹ owó ẹgẹ́ ni ìyẹn ní apá kan apá kejì ó ṣò pé poverty poverty
0: pipo
1: àwọn èèyàn ò rí jẹ dàbí ìtìgbà kan mọ́ èrò wa ládùúgbò lásìkò níbi tá ní agbègbè wa ni pé kíjọba ṣe gbogbo ẹ̀ kó ṣe gbogbo ẹ̀ kó ṣe gbogbo ẹ̀ ó ní iye tí ìjọba lè ṣe nígbà tí ìjọba ò bá ṣe tayi àwọn alágbàṣe àwọn oníṣẹ́ àdáni náà ò ní orí ọ̀fẹ́ àti àtìlẹyìn ìjọba láti gba àwọn èèyàn ṣiṣẹ́ àwọn èèyàn ò jẹun so ibi tí mo rò dé ibi tó fa ara ìdí tó fa nìyẹn wọ́n fi ń lọ ṣerú nǹkan mẹ́ẹ̀ ẹ̀yìn èyí ṣe nǹkan tó da ọkọ̀ pé mò ń sọ láti endorse wọn kò ń ṣe nǹkan tó da.
0: mo ń rò pé ibi tèmi ti ń rò pé dàbẹ̀ nǹkan yẹn tọ̀pọ̀ lọ́nu ti àwọn pé poverty àárín jẹ tó ń wá gbọ́dọ̀ wá bá ṣe dẹ̀hun tó wá jẹ́ tìrù kíní bíríìjì wọ́n ń fọ tí wọ́n ń lọ ká ikọ̀ ìrìnà ẹ̀
1: bẹ́ẹ̀ni
0: wọ́n dẹ̀ mọ̀ pé ṣé normal person lè bèrè mọ̀ pé mọ́tò tó bá gorí ẹ̀ ńgbà tó ń ti fọ́ sálẹ̀ yóò ní accident àwọn èèyàn lè kú kankan sẹ́ni tí kò ń ṣe pé ọtọ́ pọlọ rẹ̀ pé tó yẹ kó lè dọ́rùn yẹ wò ni mo ṣe ń rò mo ṣe ń so kínní márùn-ún ọpọlọ o.
1: ẹ ṣe olóòtú tẹ bá pe nǹkan ní àrùn àrùn yàtọ̀ sí nǹkan téèyàn wílín lè ṣe àwọn eléyìí wọ́n ń ṣe ni kì í pé àrùn ọpọlọ ni pé kéèyàn hùwà tó yẹ pé ó yàtọ̀ sí tara ayé gédégédé o lè ọ̀kan júwà wò bíà ló ń fa àti ìbínú ló ń fa tí à ń rí táwọn aráàlú wa ń ṣe. èkejì bí ẹ ni pé láwọn ìjọba tó ń hold àwọn èèyàn accountable environment tá a bára wa ní.

0: ni se ni pe o le je o le pe bi sun lale ana kodo ni ko ko le ori omi awon eun ni bi o pe bo lo ti ro ba lo se se wa lo ti make na ni so owo the love for money the excessive love for money o pelu nkan to nse wa
1: se lo ni se pelu opolo ja
0: mi
1: o ma boye ri video kan awon kan ti ari won tak won si no mama ni won saba ma ni won saba ma se wahala ni bo wa o ti drugi mo kini kan awon mo ti won se se n te kini o ti wa di on ti da so o ti n se kini kan a gbiyanju ni lana ti gbile lati pe boya won ni ri won ran lowo Taufik awon ti ti omo tan mo mo wa ton mo ni pe awon opolo tin kankan yen se a re success die nwe sha mo fe mo bi omo mu gba omo mu awon won kan mo n dare n ton si ko to anu mi mo boya
2: be ni nigba yen a ri awon opolopo se mo en to ba wa to tun mu e to tun mu elomi wa o tun mo si pe won ri yato niyan ṣùgbọ́n tó dájú ni pé bí wọ́n bá kó èèyàn mẹ́ta lọ sí hospital àmẹ́tẹ̀ẹ̀ta lè má gbádùn tán.
1: Ẹ jẹ́ wá lànà tó yìnbó sá nílànà ìbílẹ̀ ni ẹ̀ wọ́n ní àwọn ní àwọn kan tó fi wọ́n lè ṣe ìtọ́ kan tó nílànà ti psychoclinic sí ẹ̀yìn tẹ specialized lórí ṣé a lè rí àwọn kìíní yẹn correct ọmọ tó ń mú gbó lówà míì wọ́n ni wọ́n ń gbé gọ́ọ̀mù míì kí ní tọ́ílẹ̀tì kankan different species of drugs ni wọ́n sáàmọ́ nítorí láti fún ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti ń yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké tẹ́rí yìí wọ́n ní drug kankan ni wọ́n fi ń ṣe àti lágbẹ̀rẹ̀ lánàá tòyìnbó ṣé ó ń work.
0: Ẹ ṣe olóòtú ti n bá gbọ́ yín dáadáa ṣé ẹ̀kan ni ṣé ó ṣe é wò tán ẹ̀kíní nìyẹn then èkejì ìgbóhun tẹ́ ń sọ stimulant ni èdè àwọn stimulant ẹni tá a máa kọ́kọ́ bìnrin pé kí ló dé táwọn ọmọ wa àbáyọ yẹn tán fi wọ́n fi pé àwọn láti lo oògùn olóró kí àwọn lè kí wọ́n lè gbégbé ayé tí wọ́n ń rò lórí euphoria to live an euphoric life tẹ́rọ mi yẹn oríṣiríṣi oògùn olóró ló wà àwọn tí ò lóògùn olóró wọn ń lo mìfẹ́ sọ lórí ago kọ́ ọ̀n jẹ́pá tó lọ tún fún educator àwọn èèyàn nǹkan tí wọ́n tún lè lò láti lè stimulate wọn but the first question is ṣó ṣe é wò tán bákan méjì ni àwọn kan wà tó ṣe é wò tán tí ò ní ṣẹlẹ̀ tí wọn ò ní rí mọ́ láéláé àwọn kan ni àwọn kan wà tó pé a case manager ni case manager pe a mo mojuto lojojumo ti ko fi ni sele bo se tobi to ti o fi ti o si ni ti o ni pa won lara ati gbegbe aye to ni tumo iru awon case manager la pe a ma won ma nlo ogun won ti won ri therapist won ti won se awon nkan to ye ki won se wọ́n lè control àrùn ọpọlọ yẹn ṣùgbọ́n once in a while mi mọ tó bá di àsìkò tí kíní yẹn bá bẹ̀rẹ̀ ó tún lè san wọ́n wò tó bá san wọ́n wò èèyàn míì pé wọn ò tí ì ríwòsàn pípé bí ìgbà

tó ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí i nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde lẹ́tọ̀jọ́ monday august 31st prophet olúfẹ́mi òní mọ̀mọ́ wòlíì obìnrin mẹ́rin alárápẹ́ prophet mayowa fèyíjì pastor emir adéọ̀sùn evangelist doctor bọ́sí adéìwà evangelist kẹ́hìndé akínwálé lady evangelist bọ́sí adéwùmí pẹ̀lú àwọn ọmọ david brothers ni yóò mọ pẹ̀lú bàbá olùgbàlejò prophet so adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò mọ wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ sunday september 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ christ apostolic church ibùdó ìyanu district headquarter tó wà ní mọ̀lúsì street end mọ̀lẹ́tẹ́ nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ ò sì ní wà bákan náà mọ́ lórúkọ jésù

0: Ladri Adesina Rom ọpọ ìsìn ẹni láti UK. Mo rò pé dọ́kítà yìí náà gbọ́. Wọ́n ní àwọn tí wọ́n ní challenges kankan náà wà ní bó ṣe wà ní UK náà ló wà ní Amẹ́ríkà náà lọ́dọ̀ yín lọ́hùn kankan pé but àwọn ò ṣe máa fọ́ ilé kí wọ́n máa fọ́ títì fọ́ kankan torí pé wọ́n dúró àníbọ̀n ṣe ń rò náà ni ìrọ̀pọ̀ nọ́mà kéèyàn ṣe.
1: Mo gbọ́ nǹkan tí ẹnìyẹn sọ dáadáa ṣe mọ̀ pé mo sọlẹ̀ mo ní bákan méjì ni kò ń ṣàrùn ọpọlọ I insist on that. Ìwà àwọn ọ̀rọ̀ tó fi wúrú
0: tó wà nú ẹni lọ tí pa nípa
1: ìyẹn bẹ́yẹn ó lè jẹ́ pé ọ̀nà táwọn gbà fi ìwúnú wọn fọ̀ ìjọba ni láti destroy even though that is
0: wrong.
1: Ṣe rí máa yẹn sọ̀rọ̀ kan ní US or in the western world really there is a program that is a system called welfare program tó bá níṣẹ́ o lè lọ bìkan tí wàá lọ máa gbowó ìjọba máa bó ẹ tó bá nílé ìjọba ní housing program all these basic simple social welfare program ó wà ń bẹ̀ yẹn àwa ò ní ń bíbà ẹ ẹni tó níyàwó tó lọ́mọ tí wọ́n dá lóun bíṣẹ́ tẹ́ẹ̀ fún ní pension tẹ́ẹ̀ fún ní whatever tó yẹ kẹ́ fún ìbúlẹ̀ ti fẹ́ kó bọ̀ ọmọ.
0: Mo ṣàlè pé èèyàn ní kí ni depression
1: pé ń gbà tí. Ó lè fa depression yes.
0: Of ọpọlọ nìyẹn.
1: A lè rule out.
0: Ṣé pé kíní ẹ lárun ọpọlọ.
1: Mi fẹ́ ká fojú mo fẹ́ ká wo as a behavior issue. Tell me we have to be able to and láti separate. Depression means inú ẹ ò dùn inú ẹ bàjẹ́ perpetually tínú ẹ bá bàjẹ́ ò ní ba nǹkan tí ò yẹ kó bàjẹ́ jẹ́. When you are sad you withdraw to yourself. You feel so bad you isolate yourself coming back to oro hallucination
0: tell yourself like exactly amodi kan yo kan ma
1: ro pe boya ohun
0: ati tinubu la won ma je dinner
1: eh alle eh delusion to ni that is delusion yes
0: kan ni badan bi pe wo tinubu se pe bayi no emi lo eh kini kan kan
1: that is delusion
0: kini o ma pa
1: arun opolo de you now you are talking of to nje arun opolo
0: tabi ko ma gboro eh báwo ẹnu nìkan ní ọ̀rọ̀ ló ń gbọ́ tó bá lo pé kó ń lọ gba kinní kan jẹ́ olóògbé ẹnìkan sọ fún pé kó mọ́tò ti ń bọ̀ nǹkan lọ já signal sẹ́nu ẹ̀.
1: exactly àrùn ọpọlọ nìyẹn ṣe ríru ìyàtọ̀ yìí tó wà lẹ́nu ìyàtọ̀ táwọn tó lọ ń ba nǹkan jẹ́ ebi pẹ̀lú tó ń lé àwọn yẹn àrùn ọpọlọ òun ṣọ̀rọ̀ ebi lè fà but majorly àrùn ọpọlọ ni pé ẹ lè ronú bó ṣe kẹ́ ẹ ronú àwọn nǹkan kan ló dẹ̀ máa ń fà á ó ṣeéṣe kó jẹ́ èèyàn ní trauma kan in life ó ṣeéṣe kó lọ lo oògùn olóró tó bọ ọpọlọ ẹ̀ jẹ́ yẹn fún láwọn èèyàn méjì ó kìí ń dárúkọ àwọn kan wà pé tó bá mú gbó ẹ̀ lè rí lára wọn wọ́n á sì function normally ẹ lómi ìjọ tó bá dẹ̀ ti mú gbó tó fà á lẹ́ẹ̀kan báyìí
0: ó dojú kí mo tó rí mú mọ́lẹ̀ mọ̀ pé
1: ó dojúrú
0: ni ìmọ̀ pé wà nú àgbo èmi kàn máa gbó jẹ́jẹ́ tèmi ni.
1: So irú nǹkan bẹ́ẹ̀ there is something we call in the brain when there is chemical imbalance in the brain meaning àwọn chemical kan wà mí chemical kan wà in the brain pé ó ń láti wà at par ó ń láti wà equal síra wọn síra wọn yẹ yín chemical tó mú ni tó mú yàn wà happy àti tí ò mú yàn wà happy ṣóyí méjèèjì láti wà báyìí ni tá a bá sọ̀ tá a bá rẹ̀ nìsẹ̀ ṣe mọ̀ pé ó wà ókè kí ẹ ká má sọ̀ ọkọ̀ kò dáyé débú sẹ́rìn.
0: ti rí tábọ̀ rí
1: nù. ẹ ó lè mọ tiẹ̀ rí àwọn abẹ́rẹ́ ni pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ìyẹn àrùn ọpọlọ àwọn kan wà ẹ̀rú kan máa máa dédé bà wọ́n wọ́n lè má lè jáde wọ́n lè má lè dá rìn títì wọ́n lè má ẹnìkan fẹ́ pa wọn ẹnìkan mú ẹlòmíì lè ó lè rí ẹni tó jókòó wájú mi sẹ́n bóyá bó ṣe ń wù mí ẹni ó fẹ́ pa nìyẹn akọ igi ó lè mú igi kókàn ṣáá da wọn ni kí ló dé ó ló fẹ́ pa ó lè fẹ́ pa so n láti defend ara wọn.
0: Mo ti ẹ̀ ní case kan time kan tí sísá yìí máa ń wá ohun tí insist lórí ẹ màmá ẹ̀ gangan máa ń tẹ̀lé wa ó ní àwọn ṣọ́ọ̀ṣì ìjọ ṣọ́ọ̀ṣì kan wà tó ń lọ ọkàn tó ní ó ní wọn ní ó ní mo ṣe dúró ní ìsẹ̀ ẹ̀wọ̀n mẹ́ta sí ẹ̀dọ́dọ̀ kan yẹn èmi ni wọ́n bá ṣọ.
1: That is visual hallucination.
0: Wọ́n aṣọ mi ni o. Every now and then still there but ó insist pé kankan ò ṣeun ó dẹ̀ ẹ bá tọ́
1: kúrò. So good ibi ti oro eyin media people lati come in nseni we call it awareness won lo se ko I told you I'm going to Lagos on 3rd to declare that, to give another lecture on, or something like this too ibi ti this is where people like you comes in
0: okay.
1: In mental illness one of the major problem tanini is denial so go le ren to lorun opolo ko agree pon larun opolo ani gankan o se mi na ni but awa tan ba nge la mo pe nkan kan se
0: I insist
1: because in ten bo un se nge aye ti e ko le se nri ibi ti eyin gege bi family atore ten lati fowo so opo ni e pe e ja mu eni ka lo ba wa itoju nbi kan ti arun yen ba ti po to ti so the first or the dakuda they fi ni in US let me talk of US ti nu kan ba yen ba sele laarin family then kan ba ni arun opolo to de wa in denial so ye awon family le pe olopa ki won gbe lo se hospital to ba wa sodo mi mo le kan ko ni petition for involuntary psychiatric hospitalization. I can petition him to be admitted in the psychiatric unit of any hospital. Fun itoju. I'm covered by my license. I'm covered by the government to take care, to do things like that. Tell me, but you know, send me by. Those are the kind of things. See, psychiatrists or people in my field can come together and create an advocacy.
0: Anyway, you know me say the phone will come. But we should buy a song, but I want to see. Hello. Hello. Ko jade.
2: Hello.
0: Emi o gbo nkan kan.
2: Hello.
3: Hello sir.
2: O nji ko lo soke e gbo un soke o.
0: Ba pe mi ti yasiko.
2: Hello.
3: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. About the children of social, God, you double the work and say, see, you say, make time of your money. So you pay to me, consider it a legal, so you find that she doesn't work in it. Come on, my dear, go see, or not my hour of follow, or see, both of the damn. A question.
0: Wọ́n say ìjọba ò lè fòfin kí wọ́n wá rí drug mọ̀ kò sí gbàtí ìjọba sòfin kí wọ́n máa wá drug náà àti drug náà máa wà.
1: I just came from a conference in Uyo. You know I went to Uyo for conference. These are part of the things that we discussed, Constitution of Nigeria. There must be an advocate group. That's of ìjọba. Àwọn tó wà ń jọba gbogbo wọn ò yá dìndìnrín. Àwọn tá a dẹ̀ wà dá jára lù náà àgbẹ̀ rọ̀ yá dìndìnrín. N tí ò bá yé wọn, a fi yé wọn ni. Nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ kí lè lè ṣe sí. O ní láti jẹ́ psychiatrist láti gbé ìtumọ̀ wá. Bẹ̀ gbáwọn psychiatrist tó mọ̀ ń paṣẹ́ ìjáde pé kí la lè ṣe tá a fi lè resolve problem.
3: Pẹ̀lú sà.
2: Hello.
3: Ọmọọba Bọ́lájí Ajibọlá Adémọlá òkè láti ilé Yorùbá. Yá mo iná fẹ́ sọ lórí ìdòní drug yẹn but wọ́n ti sọ. Bọ́lá wọn fẹ́ sọ pé kí dédé tí ìjọba òòrùn àwọn aráàlú lọ́wọ́ Adúámi. Irú psychiatrist tó wà ní Abéòkúta tàbí ibòmíì náà. Owó tó fi lọ ń tọ́jú àwọn tó ní àrùn ọpọlọ ó yẹ mo ṣe ń gbọ́ owó ẹ̀kọ́ gidi o. Bẹ́ẹ̀ kíjọba bá wọn mú wálẹ̀ tó dàda àwọn tó bá lè ti wá ní wọ́n lè máa gbé wọn lọ. Tó bá nígbà tó máa lọ sí Akátì gẹ̀ẹ́ fà ní bí ọkọ̀ ṣẹ̀ nìdí lọ́dún ọ̀pọ̀ owó lòún fẹ́ lọ ná. Kò sí ìjọba gbé wálẹ̀ díẹ̀ then kó wá sọ drug yòó pé tó bá fi ilé ẹ tó mú wọ́n mọ àwọn tó ń mú náà àwọn tó fi ń tà kíjọba gbófin jáde. Bọ́lájí Ajibọlá Adémọlá òkè láti ilé Yorùbá.
0: O dàbí kan méjì o time láti lò ọlọ́run dẹ̀ ṣe o dàbí pé ẹ ṣe ní bí ọ̀sẹ̀ mélòó sí kẹ́ ẹ tó padà. Mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n gbádùn yín níwọ̀n ìgbà tẹ wà láàrin irú bá ṣe sọ̀rọ̀ lẹ́nìkan ráyàwó ààyè káwọn èèyàn ní pè rẹpẹtẹ́ ni e si fun ni indulgence e pe se le wa fun program ke to pada bo ti ya
1: ma gbianju le kan se
0: e jo olorun a ba de ba wa se okunrin bo da na ni sam le mi ni da lo da to lo

0: Eh, dako e wa nkan fidile ka je ka farabalẹ gbadada. Eni o ni di ranlowo wa, o ni di imoran wa. Ewo ni se loni, ore.
1: Ori mi. Mo ki yo. Eyin baba mi. Eyin atoku eto na, mo ki eyin na. E je ko gba mi nimoran lori nkan to nsele laarin mi ati baba awon omo mi. Omo ipinle Osun ni mi. Igba ti mo ko ise awon to ma nsenu leso ya dressing. Igba ti mo pari ise ti mo ko ngba na ni aburo mama mi ko ni ki wa si ilu Zaria pe mama ri ise se. Ni toto mo lo ba won. Olorun si gba fun mi. Tori ibi ti mo ni shop si ko fi be jina si ile gbe awon akeko. Tori na nkan won ma ba mi won ma patronize mi. Iye ni pe won mu mi bi onibara awon gan. Owo mi nya. Fa ki n to lo bi odun meji nkan ti bureke fun mi gan. Mo dupe lowo Olorun. Asiko gba na ni mi ati omo ipinle Osun kan na pade. Orisirisi okunrin lo n wa. Sugbon arakunrin yi to tun je pe omo ipinle kan na ni wa. Mo gba fun won abere si ni sore. Laipe won loju sawon molebi mi ki ma forogun ase igbeyawo. Asiri n bo jije mimu Olorun se abi omo meta nigba na. Awon wedding ise ti oko mi se. Awon company nlanlanla lo ma n ba sise. Won ni workshop ti won o sugbon awon eyan to ma n pe won fun ise. Asiko gba kan awon atore won kan ti e lo si ilu Abuja won lo to su meta nibe. Igba to n de inu wa dun. Gbogbo igba ti won ba si nle won a pe a n soro. Won tun ma n fowo ranse si wa. So mi o ni problem ninu igbeyawo mi. Sugbon igba ti omo mi akobi to pe bi omo odun mokanla. Tori omo meta l'Olorun fi si arin wa. Ni oko mi ba ni to awon fe lo si ilu Eko o. Bi pe won pe awon fun ise kan. Inu mi tun dun. Ko to di asiko yi ise won o fi be lo dede mo. Iyen ni Zaria ta wa. Sugbon eko kan tawon ore won ba nise won ma n pe won. Ise temi nse o n lo dede. Tori e ko je ki ma la rara. E moye igba ti oko mi a jade to ri pe mi ni ma tun fi owo si won lapo. Pe kasiri ma ba fi tu. Mo ti igba kan ti mama won ti won sick gba yen. So mo fun won ni owo ni pe ki won lo gbe mama wa. Won lo. Mama lo ni odo wa o to bi osu meta ti mo n sike won ti mo n toju won. Gbogbo igba ti mama iba ti ji won a sadura fun yin. Mo dupe lowo Olorun nkan lo dede. Igba ti mama lawon fe pada gan mi fe ki won pada. Sugbon igba ti won so wi pe oja tawon n ta ati bebe pe ko ma di pe gbogbo o ni lo dede mo ni mo se igba ki mama pada si isale. Igba to de n lo mo owo ounje orisirisi nkan ni mo ra fun won. Mo se dada sawon ebi oko mi. Ta ba n lo sile eleya niyen mo le ra aso bi igan mejila. To ye pe mama na ni ma ko fun pe awon to ba ye ki won fun won ti gbogbo won sadura ti won dupe. Tori ise mi n lo dede gan. Igba mi bayi titi ago mokanla a le ma ti wole. Toko mi gan wa ba wa nibi ise ta jo ma duro titi e moro awon student. Elomi e le so pe fe close bayi ni nkan bi around 9 ni won ti de. Ounje o se problem wa tori leyin shop wa mo ma n dana. Debi pa awon omo ise mi gan en to ba le duro nu won gbogbo won la jo ma jeun ale. Mi o mo nkan ti mo se foko mi a ki n ja. Awon eyan gan tun ma n fi wa se example ni adugbo. Afi boko mi se ni oun lo si Eko o. A n soro nigba to dasiko gba kan mo ri pe fone won lo mo. Eru ti en ba mi ki lo sele ki lo se. Gba to di bi ose keji ni won ba ni to ki ma binu si awon o. Tori na nko awon o se mo sugbon awon mo ba won se fe so fun mi. Ọlọ́run ó ba mi tọ́jú àwọn ọmọ o. Nígbà yẹn wọ́n tún wá ní kí n lọ sí ibì kan nínú ilé kí n gbé àpò yẹn sókè nínú wardrobe. Àrùn wardrobe kí n gbé pálí kan sókè ńbẹ̀. Àwọn pálí kéékèèké yẹn. Ó dé bẹ́yà pálí fóònù. Okay, mo rántí pálí fóònù ni wọ́n ní kí n wo abẹ́. Ìgbà tí mo rí ni mo rí pọ́kọ̀ mi ti kọ lẹ́tà. Pẹ̀tọ̀ àwọn ò ṣe mọ́ ti márẹ̀ tí mo fẹ́fẹ́ àwọn yọ̀ǹda mi tọkàntọkàn. Àwọn ṣe mo sun ẹkún lọ́jọ́ náà tó ṣe pé. Ẹ mọ̀ pé àwọn Yorùbá tá a wà ní náà tá a máa ń ṣùgbọ́n ara wa. Àwọn èèyàn gbà tán gbọ́ kò yé wọn. Àbí wọ́n lòògùn fún wọn ni. Àbí nǹkan ni. Ọkọ mi wọ́n ti chẹ́ǹjì nọ́mbà wọn. Fóònù nọ́mbà wọn ò lọ mọ́. Mo kékeré mo yán yán yán. Nígbà tó tó nǹkan bí oṣù kan mo ní láti wá sí ìsàlẹ̀. Ní mo bá ṣàlàyé pé tọ̀ báyìí nǹkan báyìí báyìí báyìí báyìí ni o. Màmá ni ẹ kò sí nǹkan táwọn ò ṣe torí wọn ní bàbá mọ́. Pé kí n lọ máa dáràn pé bóyá ti bóyá ní nǹkan tó rí kì í ṣàn sọ ọmọdé. Mo dẹ̀ ń wo màmá pé màmá ṣé irú nǹkan báyìí ló yẹ kẹ́ ẹ máa sọ tí mo bá jẹ́ ọmọ yín. Ẹ wo ọjọ́ náà lèmi náà ti make up mind mi pé tọ̀ nǹkan tó bá wo kálùkù kó máa ṣe. Ọlọ́run kúkú ṣe iṣẹ́ mi ń lọ dédé. Nígbà tó di àsìkò kan àbúrò ọkọ mi wọ́n ti gbé ọ̀dọ̀ warí obìnrin ni wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ mi gan. Ó ti tó bí ọdún mẹ́ta tí ọkọ mi ti lọ ń gbà náà. Làbúrò wọn bá pè mí wípé ìyá alágbájá kí n má ronú pa tẹ̀gbọ́n mọ́ o. Mo ní mi ò kí ń ronú bó ti ẹ̀ ṣe pé ẹ̀kọ́ kan ọkàn mi á lọ síbẹ̀. Ibà mi máa jókòó máa máa rò pé ṣáà jàrí ni àbí wọ́n rí wà kan lọ́wọ́ mi tí ò yẹ kí wọ́n rí ni. Èmi àtọkọ mi àjàre Ọlọ́run ọba ń gbọ́ kí ṣe pé bóyá mo tó bá ti ó ti ẹ̀ jẹ́ nìkan tí ò fẹ́ wàhálà. Ìgbà míì tí mo bá bínú bóyá nǹkan kan ṣẹlẹ̀ báyìí ṣe ni wọ́n tún máa bẹ̀ mí. Tí wọ́n máa bẹ̀ mí ìyẹn ló wá sọ fún mi pé nílùú Àbújá òun ni ọkọ mi wà o àti pé ó ti fẹ́ ìyàwó mi. Ìyàwó tó fẹ́ olówó ni pé in fact ó ń tọ́jú mi pé gbogbo àwọn èèyàn wọn pátápátá ni wọ́n mọ̀ sí pé ọpẹ́ ìwà tí mo máa ń hù sí àwọn ló jẹ́ kóun wá sọ fún mi. Mi ò believe. Ìyẹn ni pé ṣọkọ mi lè fẹ́yàwó. Yes, òótọ́ ni ọmọ mẹ́ta la bí. Òun náà ló ní kí n jẹ́ ká bí iye tí agbára wá ká. Bí èmi máa ṣe gbàgbé nìyẹn o. Èmi nìkan ni mo bẹ̀rẹ̀ sí ní tọ́jú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n á lọ sílé ìwé. Wọ́n á jẹun. Wọ́n á wọṣọ. Ọkọ mi ò tiẹ̀ wá wò pé ní ọjọ́ kan pé kò ń sẹ́ndì owó sí wa. Ọlọ́run má jẹ́ o. Nígbà tó tó àsìkò kan ṣá. Àkọ́bí mi ń gbà yẹn. Òun ti wọ yunifásitì UI ni wọ́n mu sí. So mo kàn wá rò títí ni mo bá ní òkè ó dà. Káwa náà kúkú rì lókètì sí ìsàlẹ̀ ńgbà náà. Ẹ̀gbọ́n mi kan wà ọkùnrin mo fún wọn ní owó kan bá mi gẹ́ẹ̀tì ilẹ̀. Wọ́n bá mi gẹ́ẹ̀tì ilẹ̀. Mo bẹ̀rẹ̀ ní sí ní ṣiṣẹ́ ilẹ̀ yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Mo ṣáà dúpẹ́ mo parí ẹ̀. So ìyẹn ni a fi múfò wá sí ìsàlẹ̀ ńgbà náà. À ń ṣe mọ̀ pé èmi mo láwọn ọmọọṣẹ́ mò ń kọ́ wọn níṣẹ́ mò ń ṣe gbogbo ẹ̀. Ọjà ò wá fi bẹ́ẹ̀ yá torí gbogbo àwọn ọmọ mi náà náà ti establish. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí mo ṣáà ṣe wá nìyẹn. Ilé tí mo kọ́ mo yọ ṣọ́ọ̀pù ńlá kan sí ìyẹn ni mò ń lò. Ní ìgbà tí ọmọ mi àkọ́bí ìyẹn tẹ̀ ti jáde yunifásitì àwọn méjì tó kù náà àwọn náà ti wọlé. Ọlọ́run ràn mí lọ́wọ́ gan. Ibi tí mo tún wá ní ṣọ́ọ̀pù sí náà àṣírí mi ń bò. Ọlọ́run ń bá mi ṣe. Kò pẹ́ tí mo bẹ̀rẹ̀ báyìí kí n tó lọ ọdún kan mo ti ní àwọn ọmọọṣẹ́ tí wọ́n ti lé ní mẹ́jọ. Àfi gúnlẹ̀ ní ọjọ́ náà o ni mo bá rí ọkọ mi ló bá dé. Dídé tó dé ẹ wò tẹ́ ẹ bá rí bó ṣe rí. Kíní yìí ń yà mí lẹ́nu pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. Mo kí wọn o mo kí wọn dáadáa. So wọ́n ṣáà jókòó. Mo bá jókòó pé àwọn níkàwọn wá wò mí náà ni àwọn ọmọ ń kọ́. Bóyá ntọ́kọ mi èso ẹ pé ní màá máa pariwo mọ̀ ní ìpariwo mọ̀ lálàáfíà làwọn ọmọ wa. Mo tún ra àmọ̀là ọmọkùnrin yìí jẹ. Ṣùgbọ́n nígbà tó di àsìkò kan wọ́n bá ní ó rẹ àwọn díẹ̀ o níbo làwọn lè sùn sí. Mo ní ní lọ́dọ̀ ta ni pé ṣe bóun gbọ́ pé mi ni mo kọ́lé. Mo ní kó lọ béèrè. Ọkùnrin kan ló kọ ilé fún mi. Mi ì sì lè gbà. Nígbà tí o bá wá lo fẹ́sùn bíbà ẹ́ tó bá wá di pé ẹni tó kọ́lé fún mi tó bá dé kí ni kí n máa sọ fún. o ni ki ma ro be o sha ni baba awon omo mi abi e wo eni omo Nigeria ko ye mi o ti lo bi mo se nso fun yin akobi mi o nsi rulu lowo omo odun kun mokanla lomo na wa to fifi wa sile to ti lo eyin na ba mi ro omo ti le ni ogun odun o wa de o wa lo fe wa sun sodo mi ah ah oro yi in fact o ni rada ohun ni lo mo ni lati lo pe en to je bi chairman adugbo n ba sa salaye fun awon na wa ba mi le nigba na ati gba yen awon family o ma wa je kin gbadun o e mewa ni won ma pe mi boya bi o ba kuro lodo mi boya mi le se ru nkan ti mo se tori na nkan kin foriji tori na nkan kin se kini kan te bi pe awon omo mi tori gbo okunrin la awon meteta igba ta awon omo yi gbo awon omo yari ni awon omo mi ni pe ti ma gba dadi awon pada mi o ni ri awon omo emi o se le so awon omo temi nu o igba to tun wa ya afa wa awon na tun wa pe mi iyen ni ustaz wa kin jo kin foriji baba awon omo mi igba to ya ore mi yen ni mo wa pe tori ohun nikan lo mo gbogbo nkan to n sele o be mi o lo nu so fe gbo ohun o lo n de juwe shop mi tori pe shop mi titi lo wa pe kin dakun kin foriji ohun mo wa ni ase be lomo olowo lo lo fe nigba yen ah o lo dabe ni pe omo olowo n wa omo ni o pe in fact omo meji ni o bi fun egbon ohun bawon omo nkan to sele pe osan kan oru kan lo le egbon awon jade ninu ile to n gbe to so egbon ohun ni ise lowo mo ko le pada cesarea tori even gan ibi to fi n se workshop tele awon te ti wo be won ti tabe mo se asorisirisi pe tori e ni o to eyin omo Nigeria awon eyan ma je ki n gbadun ki le ro pe ni mo le se lori oro yi emi o setan lati fe pada o mi o ti e setan mama to ni kemi lo ma da oro mama na ti wa won gba ton bo won tun ka won melebi won wa boya won wa wo ibi to lo n sore fun mi si ni o ni mama bere si ni ma be n pe awon ri pe omo benin o de n ko logun fun gbogbo awon ni tori mi o ah mi kin se eyan be kin dakun kin dabo kin foriji awon e gbo bawo le yan se n se ru ele eyan omo Nigeria e wa gba mi mo ti ro pe boya kin lo pe olopa boya oloko olopa ba wa da si oro yi abi emi ni mo ni le mi o le kuro ninu ile sugbon gbogbo igba omokunrin yo je kin gbadun asama ni kin foriji debi pe bi mo se nso yi igba ti last born mi ti yen wa ko ye yin ba ise mu pe baba won o damo tori pe omo na bi omo dun marun o lo ti fi omo mi sile to fi lo oko mi o da omo mo omo na o de se bi eni pe on ri pe boya baba won ni awon omo ti ni pe kin le sugbon ni imo bi mo le leni o ba tun ya o tun bo awa ma gba awon eyan wa wa lawon eyan la la la ki won wa ma be mi e dakun kini nkan ti mo le se lori oro yi o e seun.

0: transformation kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà la kò rí ìtọ́nú yìí o gbogbo ènìyàn tún yẹ ká máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge world lójúkọ ajájọ nkú ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 Prophet Suma ati be be lo egbe 0902-520-2724 Yesu Kristi re je ka jo pade nibe
1: Javis PR Eye Care Foundation lo nlogun tatatan wi pe ti yin melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to luwa da da ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagu ara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Javis PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Javis PR Eye Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card office la yewo Reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale Charity PR Eye Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won fa ni tete phone loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank Charity Consult building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe
2: 0701-522-55
1: Ojulo bara oni dindo mo wa lagbari
3: Olorun is turning things around
4: FM 96.7

0: ẹjọ́ ẹ dojú submission àwọn ìmọ̀ràn tẹ bá ní fún arábìnrin yẹn ẹ dojú ẹ kórí nọmba ewo ni ṣe ti department yẹn 08034834622 ẹni bínú sí a náà ni ẹni bínú sí a ní láǹsí o ìyáwó àwò lọ́wọ́ ẹkùn dọ́mẹ́ ṣe dọ́mẹ́ jì ní máa kí ẹ tó dájọ́ wà ní bí ní sátidé
1: bẹ́ẹ̀ni ọjọ́ méjì náà ni
0: gbìyànjú ẹkùn iṣẹ́ ẹjọ́ ayé tè mú sánà ti dànpọ̀
1: òun
0: lẹ fún ṣé tuntun yìí wà lónìí
1: ojoojúmọ́ náà ni lọ́tùnlọ́tùn òun náà lọ́jọ́ ń yọ a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú wa débi tá a dé ohun gbogbo tèmi ń sọ fáwọn èèyàn náà ni mo ṣì máa sọ bí a ṣe lè máa lo fóònù wa láti máa mú owó wọlé sí àpò òṣùwọ̀n wa ẹ ṣe ò sí inú ẹ pé kò ní nǹkan bíi mẹ́jọ mẹ́wàá lásìkò tá a wà yìí torí àtúmọ̀ nǹkan tó tún máa ṣẹlẹ̀ ní 2027 àti ìmọ̀ ẹbí dáadáa náà ló ti ń bọ̀ láti ilẹ̀ ẹni kan ló mọ̀ ká má wulẹ̀ tanra wa àìmọ tẹ bá dúró sí títì fẹ́lẹ̀ lẹ́yìn bíi níta géètì jù nídìí mọ́tò yín ó kéré jù láàrin 5 minutes ẹ̀ríyàn mẹ́wàá tó máa wá tọrọ owó lọ́wọ́ yín ó ṣẹlẹ̀ sí mí ń bẹ̀ ni ṣùgbọ́n nǹkan tẹ̀mí máa ń sọ ni pé wá ṣiṣẹ́ lórí fóònù ẹ má kàn máa waste data ẹ kí lo ní fóònù tí ò mé ìkówó fún nínú group olùmìdí awolowo láti ọ̀la on the first 20,000 ọmọ fi máa wọnú ẹ láti ọ̀la lọ nítorí pé àwọn ẹ̀kọ́ tí mò ń kọ́ wọn èmi nìkan láì ṣe scammer tí mo dẹ̀ ń gbógun ti àwọn tó ń promote ponzi scheme nítorí pé àwọn yẹn náà sì ń jẹ́ kí ìyá máa jẹ́rú wa tó fi dípà náwó ojoojúmọ́ kiri rédíò láti ṣí ojú àwọn èèyàn sí nǹkan ẹnìkan send message láàárọ̀ yìí ó chat mi hello sir is this business still going mo ní ok ẹ̀yin rò pé ó máa crash nǹkan tó yẹ kó ti ṣe látijọ́ yìí ó sì ń béèrè lọ́wọ́ mi lónìí ó lóun ṣe fẹ́ sanwó àwọn kan wọ́n chat mi mr awolowo kinní yẹn ó ti sanwó kò tí ì ṣe mo wá ń sọ fún kí ló dé tẹ́ ẹ̀ tí ì ṣe látijọ́ yìí ó ní fóònù òun ò dá fóònù yẹn náà ló fi ń chat mi o fóònù òun ò dá ẹ̀hún mo ní ẹ lọ gba easy buy èmi ṣàkọ mo ní easy buy ó ní torí òun ń san gbèsè ni mo ní tẹ bá ń san gbèsè gbèsè tẹ ń san yẹn sà nǹkan tó máa sọ yín dolówó òjijì ẹ lọ jẹ gbèsè lé lórí gbogbo gbèsè kékèké tẹ ń san yẹn ẹ lé ẹ dànù nítorí pé nǹkan tá a gbé dání kọ̀ǹfàmù ni bí èèyàn ṣe lè máa fi owó fi dátà rẹ make owó free online businesses ló wà nínú group mi lánàá a sì ṣe tutorial lórí group tá a ṣe zoom meeting lórí app tuntun kan ó ti yẹ yín àwọn nǹkan táwọn èèyàn dẹ̀ appreciate màmá kan màmá fawọlé 78 years old ni màmá yẹn ní fídíò tí mò ń post sínú group làwọn fi ń mẹ́ńtọ́ ara wọn ẹ má imagine nígbà tí màmá 78 bá ń ṣe ẹni tí ò tí ì pé 50 ó kàn ń wá owó ọ̀fà owó ìfà so bó ṣe rí nìyẹn nínú group mi nǹkan tèmi ń polówó nìyẹn èmi ò polówó pé kó wá lọ tajà mi ò polówó kó wá lọ rajà ṣùgbọ́n nǹkan tó mọ̀ ń ṣe lójoojúmọ́ yẹn in 15 minutes to 20-30 minutes lójoojúmọ́ máa wá wo fídíò àwọn fídíò ads tó dẹ̀ máa fún ẹ ní iye tí o máa mú wọlé bẹ́ẹ̀ ni ní November 16 sí November 21 wọ́n ń bọ̀ wá ṣe ayẹyẹ 2 years ọdún kejì ṣe mọ̀ pé ẹ̀sà Saturday tó kọjá òun ló pé ọdún kan àbọ̀ tí mo bẹ̀rẹ̀ lórí ètò yín ìjọ tí CBS crash gangan finally ọjọ́ yẹn lèmi bẹ̀rẹ̀ polówó ń bí so láti ìgbà yẹn mi ìdẹ̀ polówó nǹkan mi tó jẹ́ scam mi polówó nǹkan mi tó mú ẹkún wọlé àwọn èèyàn tó ń pè yín tó bá jẹ́ nǹkan tí mò ń ṣe nǹkan tí ò dáa ni ṣe mọ̀ pé àwọn èèyàn tó ń pè yín yẹn wọ́n ti sọ fún yín pé scammer ni mí ṣe mọ̀ kọ́kọ́ èmi gan ò ní balẹ̀ láti máa lọ kiri from one radio to another rédíò mẹ́ta mo máa ṣe láàárọ̀ yìí lónìí báyìí tí bá ti ń kúrò lọ́dọ̀ yín mo tún ń lọ kan tí bá ti kúrò mbẹ́ mo tún máa wà ní òkè àdó
0: látàní ogun tó dá olójú náà fẹ́
1: bẹ́ẹ̀ ni sà so ẹni tó bá wá gbọ́ lágbọ̀dánù ara ẹ̀ ló ń ṣe nítorí pé tó bá lówó family ẹ ló ni fún tó bá ní ara ẹ ló ní fún o ṣe kò kan olùmìdí awolowo kò lè stop èmi àtàwọn tó ń tẹ̀lé mi bumper to bumper WhatsApp group olùmìdí awolowo lèmi ń polówó níbẹ̀ gbogbo business tí o máa pàdé ńbẹ̀ ọ̀fẹ́ ni yato si prosperninja.com to e pe lori Chrome browser yin e lo te prosper9ja.com e ri 4500 pure networking ni yen ko ni nkan kan se ju pe ko mu eyan mo uberin wole o tan ko de bere si gbowo
0: ibo ni ki won ti pade
1: lori WhatsApp ati la ko tan kin to ma pe number mi office wa ma open ni next Monday ati ni office bayi pelu ranlowo awon member of the group mi ni iyana jankata ni egbe le poso fe ko yen iyana yen te ba ti ya sey iyana le poso fe ko ni bi jankata yen lona ku ola first street by the left ti wo kan bayi ti sign board wa nbe Awo Communications Limited
0: abere ti lokun dinu
1: be ni okay so 080 jo WhatsApp message ni kan ni o WhatsApp message ni kan ni ko send si mi lagelu si ni ko send lagelu ile ise radio to tin gbo mi ni mo ni ko send 080 33 59 60 70 WhatsApp message ni kan ni ma pe mi lori e jo mo be ma send the message prayer si mi prayer line ko business line ni 080 33 59 60 70 lastly 080 5 33 59 60 70

0: yẹlọ náà la ṣe wa aṣojú ẹfrẹbọ sí ẹnbí tó pẹ
1: ẹgbẹrún sá ẹfrẹbọ
0: náà kọ
1: náà wà ń bí báyìí lọ ṣe stanisẹ rẹ kò sí lẹsù wà ń bí torí àwọn kíní káàwọ tí mo sọ òun náà ni ẹfrẹbọ lọ fún ó jẹ ó lámìlaka mo ti dúpẹ pé mo ti darapọ mọ iléeṣẹ tí mo gbọ sí ẹfrẹbọ lẹnu orúkọ mi ni tèmi tó pa yọdélé J12 Empire táwọn yẹn máa ń pè ní ọ̀tún ẹfrẹbọ láti iléeṣẹ multistream náà ni nǹkan bá ṣe ń sọ yìí náà la ṣe wà lẹ́nu torí pé kinní yẹn dàbí pé ó ti wá gbogbo ẹ̀ ti wá látara yìí tó ti wá pọ̀
0: gbogbo ẹ̀ ti látara
1: ó ti pọ̀ torí tí yóò bá sí mbẹ̀ èèyàn ò ní mọ tó ṣe jẹ́ àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ ní ijó Saturday tó ṣe car world fún àwọn tó ti darapọ̀ mo tún sọ fún yìí ẹyẹn tó ní iléeṣẹ́ yìí sìn ó ti ra bìkan tó yẹ pé street yẹn gùn láti fẹ́lẹ̀lẹ̀ yìí dé mọ̀lété ó wá orúkọ street yẹn wá jẹ́ multistream street ní akwa ibom yó torí pé àwọn product kan máa jáde wọ́n ní 95% náwà báyìí òun mo ṣe wá ń sọ pé ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ ṣe yìí nípa product tá a sọ ginger herbal extract òun náà la ṣe wà lẹ́nu ẹ̀ wípé ginger herbal extract àwọn iṣẹ́ tó ń ṣe lágọ̀ọ́ ara ó pọ̀ àwọn kan pè mí pé àwọn ìlera yé wá ẹbí tẹ́ wà a ṣì lè sẹ́ǹdẹ̀ sí bákan náà ni pé product ń ṣe fún ẹni tó ní àwọn nǹkan tá a máa ń sọ high blood pressure cataract glaucoma ẹni tí o ti try oríṣiríṣi tí o wà rí kókó mọ́ product ń ṣe fún but kókó tó wà ń bẹ̀ ni pé ẹ̀jẹ̀ wa dánwò tí bá ti wá sẹ́mínà ẹ máa rí nǹkan sọ ọ̀nà kejì ni pé a máa sọ pé ìlera lògùn ọ̀rọ̀ torí tí

0: ò bá tún ní owó lọ́wọ́ téèyàn jẹ́ ń ṣàìsàn lọ́wọ́ ọlọ́run má jẹ́ kí n tààrò ó bá nǹkan tá à ń rò jẹ́ òun náà ni product ṣe wá wà pé ó ń fún wa ní health and wealth torí àwọn kan máa sọ pé yorùbá nìkan ṣàlẹ̀ máa ń ṣe agbóyìnbó náà o ṣùgbọ́n àwọn tí ò bá gbọ́ yorùbá tán gbóyìnbó you can come to the seminar as well just to know much about the company called Multistream TM Limited tẹ bá wá ní ọ̀la òdi òní lágo mọ́kànlá a fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ìlera àtúnlẹ̀ tó tún máa dára lẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan tó yẹ ká jẹ àti tó yẹ ká máa jẹ ìyẹn tá à ń pè ní nutritionist bákan náà ni pé tá a bá wá darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí tá a mọ̀ pé mo fẹ́ rà lásán ni wọ́n ṣáà mọ̀ owó ẹ̀ dání àwọn kan jẹ́ wà tó máa sọ pé kí o àwa náà fẹ́ ṣe kí ni a fẹ́ darapọ̀ àwa náà fẹ́ máa jẹ àwọn ohun tá à ń jẹ torí every Friday ni company máa sanwó fún àwọn tó máa ṣe kí ni tó ń ṣiṣẹ́ tó ń tẹ̀síwájú torí èmi máa sọ fún àwọn èèyàn pé o ò lè ṣe shop kó wá lọ sùn sílé kó wá ní kó fẹ́ máa wọlé rárá o kò sọ́fẹ̀ẹ́ bíbí o eléyìí kì í ṣe sogúnlógójì wà á ṣiṣẹ́ ni that is why before you can move yourself from a poverty life o ní láti ní service tó ń render or product tó ń fáwọn èèyàn and this product ó ti ṣe kí ni ó ti wà tested and proven láti ṣe àwọn iṣẹ́ ìlera ní àgọ́ ara tá a bá ti wá wá lọ́la òun ni a máa rí gbogbo àwọn nǹkan tí à ń sọ nípa iléeṣẹ́ yìí ìwọ náà lè wà lára àwọn tó máa gba mọ́tò ní next year tá à ń sọ yìí ṣùgbọ́n lọ́la òde òní a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní lọ́nà labanbọ̀ láti mọ̀lété tá à ń lọ sí bípàlọ̀ òkè bọ́là ṣé àsọ fún wọn pé wà sọ̀kalẹ̀ ní ilé epo dove lẹ́gbẹ̀ẹ́ lopo dove yẹn a ti máa rí sáàmọ̀dé wa ó tún dojú kọ ilé epo ap ní ọ̀la òde òní fún àwọn tí ò bá mọ ọ̀nà tá à ń júwe ní ọ̀la a lè pé nọ́mbà yìí 08024-6522-15 lẹ́ẹ̀kan sí 08024-6522-15 ṣùgbọ́n lọ́dà ọ̀la òde òní n tá a bá ní kẹ ṣe tẹ bá ti lè gbìyànjú láti darapọ̀ pé òkè èmi náà fẹ́ ṣe o èmi fi sọ fún wa wípé tó bá di friday yìí gbogbo àwọn nǹkan tá a bá ní kẹ ṣe ẹ máa gbowó láti company yìí ẹlẹ́ẹ̀kejì tá a ti máa ń sọ ẹ̀mí máa ń sọ òun ni pé gbogbo ẹni tó bá wá sẹ́mínà yẹn ó máa mu jìǹjà lọ́fẹ̀ẹ́ àwọn tá a bá jẹ̀ nìkan ṣe nǹkan tó fẹ́ ṣe tẹ fẹ́ ṣe àwọn kan tún máa gbowó mọ́tò lọlé èmi wá tún sọ torí pé mo ní nǹkan kan tí mo bọ́ lọ́n sọ ìyá mi tó bí mi ìyá aláṣẹ pé ni wọ́n ní church wọ́n máa pé 60 lọ́la òde òní tó tún jọjọ sẹ́mínà wa mi máa tún ṣe àwọn kankan fáwọn tó bá ṣe nǹkan tí a máa ní kẹ ṣe tó ṣe jẹ́ ni ẹ ṣe gan.
1: Yes,
0: a máa gbọ́
1: mọ́tò wa bọ̀.
2: Ẹ̀lẹ́ o ẹ̀yin èèyàn mi lé mbẹ́ ti mọdé sórí ọmọtọ́sọ pẹ̀lú òkúta àánú ọ̀rọ̀ tí máa ti ń ṣaráàlú èmi gangan ní í ṣe a máa dùn mí kí n rí nǹkan kan tó ràn èmi gangan lọ́wọ́ kí n má fi lọ ẹ̀ ló fi jẹ́ pé mo bá ti rí n tó ràn mí lọ́wọ́ ìgbélé mi mú bọnu tí n fi jẹ́kẹ́ mọ̀ nǹkan tún rèé o ẹ̀ ń ti ń gbọ́ jìnjá jìnjá jìnjá torí àrùn ètò mi ti pẹ́ èmi náà mo wá torí pé mo rí ipò wúlò fún mi mbẹ́ ti gbọ́ pé mi ń gbowó mbẹ̀ ó yẹ kẹ́yìn náà ò lè máa gbowó mo sì sọ fún yín pé èmi ò lóògùn ègbó mọ́ o jìnjá làṣírí bẹ̀ nígbà tẹ́ ti wá gbọ̀hún ó wù mí kẹ́yìn náà jàǹfààní tó wà ńbẹ̀ ẹni mo ṣe ní kí n dáwo pẹ̀lú Multistream Limited tí wọ́n ń ṣe egbòogi jìnjá tí ń tọ́jú ara tí sì tún fowó sí ni lápò ẹ máa bọ̀ nígbàgede òkòtó àánú ẹ̀jẹ̀ àjọ mọ yé jẹ èmi ń jẹ ńbẹ kẹyìn náà lè jẹ torí ẹ mo ṣe pè yín pé ẹjẹ àjọ máa ṣe ní gbogbo ọjọ wednesday gbogbo ọjọ àlàrúbà àjọ máa pàdé látàgo 12 jìnjà àmọ ni wọn ń pè ó sì ṣiṣẹ dáadáa àwọn tó dáa mọ òye máa bèrè mo sì yé máa yọjú ibi tó ti dùn ńbẹ nítí wọn pé adé ò fi bí korokoro hán mọ kì í ṣe ti dé sórí ọmọ tọṣọ o òkòtó àánú tèmi ń ta níbi tí mo bá ti rí òye mo gbọdọ pàkíyèsí kẹyìn náà máa bọ káàdì ẹ tèmi ń fi bí korokoro hán mọ wọn ní bí tewétewò 84 ló wà nú ẹ 76 kọ́hún ẹjí máa bọ̀ kẹ́ wá gbàgbọ́ yé ó níbi tá a lè sọ dé lórí fọ́nrán ni mo ṣe ní kẹ́ máa bọ̀ gbogbo ọjọ́ wednesday ní gbàgede òkúta àánú nínú ks motel total garden agodi ibadan gbàgede òkúta àánú ẹ wá máa pàdé Multistream TM Limited ní gbogbo ọjọ́ wednesday kí wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè lo fún ìlera àti bẹ́ẹ̀ ṣe lè mówó jáde nínú ẹ̀ adéṣòwò ọmọtọ́ṣọ ń pè ẹ má ṣe lágbọ̀ngbọ̀n tínú o kẹ́yìn náà lè máa jẹ ibi tí mo ti ń jẹ ni ẹ pé nọ́mbà yìí nọ́mbà gbàgede òkúta àánú gangan 070-8167-4433 àsìkò sẹ́ẹ̀nì kan ní o 070-8167-4433 tàbí kẹ́ ẹ pé dẹ́sùn ìyọ̀mọ́tọ̀ṣọ̀ sórí 090-2376-05

0: all rooms, mini rooms, standard room, executive room with suits. Bákan náà ni títọ́ adé hall ló wà fún gbogbo ènìyàn tó bá fẹ́ ṣe ìnáwó tó ti gba ọ̀dúnrún èèyàn náà kan ṣoṣo 500 people. Tòun ti executive hall, conference hall, tẹ̀lé lò fún training, seminar, lecture and other activities. KF Motel, you can enjoy yourself, family, couple and your friends. Kódà àwọn tòkè òkun KF Motel ni wọ́n lọ́ọ̀jì sí. Báwo lẹ ṣe ń fẹ́ sí oúnjẹ tilẹ̀ yàtọ̀ tòkè òkun pẹ̀lú ọtí ẹlẹ́rìndò tó mọ̀kẹ́ ní balẹ̀ lálàáfíà ní KF Bar àti àwọn nǹkan panu lóríṣiríṣi tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́ tẹ̀rí tọ̀yàyà tàkúlẹ̀ tàkúnlẹ̀ òun làwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn àyè gbọ́kọ̀sí ń bẹ pẹ̀lú security tó ga yàtà. Ààrẹ gbogbo ìlú Ìbàdàn ó ní KF Motel fi kalẹ̀ sí ní Total Garden Ìbàdàn. Telephone 07073992996 tàbí 08032513884. KF Motel is the place that you can enjoy your life.
1: And have you ever dreamt of seeing where the stories of the Bible came alive?
2: Àsìkò ti tó wáyìí láti mú àláàrẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Kingdom Map. Ní báyìí tí ilẹ̀kùn Jerusalemu ti wà ní ṣíṣí lákọ̀tún, Kingdom Map ti ṣe tán láti mú ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ lọ́nà tó ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú ìrírí ìmánìgbàgbé tí ìrìn àjò ilẹ̀ mímọ́ tọ̀tẹ̀ yìí tó jẹ́ tónígbẹ̀ta tí yóò gbé ọ lọ sí Israeli, Jordani àti Cairo nílẹ̀ Egypt.
1: Walk through the land of the Bible, visit secret sites, see places you have only read about in scripture. In one extraordinary pilgrimage, you will visit three countries, Israel, Jordan, and Cairo, Egypt.
2: Mako ka nipa iriri ile mimo, ini ajo Jesu, ati ise iyanu tinu bibili lasan o, wa foju kan won, ko si gbadura nibe fun rare.
1: For inquiries and booking, call Reverend Joshua Palataiwo on 0803-490-3448 or 0807-133-2020.
3: Kingdom Map Jerusalem Pilgrimage, Jerusalem with a difference.
4: Baba, Reverend Taiwo, Emakambo, Sureto, Otundemeta.
5: Shalom, sir.
4: Shalom.
5: Ede ti won fin kira won ni Israel ni Shalom. Laaro losan lale Shalom.
4: Mi salam aleikum.
5: Salam aleikum. Itumo mejeji na ni pe alafia.
4: Alafia.
5: Alafia fun yin baba. Omo tosho.
4: O to je meta sa.
5: Alafia ni Lagelu, alafia ni Oyo State, alafia ni Nigeria.
4: Ede ka won eyan mo ti won mo yin mo lori eto yi ti e ti n wa tele. Ọ̀rọ̀ Jésù Jerusalemu ni a máa ń sọ. Mo wá rí pé fún ìgbà pípẹ́ báyìí tá a bá wo láti bí ìbẹ̀rẹ̀ ọdún yìí yọjú sí a lórí program àwọn arìnrìn kúrẹ́ lónìí àbámọ̀ tó jọ mẹ́ta kẹ.
5: Ẹ ṣe ọ̀kan lára orin tí a máa ń kọ nínú ìjọ Ọlọ́run ò ní pé now that the battle is over. Láti bẹ̀rẹ̀ ọdún yìí ni àwọn orílẹ̀-èdè Iran àti America àti Israel ni wọ́n ti ń gbé pẹrẹgì kaná tí wọ́n bára wọn jà tí wọ́n ju bomb. So àtìgbà yẹn náà ni ìjọba Nàìjíríà ti gbé òfin kalẹ̀ pé kí àwọn ọmọ Nàìjíríà kan máa lọ sí Israel. Àwa náà dẹ̀ fẹ́ kú. Àdẹ̀ fẹ́ káwọn èèyàn náà kú sí wa lọ́rùn. Gbogbo ètò ta ní láti kó àwọn èèyàn lọ sí Jerusalem and láti gbèsè gbẹ kan.
4: Ok, ìdí tí a fi rí
5: inú ìdí tí a fi kò sẹ́nikẹ́ni tó lọ sí Jerusalem.
4: Bó ṣe wá rí sí ṣé kí àwọn èèyàn fọkàn balẹ̀ pé kò sí wàhálà tán bá tẹ̀lé lọ Jerusalem.
5: Bẹ́ẹ̀ ni bàbá ìkíní ni pé àwọn orílẹ̀-èdè Israel àwọn náà kì í fẹ̀mí èèyàn wewu tí wọ́n bá rí pé orílẹ̀-èdè wọn ò sèf wọn ní a máa bọ̀. Èkejì, ìjọba Nàìjíríà ti rán ikọ̀ lọ sí Israel, wọ́n ti rìn jákòjádò, wọ́n ti rí pé àlàáfíà ti dé síbẹ̀. O ni wọn fi lift embargo yẹn. So embargo tán sọ pé àwọn èèyàn gbọdọ̀ lọ sí Jerusalem, wọn ti gbé kúrò báyìí.
4: Wọn ti gbé kúrò. Kò sí pé ìpayà pé.
5: Àlàáfíà ti wà níbẹ̀ gẹ́gẹ́ bí orúkọ ìlú wọn.
4: Olúwaṣẹ́.
5: Ẹni tó bá dẹ̀ lé ògo náà ló máa ń lógun.
4: Olúwaṣẹ́.
5: So ogun wọn ti ogun tó wà ń bẹ̀ ti parí.
4: Olúwaṣẹ́. Mo rí pé tí a bá jẹ́ onígbàgbọ́, ultimate lọ́kàn náà ni pé kó nù lọ sí Jerusalem kó pa kí ni ó ṣe kókó nù pé à ń lọ Jerusalem padà.
5: Bóyá kí n fi kún báyìí sá, ohun tó jẹ́ ultimate lọ́kàn onígbàgbọ́ o ní láti lọ sí ọ̀run tí wọ́n bá fàyè sílẹ̀ torí gbogbo wa la máa fàyè sílẹ̀. Ṣùgbọ́n òtítọ́ bẹ̀ ni pé Jerusalem méjì ló wà, Jerusalem ti ọ̀run ó wà lọ́hùn tá a bá. fi aye sele ta baku la mari Jerusalem ti aye yi o wa igba ta de wa laye la le ri Jerusalem ti aye yi ndo de mu ki lilo si Jerusalem ti aye yi se pataki ni pe igbagbo ti an se yi ibe lo ti bere bibeli ti an ka ibe ni won ti ko opolopo nkan ta an ka ni bible awon oyinbo won ni asa kan won ni iwa kan in terms so pe preservative culture won man preserve gbogbo nkan opolopo n to sele ta kanu bible yen te ba de Jerusalem e wa ma ri bi gba tinu pe e wa ninu bibeli tori awon ni gbagbo to san toro la man ka bible gbogbo nkan to de wa nbe la gbagbo gan opolopo la te man ro pe orun lo wa sugbon e wa de Jerusalem e wa ma foju nri opolopo awon iranse olorun atawon ni gbagbo no ma bere pe saye la won wa borun because nkan ti won ronu pe won le re laye won ma re nibe idi to fi se pataki lati lo si Jerusalem ti aye yi ni won igba ta ti wa laye
4: ka to lo
5: ka to wa lo si torun igba ta ba faye isile sugbon opolopo loto opolopo awon Christian ni won ni agbara lati lo ti won ki lo idi ton de ki fi lo ni pe bibeli o pase pe dodon ni ke ka lo si Jerusalem eri pe awon omo ya wa ton je muslim won ni okan lara opo esin
4: islam ni
5: islam ni pe won gbodo lo si mecca bo ko ri be ni christianity sugbon bi o se je dodon be na lo se pataki ti ko sen to le lo si Jerusalem to mar kabamo opolopo te man so pe a kilo de ta won fi pe bayi ka won to lo so ibe se pataki lati lo
4: ki wa ni anybody need fun lo kilo se kini ti eyan le je to le yato ninu ire ajo ti won ba tele kingdom map pilgrimage
5: ni akoko
4: e company kini ti ni kingdom map
5: yes sir ni akoko lotu seri gbogbo en to ba ti lo si Jerusalem ko si bo se ma don ti won ni ri yato enikeni yo kan te ba lo ka ma ti so ti wa even awon ton ba jo ba lo tori pe gbogbo atmosphere to wa lo won yato afefe be yato onje ton je nbe yato iriri ton ma ri yato se npe ninu aye ta wa isa gbogbo eyan lo nfe nkan rere afẹ jeun to da afẹ woṣo to da afẹ ri nkan to da gbogbo ele ma ri te ba don gbogbo nkan to ma te ma ri lo ma ma dun mo yin onje te ma ma je enikan to fe je onsin ton gbe pot about 200 pot pe ma je lo sibi to ba wu e keyan de ma wa ninu ru atmosphere yen for about 10 days 12 days so lapapo sugbon titi wa tun wa fi yato ni pe awa fi nse ise iranse awon kan se pilgrimage gege bi business ko de session nu e se mpe nu aye ta wa isa awon eyan kan wa to pe won jeun kan ba le sise awon kan de sise kan ba le jeun
4: jeun
5: so en ton sise ko le jeun owo to fe ri ni dise lo tori en se sugbon elomiran o jeun ko le lagbara to fe fi sise ise en ni objective I want to wa pilgrimage yen gan ni objective aki sowo ta very gba mi le so pe awa no kin ri ere but yen ko ni objective wa awon bi kan wa ti awa ma mu awon eyan de lohun ta won to ko le mu yan de emi ijoba Nigeria so fun mi pe awon bi bayi ta wa ma lo pe awon o kin lo si be pe bawo la se le debe tori pe o ma cost wa ni extra money lati ma awon eyan debe it did any pe we want them to have the best of experience when they are there.
4: Okay.
5: So,
4: I pe je pe ojise Olorun ni special registration.
5: Opolopo awon elegbe wa ti won ko yan lo ojise Olorun la won na owo ni bi apere nsin. Awon bi kan wa ti ma ko awon yan je pe enikokan to ba ma wo be $30 Ta ba ko yan 100 lo, cash $30 is 45,000 naira. 45,000 naira lo lo 100. E mo po owo ni yen.
4: Owo ni.
5: O rorun lati ko yen sapo.
4: Sugbon
5: tori pe nkan ta fe kawon yan ri iriri ti won ma de 10 years 20 years to she mama ranti nkan titi wa fi yato ni is a ministry not business.
4: Okay eyan to ma se ese po ki se pe kan lo nlo to eyan le lo nlo faji
5: awon mi wa ton ba ti lo ajo marun ajo mefa won ti de we spent 11 12 days over there.
4: Wow awon wo lo se awon audition lo ni kabi awon evangelist kan kan lo le tele
5: dara gbogbo en to ba ti je onigbagbo ton ba ti gba Jesu loluwa to lugba la won ijoba Nigeria gan fowo se pe gbogbo en to ba ti je onigbagbo o eleto lati lo si Jerusalem sugbon en to wa nbe ni pe awa ni awon iranse Olorun ti won la mi laka ti won ma n tele wa lo so that abadon won le si bibele fun wa dada won de le lead wa nu adura opolopo igba ta ba nlo awa pelu baba mama bola re lajo ma nlo se den pe olorun emi to gayata ni den awon iranse olorun awon reverend lasende reverend samson ajetomo bi en to je president awon pfn ni oyo state ati awon iranse olorun miran lajo ma nlo so iriri ti awon eyan ma ni lohun iriri ti won ni gbagbe nipa temi ati nipa tara
4: e se le iriri yen boya le je ki a ni e mo kiyo ti an ba ri itowo o iru nkan o mo wu je
5: be ni olotu
4: iru iriri wo lo kini
5: be ni olotu bi apere nsin te ba de ori okun galile ni bi ti jesu ti se opolopo ise iyanu iriri den te ba gbo nu ogba gestimanu ni bi ti jesu ti gbadura ti ogun to njade lare to dabi iru eje te ba de kanati galile ni bi ti jesu ti se ise iyanu re akoko awon ikoko ti o fi se miracle mi yen e se ma ri won ti aye igba yen yen mo so pe e ma ri pe bi igba te tun wa ninu bible ngba te ba don
4: ah yo mo tori ti bo se yato aru te ti royin to yato si tawon yoku o re o yato
5: owo fi gbogbo ara yato se pe mo so mi lekan pe nitori pe ise iranse la wa fi nse owo e fi gbogbo ara yato mo le so mi pe pelu gbogbo ntan so yi owo ta sore ni odo ti wa awon toku orilede kan orilede meji awa orilede meta amade orilede Israel amade orilede Jordan orilede miran atumade orilede Egypt titi wo Cairo so owo e yato
4: e de ka bo ni ka won yan se le link to e le da e le explain gbogbo e lori afefe
5: fun awon ti won ba fe ri wa ebi ta fi se bujoko ni People of Faith Gospel Church Arometa ni eleyele ni Ibadan ni biba
4: Arometa leleyele
5: yeah People of Faith Gospel Church oju titi lo wa Arometa bus stop then number 2
4: number yen lo se koko
5: okay te ba fe pe wa fun awon ton fe ba wa lo
4: 080 0834 34 90 34 48 48 yes sir eh ton pe o 0804 34 48
5: so number
4: ten ma
5: pe si ni ba ni awon ni ba won lo bayi mama bo tosho godo ba wa lo
4: oda olorun aso wa awon leaders awon finisher wa ti
5: awon ya awon iko olorun wa ti won ma ba wa lo won ma ba wa lo ton po
4: o gbadura

0: katuma kiyin wipe e kaabo sori gudugbe iroyin gege be ti se mo gbo lago mejila nikani lagelu 96.7
1: ojo me
0: e mo pe iroyin yi ki se lati daya jani ki se kale mo mu ni kaya oke bi ti wu ko mo sugbon ni se la mu wa bi gege bi gbere papo fun opolopo awon eyan idi aba ni pe yoba won ni bo ba jeun to yo tan to se kun kando mama ba won wa bekun bekun kiri opolopo iwa lelomi o mo hu ti o ni mo wi pe he o tin jowere ara lo si bebe ewon opo eyan ni o si ti iseru nti iwo nseun to je pe ida ofin o ti be won lowo dale idinu ta wa na fi pe ka ma fi eyi ma fi rora ma kora wa leko o pe bo ba lero pe ko sele nbi kan lapa odo re pe tori iru e lo wa ro pe ko sele nbo mi ko le mo pe in sele o nti wo si nse lowo ti an kilo fun o pe
1: to si ri mi
0: lori e ja mi lori e ja mi lori e to pe ko se nti o mu o ko le ba mo pe ofin ti mu ni nbe lapa bi o ti wu ko je ase mo luto ninu ile odo ti e ofin Nigeria ki wo oju enikan ko to mu akiyin o e kaabo sori gudugbe iroyin ohun nikani lagelu 96.7 okay to gajoke ni afin funfun ti oba adebayo akande alagbala okin ta kale si felele ni badan oluwa sina alayo ogo ede ofo ma le so fa n loruko temi nje o
1: eh kilo de ti top striker mo pe oni kapo datuti
0: ohun ati gbogbo agbaye ni won le oye tuntun yen mo mi lori owo ti a fi wuye ni won ti ko jo won si hun won ko jo lowo
1: se se pe awon meji te gbe jo se se pe won ti n ku wo mi
0: ra o titi la kapo owo owo sonu lowo eri
1: subhanallah
0: titi
1: la kapo yabukata
0: yawo li
1: kini sunday ni yawo li yabukata eni eni ko ja kapo
0: la kapo
1: se se nsa kan ti owo fun
0: titi Winnie by news.
1: Is
0: your Jotasico?
1: Is
0: Winnie by
1: every talk out?
0: Kenny, Titi money.
1: Eh,
0: Ako Wiz, Ako Wood, John.
1: What's what you know? You did it.
0: Call it down.
1: You police. Ona la ton gbe ka yin mole o lati ma bi sinra wa ni gbere papako gege bi sina layo bo ti so saaju amosa o won ni ka fura tori pe fura la gbogun awon agba si bo won ni bi koko ba nfe ni lefe a ki ba won jori imodo be awa le gbianju ka jori imodo koda ka la omi toro re amosa awujo kuma in le yo le ba lo o birin re ba wa je ma awujo kuma won ni iwon are ni in le yan mama tori pe won are ni ina ni mo leki ogbe ni o
0: kuma could be dangerous
1: tan ba ye lu oni atari
0: pe a je ori imodo pe kegun ori agbari
1: ko mo san o koda bo de ko to o le fo
0: mo ki yin e ku kale
1: ogbon po nbi o wa
0: olohun
1: abi de mi lo ko temi o akade lo ko baba to bi mi lomo oro agba bi o ba se loro bo ba ko ti a mo se lojo ale kaabo sori gudugbe iroyin
0: o ye ja bere si ma se lawe lawe okan ojo kan awon akori to ba wa wade gudugbe tosan yi hey nkan ho he
1: sawo
0: ni ipinle cross river won pe awon afurasi adigunjale meji o ni awon araalu tinu bi ni won fa bo gbangba walia ti an se kana si won la titi ti emi fi bo lara won won sun won jona guruguru mani ni agbegbe oju opopona kan ti won pe ni epo abasi ni to si oju opopona yellow duke ti nbe ni ijoba ibile gusu kalaba ni ipinle cross rivers leyin ti an pe awon eyan wonyi won ka won mo pe won ji fone ibani soro nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ní wọ́n fi sọ ẹ̀mí ara wọn nù yìí bí a bá ń ké sí ọ pé ìwọ̀n bá nǹkan tẹ́lẹ̀dùmarì bá ṣe fún ọ
1: yóò
0: tó ọ rèé o.
1: Àwọn tí wọ́n tún wáá mú ìdájọ́ lọ́wọ́ ara tiwọn náà
0: eléyìí náà ó tún kù
1: ẹ̀yìn náà lùfín o
0: ẹ̀ tó fà wọ́n lé òfin lọ́wọ́
1: lùfín o
0: bí wọ́n tiẹ̀ jẹ bí ẹsẹ̀ yìí bí wọn ò jẹbi ẹ fún wọn láǹfààní
1: ṣe ìjìyà ẹsẹ̀ ń gan sótó ìjìyà ilé tẹ ẹ padà fún un. Ọ̀dọ̀ akọ̀ burúkọ̀ bàjẹ́ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí mú yìí nínú ìwé ìròyìn Daily Post ní àyín gúdúgbẹ ní o tó sì já lulẹ̀ gbìbí àpò ẹ̀wà ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní àmọ́sá o iléeṣẹ́ ọlọ́pàá lágbọn ìpínlẹ̀ Ògùn tí mo bẹ́rí fún àmọ́sá tẹ́jẹ́ kọ̀ tí Ọ̀yọ́. Wọ́n ní wọ́n ti fi kélé òfin o gbé arákùnrin kan akúmọ̀mọ́jú dìbí ẹja sùkúsùkú eléyìí tí wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ ọfà gidi jẹran sunkún sí ó ṣe ìbálòpọ̀ ọkọ̀ tọ́ pẹ̀lú ọmọdébìnrin ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní láti fi kélé òfin gbé lásìkò tá a wà yìí o pé ń tọ́ ọba bá ń bẹ̀ tó fi wùwà aláìní tìjú bẹ̀ ọ wàá ṣàlàyé ẹ o.
0: Ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún.
1: Wọ́n ní ẹni tí èbá ti pé ogún ọdún wọ́n lè fún yàn ní consent pé ẹ sí àbí ẹ mọ̀ sí. bọ́ba sọ wípé ẹ wá ṣe kò mọ tí ń ṣe ni bọ́ba sọ wípé rárá gbà pé rárá ni bọ́ba sọ pé ọwọ́ àṣẹ náà yẹ́ẹ̀sì rẹ̀ ò lè jẹ́ yẹ́ẹ̀sì náà ni ọ̀ ń lọ bèbí ẹ̀wọ̀n ọ̀ọ́lọ tó ní débọ̀rọ̀.
0: Ẹja sọ sí o punch tún kọ̀ míì ní ìpínlẹ̀ Bauchi wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀ òun ló mọ̀ ti fi ọwọ́ ṣìnkún òfin mú ẹnìkan tó náà jẹ́ pé olè abojú tókítókí tí mọ̀ yọ fóònù ní fóònù nínú àpò ni wọ́n ní àtòun àti àwọn ọmọ gànfẹ̀ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ míì ò ní ọwọ́ wọn tẹ̀ tí wọ́n he wọn kóbókóbó báyìí bí ẹ̀ ń hègbín tí wọ́n sì dà wọ́n sínú gbága òfin ti ìjọba ìpínlẹ̀ náà ẹ fẹ́ gbọ́ ògúdúgbẹ̀ ìròyìn yóò tù désàlẹ̀ kòkó.
1: Ọ̀dà omi náà tún rèé nínú ìwé ìròyìn The Punch ibẹ̀ ni mo ka mọ́ ìpínlẹ̀ Ògùn náà ni mo sì wà. Wọ́n ní ẹnìkan rèé o eléyìí tí ó ti lọ rèé jẹ ẹ̀wà ní àtìmọ́rí tí ó sì ti lo sáà rẹ̀ tán bẹ̀ tí wọ́n ní ọmọ máa lọ mọ́ dẹ́sẹ̀ mọ́ o eléyìí tí wọ́n ń pè ní ex-convict. Wọ́n ní ńgbà tó wá bọ́ sáàrin ìgboro ló wò pé atẹ́gùn tóun gbà láàrin ìgboro yìí gan ó ti tutù jù kí òun ó tó máa padà síbi tí wọ́n ti tú òun lẹ̀. Wọ́n ní ló sì wòsàn pé ẹ dákun kí lòun lè ṣe ná. Wọ́n ní ló sì mú àdá tó ń ti àwọn téèyàn lè fi hàyàn léèmọ̀. Wọ́n ní ẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ wọ́n ní lógún eléyìí tí ẹ̀mí fi jábọ́ lára tọ́hún ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ ó fi ẹ̀yìn gbégbá amọ̀lẹ̀ wọ́n sì ń wà ńbọ̀ lọ́rọ̀ ẹ̀ wá já sí nípínlẹ̀ Ògùn bá a bá dé àárín gbùngbùn gúdúgbẹ̀ ìròyìn ẹ mọ̀ gbálàyé o.
0: Gúdúgbẹ̀ ìròyìn míì ohun tún lè yí o níbi tí àwọn agbébọn ọmọ hànbẹ tí wọn ti lọ rí ṣe ìkọlù sí agbègbè kan tí wọn pè ní Gandhi ní ìjọba ìbílẹ̀ Rabba ní ìpínlẹ̀ Sokoto. Wọn pe ó kéré tán àwọn àgbẹ̀ tí wọn jẹ́ alárokò bọ́dúndé mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn rán lọ sí ọ̀run àrèmọ́bọ̀ tó sì jẹ́ pé àwọn márùn míì ni wọn farapa pẹ̀lú onírúurú ọgbẹ́ ìbọn ti ń bẹ ní ara wọn.
1: Ọ̀dà ìwé ìròyìn The Guardian náà ló tún taari gúdúgbẹ̀ ìròyìn eléyìí ó kọ́bọ̀ òkè kọ́sà máa fi sọ rẹ̀ sọ ni ni. Wọ́n ní àwọn afurasí alọ́kẹ́ lòun ó kígbe fìríǹdì ọ̀kẹ́ kan rèé o eléyìí tí wọ́n ní wọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n máa ṣe àmọ́ ṣá tí wọ́n ní wọ́n ti fi kélé òfin gbé wọn lẹ́yìn tí wọ́n ní mú àdá paná eléyìí tí ń kọná yanranyanran wọ́n lọ rèé fi ṣe ìkọlù sí àwọn èèyàn kan ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ọwọ́ òfin ó ti tẹ̀ wọ́n lásìkò tá a wà yìí o.
0: Ìròyìn míì ohun tún lè yí o ọkùnrin abánisọ́gbà kan eléyìí tí wọ́n pe kó mọ̀ sí ṣe elétò ààbò aládàáni nínú ilé kan olówó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Cross Rivers ti tẹ̀. Ọkùnrin ọ̀hún ni wọ́n pè ní ọmọ ọdún 37 Ndifrike Godwin ni wọ́n pe orúkọ ẹ̀. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó kí ọmọbìnrin ọmọ ọdún mẹ́jọ kan mọ́lẹ̀ nílùú Kàlàbà ó sì fi tẹpátẹpá ó ìjẹran sunkún sí lára ẹ̀. Ó já òdòdó ọmọ ọlọ́mọ gbà pàtì lójijì láìmọ̀ láìrò tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá pé ó ní ẹjọ́ bá òfin ilẹ̀ Nàìjíríà wí.
1: Ọ̀dà ìwé ìròyìn Daily Post ní àyín sórí ọ̀rọ̀ wọn ṣàgídí ṣe nǹkan pẹ̀lú ọmọ kéékèèké bí tiẹ̀ sí mọ́ àti máa bàyàn lọ́kàn jẹ́ bó ṣe bí ẹ bí ọba tún gbọ́ yìí ó tún gbọ́ yùn. se ohun epo ni abi ta iruwura
0: aje gba ni se o bi obin to je akegbe re atawon ti o to egbe re ti an ti gbokan ni o se po to
1: to ba soro ti obi mi gan fura re ni o mo wo pe mo si nife bibo da ise ri yo o si lo ba soro bo ba gba o si gba bo ba fi le beyan mewa soro koni buruburu kayo kan mo do lohun
0: pase a je pe kini ba pa o ba se san
1: akaleri awon ti an se kini an benbe te pe se ti won ni o si sanwo o se to jo party e lo
0: ti o ni si pofin o pada
1: bi kan pe pe o lo sub won ni o lo ri raja ni o si boya pio o si sanwo o si party e lo
0: ni jinji aye e
1: bo ba je wo lo bi omo ka pe wo ni abi mo le bi re ni bo ni o se ri lara re won ni e ja fi na tera eni wo ka to fi ti omo olomo iwo na gbigbera re sipo re to ba je mo le bi re ni aba buro re abi omo re bo ni o se ri lara re e gbo iwe iroyin daily post ni ayin won ni awon agbebon kan re o eleyi ti an pale awon agunbagiro ti an to bi 15 mo ni joni won ni won ti pada foro lede ni ipinle Kogi wi pe e gbo bi e ba ni kankan ninu awon agunbagiro igba iyun NYSC core member bi won ba ti ni won gba million lona ogun naira 20 million naira in la won gba lati yonda oko kan ninu awon agunbagiro won ko bo oke ko se won ni riri o
0: Iroyin mi tun re Daily Post lo so di gudugbe iroyin lo so oni o o se ni laanu o pe won pe awon obin meta kan eyi ti an jo je omo baba kan na ni amo ni won jade laye leyin ti oko oju omi kan ti won gbe ti won fi rinrin ajo to dede dojude ninu omi adagun tiga eleyi to wa ni joba ibile tudun wada ni ipinle Kano ki Olorun koda kun ko tu awon na le bi won nu ko si fi se opin bi fun gbogbo wa lapapo
1: mba mi iwe royin di punch ni ayin lo nbere wi pe ese wo gan ni ese eleete lo re fi gba emi won pati o ni ayin won ni awon agbebon eleete enikeni omo bi ti an ti kora won wa o ina ni an ti se be won ja okun emi okan lara awon ti an je gbaju gbaja aderin keke ni ni ti an pe ni comedian ati elomin na ne ipinle Anambra na ni sele la luri ohun in lo ti sele ko bo ke ko ma fi so re so a o
0: aisan buku kan eleti obele ni ijoba ipinle Niger eyi ti nse akoba fun awon ago ara bi ona fun ati gbogbo awon eya ara mi to imo awo ara eda ati egungun ta mo si diphtheria oni won mo ni o ti gbemi awon eyan mokan labaye ni ijoba ipinle ohun koda ni agbegbe Chachanga ti nbe ni ijoba ibile Kacha oni ani kini ohun ti gbile o to itun ti si ose labi ni asiko yi kọlọhun ko ba wa pin wo la lori na
1: mba mi iroye eleyi in London muso koda ile ise olopa ni ipinle Oyo awon eyan si se sadan kata fo koda imi gan mo beri fun yin o amosa ije loko ti Oyo won ni ninu gudugudu meje ton ti yaya mefa ile ti an se won ni awon eyan kan re o eleyi to je pe iwa laabi ti nbe lowo ti an fi ngbo bukata mole bi won eni ki won ma ja oko gba me ma si gba lagban ahin won si ta si awon ipinle mi abi orilede bu mi won ni na ma n si fi kele o fi gbe won o koda awon merin ni pe ti an si gba lara awon oko eleyi ti an ti jigbe ti an gba pada lasiko ta iroyin lo ma so pe ile ise olopa ipinle Oyo dansa ki yin o
0: Iroyin eleyi ti o je ti idunnu oni muso to kun keke yi o na o le yi o ti o jade ninu iwe iroyin Daily Post ile ise olopa ipinle Kaduna lo ti soro sita o pe awon buba ti awon olubi eda agbebon omo hanbe banditi ti an mo fi ara pamo si ni ijoba ibile Makarfi ni ipinle Kaduna oni awon mo ti ba gbogbo eje ta won tu kayanga to ije wipe gbogbo bi an pa budu si oni ile ti mo ba won lasiko yi ni awon mo orilede Nigeria wa npe in mate oko le ise olopa ni ipinle Kaduna fun ise akin eleyi ti won se o
1: to si
0: agbera
1: eja mo lo ju oja
0: lodo bosu alayan de ka mu ise je nbe ngba ba pada de le mo gbo ekun rere gudugbe iroyin
1: o
0: to san yi
2: Dugbe iroyin agbokogbon Lajilu FM 96.7
3: Chevy PR IKEA Foundation lo n lo gun tatata wi pe tin yin me lo gbogbo eyan bada ta gbegbe e ja ma ra wa leti pe gbogbo to lu wa da da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta n gba lo ra wa o ma n sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo Chevy PR Foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo ma eto ayewo oju to n lo lowo lowo ni Chevy PR IKEA Foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo kaadi ofe se la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe la yewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni penija oju la se sagbe kale Chevy PR IKEA Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete fona loju popo la fe ni o ma lo tara lo sa yewo oju re ni number 94 opposite unity bank Chevy Consult building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe
4: 070-101-52255
3: ojulo bara oni dindo mo wa lagbari
5: olowo popo ro is turning things around
6: Something big and massive is opening soon at Pam's Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Pam's Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
7: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusu e laye olagba o ke fi sa gbekale alara pe online mo ni san mesan bo ba ke fi e lera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin se igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi tai so fi se buba lara da lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo ni san mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813-885-5308 0813-885-5308 Boba n se obi ojojo alara pe online mo ni san mesan ni o kan si
8: Golden Chance Lotto
9: Golden Vogue Independence Promotion gbogbo eyan lolufẹ Golden Chance Lotto e ku orire Golden Chance Lotto ti setan lati fo bitibiti million gbedunnu ko opiyan bi naija se n sajoyo odun ominira darapo ma won olorire ti o janfani owo tulu tulu ti eni ko kan tan Golden Chance Lotto morning game Golden Vogue lo ba kaju osunwa lati je ninu 125 million cash bonanza gege bi ebun fodun ominira independent gift o le tala imoye igba bo se ta to be lo se je to o ya gbera so ma dolu ara e lo tarata se yi keyi Golden Chance Lotto stand, kiosk, tabi sobu wa gbogbo, o le ta lori online wa. Our website www.goldenchanceloto.com tabi USSD code *7005# lori MTN nikan ni o. Ta morning game ta mo si Golden Vogue. Scan QR code lori ticket tabi sticker poster. Number drop ko drop o. Ebun Mineral Independent Money Gift. They grant for you. Ofin ati lana wa o. Ayo yo wa fe ni odun 18 soke. O ya, latasiko yi this September 27. You free play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto loni. Irina oni bawa lodun Mineral.

0: owurọ di meje irọlẹ 7am to 7pm akori e just a wo gigi ara kan emi olorun nipasẹ ifami oroyo prophet olufemi oni yo fun awọn agbara jade ide ma ja ona ma la nipasẹ ide pastor dr baby adebowale pastor dr peter madu awọn olori ani baba tun ise mayo wa ona bajo olu ibi toye opulola kemi taiwo obi ogiki ayo emo apaya bi praise prophet olufemi oni yo ma sure loruko jesus ya no ma sele lojo sunday 13 september 2026 lati ago meje owurọ 7am CSC Monthly Popular Ministry, NTC Branch, Owa ni Yago Kunis Road, NTC Gunman, Loud Super Embado, Ogwa Yere Mapare, Oya Gara Jesu, Wasibe.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láàrọ̀wọ́ tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣeun titun, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́. Ó yẹ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.

0: ìbọn lára tó jẹ́ pé orí yóò kú yóò yè orin kó wá àwọn wà kódà àwọn tí wọ́n yọba àwọn oníròyìn sọ̀rọ̀ nílànà ti ẹ̀ pa mí lé ẹ̀ mọ́ pa mí òdì ẹ̀ mọ́ gbòókọ̀ mí ta ò eléyìí tí wọ́n sọ di mímọ̀ ni wọ́n pe ìṣẹ̀lẹ̀ yìí ó ní àwọn fura sí pé àwọn ìka ẹ̀dá ọ̀hún wọ́n wá ṣe láti gbẹ̀san bó sì jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ikọ̀ elétò ààbò mí wọ́n gbẹ̀mí àwọn ọmọ ikọ̀ agbésùnmọ̀mí láàbí ọ̀hún lásìkò àwọn onírúurú iṣẹ́ ẹbí àti ìkọlù tí wọ́n ti wá ṣe ní agbègbè náà sẹ́yìn.
1: ọ̀dà ẹ jẹ́ kí n tún ṣe bẹ́ẹ̀ mú eléyìí ìwé ìròyìn the guardian lọ́kọ́ o tó tún di gudugbẹ̀ lọ́sàn-án tòní níbi tí wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn òṣìṣẹ́ aláàbò tó ń ti ìlanilọ́yẹ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ ogun eléyìí tí wọ́n ń pè ní operation soul save náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o fi kélé òfin gbé àwọn afurasí adigunjalè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní agbègbè òkè ẹ̀fọ̀n wọn ni àwọn èèyàn náà iná mọ̀ ni wọ́n mú àdá paná járímọ́dì wọ́n fi ń han àwọn èèyàn léèmọ̀ ní agbègbè ọ̀hún kó tó di pé òkété ó bóru mọ́ wọn lọ́wọ́ lára àwọn èèyàn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún láti rí muhammed ibrahim ẹni ọdún 35 umukoro godfrey ẹni ọdún 24 lawal aziz ẹni ọdún 29 tèmọ ogunbiyi junior ẹni 20 wọn ni àwọn èèyàn ọ̀hún náà ni abikele òfin gbé o lẹ́yìn tí àwọn èèyàn tẹ́ ń bẹ ní àwùjọ bẹ̀ tí wọ́n tètè ké sí àwọn ikọ̀ ọ̀hún pé ẹ̀gbọ́n o àwọn àtìláwí wọ́n mọ̀ sí dé mọ̀ hàn àwọn èèyàn léèmọ̀ ní àgbè ahim wọn ni nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe ọ̀gá àgbà pátápátá fún ìgbékalẹ̀ elétò ààbò ọ̀hún ọ̀mọ̀wé sọjí gonzalo náà ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn níbi tí ń ṣàlàyé ọ̀rọ̀ látẹnu ẹni tí í ṣe adarí ìròyìn fún àjọ náà ìyẹn acc adégúnwà adégbuyì nílùú abẹ́òkúta ti ṣòlò ìpínlẹ̀ ogun.
0: ìròyìn míì ohun tún lè yí o tó jẹ́ ti ìròyìn múṣòmúṣò níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kaduna tó ti sọ di mímọ̀ wípé òun ti fọ gbogbo ibùdó kan eléyìí tó jẹ́ agbègbè tí àwọn ọmọ hànbẹ agbésùnmọ̀mí máa pa bùdó sí ni òun fọ káyányán bẹ́ẹ̀ ó ní àwọn sì palẹ̀ rẹ̀ mọ́ tó fi jẹ́ pé agbègbè náà kò ní jẹ́ ibi tí wọ́n lè mọ fi orí mù sí bí wọ́n ti ṣe pé agbègbè ọ̀hún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí níbẹ̀ ní ìjọba ìbílẹ̀ makarfi ní ìpínlẹ̀ kaduna gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ di mímọ̀ wọ́n pe iṣẹ́ alágbára eléyìí tí wọ́n lọ rí ṣe ọ̀hún ó ní wọ́n ṣe nífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ ojúlá alákànfi sọrí vigilante eléyìí tí wọ́n ń bẹ̀ ní ìpínlẹ̀ kaduna tí wọ́n sowọ́pọ̀ láti jọ lọ sí agbègbè makarfi láti lọ palẹ̀ ibùdó láabi tí àwọn ìka àdá ọ̀hún tí wọ́n mọ̀ forí mù sí mọ́ ò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà dsp mansir hasan tí ó sọ ṣe rí ó pe àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún ni wọ́n dojú ìbọn alágbára kó àwọn agbésùnmọ̀mí ẹni bí ọ̀hún tí wọ́n sì kọjá lọ sí ibùdó tí wọ́n ń forí pamọ́ sí láti rí pé wọ́n tú gbogbo ẹ̀ káyángá tí wọ́n sì ba gbogbo ohun tí wọ́n ń forí mù sí lábẹ́jẹ́ nínú iṣẹ́ ìpalẹ̀mọ́ alágbára ìpalẹ̀mọ́ tí yorùbá pé mọ́ já ẹlẹ́bọláyà eléyìí tí wọ́n lọ rí ṣe ní agbègbè ìjọba ìbílẹ̀ makarfi hasan kò ṣàìsọ di mímọ̀ wípé ọ̀rọ̀ tí àwọn aráàlú fi tó ikọ̀ elétò ààbò létí ń lọ ran àwọn lọ́wọ́ o débi aráàlú ṣe gbọ́ tí wọ́n sì fi tó àwọn létí ó ní àwọn gbé ìgbésẹ̀ láti tọpinpin àwọn irú ọ̀rọ̀ ìfimúfínlẹ̀ eléyìí tí àwọn tẹ́wọ́ gbà yìí ó pe èyí ń lọ́fà á táwọn fi tọpinpin àwọn ìka yìí dé ibùdó kan eléyìí tí wọ́n ń gbé ní agbègbè durum àti danguzuri wọ́n pe àwọn agbègbè méjèèjì wọ̀nyí òun náà ni ò jìnà sí ẹnu àlà ìpínlẹ̀ kaduna àti ìpínlẹ̀ kano ó wá ń ṣe lálàyé pé àwọn ilégbèé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí àwọn nígbàgbọ́ pé wọ́n ti lò láti ẹ̀yìn wá tí wọ́n fi ń kó àwọn èèyàn tí wọ́n jí gbé pamọ́ ó ní àwọn bàjẹ́ kanlẹ̀ bẹ́ẹ̀ òun náà ni wọ́n pe àwọn agbègbè wọ̀nyí àwọn ilé wọ̀nyí ó ní ó ń bẹ̀ ní àwọn agbègbè bíi rugamijingogo àti nguwar mariamu ní gbogbo ní agbègbè danguzuri níbi tí àwọn ilé méjèèjì tí wọ́n pọ̀ kalẹ̀ sí yìí o hasan kò sì ṣe àfikún ẹ̀ wípé ikọ̀ àwọn elétò ààbò tó jẹ́ alájùmọ̀ṣe wọ́n pe wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ pàráàrò gbogbo àwọn agbègbè yìí báyìí o tó sì jẹ́ wípé wọ́n ń gbé ìgbésẹ̀ láti rí dájú wípé àwọn ìka ẹ̀dá táwọn ṣíndí yìí wọn ò tún padà wá kún kọ́lé padà sí agbègbè náà.
1: ọ̀dà ajẹmú yìí ni fẹ́rẹ́ fi oje eléyìí tí ó ń ṣe gbòòsà méje fún iléeṣẹ́ ọlọ́pàá àgbọ̀n ti ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà ní àhín o. wọ́n ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní náà mọ̀ ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nípa bí wọ́n ti wo iṣẹ́ ọwọ́ àwọn ọ̀daràn tí wọ́n máa jí ọkọ̀ ńláńlá gbà wọ́n wo tuutu o níbi oyin tí wọ́n ti ní mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn afurasí náà ni àwọn ti fi kélé òfin gbé o tí wọ́n sì ti gba ọkọ̀ ńlá eléyìí tí wọ́n pè ní sino owó truck àwọn ọkọ̀ ńláńlá tí wọ́n fi máa kẹ́rù wọ́n ní wọ́n sì gba padà lọ́wọ́ wọn nígbà tí ó mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ fáwọn oníròyìn ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá àgbọ̀n ti ìpínlẹ̀ ọ̀yọ́ Àyínládé Ọláyinka nígbà tí ó mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ó ní àwọn ẹni bíi tó yẹ pé ọkọ̀ ńláńlá yìí ni a máa já gbà lọ́wọ́ àwọn dẹ́rẹ́bà tí àwọn ọmọ bíi nǹkan ti ń lọ ti wọn ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti àwọn ìpínlẹ̀ eléyìí tó múlẹ̀gbé wá ó ní tí wọ́n bá sì gba àwọn ọkọ̀ náà wọ́n fi wá sọ́wọ́ sí ìpínlẹ̀ Kwara níbi tí àwọn èèyàn wọn ti jọ ń ṣiṣẹ́ láàbí tí wọ́n wà kó tó di pé ọkọ̀ ọ̀hún yóò padà lọ bí ẹsẹ̀ kinní kan nígbà tí ọmọ ṣàlàyé ọ̀rọ̀ ó ní àwọn rí àfintónigbà lọ́wọ́ àwọn èèyàn ní wípé ẹ mọ̀ gbọ́ bí wọ́n ti mọ̀ wù àkọ̀tọ́ wọn tí wọ́n ti mọ̀ já ọkọ̀ gbà lọ́wọ́ àwọn dẹ́rẹ́bà tí wọn ò mọ àwọn ọkọ̀ ńláńlá tí wọ́n fi mọ̀ kẹ́rù ó ní wọ́n tún ti fẹ́ ṣe iṣẹ́ ọwọ́ wọn o ó ní làwọn náà bá ya gẹ̀gùn dì wọ́n ó ní nígbẹ̀yìn gbẹ̀yìn bí wọ́n ṣe sọ pé wọ́n ó ṣe gẹ́lẹ́ iná ni wọ́n sì ṣe ni wọ́n bá ya kó sí àwọn lọ́wọ́ wọn ni wọ́n ti wá wà lákàtà àwọn báyìí o tí wọ́n sì ń wò kíókíó bí epo ilé ìtọ́ bọnu bá fomi o.
0: ó dáa yẹn ká sí ojú òpó lẹ̀ fún àwọn aráàlú ọkàn yín báyìí àmọ́ ẹ gbọ́ o tí a bá kà nìkan ní kẹ́ ẹ dákun ò ní kí ẹ bá wa dá sí o bàbá ti pọ́nà sí níwájú ilé ẹ dákun ẹgbẹ́ burú wọlé ni o ẹ ní dáràn
1: àmì ọlọ́run
0: ẹ ní mú ọ̀ràn sọ ẹnu
1: àmì ọgbẹ́ fúyà ibi ẹ̀yọ́ lé bá fọ̀nà sí làlejò máa tọ̀
0: bẹ́ẹ̀ ni 0912370 8675 tàbí +234 81. ẹ̀lọ́ ẹ kúrò nídìí rédíò yín.
2: ẹ̀gbẹ́
0: ẹ káàsán orúkọ yín o.
2: ṣé iṣẹ́ kàkà ẹ̀ ní
0: ẹ̀ láti ẹ̀dá sí
2: gani afish ni látọ̀ yà látọ̀ kì í ṣe kàkà ẹ̀ láti ẹ̀dá sí àwọn tí wọ́n wà lọ mọ́ jí ọkọ̀ ọlọ́kọ̀ àwọn ọkọ̀ ńláńlá wọ́n máa lọ jí wọn akí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ọkùṣẹ́ kì í wọ́n wọ́n tún náà ni
0: lóòótọ́.
1: 0912370 8675 wọ́n ti wà ń bẹ̀ lóòó. hello. You won't see it, baby. Hello.
0: Hello.
2: Hello, sir.
1: Yes, sir.
2: Omo ba Boladi, Ajibola Ademola Okilo lati ilu Eruwa.
1: Eri,
2: awon emi gbọ ka bere ni pe awon ajinigbe ni awon ogeun kan ni se o se eradicate ni. Abi se won o ti e se mu wa si de pe ati e ni gbe won mo. Na o je ba jo ito agbo o se koko. Koda àtẹ̀yìn àtẹ̀yìn àti ìdílé wa wọ̀n ní jíwá gbé o bọ́lájí àjẹbọ́lá àdẹ́mọ́lá òkè láti wọ̀.
1: ẹ ṣeun gan ni àmì yẹn ni capital letter.
0: 0912370 8675 hello. ẹ káàsán.
3: ẹ káàsán.
1: yẹ ẹ
3: káàsán.
0: yẹ sà.
3: orúkọ tèmi ni káàdì sí òwe mọ̀ sí pòpò ògbómọ́gẹ́rẹ́.
1: pòpò
3: káàbọ̀ ẹ tí mo fẹ́ dá sí bẹ̀ẹ̀ ni àwọn tó lọ gba mútòmútò ṣe ọlọ́mọgbà ńbólayé yìí lọ báyìí wọ ẹlòmíì wà òun ọ̀dẹ wa pọ̀tẹ àti ṣiṣẹ́ yọwọ yọ jẹnira fẹlòmíì so ẹgbẹ́ kí wọ́n fojú wí ní òfin o wọ́n lè mọ̀ pé ẹni tán bá ti ohun tẹ́nìkì ò ní odi dandan kó gbé orí ohun tẹ́nìkì ò rí pòpò gbogbo ọmọ gẹ́rẹ́.
1: ẹ ṣeun gan ni pòpò.
0: ẹ ṣeun dámú ẹyọ kan sí kámọ dìde ńlẹ tí
1: wọn. bàbá bàbá kọ́mọ bá ti àlọ.
0: tọ́ 0912370 8675 tàbí +234 81424 91006 òun ló wọlé síbí jàrọ̀rọ̀ ayẹyẹ ilé wò ní ṣókí. hello.
4: hello ẹ kẹjọ.
0: ẹ ká sọ.
4: orúkọ tèmi ọlámìnir kan gbà kó ní bẹ́lá tó ń gbé làbálẹ̀ kárí ìjọba
0: yẹn. ẹ ṣeun.
4: arákùnrin tó ta ọmọdún mẹjọ ló pọ̀ ní ìgbẹ́ta sí.
1: ọmọdún mẹjọ.
0: ẹ̀sùn lẹ kú òní di rédíò yín.
1: ẹyin ilẹ̀.
4: mo ti kó di rédíò.
0: ẹ ṣeun fún èrò tí yín lápá abẹ́ tọ́. ibi náà ni àwọ̀ rímọ lórí gudugbẹ ìròyìn lọ́sàn-án yìí bóyá ò tiẹ̀ lọ bọ̀ sọ gbọ́n owó òdodo ibi náà ni àwọ̀ ti dìde ń tiwa èmi fi ọ̀rọ̀ àgbálẹ̀ sórí àga olúwa ṣínà aláyọ̀ ògo èdè ọfọmọ àlè sanfa lórúkọ tèmi èmi dìde ńlẹ̀ ń tèmi.
1: Èmi náà ó dìde abídèmí ẹni ló kọ tèmi àkàndé ló kọ àwọn tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe ló rọ̀ bọ́ wá pé tí a mọ̀ ṣe lọ́jọ́ alẹ́ ẹ wá mọ̀ kú òǹbẹ́ o àwọn lọ́kọláyè orí afẹ́fẹ́ bọ̀dá àlàní àti àbẹ̀kẹ́ lórí ètò kìlà àrígbọ́ kálà ni ó jókòó obìnrin ó wọlé wa bá ẹ ṣeun o.
0: Alani jókòó obìnrin ń bọ̀ wá bọ̀ olúwa ṣínà aláyọ̀ ògo èdè dìde ire o.

0: bọ̀ sórí ètò kìlàrí gbọ́ nìkànnì lagelu fm 96.7.
1: olómi jọwọ́ o jẹ́ ká jọ máa gbádùn.
0: kìlàrí gbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ yìí ṣe.
2: àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wá.
0: níbi gan-an lẹ́lẹ́dùnmarí sọ ọgbọ́n ìmọ̀ àti òye kalẹ̀ sí ẹkú kalẹ̀. kílari gbọ́ lẹ́tọ̀ lórí lagelu 96.7 fm ẹ̀ máa bá wa ká lọ.

0: pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́
1: olójẹ́ kó jẹ́ pé bí mo ṣe rí kọ́ ẹ̀ ni mo ṣe ń sáré bọ̀ inú mi dẹ̀ dùn pé mo ti sọ fún ẹ pé tó bá ti rá pẹ̀rẹ̀ ṣáà jẹ́ kí n ti gbọ́ sí wá fọkànbalẹ̀ mo ti pe Túndé pé kó máa bọ̀ kó wá bá mi fi mọ́tò gbé ẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wẹ́rẹ́ làágbọ̀ lágbára lọ́wọ́ náà àágbọ̀ ohun ìyá àágbọ̀ tọmọ.
2: Ẹyin tó ti gán mi.
1: Pẹ̀lẹ́ ó ti ń súnmọ́ bí mi ó ti débi ó ti débi ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù jẹ́ kí n tún Túndé pè jẹ́ kí n tún Túndé pè.
2: Ẹyin tó ti gán mi.
1: Jẹ́ kí n tún Túndé pè pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dẹ̀. Hello. Ibo ló dé gan báyìí mo ní kó máa sáré bọ̀ ni. Jọ̀ ọ́ kó kan mo mọ̀ mo mọ̀. Irú odò burúkú wa ni end time mi.
2: Ẹsẹ̀ yìí kò ṣe gbé.
1: Ẹ kó kan ti ẹ̀ bá mi drop ìyá yìí ó ti ń ṣe bí
2: ẹsẹ̀ yìí ò ṣe gbé rárá.
1: Mi ìbá ní Kárìndé junction yẹn bọ̀ mi ò fẹ́ káwọn èèyàn máa bí wá ṣé o sí pẹ̀lẹ́ kínní kan àtojúbọ̀ yẹn you know. Ó dá o ṣe o ṣe ó máa dé bínsìn ó máa dé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́.
2: Ẹ jẹ́ kọ́kọ́ jókòó náà.
1: Pẹ̀lẹ́ sọ́gbọ́.

0: pẹlẹ
1: báwo dẹ ni
2: dúpẹ ọlọrun ṣeun
1: ah ọmọ yẹn ti tó ti rán yàn mọ
3: o náà le jẹ o
1: kò ní jẹ
3: ah mun kilo ṣe yin bo le ti wa ah baba e na mara bo ni won kilo se le ti won na fi wa ma se be ah
1: oro to so yen ogbe na
3: o ti da se ki me iwo to je pe teyan ba n dana kitchen bayi o ma wa o ma wa nkankan bu sa mu nbe wa je
1: ejo to ma run na lo mo ri to mo na fi da igbe n to mo tenu mo e o ibe lo nu fe gba bere
3: ko lo ma je ko won je mara bo ni o
1: kini ko ma je ko mara bo
3: ko ma je pe boya
1: igba ton so pe ko ti so mi ni loyan ko ti sin kankan se o ri bi se ke
3: ah emi
1: ro bo emi o ti mo ti ro pa o mo ton gbe wa gba abere ajesara kini ni
3: to ba bere ariwo bayi ko ba o mo ma ji word koda gan lati aro bayi le gbogbo awon doctor yen tin so pe da emi ke
1: ah kini iwo to je ko to ba ke bayi
3: o nje wa ni ton ba ti wa gboyan si lenu bayi lo wa ma dake
1: iyen da
3: sariwo ni yen
1: ara n teyan wa se
3: ariwo nje ni yen
1: Ya ko jẹun. Ebo lo sun lo sun kale bi kini. Ti o ba jẹun se yo sun be.
3: Awon ogun yen ton ni e ma ra pe ka ma lo fomo yen.
1: Doctor ko awon kan ton so pe ki wa no won ni awon fe ki ara awon tutun kan na.
3: Okay.
1: Mo so iyen ni mo se wa kuku duro pe ki n gba.
3: Won ni awon se ma observe wale ni. Si ola
1: ko. Won fe release ni le.
3: Won ni awon se ma observe baby. Ati mama e na
1: okay
3: pe kan ko si nkan kan to se mi je be rele na bo se n pariwo yayaya won ni rara pe awon sa ma se be
1: o da be ibi ton ba ti mo se won se omo to se de sinu aye ibi to wa yi o yato si ibi to ti n bo tele so won lati wo pe se
3: then abere at bati won ni ola na ma se ni bi bayi
1: eh
3: ona ma fa
1: ka gba kan mo ki aka to kuro nbi
3: fe kan duro ka fi gba lola
1: iyan da lára àwọn ogun tán kí làwọn kan tó fẹ́ kí n bẹ mú bọ̀ tí mo bá ń padà bọ̀ lálẹ́
3: ẹ ti rí báàgì ẹ̀mú gbà tí mo ti ẹ̀ ń kọjú ló jẹ́ kí n gbàgbẹ́ àwọn nǹkan kan wà ń bẹ tí mo fẹ́ lò náà mo ti dì sí ó máa wà níbi wọ́dróòbù mi ẹ lọ síbẹ̀ ẹ máa ti rí ìsàlẹ̀ báyìí ẹ bá mi mú wá then aṣọ eléyìí tí mo gbé fún yìí tán ló ní gba delivery
1: mo ti gbé yẹn mẹ́rù lọ sílẹ̀
3: ẹ má jẹ́ kí ẹnìkankan débẹ̀ o ẹ̀yin ní kẹ̀dẹ̀ bá wà mọ̀ bẹ́ẹ̀ ṣe máa yanjú ẹ̀ tẹ bá ti ṣí tap iná fọṣẹ ẹ̀rọ afọ̀nkan yín ní bedroom wa tó máa neat tẹ́ẹ̀dẹ̀ wà lọ ṣá síta ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn
1: that's another mo ti gbọ́
3: that's another that ẹ̀jọ́ bá mi kó slippers mi wá slippers black yẹn
1: o dẹ̀ ní àmàlà ló ń wọ̀ ẹ̀jẹ̀ kí n ra àmàlà ìyẹn nìkan ni mi ò gbàgbé ìyá ìfẹ́ jẹ àmàlà
3: gbẹ̀gẹ̀rì ti wà ní freezer
1: okay
3: ẹ bá mi wọ́n mi àti ewé dúnà
1: máa make sure pé gbígbóná àmàlà rẹ débi
3: etí ẹran yẹn jẹ́ kó wà ń bẹ̀ o
1: etí ẹran igé
3: ó dà wọ́n kọ́ mẹ́ bẹ̀rẹ̀ ariwo mo ṣe tán fún ẹ kọ́ bẹ̀rẹ̀ àkọsí nǹkan tí mo fẹ́ fún o
1: etí ẹran ló máa ní kó rò mí fà
3: nígbà tí yìí téèyàn bá jàmàlà pẹ̀lú etí ẹran àti àwọn ẹran everything papọ̀ gbogbo ẹ̀ ó náà sọ pé
1: omi á wà dáadáa
3: o láfi máa rí nǹkan tó fẹ́ máa fún ẹ
1: o abẹ́kẹ́
3: ó dà
1: bó ṣe
3: fún ẹ abẹ́kẹ́ kọ́ọ̀sì bẹ̀rẹ̀ ariwo máa gbé ẹ ní o
1: abẹ́fò
3: sí ilé tí ṣó ń gbọ́
1: abẹ́kẹ́
3: mi kò sí nǹkan tí mo lè ṣe sí wọn náà lóní ká ṣe exclusive
1: breastfeeding báyìí àbí
3: nínú nylon lọ́tọ̀ wọ́n á ra ṣe sínú nylon lọ́tọ̀ kó wọ́n á tóbi wọ́n á máa jẹ́ bi méjì
1: ó fẹ́ fi dibi tó ọmọ ti jáde
3: wàdẹ́ tún kó ẹ̀kọ́ sí i jẹ́ kẹ́ ẹ̀rọ yẹn pọ̀ o
1: abẹ́kẹ́ oúnjẹ nìkan kọ́ ló máa jẹ láyé
3: ó ti da
1: torí pé
3: oúnjẹ nìkan kọ́ ṣùgbọ́n èèyàn àkọ́kọ́ ìyẹn inú mi fa la
1: kíni
3: ó dàbí pé kò sí nǹkan kan bẹ̀
1: ẹ bó ṣe máa rí nìyẹn oró dìde ọmọ tó jáde lára ẹ bínú a ṣe rí nìyẹn
3: so wọn wá ní a máa kó oúnjẹ sí i
1: ni ṣé dókítà ló sọ bẹẹ
3: kó sí nǹkan tó kọ
1: bí mo máa bi dókítà náà
3: pé ẹgbọ́sà
1: wọn lè sọ pé kán máa kó oúnjẹ
3: mo ní ara mi fúyẹ́ wọn wá sọ pé kí n máa jẹun kí n máa jẹun sórí girama àǹtí ọ̀kan yẹn tó ń bímọ yẹn nígbà tán wá náà ní ìyá bébì kú oríire o nígbà tí mo wá ń ṣàlàyé wọn ní bó ṣe ń rìn tagetage yìí nígbà tí mo lọ bedroom wọn ní
1: àmàlà ló fi
3: àmàlà jẹun ní o wọn ní
1: àmàlà ló fa
3: kí ni ó fẹ́ nígbà
1: o ti ẹ̀dùnkún mo dúpẹ́ náà sórí tó bá tiẹ̀ ló fẹ́ jẹ àmàlà ìbàjẹ́ ìsùmẹ́rin àbí òye tó bá jẹ mẹ́rin gbogbo òye sọ ẹ̀sìn ìmí àsùmẹ́rin
3: wa akẹ́kọ̀ọ́ jíjẹ sí
1: wa
3: dẹ̀tù mẹ́fọ̀ wa bù sí ọ̀tọ̀
1: kò sí wàhálà
3: ẹ̀fọ́ yẹn lè yàfi máa ṣe
1: ẹ̀fọ́ òkùnkùn mọ̀ pé nínú gbogbo ọbẹ̀ tí mo máa ń ṣe láyé ẹ̀fọ́ yẹn nọmba wa máa bẹ̀ rò
3: torí pé ẹ̀hẹ̀ ètò máa ń jẹ́ kálùbọ́sà dùn yẹn
1: ẹ̀fọ́ kan balẹ̀ bó ṣe fẹ́ ni ma se se ma gbe wa iwo olodun ti e ti se ta roju ta ri ebi iwo lo bi omo to se pokiti kale
3: iwo na lo ni
1: ogbiyanju na ogbiyanju
3: eko yen
1: to bi fo amala na ko se nra mejo
3: a se ba nlo lola
1: koma je pe awo mo ka
3: lo a de le so o le ra boya bi 6
1: koma ma wa
3: to la ti
1: mo ya koma lo je ole eyan mo bo se ma se wo
3: tete mo lo wa o lo se ma se wo
1: abeke

lele iba yi. Aṣọ ìlọmọkùnrin ìdébọn ibi bàyí bó sì mo jẹ gbé fún.

0: nínú ayé onígbojúgbò bí wòlíì tẹ̀mí tó gbà jẹ́ jésù ṣe máa sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà la kò rí ìtọ́dún yìí o gbogbo ènìyàn tún ẹ yá máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ park filling station tó wà lórí bridge world ládojúkọ jájọ nkú ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúbọ̀ látorí òkè lọ́fẹ̀ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni sáré tẹ̀rí bá torí ṣe yíyá àfin prophet suma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 09052202724 jésù retí rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Show Makesi Road Drive, Telele Straight End, Challenge in Badon.
2: Kilo Shelembe.
1: Mewan Shelembe. Nibe ni Asalam Community Group of Schools, a co-educational school. Wa. Bi wan shen koma ni la rawa, ni wan koma ni e de gesi. Tok pegede, ki wale ba denigi galojo waju with well-equipped laboratory and standard computer rooms under the watch of skilled, qualified, and God-fearing tutors. Igi lala soma luma. Emwa wan mani wa si Asalam Community Group of Schools. Ki wale die kan la lo jo waju. Admission is on in Crèche, Nursery, Primary, and College. Nitori pe kan omo yin tuto jade won ti ha odidi alukurani sori. We are government approved. Asalam Community Group of Schools is at Keshi Road Drive, Pelele Street End, Challenge, Ibadan. Call us now on 080-5308-8007 tabi 080-3454-4545.

0: Eco àti Tamoto dìrọ̀rùn gbà. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ Tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà di rọrùn.
1: Èmi àwọn wọ̀nyí. Àbí àwọn wọ̀nyí yóò tún ní ìrànbara.

0: small
1: abeke
2: washing machine wan se asiri e ibabo
1: boya mi o ba ti le se se bi ma kan de tu nylon e lenu ma de da sinu e
2: a
1: de ti mo gbe e lo ma yo ju e olohun ti se a se bere aye wa abeke mo fi olohun be jo
2: kini
1: mo so fe pe ko se gberaga ko de se pe iwa eka o ye mi o le se ni sori lati kekere gbugbo nkan to ba rin be mo ma sa fun so pe igba ti awon ti mo lo gbe lodo grandma to je pe bedroom ni le won ita lo wa ojo ti mo ti ri suku agbado ninu bedroom yen ni mi o ti we ni be mo o pe mi ko dale abi daji
2: so kini ka wa
1: fa ara we nita
2: kini ka wa fa yo ninu
1: nkan ma tete ri mi lara okan mi o ko
2: na wa gbo magbo magbo oko mi mo mo mo oye
1: fe ko ro idija la
2: magbo ko te le idija rara ko si condition kankan to fi ma je ko idija you pe ki gbogbo akajo accept responsibilities wa
1: yes awon nkan ti mo le se
2: magbo magbo
1: mo le se o sa ri pe aso mo yen ko to ji lana nsin mo ti ka aso yen so mo pe mi ni mo fo
2: okay o toni sugbon je ki wa san kankan fun mi so mo wi pe bi mo se breastfeed omo yen na so mo pe kokon mi na fe mi fun ara mi lo bi lowo gbogbo awon to ba je alabi amo tan je
1: tan je o ma o tun ma un o tun ma un dun mo yin gba mi na o ni obirin mi mama lo ese po ba
2: mi o mo bo boya bo se nsa won niyan o sugbon emi emi abeke yi o inira gidi ni ti o ba gbe enu de bayi to ba
1: o ti leyin na
2: okay o
1: mo ti o ti
2: sama emi o dun mi pe olohun o ye ko olohun se kini yen ko je pe ko balance e kayin te koko fomo nsi
1: ti mo ti balance e se mo yi o de mo yi odun temi ti royin omo yen ki ko to de po gbe lo
2: kini won fe salaye nu nkan ti mo so ni wi pe sibe sibe na mo si ri pe responsibilities mi a o force a be ko si nkan ti mo le se ju pe ki ma take care omo yi
1: yes
2: iwo na as a father o ye ki wo na ni nkan ti wa ma se
1: o pe mi na ra diaper
2: o ku ori
1: rishi rishi
2: ogbeni
1: ba responsibilities
2: lo fo aso yen o
1: abeke mo fi olo
2: pelu opolopo ose
1: jo ma
2: da si ko da koko soke ko fi ose ko da di ta je sinu mi
1: bo se so yen
2: ko soke ko wa ke aso yen bo to ba si wa to bi 10 minutes wa be si ni ma run mole
1: se pe lowo mi
2: eh
1: abeke jo mo
2: wa wa for that need ti o ni ma run
1: ko possible ko possible ni mo be jo
2: alani iwo na ko kini yen emi ati elajo jore ara wa emi ati elajo mo ba won mo se de
1: ni advanced world won ni kan duro kan so pe won se fe foro aso bayi won ati dana sun dan so ti ma kuro nbe ma je ko da wahala si wa lorun
2: yen wa koko faso ile ni
1: abeke
2: ka to ma be ni se awon planning
1: ta ni no.
2: Please
1: abeke yen faso yen mo be
2: mo lo sa sori waya nta
1: mi le se ni
2: mi le da so yen ni
1: to ba ti o ba je pe ba yin soro ara ta nsin ti mo ba re ni to le ba mi fo ti mo ma duro ti ma so wo fun
2: kilo fe kilo
1: I think that would be better
2: kilo ki o wa okay aso temi
1: yeah
2: aso ti mo lo fun delivery omo te en ti wo ma san wo fun
1: eh to ma ba mi se
2: serun kan be e
1: mi o ko so ma ti e ma wo latokan ma make sure pe gbogbo mi e nkan kan
2: jebo enter the place abi ki won ni bayi
1: no
2: se ko ni ko so
1: yato si ra won jo
2: lo fashion yi
1: no emi mi o gbe o ba kankan ni gugu wa
2: se ni fashion yen le o mi o de ni so aso yen
1: abeke okay boya ki kin ti je kin
2: ti e lagbara lati ko
1: fashion
2: yen ba o de si pe ati jeta
1: se dandan ni
2: ti mo si kuro di hospital
1: le foru awon aso bayi ni
2: oh akunrin to le debe ko le foru aso
1: o yato sira
2: won rara ko si yato kankan
1: o se dandan ko de
2: ya ko mo e lara baba
1: o ye ki ru ele dija laarin wa
2: e ko n se
1: dija jo
2: mo kan fe ko e ni nkan to mo ni
1: ko e ko dija
2: pe o awa mejeje lajo je ore ara wa
1: awa mejeje pe awon eyan 0912370867
2: awa mejeje lajo mo bo mo se de
1: mo mi go
2: o tun le se yen
1: yes sir
3: eh ni baje sami atakan lati dagba ki awon yan eh ati abeke anti abeke yolomo
2: ehn samu yolomo
3: ejo tori olo se fe gba nkan mi nbe ni
2: eh mi gba
3: nkan so pe aso yi awon ma ra imi fun yin iru aso yen si wa loja
1: be ni
2: se gbugbe la mama aso tutu
3: iwo le se bi tutu na ni won ra fun yin
2: eje ko mo lara ni eje ko mo lara ni
3: nature o di kaluku ototo
2: iru nature wo niyan
3: so eyin bi ohun se ri lohun so yen o ta se nigba to ba wa ri fo to ba di pe boyo ko le ni ira to be ni ma da tenu ele ninu ni se o teyin lorun eh so bo un se ri ni yen ko bi se ka o sa fo aso mi a le ma force nkan
2: to le do ti di baba omo se teyan ba toju omo na te tomo na ba ndagba lo weyan na igba mi omo na to ba fe re omo die na se ko le da tenu e le sodo baba e ni se iru beyen se wa lo tori e lo le omo yen danu
0: bo mi lagbo ye
4: ni mo fe pa so ma ti re ni baje o
0: ami e ka so
4: mo ri pa ti mi oke oluwa ro ti mi oluwa contain ari se akwata ibadan aje abeke ko si nkan to buru nbe kini wa na aso se wa yari ten se pe en dadan abi kokko po oko lo irritate ohun ko do nba fo le bi nkan mi so ohun lara a di se pe ko ni fe ko ni se ele te fi safiwe ya fi wo yan oso ni ko ti ejo ra won o le ba ko ba wa mu na so e ti le igba to ti so pe o ma ra mi e resu na je ko ra mi e ma fi nkan ti o to nkan kan bi da wa la le ji le ko wa ni da ni
0: ami hello
3: e
0: se o
3: a je re re
0: ami ami ma
3: a te te so wo gboro do oro tori a so eje ri ma o ọkùnrin lè ṣe olójú ọkùnrin lè ṣe èmi ìyé èèyàn ní apò èèyàn jẹ́ tó lè ṣe tó lè ṣe ọ̀gbúrú èèyàn ìní òkùnrin ní olè lọ́yẹ̀ ṣe ìfọwọ́ ti òun náà ó ti rí àwọn akẹ́kọ̀ọ́ olè pọ̀ mọ́ ẹlọ́dàánù ọgbọ́n
2: omo ta wa gbe jade kuro ninu uru eje be gan na irira lo ye ko mo yen na je si
0: no no no
4: hello
0: hello
4: hello
0: e ka
4: so
0: yes ma
4: uru ko ya jimo ani lo sapata
0: e se
4: anti adeke o si nkan to wa ninu eje ibi mo emi fun ara mi ni mo fọ temi ki ma mi to de ki iya ọkọ mi to de mo ti pọ nigba ti ki se population le fi bimọ ni lo de ki lo wa ni aṣọ ẹjẹ o yẹ ki e gbe fun yan gan fun ara ẹni o yẹ ki e sọ nkan yin o lewu gan lati ma gbe fun yan ki lo wa le nu ẹ ni ko fọ kọkọ yin fọ kọkọ yin fọ ṣe dandan ṣe òun lo bimọ ti ni ki lo le to yi gan ẹ lọ fọ nkan yin fura yin o ṣe òun lo bimọ pọ to òun kọ lo gbe sinu to bi ẹyin lẹ bí nkan yín ẹyin lẹ yẹn jẹ ń jáde lára ẹ kọ fún ara yín náà ó le tó yẹn ni.
0: ẹ ṣe gọmà
2: ok so kò le sí mbẹ fún mi báyìí
0: ẹ ṣe adúpẹ
2: so alami o le sí mbẹ fún mi fún nǹkan bẹ́yẹn báyìí
0: ṣe irú yẹn hello.
5: láti
0: bòde ẹ ṣe obìnrin ló máa ń ṣe
5: bílò máa ń fọ aṣọ rẹ o
0: ọmọ
5: ìta níyàwó ṣùgbọ́n a ní apọ́lẹ̀ pàpà àbúrò rẹ kó bá wọn ṣe
0: ṣùgbọ́n
5: kó bá tiẹ̀ nípa fọ kínní ó ṣáàdì bá fọ pátá wọ́n ṣù wọ́n ṣe bọ́ àfọ pátá ọmọ ní àṣìṣe lọ́rùn gbogbo gẹ́gẹ́ tó bá tún kù pẹ̀lú bílò ń fọ kìsà abẹ́kẹ́ jẹ́ kọ́kọ́ rẹ má jẹ́ kí àrùn míì tó ń lólè tún ṣẹlẹ̀ lára ọkọ rẹ.
0: ẹ ṣe àdúpẹ́ sọmọ kini bo se irritate mi
6: ọmọ babola ji ajibola ademola okilo ọmọ yogun mọṣọ lo de la nkan de run ere mo be ani gan pe se mo le fọ mi ti ri dawon sha
2: eh ino ri dawon
6: e mi ri dawon e mi mo ba mo le fọ da mi ni fọ ko da ti go fọ ri
2: ti won fi take de
6: eh se wa ri to ba je pe awon iwa palapala ni wa to nwu baba la ni wi bodo e gbolo ile iyan ma je bo to ja bẹ́ẹ̀ ní wọ́n sọ pé màmá mi ìdí ìgbọ́n sọ pé àbúrò lè báyọ̀ fọ́ kíní kan lè báyọ̀ ó ti ẹgbẹ́ gàgán mẹ́rin fọ́ fún ẹ̀yàn kíní ẹ̀dá ẹ̀kọ́ léwu díẹ̀ gbọ́ ọkọ́ lè báyọ̀ fọ́ o yọ̀ ní sàn bọ̀ tí wàá pé kò ní nǹkan tó ń tẹ́gbẹ́ pọ̀ rògbé ó mọ òbí jẹ́kọ̀ọ́ ń ṣe bákan
0: tẹ́mi
6: ẹ̀ bá kú
0: ọ̀rọ̀ ló ń gbọ́ yẹn abẹ́kẹ́ hello
7: hello ẹ kú ètò
0: ẹ ká sọ
2: tí mo láwọn ọ̀rẹ́ ọkọ tó máa ń báyàwó wọn fọrú ẹ̀
0: àmì orúkọ yín
7: ọmọ kan ìlú láti mọ ni
0: ẹ ṣe ẹ bá mi fún ìyàwó mi nímọ̀ràn.
7: àǹtí abèké lóòótọ́ sáà lẹ́jọ́ olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọkùnrin mi lè fọ ọkùnrin mi fi fò ẹ wo tọ tọmọ sí tọmọdé máa ń tọ yẹn tí ọkùn tí ọmọ bá tọ sọkùnrin mi lára ara ẹ wá mọ ẹ pé ẹlòmíì rí tọ bá tọ sí lára tó dà kò ní wọrí tó ẹlòmíì ò lè fò bẹẹ rí pé lẹsùn láti kàn láti sọ pé àwọn ò lè fò káwọn ọra sọ mí fún èrò ọkọ tèmi ní ìsìn wọn bá mi fò nígbà iye kọlọ fò ó pé ẹ kú ètò lági lónìí báyìí.
0: ẹ ṣe gan ẹ jẹ́ kí n wo ohun táwọn èèyàn sọ lórí Facebook ní pápápá. Mo wo DJ Ketekre wọ́n ní more fire wow very impressive great job DJ Ketekre láti Sankore wọ́n ní please you are doing fantastic job keep it up ẹ ṣe. Yusuf Babatunde wọ́n kí wa kú ètò ni wọ́n ní ok láti Jembe wọ́n ní Kuola ẹ ṣe. Ọmọtayọ Salewa wọn ní bọ̀dá Alani àti àǹtí Abẹ́kẹ́ ẹ kú iṣẹ́ takuntakun ọlọ́run àwọn akun yín ní ọgbọ́n àti ìmọ̀tòye àmì. Ustaz Bashir Abdulhamid àwọn náà wọ́n kí wa ni pé àwọn ń gbádùn ètò yìí. Ògúntọ́nà Tẹ́ni Adé Shakirat wọ́n ní àwọn ń gbádùn ètò yìí àwa náà gbádùn ara wa àmì lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe tẹ́síbẹ̀ yá Ògúntọ́nà ni láti Muslim. Ọlánre Miki ọmọ ìbílẹ̀ láti Àpáta Gangan Ìbàdàn ẹ ṣe. Abọ́dẹrìn Olúkẹ́mi wọ́n ní that's how some men do. Alani I don't care attitude ṣe ni ọ̀rọ̀ yẹn.
2: Daddy's key
0: wọ́n ní àǹtí Abẹ́kẹ́ ẹ bá mi kí ọmọ mi òkè òní ní ọjọ́ ìbí ẹ̀ miracle surprise ọmọ Michael Awodamola ọlọ́run adásí òun náà adàgbà àtò olórúkọ tó dáa láàrin àwọn èèyàn rere orúkọ ẹ̀ náà máa jáde. Adéọlá Ìjánìyè ẹ ṣe. Olújídé Ramon láti Ọ̀yọ́ Aláàfin ẹ ṣeun. Bákan náà ni mo ń woyè dìran wọ́n ní ma we love you sir welcome to the program kìíní ẹ̀ ti sá lọ́n tẹ̀. Àǹtí Abẹ́kẹ́ don't stress bọ̀dá Àlàní o even some women cannot wash it. Ọláyínká mo rò pé Abiodun ọmọ nìyí. Rafiu Tawa Kalitu Abiodun Mama Abeji láti Ṣogbo wọn ní ẹkú ètò ọ̀pọ̀lọ́ yín òníjọba. Àǹtí Abẹ́kẹ́ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín tó bá jẹ́ pé ìlú òyìnbó ni ọkọ yín bá wà ṣe máa ní kó wá fọ aṣọ ti ẹ lò láti
2: bímọ
0: ní Nàìjíríà ni
2: èmi ni mo láṣọ
0: mọ nǹkan tẹ́ ń ṣe
2: èmi mo dẹ̀ lọ́kọ́ mi adẹ̀jọ́ ọmọ bọ́mọ ìṣe dé náà ni
0: Adeleke Zonde ẹ ṣe.
2: Mo dẹ̀ wò ó pé kó ràn mí lọ́wọ́ lábala bẹ̀ yẹn káṣọ yẹn tẹ̀sí gbẹ kí n tó délé rárá láti hospital ó ní èròǹgbà
0: mi. Ó ti ẹ̀ ń ṣe pé ó ṣòro fún mi láti ràn ẹ́ lọ́wọ́ but
2: ìyẹn ló lè ṣe
0: ara ọkàn mi ò kún nǹkan yẹn. Hello ok ọjọ́ yẹn ti lọ ọjọ́ yẹn ti sáré mi ò wo ojú aago iṣẹ́ mi ó tún ti wọlé sáàrin ètò yìí ọlá ni ó tún dà yẹn lágbára lọ́wọ́ ọlọ́run lórí kílárí gbọ́ tẹ bá gbádùn ẹ̀ lónìí dédé aago kan òun náà ni kẹ́ẹ̀ tún jájọ pàdé lọ́la lágbára lọ́wọ́ ọlọ́run. Olúwa ṣínà Aláyọ̀ Ogo Èdè ọfọ máa lè sọfà lórúkọ tèmi ń jẹ́ eré Àtayọ̀ òun látún fi pàdé.
2: Fọlá Ṣadé Àjàlá lórúkọ tèmi èmi làbẹ̀kẹ́ o lọ́la lágbára lọ́wọ́ ọlọ́run a ní pàdé ayọ̀ mo kí pé ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa.
8: Kí lari gbọ́ lẹ́tọ̀ lórí Lagelu 96.7 FM ẹ máa bá wa ká lọ.
9: Lagelu FM 96.7
10: bí kan bá lè kọ́lé láyé tálákùn ojú sikelebe lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́ ẹ̀dá tó wọ́n bá rogún sí lọ́wọ́ tó bá fi jogún fàájì àti ṣe kárí mi kọ́mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o àbẹ́ẹ̀ mọ̀ owó tí ń bá fàájì lọ ò kéré.
11: O ní tèmi 500,000 tó promise mi lánàá nǹkan.
12: Bẹ̀bí mi, mo ti dì í sílẹ̀ fún ẹrù rẹ̀.
13: Pẹ̀lú atótónu mi sí ọ. 500,000 owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King ni wọ́n fẹ́ fi ṣe bẹ́ẹ̀dẹ̀ fóbìnrin.
14: Àìlàkà sí ìṣe ìgbésí ayé rẹ o.
12: Ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. Aṣọ́rí mi ò pé.
14: Orí rẹ̀ pé o lóní màrà gidi ni.
13: Bọ̀sún King Estate ó ti wà láàyè tó dẹrun láti kọ́lé sí iná tí wọ́n bẹ̀ kíní sálọ̀nà. Bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé Bọ̀sún King Estate ni kò ti rà. Ojútáyé ló wà lówó rẹ̀ fi gbé pẹ́ẹ́lí. 500,000 ni plot kan o. Àmọ́ sátẹ́ o bára lé kan ní plot kan. Ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. Bọ̀sún King Estate wà ní Bàkó Àpáta Ilẹ̀ Ìbàdàn. Ààyè wà bó fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì. Kàn sí wa ní Crispo Building, Mobi Bus Stop, Odu Ọ̀nà Àpáta Ìbàdàn. Telephone 0706281 7806 tàbí 0807103 6974. Kàn sí Bọ̀sún King kò dọ̀nílẹ̀ orókè

0: gbogbo ènìyàn ti ń bọ́ wa mo kí yín kàbọ̀ sórí ètò yìí ètò wa ètò Bosu King Properties Quarter Hour tó aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí ti wà nínú kun pẹ̀lú mi akọ àmójúbà wọn Bosu King ẹ kí gbogbo ọmọ Nàìjíríà tó fẹ́ gbóyin.
1: Ẹ kúlẹ̀ ọmọ ogun Nàìjíríà kọjọ́ mẹ́ta o ọkàn wo balẹ̀ o lákọ̀ọ́kọ́ akọ̀kọ́ dúpẹ́ lọ́lọ́run tó dá ayé àti ọ̀run ìnú ẹ̀yà júdà bàtí ò jáde ní àgbèsè ayé òpá àní padà ṣùgbọ́n aráàánú gbà bàtí ò jẹ akókó òjijì ọlọ́run ògo ni fún ọ ọlọ́run tó gbá fáráhùn wọlé togun tó gan ọlọ́run ògo ni fún ọ kò láti sọrọ ẹdí ọlọ́run ajú dávidi ọlọ́run gbá wọlé ọlọ́run ògo ni fún ọ bàtí ó gbá kóra wọlé ọlọ́run ògo ni fún ọ bàtí ó fàánú gbẹmí ọlọ́run ògo ni fún ọ mo dúpẹ́ ọlọ́run ò ṣe o orúkọ tèmi tẹ́ ń gbọ́ ẹni láti bọ̀sùn taiwo ọba wálé aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Bosu King Property tá a mọ̀ ní bọ̀sùn tá a mọ̀ sí bọ̀sùn ọba igwe wa tí ń talẹ̀ tómi bàrẹ̀ tómi gbogbo Nàìjíríà ti ti ọlọ́run ògo ni fún ọ ọlọ́run ògo ni fún ọ ọlọ́run ògo ni fún ọ.
0: Bosu ọba ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta aráàlú fẹ́ mọ ibo nílẹ̀ kù sí ibo ilẹ̀ wa.
1: Kò sí ilẹ̀ olè tán ilẹ̀ olè.

0: kábíyèsí ta bá sọ̀rọ̀ bọ̀sùn ọba okọ̀ ńlá ni ta bá sọ̀rọ̀ nípa ilẹ̀ tàbí ilé gbẹ́mi sọ ò sì fún bọ̀sùn kings lórí ọ̀rọ̀ ilẹ̀ ni sà ọgbẹ́ eka lójú kan wá tasẹ̀ eka lójú kan ní gbogbo gbogbo ni ká fojú sí pé àwọn ilẹ̀ yìí wà.
1: kí n tó kọ́kọ́ bọ́ sórí iyùn ojó ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ mo ti wà lórí ẹ̀dùn nísinsìnyí ó ti ń súnmọ́ gun ọdún bọ̀ báyìí èmi làkọ́kọ́ èèyàn tí wọ́n kọ́ polórí ẹ̀dùn ní gbogbo nàìjíríà tí mo ń talẹ̀ láyé àwọn bọ̀dá mi ó sì wà láyé wọn sì ní ikú báyìí àwọn lálọ mi àwọn bóyìíga làwà èmi làkọ́kọ́ gbogbo nàìjíríà gbogbo ìyá tó fi dé kò dé gbogbo nàìjíríà jẹ́mi ni mo talẹ̀ tí mo ń talẹ̀ lórí rédíò so tó bá sọ̀rọ̀ ibi sílẹ̀ wá wà ní gbogbo kò síbi tí mi ò nílẹ̀ sí mo nílẹ̀ lọ́ṣọ́gbó mo nílẹ̀ ńlọrin mo nílẹ̀ mbakatari mo nílẹ̀ làbẹ́kúta mo nílẹ̀ ni mo nílẹ̀ ṣàgámù mo nílẹ̀ lẹ́pẹ̀ mo nílẹ̀ ṣákí mo nílẹ̀ sẹ́yìn mo nílẹ̀ ní ìbarapá mo nílẹ̀ lẹ́ṣà mo nílẹ̀ nífẹ̀ mo nílẹ̀ lẹ́kìtì mo gbogbo ni mo ní nílẹ̀ sí mo sọ bá sọ pa ayékalẹ̀ kò síbi tí ì nílẹ̀ sí.
0: ẹja wo báyìí àkókò tá a wà yìí sí àkókò tí wọn kálukú fẹ padà sóko lọ sọgbìn ni àwọn ilẹ̀ ọgbìn oko wọ̀nyí baba àwọn ilẹ̀ oko farmland.
1: olú ni mo ń dárúkọ yìí ilẹ̀ ń bẹ́ ṣákí ilẹ̀ ń bẹ́ sẹ́yìn tí sẹ́yìn kò ṣe kó abẹ́kúta máa fọ́ lálẹ́ ìfọ́ lábẹ́kúta ni bó fẹ́ 10,000 acre lábẹ́kúta máa mú jáde wá fún ẹ bó fẹ́ 10,000 acre ni ó ní ọ̀ṣun state máa mú wá fún ẹ so ní ìbàdàn mo nílẹ̀ káàkiri gbogbo kíbi ní gbogbo níbi kíbi ní gbogbo ilẹ̀ yorùbá.
0: àfààní àwọn tó ń gbọ́ wa ṣé ẹjẹ́ ń bèrè ló kọ́ wọn a sì ò wọ́n jù báyìí sí èsì pé yóò lo òkè gágaga.
1: bàbá àmọ̀ bí nàìjíríà rí bákan bọ̀ láwá tó gbowó lé nǹkan náà ó tún lé àwọn èèyàn sẹ́yìn bí bó bá bọ́ a ṣe lówó pọ́pọ́ fún.

0: balẹ̀ kọ́lé láyé tálákùn ojú skelebe lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́ ẹ̀dá tó wọ́n bá rogún sí lọ́wọ́ tó bá fi jogún fàájì àti ṣe ká rí mi tó mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o àbẹ́ mọ̀ owó tí ń bá fàájì lọ ò kéré.
1: o ní tèmi 500,000 tó promise mi lánàá nǹkan.
2: bèbí mi mo ti di sílẹ̀ fún ẹ ẹrù rẹ.
3: pẹ̀lú atótónu mi sí ọ.
4: 500,000 wò lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King kí ni wọ́n fẹ́ fi ṣe bẹ́ẹ̀dẹ̀ fóbìnrin.
3: àìlàkà sí èyí ṣe ìgbésí ayé rẹ o.
2: ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. aṣọ́rí mi ò pé.
3: orí rẹ pé o ló ní mọ̀ràn gidi ni.
4: Bọ̀sún King Estate ó ti wà láàyè tó dẹrun láti kọ́lé sí iná ti wọbẹ̀ kíní sálọ̀nù. bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé. Bọ̀sún King Estate ni kò ti rà. ojú táyé ló wà lówó rẹ fi gbé pẹ́ẹ́lí. 500,000 ni plot kan o. àmọ́ sátó bára lé kan ní plot kan. ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. Bọ̀sún King Estate wà ní Bàkó àpáta eré àǹbàdàn.
5: ayé wà bọ́ fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì.
4: tàṣí wọn ní Crispo building Mobi bus stop odu ọ̀nà àpáta àǹbàdàn. telephone 0706281 7806 tàbí 0071036974. kà sí Bọ̀sún King kò dolílẹ̀ orókè tí rọ́pù mẹ́yẹ.
6: tó lórí ètò yín ètò wa Bọ̀sún King Properties quarter hour níbi tí mo ti ń gbàlejò olùdásílẹ̀ àti aláṣẹ iléeṣẹ́ Bọ̀sún King Properties tí gbogbo ayé pè ń bọ̀ sun ọba ẹ ti ṣàlàyé ilẹ̀ oko káàkiri gbogbo ilẹ̀ yóò bá ẹyọ níbi tí ilẹ̀ pọ̀ sí ilẹ̀ tó ń gbé lẹ̀ mí 100 acres 1,000 acres ṣùgbọ́n àwọn tó ń ṣe estate wọ́n fẹ́ kàn sí yín wọ́n fẹ́ ralẹ̀ lọ́wọ́ yín tó bá sì ralẹ̀ ilẹ̀ ilé ni bàbá káwọ ni fẹ́ estate.
7: èdè máa gbọ́ ẹlòmíà kan wọlé ó ní o bèrè lọ́wọ́ onílù gba lójú so possible ni oògùn wọlé ó lọ mọ ralẹ̀ ó lọ ralẹ̀ fake adi wàhálà sí ẹlọ́run tó bá fẹ́ ralẹ̀ ilẹ̀ tó bá fi kọ́ estate pé mi bọ̀ sun ọba máa wá ilẹ̀ fún ojúmọ̀ nínú ibi tó wá fẹ́ sí gbọ́tí mi lọ́wọ́ within 72 hours máa falẹ̀ lé ẹlọ́wọ́ tó sì nílùú wa wàhálà ń bẹ̀ láì bẹ́ẹ̀ ni ilẹ̀ wù àti máa yàtọ̀ sílẹ̀ ní kọ́kọ́ mo ní létí mo yí o bá fẹ́ ralẹ̀ lọ́wọ́ mi o fẹ́ ralẹ̀ ni àbò fẹ́ talẹ̀ o fẹ́ ralẹ̀ ni àbò fẹ́ talẹ̀ abilé mi wà tó rí ta rárá rárá.
6: ẹ̀ ń bá yàn talẹ̀
7: ilẹ̀ mi wà tó rí ta wá ìbí bọ̀ sun ọba rí abájọlá

0: nínú ayé onígbojúgbò níwòlí tèmi tó gbà jẹ jésù sì máa sàn kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́dún yìí ó gbé ní ẹtú ẹyà máa bọ̀ iṣu ooru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́ẹ̀kọ́ pápá filling station tó wà lórí bridge world lálójúkọ jájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹwà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Óyà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ikede pataki lati owo awon apapo ile ise aladani akonirin ajo fun umrah ati hajj ti joba Nigeria ti Saudi fowo si Association for Hajj and Umrah Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise hajj ti lu Nigeria ti amosi nakan ti fun wa ni gbedeke asanpari owo hajj 2027 ni ojo 24 osu kesan odun ta wa yi on the 26th of September 2026. Awon ro gbogbo eyin te fe ba wa ninu ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yi o. Awon ile ise tabajo megbe ahun nikan ni ke sanwo yin fun o lati mo won e wonu iwe iroyin punch jo jade lojo Monday on the 31st of August 2026 tawa yi tabi ke kan so office won to kale si number 6 Oladi Pupo Oduwole Street Ojodu Lagos telephone 0707-6738-3369 tabi 0811604-5859 ero alatagba awon ni ahunswz@gmail.com ati ahun southwest zone@gmail.com alobo alogba alodewa

ohun ọmọ akọrin ètò travel with the twins ni ẹ mọ gbọ o pẹlú Táílolú àtọmọ Kẹ́hìndé ọmọ ogun tóye Ìbàdàn nílé olúyọlé ọmọ fi tó o ṣeun ẹbọ ọmọ balógun ọdẹrin lọ nílẹ Ìbàdàn oyin ladun lórí ètò travel with the twins àkọ́kọ́ ọrú ẹ nílùú adúláwọ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ travel and tourism where hospitality meet culture ni pẹ̀lú most famous swiss nínú african tourism ẹ jẹ́ ká wá rìnrìn àjò káàkiri ayé ká wá gbọ́ nípa ìrìn àjò àjọṣepọ̀ àṣà àti ìtàn wa ètò yìí ló jẹ́ mọ́ 5A's tó ń bẹ nínú travel essential látòrí accommodation tó fi accessibility attributes activities at attractions tó wà nínú tourism pátápátá ẹ mọ̀ bọ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn atọ́kùn yín ambassador Taiwo àti Kẹ́hìndé ọmọ ogun tóye the most famous twins in African tourism nù a ní ẹ mọ̀ lọ síbi kankan ẹ mọ̀ yín kúrò níbẹ̀ rárá ẹ mọ̀ gbọ́ wọn travel with the twins èmi ọmọ yín olólùfẹ́ yín àyíké àkẹ́wì ní ń ké tantan.

àjọ olómìnira tí ń ṣe ètò ìdìbò nílẹ̀ yìí inec ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé òun ò kópa nínú mímọ yan ọmọye fún ẹgbẹ́ òṣèlú kankan tàbí ní agbára láti ṣe ìsípòrọpọ̀ fún àwọn ọmọye nínú ẹgbẹ́ òṣèlú kankan ní ìpele kankan lórílẹ̀-èdè nàìjíríà àjọ ọ̀hún ló ní kò sí òótọ́ lọ́kàn nínú ẹ̀sùn eléyìí tí ẹgbẹ́ òṣèlú ndc tí wọ́n fi kan àjọ náà wípé wọ́n ti gba ọ̀nà ìrú láti ṣe ìyípòrọpọ̀ sí àwọn ọmọye eléyìí tí wọ́n fẹ́ lọ rí jipò fún ipò ọmọlẹ́gbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ anambra ẹ̀wẹ̀ ẹni tí í ṣe akọ̀wé ìròyìn àti olùdámọ̀ràn pàtàkì lórí ìròyìn fún ẹni tí í ṣe alága àjọ inec adédáyọ̀ òkétọ́lá ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àjọ ọ̀hún ni ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà kan ló lágbára láti mọ tọpinpin bí nǹkan ti ń lọ pàápàá jùlọ nínú ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú kankan òkétọ́lá ló ti wá rọ ẹgbẹ́ òṣèlú ndc láti ṣàlàyé délẹ̀délẹ̀ lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan àjọ náà. àjọ ayánilówó kàwé nílẹ̀ yìí nelfund ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ò tí ì bẹ̀rẹ̀ sí ni mọ gba owó padà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jàǹfààní owó ìyáwó kàwé ọ̀hún bó tilẹ̀ jẹ́ wípé owó tó tó bílíọ̀nù 16 náírà ó náà ni àwọn ń taari sí àwọn akẹ́kọ̀ọ́ lóṣooṣù wípé ẹgbà kí wọ́n fi mọ àmójútó ìgbésí ayé wọn nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe ọ̀gá àgbà pátápátá fún àjọ ọ̀hún akintunde sọ́yà ẹni tí ó fi ọ̀rọ̀ léde nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ni wọ́n ń wá àwọn ọ̀nà míì láti mọ kó owó sí àpò àjọ náà kí wọ́n lè mọ rówó yá àwọn akẹ́kọ̀ọ́ tó bá nífẹ̀ẹ́ sí i àjọ ọ̀hún tẹ̀wájú nínú ọ̀rọ̀ wípé ó ti tó bí ọdún méjì báyìí táwọn ti bẹ̀rẹ̀ sí ni mọ yá àwọn akẹ́kọ̀ọ́ lówó láti kàwé àmúsa tí wọ́n ti gba ọ̀kankan padà nínú àwọn owó náà èyí tó wá bí ìbéèrè tí àwọn ọmọlẹ́gbẹ́ ọmọ nàìjíríà ń bèrè wípé bí ẹ bá ti mọ gba owó padà bó lẹ ṣe mọ rí owó míì fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá tún nílò rẹ̀ sọ̀rọ̀ wájú sóyà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ló ti ń wá àwọn ọ̀nà bíi kí wọ́n mọ lówó tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn èèyàn eléyìí tí wọ́n bá lu ìjọba ní bàgẹ́ kó àwọn owó sápò ara wọn lọ́nà tí ọ̀tọ́ kí wọ́n mọ lówó tí wọ́n bá gbà lọ́wọ́ wọn láti kó sínú àpò àsùnwọ̀n àjọ náà ó wá àdáyanrí ọ̀rọ̀ wípé èyí ò ṣe ìmọ̀ ṣe èròǹgbà fún àwọn èèyàn eléyìí tí wọ́n ti wà bàjẹ́ lórílẹ̀-èdè nàìjíríà láti mọ tẹ̀síwájú nínú mímọ da tọwọ́ wọn lẹ̀ kí wọ́n sì mọ lọ láì jìyẹsẹ̀ pinnu ibi tí wúlọ mọ bí kò ṣe wípé ìyún náà ló ń fún ìjọba láǹfààní àti mọ rí owó tó ná sínú àpò àsùnwọ̀n àjọ náà.

àjọ eléètò rí sí ìdánwò aláṣẹwọlé sí iléèwé gíga ní JAMB ló ti sún gbèdéke sí ọwọ́ iwájú fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti fún láǹfààní àti wá kẹ́kọ̀ọ́ gboyè láwọn iléèwé gíga láti ọdún 2021 sí àsìkò yìí àmọ́ sá tí wọn ò tí ì ṣe àmúlò àǹfààní náà sí ọwọ́ iwájú nínú ọ̀rọ̀ eléètò fi léde àjọ JAMB ló ní gbèdéke eléyìí tí wọ́n ti fi kalẹ̀ wípé yóò kẹnu bepo lọ́jọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún tá a wà yìí ni wọ́n ti sún síwájú di ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Ìmọ̀sán gbèdéke ọ̀hún síwájú iná ni wọ́n ṣe láti fún àwọn akẹ́kọ̀ọ́ láǹfààní àti fi èròǹgbà wọn hàn yálà wọ́n fẹ́ tẹ̀wájú nínú irú ètò ẹ̀kọ́ bẹ́ẹ̀ àbí wọ́n fẹ́ kọ̀ jálẹ̀ lórí ẹ̀. Àjọ JAMB ló ní àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n bá ti fún láǹfààní àti wá kẹ́kọ̀ọ́ gboyè tí ó bá sì wù wọ́n láti ṣe àmúlò àǹfààní náà láti ọdún 2021 sí àsìkò yìí náà ni wọ́n láǹfààní sí lójú òpó ayélujára wọn. Àmọ́ sá ẹni tí ò bá wù òun náà ni wọ́n padà gbégilé tí wọ́n sì sọ wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni ò tí ì ní àǹfààní àti kẹ́kọ̀ọ́ gboyè láwọn iléèwé gíga ọ̀hún. Bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ńtẹ́ ti gbọ́ láti kàn ní Lagilu 96.7 FM.

agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lọ́kùnrin ti ilẹ̀ yìí super eagles ìyẹn zaidu sanusi ó náà ni wọ́n ti ní kò ní láǹfààní àti tàbí ilépe lórí pápá fódìdí oṣù méjì lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti ní ìfarapa níbi ẹ̀sìn ọ̀tún rẹ̀ ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n ọ̀hún ó náà ló ní ìfarapa láàkó eléyìí ti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù fc porto wọ́n fi ìyà àmì ayò mẹ́ta sí òdojẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù akademiko de visao lọ́jọ́ àbámẹ́ta sátidé sanusi ó náà ni wọ́n gbé dìgbàdìgbà kúrò ní orí pápá nígbà tó farapa ní ìṣẹ́jú mẹ́tàdínlógún tí ìfigagbága náà tó bẹ̀rẹ̀ ìfarapa yìí náà ni kò wà ní fún sanusi láǹfààní àti kópa fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles nínú ìfigagbága ta ni yóò lọ rí kópa nínú ìdíje ìfẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tọdún 2027 tí ó gbìnàyà nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ ẹlẹ́ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. àjọ olómìnira ti ṣe ètò ìdìbò nílẹ̀ yìí inec ló ti ní kò sí òótọ́ lọ́kàn nínú ẹ̀sùn eléyìí tí ẹgbẹ́ òṣèlú oníkàméjì ní ndc fi ń kan àjọ náà àti wípé àjọ ọ̀hún ní ọ̀lágbára láti fa ọmọye kalẹ̀ fún ẹgbẹ́ òṣèlú kankan. nínú ìròyìn ilẹ̀ òkèrè náà láti ká fún yín wípé ọmọ bíbí orílẹ̀-èdè switzerland kan ẹni ọdún mẹ́tàléní ogójì làwọn òṣìṣẹ́ elétò ààbò ti fi kélé òfin gbé lẹ́yìn tó ti yìnbọn pa obìnrin kan. lágbọn ìròyìn eré ìdárayá náà láti ká fún yín wípé agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ni fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles saidu sanusi ó náà ló ti ní ìfarapa sí ẹsẹ̀ ọ̀tún rẹ̀ tí ó sì ní láǹfààní àti kópa fún orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje ta ni yóò lọ rí kópa nínú ìdíje ìfi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ìyẹn tọdún 2027. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com ẹ fìfẹ́ hàn sí wa lójú òpó x wa pẹ̀lú lagilu fm 967 ẹ tún bá wa dọ́rẹ̀ pọ̀ lójú òpó facebook wa pẹ̀lú lagilu fm 96.7 túnde ọ̀làwọ̀ olólùtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe chuchu abidemi akande lóníròyìn yẹn ṣéun tẹ́ ń gbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò ń bẹ̀ ètò ṣọ́ọ̀bùmọ́ pẹ̀lú káyọ̀dé adéọ̀sùn ní ìmọ̀balẹ̀ sórí agbágbé ẹ̀kú kalẹ̀.

ilé ijó náà ti jó ilé aláyọ̀ náà ti yọ bí alátẹ̀run náà ti máa ń pa. Mo kí lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì yìí káàbọ̀ sórí àkọ́tun ètò. Ṣòbù mọ́ tọjọ́ Monday.

0: lórúkọ àwọn tí a jọ ṣètò tòní pọ̀ mò ń kí yín ọgá wa kébùgì lólóòtú ètò yìí tóbílọ́bà àjàyí ń bẹ pẹ̀lú mi ọmọ ìyá àfẹ́ àti ọlámilé kan ọláwo infinity àwọn bàbá oníbèrè adé ọ̀ṣun yín ti dé o káyọ̀dé lórúkọ mi adé ọ̀ṣun lórúkọ bàbá mi tó bí mi lọ́mọ new vision yín náà ni ọkọ ìyàwó ẹ bó ti wù kó rí dandan ni àtúnṣe tiwa lórí ètò fún tòní àwọn nǹkan tẹ́ fẹ́ gbọ́n ẹ gbọ́n àwọn nǹkan tẹ́ fẹ́ mọ̀ ẹ mọ̀ ibi tó yẹ kẹ́ ẹ dé bẹ̀ àṣà àti ìṣe gírámà àti èdè ìṣẹ̀lẹ̀ àyíká àti agbègbè àwùjọ àtòrílẹ̀-èdè àgbáyé gbogbo ẹ̀ làwa máa ń gbéyàwó lórí ètò ṣòbù mọ́ síwájú ohun gbogbo mo kí àwọn èèyàn tí wọ́n ń fún wa lẹ́bùn àwọn èjìká tí ò jẹ́ kásó yẹ̀ lọ́rùn bá a sì ò bá ṣe kò sí ti ba àlàfẹ́ lá bóyá iná dẹ́fẹ̀ẹ́ mẹ́bùn wá sórí ètò yìí ẹ pè mí lẹ́yìn ètò tàbí kẹ́ẹ̀pẹ́ infinity tókẹ́ yín dẹ́yìn fún wa lẹ́bùn pátá la kí o akíyín akíyín o ẹ̀ nírí wàhálà o bẹ̀rẹ̀ láti orí wálé ṣọ̀tẹ̀ aṣọ̀tẹ̀ mọ́rù wá hàn láti dallas ní texas abiola yari yari bàbá àlùbáríkà náà abẹ́ ṣe ẹkú ọjọ́ mẹ́ta o anthony bọ́dúnrin anthony b gbogbo ń pátá là á padà kí tá a bá kúrò lórí ètò yìí àti pé ká tó kúrò lórí ètò kan á kì í lórí ètò fún tòní káàṣì ẹ̀ ẹni tí ò ta kò lè jẹ́ àátún ta káàṣì ẹ gbọ́ bí wọ́n ṣe ń ta káàṣì ẹ̀ rèé ẹ gbọ́ bí wọ́n ṣe ń ta káàṣì ẹ̀ ẹ gbọ́ dáadáa káàṣì ẹ̀ tẹ́ ẹ fẹ́ ta ẹ gbọ́ bí ẹ ṣe ta káàṣì ẹ̀ *3*4*7**1004*2#. Ẹ bá ti sẹ́ndì ẹ̀ abìyín pé mélòó lẹ fẹ́ ta ó ti bìyín ẹ̀ sẹ́ndì ẹ̀ ni àwọn abìyín pé mélòó lẹ fẹ́ ta. Ẹ ti mú iye tẹ́ ẹ fẹ́ ta ó yẹ tó sẹ́ndì ẹ̀ àwọn abìyín pé ọ̀nà wo lẹ fẹ́ fi sanwó pé ṣé bank transfer ni àbí ussd èwo lẹ tún mú ẹ ti mú kan àbí bọ̀ inú mi ò bá dùn tẹ́ bá mú bank transfer ẹ ti mú ó yẹ tó sẹ́ndì ẹ̀ account number tó gbé wọ̀ yẹn gangan ẹ mọ̀ wulẹ̀ pariwo orúkọ báǹkì hun ẹ kọ́pì ẹ̀ tàbí kẹ́ ẹ screenshot kẹ́ ẹ wá sanwó síbẹ̀ nínú ló fi hàn pé ẹ ti bá wọn dòwò pọ̀ wọn ó dẹ̀ kín lórí fóyín padà ló bá tán *347**1004**2#. *347**1004*2#. Ẹ ti sẹ́ndì ẹ̀. Àwọn ibi tó yẹ kó gbẹ̀yìn dẹ̀ yẹn ó máa gbẹ̀yìn débẹ̀ pàápàá nù. So búmọ̀ lè tò yìí. Ó yẹ ń jẹ́ ń sójú òpó lẹ̀ alájà tá a máa lọ tà tó bá tásìkò náà. Bùkọ́lá ti kọjá dé. Ó yá ta ló wà ń bẹ̀. Hello.
1: A mi n pe to Fadé Fakú Eto.
0: Ẹ mọ̀ kú ètò bàbá mi, orúkọ yín pé ẹ pè wá.
1: Fadé Ògùntàdé yẹ ká fọ́lọ̀ AKI nọmba wà.
0: Èwo ni nọmba
1: nọmba wà? Nọmba wà Ògùntàdé yẹ ká fọ́lọ̀ AKI nọmba wà.
0: Ògùntàdé
2: nọmba wà.
0: Ṣé ẹdó. Ṣé le ki ogun
1: ogun
0: hmm
1: ogun la kayo somale olori le fe jewe ola tan le flo ti wa bora o je ri je ogun
0: o
1: ya
0: eh ko so ogun ogun tade
1: bele
0: mu bele jo
1: bau bau
0: emi o pati o mi e mo beere e mo ogun korobiti korobiti ogun korobiti korobiti ogun meje logun awon baba mi ogun ala ni
1: ajo mo
0: ni e mo gogun
1: number 1
0: e mu beere baba
1: number 1
2: ibeere akoko
1: bele
2: ibeere akoko lo bayi won ni se mo pe orisirisi owo lo wa kaka orilede naira oni ana orilede nigeria dollar oni won na ni orilede america ati be ati be be lo ibere ti mo bere lowo yin yi ibere foye gbe ni o won ni owo wo ni o ni value ju owo wo ni o ni iye lori ju to je be kaakiri angbala aye oni won ti na ba se na ni nigeria o na ni won na loki okun ko ti bi ti won kin na owo ye yo kan na ni o ni the most valuable currency
1: asa ta si dollar
2: sa
1: asa yi ta si dollar
2: se won na nigeria owo ti bi
1: si yi okay foye
2: mo ti ni ibere foye gbe ni o owo yi
0: owo ti won na nile okere tan ton na ni nigeria
2: te ba na
1: nigeria o ba ni le
2: te ba ran america won agba lowo yin be mu de saudi arabia won agba lowo yin
1: coins yi
2: coins
1: bele
2: e ma ba wa bon gba yin
0: baba
2: ah owo yi na je kin tun salaye dada te ba mo dodo awon agbe won agba o
0: ti lo on ti lo on ti lo jesus n gbo fun awon won lo on sa lo hello
3: hello
0: hello ma
3: hello sa
2: e kuro le ma
3: e kuro le sa o
2: oruko yin ati bi te tin pe wa
3: oruko ni oyeronka lati lawe
2: ibere akoko yi wa nle se le ba wa down si
3: ah oye gbe be se wi na ni
2: sa
3: n ba ni e sa je n fi le mo le down re ko mo se mo ka fun mi pe ko wole
2: ye gbianju e
3: ah
2: e ma wori a ma je ke mu bere ti yen gbianju e
0: hello
3: hello mo n gbo
0: e je mo ni lawa e soro
3: e je mu bere mi
2: oye mu bere ti n gba na
0: eh laya
3: ah mo laya ko ye ko mo mi nka ni
2: ki
3: e fun mi ni ibere karun
2: ibere karun
3: be ni
2: ibere karun lo bayi won ni se mo pe odun 1973 are ologun yakubu gowan awon lo wa lori alifan gba na igba ise joba won de la de yi kuro lawon owo ta na tele ta na ni currency ta na die ni eleni niyan naira and kobo won ni le odun yen ti won fe ko ni currency jade to je naira and kobo owo melo ni won ko jade e de daruko meta pere nu e
3: mi odun wo
2: 1973 se agbe january 1st 1973 odi won ko owo tuntun jade fun wa lati ma na owo yen la de na die ni eleni yi awon nigba ti won ese ko jade pe melo lawon owo ti won ko jade abi ke daruko meta pere ninu e
3: won ko jade ni 73
2: beni ma
3: oko 20 naira jade
2: 20 naira akoko
3: 20 naira won ko jade
0: o ya
3: won ko 50 naira jade
2: o di meji
3: ati 100 naira
2: ko ti e ri be rara rara e ti sun mo rara rara ode na
0: zero
2: 1999
0: 0913708675 number to obi gangan ni yen en de ba bu mo ni pe wa awon ti o bu mo e ja fi won le ko mo ba da wa pada seyin a ni de ni eyin hello hello
3: e pataro
0: yes,
3: hello adahun abile pade poju latododo ni o
2: ibere akoko wa nle ibere karun na de wa nle
3: akoko yen europe ni o
2: europe se te ba mu europe na te ba mu de odo awon agbe na ni amuloko won gba
0: lolodo
2: lolodo na se wo gba
4: adara duro hello
2: won wa pelu yin
4: aje da te be ngba na
2: se n pe ati ni ibere yi ibere fo ye gbe ni
4: ibere aje bi ibere temi ibere kejila
2: ibere kejila okay ibere kejila lo bayi won ni se mo pe gege bi omo niyan ati pe be bi awon oni science mi se lakale ibugbe meji ni o wa ba se lawon eda kan ti won gbe ori oke le oke oke yipe ta wa yi se mo pe awon eda mi na si gbe abe omi be na lo wa ninu eranko na ba se ni eranko to wa ni o gbe nu omi bi awon eja be la ni eranko to n gbe ori oke pe na se wa pelu mi ma
0: hello
4: hello mo n gba
0: okay soro na
2: o wa ni ke fun wa ni eranko meji to je pe won gbe ori yepe to je pe eya won mi na si n gbe nu omi
4: opolo ni isin en gbe ope oke pe pontan isin gbe inu omi
2: se ta ba fe pe pontan yen sa pe ni opolo
4: a le pe ni akere akere
2: akere eje ki yi mo fun yin oye mu kan si wa
4: alangba n gbe ori ile o ni si n gbe inu omi
2: o ni gbe inu omi eje ki fun yin amo in ti mo fe ke so kole so ye bo ma fun yin e ti gbagbe pe a ni erin lori ile a de tun ni erin mi lokun iyen hippopotamus ninu omi
4: erin mi lokun be
2: e ti gbagbe pe a ni ijapa lori ile iyen tortoise e mo pe e ti gbagbe a ni tortue iyen irere to n gbe ninu omi so ti ye yin ma
4: o ti ye mi so so ye mi bi te gbe mi lo
2: oye mu bere mi
4: ibere kejele logun
2: 18 ibere 18 won ni kini ya 18 won ni kini yato to wa laarin akalamagbo ati akanamagbo
0: yato ti ba nbe laarin mejeji na ke so
4: ewo a ma de ntara mi e ja ma be to bo e
0: ko ya dada
4: Ekola
0: nko. Hello. 0912307086 Number to obi inu fa won to bu mo. Hello.
4: Ele ko eto sam.
0: Yes sir.
4: Adele ke su dia lati amuloku.
2: Lati amuloku.
0: Oya mama.
2: Ibere kini wa nle. Ibere karun wa nle ikeji ni logun na de wa nle e tun fe muti yin iya won da si ade osun lorun
0: gbogbo e la salaye
2: oye mu bere ti yin ma
4: itewa
2: ibere kewa lo bayi won ni ti arara ko ba fi were die si lawujo awon omode won a se bi sawawu ni awon a wa ni ke fun wa ni oro yoruba meji fa le lo ropo sawawu ninu gbolohun yi
4: yo iro
2: iro
0: odeni
4: ogbogba
2: e ka fun yin tabi egbe
4: abi egbe
2: won se bi egbe la won ni oye mu bere mi ibere ke dogun egbo owe yi a ma lo dada won wa ni se be ni abi be ko
0: ati pe bo lo se ye ko ri
2: bo se bawo lo se ye ko ri won ni ogata ogauta o wa laru ope
4: ogota o wa laru ope
2: kini ogo yen ma
4: iyo ni
2: iru iyo wo
4: iyo
2: ti gbe nu
4: mi
2: ta
4: ma wa jade
2: nu
4: mi
2: iyo ti ma wa jade nu mi egba se pe na ma fi pe osa odo to wa
0: ni o ti di meji
2: o ti di meji oye mu bere kan e mu bere kan si
4: 20
2: sa
4: number 20
2: 20 ogun won ni kini awon eye yi ni oro yoruba ostrich ati peacock peacock
3: ogongo
2: ogongo ati
3: ele se keji sa
2: peacock
3: peacock ako ako ko
2: sa
3: e ba mo eye akoko
2: ki lo pari number yin
3: 932
2: gba keta bo ka ti e fun ka won ti e ti gbianju
3: e se ta o e ti eni ti so sa
2: o ya e pe se ti mu be
0: 9324
3: be ni sa
0: e se mama
2: ta ba ti se tan a ma da card yin pada ti e gbianju
0: se dada 0912307086 75 number to obinu 0912307085 so bumo le ngbo lagelu 96.7 fm letin gbo ende wa lori facebook e je enso nbe e lo ko oruko adugbo ogun to bere pelu o kin fun yan meji lowo
5: bubulubu ta ni o la je ko ba
0: o
5: owo ba raja oloko bobo bala
0: en fun la pere meji
5: raja oloko bobo
0: olodo olomi ogbere mo te tun fun yin meta gan ba hun e wa
5: ninja mo la de ninja de
0: so won tin kun papapa ni ma se ma de mo yan lati be bae leyin ti ka se eni so nbe oya mo eje nko yin bi won tin ta cash e e pe omo yin kan ko duro segbe yin e gbo daada bayi star e di de star she di there

0: *347**1004#2#. In that tenu *347*1004#2#. Yo abi pe let's play cash here on Lagelu 96.7 FM. One ticket is 500 naira. Iye ticket de ba fe ta e mu nbe 500 le yo kan won ti sala ifun yin. Iye de ba mu e ko be e wa send there. Leyin gba won wa so pe select your payment method. 1 bank transfer. 2 USSD banking. E mu 1 e te 1 oya da ti mu e send there. Lẹ́yìn ìgbà tẹ́ sẹ́ndì wà yẹn tán ẹ rí àkáǹtì nọ́mbà tán gbé wá. Wọ́n ti gbé 1 ticket selected. Transfer iye owó tó olóòfẹ́ san nínú transfer yẹn. Àkáǹtì nọ́mbà tó wà wá sanwó yẹn sí ni wọ́n kọ síbẹ̀ yẹn. Láàrin 40 minutes kí n tó kúrò lórí ètò ó yá ẹ sáré lọ ṣe. Ẹ wo dandan ni a ṣe tiwa, màá fún yín ìṣẹ́jú bíi mẹ́wàá. Báyì kí n tó yí. 25,000 naira lẹ́ni àkọ́kọ́ máa jẹ́. Hello. Ẹ wo ǹlọrun gbèsè gbé gbogbo ẹ̀ ń wọnú ara wọn. Gbogbo ẹ̀ ń wọnú ara wọn ni. Ẹ jẹ́ ń lọ tajà. Ẹ jẹ́ ń lọ tajà. À ń bọ̀ ẹ ṣe o tẹ́ ń gbọ́ wa ẹ ṣe o tẹ́ ń gbọ́ wa.
1: Lagelu FM 96.7.
2: 72 hours with God. Ẹgbẹ́rún olórun máa rólẹ̀ bílẹ̀ títí ti ṣèyàlú nínú ayé onígbòjípò ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹ̀rẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfránṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìfránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádùn Road. O tún lè kàn sí www.westmidlands.edu.

0: www.ng tàbí kò pé 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
2: Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò. Ẹ jẹ́

0: bá a dada emi lọmọdé ìsìnfún ọgbọn
1: fóònù pa ni.
2: wo ọ̀rẹ́ mi kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ odó nígbà wálé.
0: tó gbọ́n pa grace feed ni.
2: níbo ló wà.
0: jẹ́njà ọ̀tán. Grace Field Private School àti Grace Field College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ ojú ọ̀la rere fún àwọn ọmọ wọn. níbẹ̀ ni wọ́n mú ọmọ wọn lọ báyìí. gbọ̀ngàn ilé ìwé àti àyíká ilé ìwé ó mọ́ tónítóní ni tó dùn wò. yàrá ìyá

0: e ka bo pada la te ka pe lowo oja wa se mo tayin o ti ku seju marun o ti ma lo sori ka se bayi ka se ka se ka se ka se en ti o ta okuku le je lori facebook la gelu 96.7 fm mo ti ri awon eyan nbe ti won ki wa nbe ti won si ntele wa gbogbo yin pata a nbo lori ti ka se mo ti ko yin be se ta gbogbo yin ta tun pe mi e mo pe mi mo star 3 4 7 star 1004 star 2 hash eh bi e ti tanu be ba ti send e yo bi yin pe melo le fe ta 500 naira le yo kan 25000 naira ma yi bayi o emi o yi en yi na sugbon je fun yin seju marun to ba ti wa bi yin pe melo le fe ta e se suru daada e ti send e 500 le yo kan o ye tun send e o tun du agbe yin possible mi pe bo le se fe sanwo se bank transfer ni abi USSD banking emo wa o je bank transfer e ti mu o ye tun send e eh eh o ti so ye te san ataka number te san si eyin le ni titi teto yo fi pari oya enso nbe eyin pe mo ko yin lo fe ni emi gba nkan kan o sugbon ngba e ba je eh ni gbagbe kan ni lagelu 96.7 fm je fun won seju marun infinity awon be kan be nbe nta ti down sugbon je enso jo po le na ka to wa down gbogbo e hello yes sir se mama ni ba wa soro
1: mama ni o
0: oya oruko yin mama mi lata dugbo bo
1: mama
0: oya mo fe lo bomba eh
2: ibere kelo
1: 17
2: won ni oniruru ise lo wa ba se ni ise agbede ani ise awon apomita ise na ni ise oluko ise ni ise teyin na nse yen ta mo ise ni won wa ni ke daruko irufa ise meta ti ko se fi legbo
1: ise
2: eru sise
1: ise ka wa ti agbado
2: kama
1: yin agbado
2: odi meji
1: ise eko pipon
2: odi meta ko si kankan be gbogbo ti ede daruko yen ko si ti o se fi legbo nbe tori pe ibi ti question yen ro mo gangan ibi legbo yen gangan ni te ba mo ti mo legbo yen e mo ti mo ibere ti mo pe lo yi
0: infinity ja ki awon yen lori facebook lagelu 96.7 fm mo ni ko won daruko adugbo ogun ti o bere pelu o Matthew Adebayo on ki wa ni oni eku eto oni re yin o adua ni se gbọn adediran idowu ti e po oni ojo odive road olomi olororo olonsogo orisun bare owo de omi adio si nbe ogbere ti o ya ogundele olaogun olaogun si nbe olaoye odi ọlọ omi to woju odo ona oluyole olodo odi aje ogun pa oje oke are oke bola meji ti o si nbe ti o je ki won o gbanu alagbe adekunle ona ni odi aje ogbere olodo ojo bo odo oba ologun eru o olohun sogo onu o la bere omo wu mi oje olomi odo ona olugbode orita perin oke ibadan o meji ti nbe me ni oja won na o tun gba o la bere Abolade Mọ̀dí náà tún bí sọ́lá. Ó ní odò ọ̀nà olódó oríta òkè àdó ògbèrè olúǹde ọlọ́dẹ ọ̀ọ́bẹ̀ tuwọ́wọ́ ọ̀nà àrà òkè bálọ̀ òkè páàdì ògùn pa olómi olúńlọ́yọ̀ ọmí àdìó ológun ẹrú ọ mẹta lẹ ti sí
2: ojú ọlá pé abiodun
0: ó yá bá ń ka sí
2: ojú ọlá pé abiodun àwọn ní olódó ọlọ́run dá
0: ọ̀nù
2: orogun ọjọ́ òde ajé ológun ẹrú ọjọ́ lẹ́ẹ̀kan sí
0: ẹ̀mí lọ́kọ̀jọ́
2: òkè ìbàdàn
0: olúyòrò olójú oró lẹ́ẹ̀kẹta
2: olúbàdàn olúńlọ́yọ̀ olómi yéyé
0: wọn gbà
2: ọlásọdé taiwo àwọn kí wa ni ẹkú iṣẹ́ ọlágirí fm kò ní bàjẹ́
0: abdulgafar ọpẹyẹmí kí ló ń sọ
2: abdulgafar ọpẹyẹmí ẹkú ètò sà abdulgafar ọpẹyẹmí from ìṣẹ́yìn
0: prophet adesina philip
2: ẹkú ètò ọlọ́run àánú agbẹ̀yìn
0: lórí sókè lórúkọ jésù ààrẹ ń tó mọ ó ogún àdúgbò ogún nta ni wọn ó kọ náà nu ẹ wo mo fẹ́ lọ mú káàṣì ẹ̀ báyìí jẹ́ ń sí ojú òpó lẹ̀ infinity já ṣe ní pápápá ó yá ta ló wà ń bẹ̀.
2: hello jẹ́ ká dá
0: àwọn ìbéèrè tó wà tá àti ìdáhùn
2: ìbéèrè àkọ́kọ́ tó wà lẹ̀ a béèrè pé oríṣiríṣi owó ni ó wà tí wọ́n ná jákèjádò àgbáńláyé pé bí a ṣe ń ná náírà ní orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ pé dọ́là òní wọ́n ná ní orílẹ̀-èdè amẹ́ríkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa ní owó kan wà a ti fi síwájú pé ìbéèrè yọ jẹ́ ìbéèrè fòyegbè àwọn ìbéèrè fòyegbè dẹ́ jẹ́ àwọn ìbéèrè tó jẹ́ pé a ní láti ronú sí pé kò í ṣe ìbéèrè tó lọ tààrà àwa ní àwọn owó kan wà kì í ṣe pé àwọn owó kan wà tó jẹ́ pé káàkiri àgbáláyé òní wọ́n máa ná kò dẹ̀ síbi téèyàn ò ti lè ná téèyàn bá ti ní lọ́wọ́ even gan láàrin àwọn àgbẹ̀ èèyàn lè ná bẹ́ẹ̀ láàrin àwọn oníwó robo èèyàn lè ná bẹ́ẹ̀ owó náà kì í ṣe owó tó lọ jù owó náà ni èèyàn the most valuable money is man owó tó níye lórí jù òní èèyàn òní owó tó níye lórí jù tó bá ti ní èèyàn even gan ibi tí owó tó jẹ́ raw cash tó wà lápò ẹ̀ àbílẹ̀ tó wà ní báńkì ẹ̀ ibi tí ò bá ti lè ṣiṣẹ́ tó bá ní èèyàn wà á rí èèyàn náà ń bẹ̀ tó dẹ̀ máa wúlò fún ẹ̀ náà fi máa sọ pé àkínlẹ́ni ní mo sàn
0: kámú kíkan
2: èèyàn náà dẹ̀ ní aṣọ èèyàn àwọn ọ̀rọ̀ kan míì wà tó yẹ pé wọ́n ní àwọn wọ́n máa sọ pé ọ̀rọ̀ tó bá yanjú tì ilẹ̀ ní gbé nígbà míì náà ojú máa tún ti owó tó jẹ́ pé ipasẹ̀ èèyàn tó bá mọ̀ ló máa jẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣeé ṣe the most valuable currency is man that is ìbéèrè aláwọ̀kọ́ ni
0: ìbéèrè
2: míì tó tún wà ń bẹ̀ yes a béèrè pé kí ni ìyàtọ̀ tó wà láàrin àkàlàmàgbò àti àkànàmàgbò àkànàmàgbò ó yàtọ̀ sí àkàlàmàgbò but nítorí pé àwọn ọ̀rọ̀ yorùbá kan wà tó jẹ́ pé ó súnmọ́ra wọn ní pípè àti pé ó tún fẹ́ẹ́ jọra wọn ó ṣeéṣe káwọn èèyàn wọn máa ń lò wọnú ara wọn láti má mọ ìyàtọ̀ tó wà níbẹ̀ àkàlàmàgbò yẹn sìn ẹyẹ lòun tiẹ̀ àmọ́ àkànàmàgbò yẹn tiẹ̀ àkànàmàgbò tiẹ̀ ó jẹ́ ẹ̀yà iṣu kan tó yẹ pé ó máa ń lalẹ̀ wò ni àmọ́ ewé ẹ̀ ló kọ́ mọ̀ tó yẹ pé téèyàn bá dé ọ̀dọ̀ àwọn eléwé ọmọ téèyàn bá pòun fẹ́ ra ewé àkànàmàgbò wọn á tà fún ọmọ fi ó bá ra nǹkan tí wọn máa fi ń lò fún àwọn alágbó máa ń lò dáadáa àmọ́ iṣu ni ọkàn lè má jẹ iṣu tí àwọn èèyàn wọ́pọ̀ tí wọn máa ń jẹ àwọn iṣu yẹn máa ń jẹ iṣu kéékèèké bẹ́ẹ̀ wọ́n máa ń lalẹ̀ wò ni èyí ṣe tí wọ́n máa ń gbìn gan bó ṣe rí ni àmọ́ ewé ẹ̀ wúlò púpọ̀ gan wọ́n máa fi ń ṣe àgbo ìyàtọ̀ wàhálà àkàlàmàgbò yẹn ẹyẹ lòun tiẹ̀ àmọ́ àkànàmàgbò iṣu ni tí bá dẹ̀ tún pè ní ewé náà ewé iṣu náà omi ẹ̀kọ́ ni.
0: ẹni tó jẹ káàṣì ẹ mò ń pe nọmba rẹ báyìí kò tí ì gbé o hello hello ẹ mà kúrò lẹ́mọ mi.
3: ẹ̀kọ́ rẹ̀ sá.
0: adéọ̀sùn káyọ̀dé lorúkọ mi mò ń pè yín láti lágélú ẹ̀fẹ̀.
3: ok sá.
0: mọ̀mọ́ ṣe ta káàṣì ẹ ni.
3: bẹ́ẹ̀ni sá.
0: ṣe jẹ́ rí.
3: rárá o.
0: orúkọ yín àdúgbò bo.
3: Olapade Solara yin mi.
0: Igba wo le tin ta mo mi. Lataye gun olomi.
3: Ben sir.
0: Adugba won mo ya fe nu. Mama, I am at 25,000 naira.
3: Alhamdulillah.
0: Awon customer care ma pe yin.
3: Okay. Sebo,
0: e ma je phone yin oku ati try e tele ti o lo o.
3: Ko le ku
0: yo ya. E se o. O ya mo ngbo
2: da ni. A ti bere pe ni 1973 ti won ko naira nko bo wa jade gege bi omo tuntun. Ta bere si ni lo la ba isejoba are ologun. Yakubu Gowan wi pe melo ni awon owo ti won ko jade nbe pe kan de daruko meta pere nbe awon to ko jade ko naira nko bo na ni igba ni won ko 50 kobo jade awon ani 1 kobo ani 50 kobo 10 kobo 25 kobo 50 kobo 1 naira 5 naira the highest denomination wan gba owo to po to
0: lagbara
2: to lagbara ju nigba yen is 10 naira o to
0: ngba na
2: to lowura ju ngba yen
0: ibere to tun wa ta ti da
2: ibere ta tun bere ta bere kan ibere ke ta din logun ti mama yen mu pe kan won daruko ise meta ti ko se fi legbo bo amo ti pe mo ba lo bayi pe kan won daruko ise meta ti o se ranyan o se se ki won mo bo legbo yen na ni nkan ti o se ranyan ti o se fi legbo o na ni bi en ba fe sun nsin o le ranyan bi ko lo be so
0: to
2: ba fe se yo o le ranyan bi ko lo be se yo wa
0: o se wo
2: to ba fe dawo tele na o le ranyan pe ko agboda
0: o le o se gbe ranyan
2: o se gbe ranyan
0: e wo ola latun mo pade lori eto sobu mo kete tan ba ti paru iroyin tan ade osun kayode loruko mi ni ufisha yin na ni oko yawo e oga wa kebugi lo loto eto yi to bi la ba aja yo ma ya fe nbe pelu mi dagbere ja ma lo o dola
2: mama ti a ni a fe fun ni ebun card pe won gbiyan number mi ni 08035621600 08035621600 ola mi lekan ola wuwo infinity lokomi
0: ki mama won o pe wa o dabo

ìdókòwò àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ ẹ fẹ́ tà kẹ́ ẹ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ ẹ tún fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 and do one

bàbá làákì yé ni bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pàdé olólùfẹ́ yín abídèmí àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò ẹ̀jẹ̀.

ẹyin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé zuri ló ṣe kíni zuri ló lọ kọṣọ kọyọ̀ kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọkọ sẹ́ ṣọkọyọkọtọ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic zuri ló ṣe kíni zuri ló lọkọ.

0: ǹjẹ́ ò ń wá ọ̀nà bí o sì lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìnmí lẹ́ka ètò ìlera bí? Gbọ́mi, Ibadan College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbóǹtẹ̀ dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà, àjọ MBTE fọwọ́ sí pẹ̀lú kìlọ̀ wá tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sí sílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ sáà ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù sòsé ló wọlé. Àyè sí sílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mú ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ní 100 máàkì 100 marks lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀. Bó bá wá ní jáàmbù, kò bẹ́ wudé. Ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers, Shield, Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers, JCHEW. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègede Olúńlọ́yọ̀, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ibadan College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò iṣẹ́ ètò ìlera ló jẹ wọ́n lógún.
1: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
2: Lágo mẹ́jọ òwúrọ̀ àti bánú rọ̀lẹ́. Lọ́jọ́ Sátidé, a ó pàdé lágo mẹ́wàá òwúrọ̀ àti méjì ọ̀sán. Ilé

0: àwọn olórin ẹ̀mí. Bí wòlíì àtàjẹ́ ìrẹ́rẹ́ àgbáyé ni. Bọ̀ aláìwọlé yóò ti máa sọ̀rọ̀ àṣẹ lórúkọ Jésù. Látàgùn mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá. Láti Emma Junction. Ẹ̀sùn fún olókàdá pé. For God Gospel Prayer Ministry 08059654291. Tuesday ọ̀sẹ̀ yìí ni Jésù máa rí ọ lẹ́kún.
1: Praise the Lord. Yóò dára fún gbogbo ọkàn tó ń gbọ́ mi. Gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì ń fẹ́ dé. Orúkọ mi ni Wòlíì àti Ajíhìnrere Paul Ọláíwọlá. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù Ọlọ́run gbà ọpẹ́ wa fún gbogbo ọkàn tó ń gbọ́ mi lónìí. Ẹ lọ rà nù gbà. Ibikíbi tí o ti ń gbọ́rọ̀ yìí kó ṣe rínú rẹ̀. Ọ̀rọ̀ yìí kó yí ọ. Ọ̀rọ̀ yìí kó yí ọ. Ọ̀rọ̀ yìí kó fún ọ ní ìgbàlà, kó fún ọ ní ìwòsàn, kó fún ọ ní ìtúsílẹ̀, kó fún ọ ní ìdáǹdè. Olúwa jẹ́ orí ọba rẹ̀. Ẹ máa gbé lálàáfíà. Jésù Olúwa wa àmì. Ohun tí Olúwa fi rán mi sí wa lónìí ni pé òun ó mú ọ padà bọ̀ sípò. I will restore you. Sẹ́rí agbára ìmúpadàbọ̀ sípò. Ọwọ́ Ọlọ́run ló wà. Òun ló ń múni padà bọ̀ sípò. Òun ló ń tẹ̀lé ogun ènìyàn bá. Ẹ máa gbọ́ kò sí nǹkan tó lè máa là kọjá bó ti wù kó tóbi àbí kó kéré tó. Agbára Ọlọ́run sì kà. Ibi tí mò ń kà fún wa ní òní, ó ní ìwé rúùtù orí kẹrin. Mò ń ka ẹsẹ̀ kẹtàlá. Ó ní Bóásì sì mú rúùtù, ó sì di aya rẹ̀. Nígbà tí ó sì wọlé tọ́, Olúwa sì mú kí ó lóyún, ó sì bí ọmọkùnrin kan. Ẹ̀yin sáré padà wá sí Fas 14. Àwọn obìnrin sì wí fún Naomi pé olùbùkún ní Olúwa tí kò fi ọ́ sílẹ̀ ní àìní ìbátan ní òní, kí ó sì jẹ́ olókìkí ní Ísírẹ́lì. Gbà tó di Fas 17 tí mo ti fẹ́ dúró, àwọn obìnrin alábí rẹ̀ sì sọ ní orúkọ pípé abí ọmọkùnrin kan fún Naomi. Wọ́n sì pe orúkọ rẹ̀ ní Obedi. Òun ni bàbá Jesse àti bàbá Dáfídì. Sẹ́rí Ọlọ́run báyìí. Ẹni tó bá mọ sítórí ẹni tí à ń pè ní Rúùtù Naomi, ẹ rí i pé nígbà kan ìyá yẹn pa orúkọ ara rẹ̀ dà. Ó pe ara rẹ̀ ní ìkorò. Ó ní Mara lòun jẹ́ torí ìlàkọjá. Ó lè jẹ́ bóyá náà ti ní àwọn ìlàkọjá kan tó ti fojú ojú kọmanáìsì ara ẹ bóyá Ọlọ́run ti ẹ̀ lè ṣe mọ́. Ìrọ̀ o, ibi tó wà lónìí ìyẹn Ògìtàmí Ọlá. Ohun tó ń ṣẹlẹ̀ sí ọ láàárọ̀ yìí kò ní ṣe pẹ̀lú tí ó ṣẹlẹ̀ lálẹ́. Ohun tó ṣẹlẹ̀ lálẹ́ kò ní ṣe pẹ̀lú tí ó ṣẹlẹ̀ láàárọ̀. Ṣẹ̀rí nǹkan mẹ́ta lọ́lọ́run ń béèrè lọ́wọ́ wa. Tá a bá ti lè ṣe nǹkan yìí. In fact, kò sí no condition is permanent. Kò sí ipò téèyàn wà láyé tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí lọ. Ẹ jọ̀ọ́ sá, àwọn tó lówó ń gbà mí náà ni wọ́n sáfẹ́rẹ́ lọ́wọ́ wọn. Àwọn tí ò ní gan, wọ́n máa ń padà tún ní. Nítorí pé ìgbàgbọ́ nínú Ọlọ́run ni. Ẹ mú gbàgbé nǹkan mẹ́ta tí mo lè máa ṣe o. Tó o bá fẹ́ kí Ọlọ́run kó mú ìgbà rẹ padà bọ̀ sípò. Number 1, ní ìgbàgbọ́ nínú Ọlọ́run nìkan kò ló lè ṣe. Tó o bá ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run nìkan kò lè ṣe ni. Ọ̀nà àlà fún ọ. Arákùnrin tó ń gbọ́ mi arábìnrin ilẹ̀kùn á ṣí fún ọ. Ní ìgbàgbọ́ nínú Jésù, Jésù agbára rẹ̀ kankan. Ìwà láyé ẹ̀ tóbi. Tó bá ti ní ìgbàgbọ́ tó sì ń gbàdúrà, Ọlọ́run á gbọ́ àdúrà rẹ. Nǹkan kejì ò ní pé má gbé ìrètí rẹ léèyàn. Don't depend on man. Don't say this one will help me. Yóò máa gbọ́n síbẹ̀ mọ́ síbẹ̀. Àwọn tó bá gbé ìrètí léèyàn, wọ́n máa ń bá ìjákulẹ̀ pàdé. Wọ́n sì kí ilé lọ mọ́. Nítorí pé ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni ìrètí wa gbọ́dọ̀ wà. Ìkẹta, mọ́ jẹ́ ìwọ̀. Yes, mọ́ jẹ́ ìjẹ ìwọ̀. Kí ni mò ń sọ bẹ́ẹ̀ ni pé mọ́ torí tó ń láàkọjá dìdàkudà. Mọ́ torí tó ń láàkọjá lọ́jọ́ ẹgbẹ́ tó máa ba àyàn náà rẹ jẹ́ má sí bẹ́ẹ̀. Ẹjọ́ sọ kínní kan fún wa, àwa tá à ń gbọ́ mi. Gbogbo ẹni tọ́lọ́ ń dá pátá ló ní àyànmọ́ kan. Yes, ó ní àyànmọ́ kan tọ́lọ́ ń dá mọ́. Àyànmọ́ tó tọ́lọ́ ń dá mọ́ ni kó o máa retí ọjọ́ ìmúṣẹ rẹ̀. The only thing you can protect in life is your destiny, is your glory. If you have capacity to protect it, nothing the devil will do. Kò sí tí o kò kàn fẹ́ ṣe. Ẹni tó bá bí ara rẹ̀ bú Ọlọ́run, Ọlọ́run máa ń padà sànú wọn. Ẹ máa gbọ́, mo fẹ́ sọ àwọn nǹkan méjì kan fún wa. Number 1, don't lose hope. No matter what the enemy had done to you, you shall recover by his grace. Kò sí tí ọ̀tá ti ṣe sí ọ láyé. Wàá recover, you will recover. Àìsàn ló ń di ọmọlẹ̀ lónìí, ọmọ àpadà gbádùn. Inú ìdààmú kan lọ wà, ọmọ àpadà lọ. Ogun tó ń jà, ọmọ àpadà ṣẹ. Kí ni o gbé ìrètí rẹ ní Ọlọ́run? Fi ìgbàgbọ́ sínú ẹ̀. Kò si onti eniyan abi opokun abi ota le se ti ko ni ojo to ma tan eri mo mo saba so fa won yan every problem has expiring date olojo ti o tan sugbon itele olorun lolu so enikania iku ni ku laje sin lo ko sin to nje be eni ba ni igbagbo ninu olorun ki so ru awon statement be yen iku oya je sin iku oda iku iku ebo enikania o ti fi ku bo re lati ri ko sinu agenda olorun lati je pe iku ni the last solution o ti ba nja yan se ri ohun to se wa baba ni ile Africa yi e je ka so pe gbogbo Africa entirely o ni pe a o mo bi a ti n gbeke ile olorun agbudu ninu esin agbudu ninu eto isin agbudu ninu won lo si church abi bi kibi to nko mo lo sugbon igbagbo wa o to nkan ninu olorun don so everything will just come back to normal if you have faith and go kaka ni gbagbo ni olorun nikan ni o eni ba ti ni gbagbo ni olorun olorun a ba se olorun a re lowo olorun a ti o leyin eje so nkan keji God can never forget you ko le gbagbe olorun igbagbe yan o nireti ninu e o ti niran kan si ra e o ti lala kan o ti gbo nkan enikan promise e ni gbagbo ni olorun ko le gbagbe e he will never ever forget you he will never abandon you seri ohun to da wahala le ninu re ni pe I love you ti wa sinu olorun tan yanyan yes I love you gbagbo wa sinu olorun tan yanyan o lo fi na dabi pe abadu agba ni e je ka wo iwe Job 42 e je ka wo fast 10 to wa nbe e ri nkan ti bibili so oluwa so yi gbe ko Job pada nigba ti o gbadua fun awon ore re oluwa si gbuse gbogbo ti Job ni ni isepo meji se gbon kan giga olorun na ni mo yi gbe ko yan pada o se gbogbo to bi Job ni soju ti e ti ri atan oya answer the question so ti e lati Job da koja e mo tan re ni en ti gbogbo e me kule kan soso ise re baje lo gbogbo ojo kan aiso to ki mele sibe koko olorun sile koko waju olorun enikan gbo mi won na ti pinu pe o ti e ni lo church gan mo o ti e ni se awon ti o don say that olorun ni eto fun aye re ohun to olorun fe se fun oko jan teniyan kankan le se e mo gbo sa o nigba ti Job gbo adura fun awon ore re e mo gbo to ba wa ninu ilakoja kan bi emi olorun se n dari mi lowo bayi number 1 koko wo kilo fa si atowo fa ogun ni si agboran ni se igbese kan lo gbe to lodi ni ibe lo ti se atunse leyin re wa lo ba olorun lo de yanju oro re yes number 2 to le se to ba wa ni ogun kan to ri bo ti gba re gbadu akolo ni suru isuru Job ko ni waju olorun Job ko fi were pe olorun lejo o ti Job se ni pe Job fara re bale lati je ki ogun ti nja ohun ko se ọdẹ gbé ìrètí sínú ọlọ́run kò yé ń gbàdúrà ẹ jẹ́ fún wa lọ́wọ́ kan sí ká tó máa lọ.
2: Omi jẹ́ ojú mi ń bèrè àánú rẹ̀.
0: Bàbá Ọlọ́run tó pẹ́ wòlíì àtàjẹ́ rere bọ̀ Ọláìwọlá ti for God Gospel Prayer Ministry. Yọ̀nù omi jẹ́ gbogbo olùkú ọ̀lọ́jọ́ tí ó sì ọ̀sẹ̀ ìbò ti máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. Nínú pàdé ọmọ jẹun pẹ̀lú àkòrí máa sọ fún mọ́ with no more. Bàbá àgọ́ mi sùn òwúrọ̀. Méje yóò ti máa fi òpin sí ìbànújẹ́ tí ó máa lé ẹ̀mí ìyàgán rere jáde lára gbogbo èèyàn. Gbogbo ẹni ayé dá agbádá ogun bò rọrùn. Méje sùn máa gbọ́jọ́ náà wọ̀ wọ́n láṣọ ogun lọ́sẹ̀ yìí. Ìwọ náà darapọ̀ lábẹ́ ìfàmì òròyìn ọ̀pọ̀rọ̀ ṣí Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí. Bí wòlíì àtàjẹ́ rere àgbáyé ni. Bọ̀ Ọláìwọlá yóò ti máa sọ̀rọ̀ àṣẹ lórúkọ Jésù. Látàgọ́ mẹ́sàn-án òwúrọ̀ sí 12 láti Ẹ̀fọ́ Junction. Ẹ sọ fún ọlọ́kadà pé for God Gospel Prayer Ministry 08059654291. Tuesday ọ̀sẹ̀ yìí ni Jésù máa rí ọ̀lẹ́kùn.
1: God will not delight on your downfall. Yes, Ọlọ́run ò ní lù sí pé ká yéèyàn ọba jẹ́ ìrọ̀rùn. Nínú ìpè wàhálà tó ní kìí ṣe Ọlọ́run ló fà á. Bíbélì wí pé bí kí ẹnikẹ́ni tí à ń dánwò kó má rò pé látọwọ́ Olúwa ni. Ọ̀nà tá a bá nígbà tí ẹnikẹ́ni bá ní ìdánwò, ó nígbà tá a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ́ rẹ̀ fà á lọ. If you come for a to ban lori o bi ese ti ese ba lori o bi ku se ri en ti niyan gbogbo sa fun bi laye o ni ese to ba ti sa fese bi so gba o to ba ti sa fese abara re ka ogun re to ba ti sa fese abara re ka isoro re to ba ti sa fese yo de na idanwo ti n bo aba o eje so to kan fun yo o ti n pe ni idanwo gaga ese ni o ti ese ba ti ni gbe eyan ni beko ati ayanmo atogo yo ni wahala olorun mo fere eyan gan o ara ife to ni se eyan number 1 olosu fun wa ni jesu ki jesu lo ku tori ese wa ara ife to ni se eyan o ni to fi pada bo wa lati wa ku wa lo sibi to wa so mo wa so fun stand and trust him he will do it again to ba ti le duro to trust the lord yo se yo se ki fi yan le ki ba gbe niyan ki ko n doju ti yan bene to ba ti ni aude oju ti yan ti ni o ni jesu ni eyin te gbo mi lo ni fa ye fun jesu ba jesu oluwa to lubala oloku to jinde tori e o lo pada bo le keji lati wa mu lo o lo le bo seven isu aye ese ati ife kufe o lo mo permanent e sinu ogo re ogo to ni e jesu ni agbara lati permanent e sibe ki o si eni keni to si le gba ogo pada lowo re to bi aye re se lo soke ye fi jesu se irogbo kun re stand upon the rock of Christ he will surely help you e ma gbo nkan ti mo fe pari e o mo gbadura fun gbogbo en to n gbo mi loni oluwa yo mu aye re pada bo sipo ki to n gbadura fun wa mo fe pe wa sinu ipade alagbara kan ti o sele lola a pe ipade yen ni mosunkun mo ni every tuesday la ma n se ipade yen ninu ijo for God goes to prayer ministry ni kajula wa nipa ara ni owo ni ilu ibadan bi eya ayan fe olorun se bebe ninu ipade yi olorun dabira ninu ipade yi olorun tu awon eyan sile ninu ipade yi ara ti jesu so niyen ola o do fun wa ni pe the power of restoration tomorrow ipade ola niyen pe gbogbo en ti aye ti gba ogun lowo e gbogbo en to n fe atunse inu aye re pe gbogbo awon akobi omo to ba sa ti je akobi o le je akobi obirin o le je akobi okunrin to ba je akobi omo re e ma jo bo lola bi o si le mu foto e dani oluwa ti so pe ka gbadura fun gbogbo akobi adura woli ni o yo de gba bawo lo se le de for God en kan dere to ba ti de junction airport nbi wa so ri awon olokada lebe titi so fun won pe ejo mo lo si for God won ma gbe ode be to ba ta ti de sabi to ba ti mo worud to de le gbokada de junction airport to ba ti so fun awon oloko pe airport junction ni olokada o ti ra awon olokada nbe ejo mo lo si for God o pe meji ni para mi ewe ni para mi ewe ni ilu ibadan bi ni ago mesan aro la o bere a o de gbadu aye da ago mejila ba mo se lo sese niyan yo dara fun oloruko Jesu mo fe temi ati efoju ri julola ninu ipade alagbara ni wa gboro Olorun wa de gbadua Olorun ti mo soro nigba ni o si baye re pade fun awon to ba le pe mi bayi bayi ki gbadua fun yin ki so tele saye pe mi si 08059654291 eje to mule kan si 08059429 yóò dára fún wa 08059654291 mọ gbàgbé o 08059654291 àdúrà rẹ yóò gbà a ó ṣe rere ẹni tó ń gbọ́ mi pátá ẹ lọ ra àánú gbà ayé yín gba ìrànlọ́wọ́ ọ̀nà rẹ ńlá ipò ọ̀tá pẹ́ ká tó pàdé ní ọ̀la nínú ìjọ for God goes to prayer ministry ní kájọlá wa nípa ara mi òwe ẹ̀rí lọ máa wá jẹ́ níwájú mi agbára ọlọrun yóò dẹ wọ sàn bí o ti ń bọ mi ìwà láyé ọlọrun yóò darapọ mọ ọfà ikú ọfà ìsàn kò ní bá ọ ìpinnu ọlọrun fàyè yóò ṣẹ ọ̀nà rẹ yóò là alágbára òkùnkùn tó dé wájú ẹ láti ṣe ọ níbi ilẹ̀ gbé wọn mi àdèmí àtẹ níjọba jésù a ó pàdé mbẹ God bless you àlàáfíà. La Gelu FM, Jagaba Gogo Radio.

0: Wọ́n ṣe débì, wọ́n ní à ìgbà yẹn ni ẹ̀hán 50,000. Wọ́n ní à ọlọ́sẹ̀ bára nítorí mọ̀ máa tọrọ jẹ ni láti fi ọdún méjìlá. Wọ́n ní à ọlọ́gbọ́ owó ń gbà tọ́jọ́ kúnlé ló ń fẹ́ máa há owó. Láàpẹ́ gbẹ̀rẹ̀ ní gbọ́ rédíò, mo ní tọ́ yẹ pé owó mọ lọ tọrọ, mọ lọ yá lọ́dọ̀ rẹ̀, èyí ní rí ìyanu. Àmọ́ tọ́ yẹ pé ìpé rẹ̀ dùn mọ́ mi, ọkàn mi sì balẹ̀, mo sì ń bá a lọ, èyí rí ìyanu. Lórúkọ Jésù wàlá, àwọn tí wọ́n fún mi lọ́jà àwìn, ọjà tí ń bẹnu ṣọ́ọ̀bù mi sì, kì í sọjà 500,000. Ìsì sanwó, wọ́n ń fún mi ní.
1: Ilẹ̀ ń ta gan.
0: Ẹ̀gúsí ni èmi lẹ́lẹ́gùsí Jésù, mo sọ ara mi lóko tuntun. Nítorí àkè.
1: Ẹ̀gúsí.
0: Ẹ̀gúsí Jésù.
1: Nítorí àkè.
0: Ẹlẹ́gùsí mi, ṣùgbọ́n ọlọ́run ó bùkún mi, bàbá mi, ẹ gbádùn mi. Ẹ gbádùn mi o. Ẹ̀wò ẹ má jẹ́ mbó pò lọ ní olóró. Ẹ bá mọ́lẹ́jì ìwọ̀nba tí mo mú wá.
1: Ẹ tí wà ń ta ẹ̀gúsí.
0: Wọ́n fún mi láwìn ni ọpọlọ mi kàn síjọ́ tẹ ní kámúkóòmù ká máa fi ṣe orí pé ọlọ́run jórí mi ó pè jórí mi ó pè wọ́n bá tẹnu mọ́.
2: Abó ti sùn lé kàn kí gbé ní ìgbà méjì. Ẹni bàbá ṣìwé ìrántí èmi náà. Ẹnìkan ní pásítọ̀ ṣé wọ́n kọ́ wọn ni bí wọ́n ṣe rí nù gbogbo nǹkan wọ́n máa ń kọ̀ wọ́ láyé tiẹ̀ ni. Ẹ̀yin àyànfẹ́ bọ̀ ọba ní ẹ̀mí kristi ọmọ bọ̀yá wọn kọ ni àbí wọn kọ. A tún ti gbé nǹkan míì jáde tó bá di ọjọ́ Wednesday. Gbogbo wa láàmú padlock lọ́wọ́. Ẹnìkan ní padlock kéńkélé bó o bá mú ti lé mú tó bá sá ti ní kì tó fi lé sí tó lé tì í nǹkan 21. Ẹnìkan ní sẹ́ẹ̀ṣẹ́ lánàá ni a lè ṣe lánàá àwọn tó gba Jésù tá n kó lọ sí ìrìbọmi ò lè jẹ́ àṣẹ. Odò ẹlẹ́yẹlé yóò ṣe ẹlẹ́rìí ní ọjọ́ ayérayé. Because ní àná lánàá yìí over 850 people 850 ni Jésù olùgbàlà tún gbàlà àwọn bíi Sifáwù báyìí àwọn bíi Ismaila bíi olóko mi àwọn bíi Akim àwọn bíi Dauda ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n rí ìmọ́lẹ̀ nínú Jésù iṣẹ́ ìránṣẹ́ tó lọ ran wa nìyẹn. Àwọn èèyàn 50 àwọn èèyàn 25 kan bẹ mo ti ní in tí wọ́n fún mi bẹ́mi ṣe rí ní láìpù tèmi ìyìn mú nkankan wálé ayé ìyìn sì ni mú nkankan lọ. Ọjọ́ tí n bá kúrò nínú ayé I want to die empty. Ẹnìkan bí ibo tí n bá ti bọ́ sórí Facebook tó bá ti lè di 9:30 màá ní kí àwọn èèyàn yẹn máa kọ nọ́mbà wọn màá wá pick àwọn èèyàn 25 màá bọ́ sórí Facebook láìpẹ́ yìí màá bọ́ sórí YouTube ẹ lọ wá Ọdẹ́kúnlé Epaphras tètè lọ wojú mi lẹ̀ ní ìsìn sóbi dat tó o bá ti rí ẹ sì gbọ́ ìkìlọ̀ pàtàkì mi ẹ bá yan chat lórí Facebook o ìsìnlẹ́nìkan ọmọ bọ́ chat tí inú ọmọ dùn wọ́n fẹ́ gba òní o mi ẹ béèrè owó lóyàn mi ẹ tànà ìtì oil so gbogbo tó o bá gbọ́ yẹn kó o farabalẹ̀ kó o farabalẹ̀ dáadáa ń bọ̀ bá di 7-7 àná ìtì oil sẹ́mi tí mo ní máa fún ọ méjì ni mo tún sọ pé máa gba nǹkan kan so kó o lè kíyèsí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní àwọn 25 yẹn bó ṣe 10,000 bó ṣe 5,000 owó lowó ń jẹ ọsà tó yàn wọ ọkọ àwọn yẹn màá ní nígbà tí n bá ti débẹ̀ tó bá ti ń lé di 9:30-9:32 màá sọ tí n ó ṣe a ní passover night short vigil tí ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án ní alẹ́ yìí tó ní a fẹ́ wọnú oṣù kẹsàn-án báwọn ọmọ ìsírẹ́lì ṣe máa ń ṣe a máa ń pè ní suya night tó ń suya bá ń bẹ ládùúgbò ẹ̀ tí ọba tí ì sùn lọ ra suya díẹ̀ nísìnyí tó bá ti di 9 àti bread ẹnìkan ní suya and bread ó dùn púpọ̀ but bó ṣe dùn bẹ́ẹ̀ ló ní ìṣe wòlíì kan nínú màá kàn bọ pray sínú ilé ẹ̀ náà ló ti jẹ́ ẹnìkan ní wọ́n tún dé o wà á ọmọ bíbélì bíbélì ní kì í ṣe tí ènìyàn jẹ ni mọ̀ sọ yàn dà láìmọ̀ bí ò ṣe tí ń tinú èèyàn jáde n tí ń tinú ẹ jáde èrò búkú tó ń rò pé àwọn olóògùn tó nìyẹn ẹsẹ̀ sí bàbá sì ní ìdáríjìn ẹsẹ̀ sí jésù ní ìdáríjìn ẹsẹ̀ sẹ́mi mímọ́ nìkan ni àbí ọmọlé olóògùn tí mo ti ń ṣe àbí torí búrẹ́dì àti súyà tí mo ní ọjẹ́ báwọn ọmọ ìsírẹ́lì ṣe jẹ́ ńgbà wọ́n fẹ́ kúrò ní ilẹ̀ íjíbítì ni mo ti dolóògùn sí ẹ jẹ́ bàbá sìfàwù ọ̀parí ti ń sọ ẹnjìníà.
0: Wọ́n lọ jórí mi ó pè jórí mi ó pè èmi tí ọmọ mo gbòkì mo bá ní ọlọ́run jórí mi ó pè mo kàn jókòó ni mo bá ní ẹjọ́ ẹ̀dùn náà nígbà kan tí ń gbà mo ń tajà gan tí mo lówó lọ tí ọba sọjà ń sọ́ọ̀bù mo máa ń lọ sèré mi kí wọ́n á lọ sinmi tí mo máa ń tọrọ jẹ kì ọlọ́run Ọdẹ́kúnlé ẹ̀ bá fà ó sì jórí mi ó pè ìwọ tó jórí mi ó pè
1: ẹ bá bẹ̀rẹ̀
0: wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n bá lọ bá àǹtí mi kan ọ̀rẹ́ àǹtí mo ní ẹ máa fún mi lẹ́gùsí ga méjì o ẹ ìdí fún mi àmọ́ fún yín lówó ẹ̀mí ọlọ́run kan sọ fún mi wípé tí wọ́n bá ti tọ́ bá ti ń ta mọ́jọ́ wọ́n.

0: pinnu so so e mo nkan baba igba ta ba soro lo elomi ti sun lo so ti oju aye re ayan mo re ni lowo eyi nto ba wo ni o wi iwo awon elegusi tin fi challenge eri elomi benu yin to je wi pe gbogbo nto nse nje oni na lo to nse bo se mu ti sa na le tun mu o wa nki gbe pe ko se olorin ni wa mo mo wa mo afa iwa re si ke dogbon tani wo na tele tani wele ti lapa eni ti egboran bo se njale to nji phone na lo se to nji bayi elegusi ti o se idajo won la won mo mu wa won mo toro lati bi odun meji la mo wa ni e mu ko mu wa e ki bi ori mi pe won la won le lo mo le lo mo gboja won wa pinu inda 200 naira mo so mo ore majemu ba pe o lori na ni aye ki yi afijo te yan ba to yi iwo lo pinu nu e pe mo fe da won pinu ni mama se won wa mo nje wale
1: amo ebi mama se obetele amo fa lo nje nisin
0: eyin le ndana tele
1: pe mo pe oju meji ti ba nsise
0: ah wahala npo
1: se ba mo se bere se mo wa nta
0: bi won se ntoju yin won ni wa lai
1: ma ni olohun ji eta
0: e sa
1: mo bo e je je gan mo
0: e je je ku je mo
1: amo bi nsin mo se wa koda to ba wu amode ra gun fe to ba wu amode re ran ba wu amode re ara bori mo ntoju wa mo si fa lo nje je ni
0: nbo
2: ben sa o ma fun mi ni suale lowo nje osun
0: daddy re na tele nko
2: won ke fun mi lowo
0: bowo ba gbe mi debi re ma fowo se ya yi fe yan mi ki lanfani owo to ni teyan je lara re won otaju egusi lo egusi ti won to nta gan won to ngba won eni baba ma fun yin 100,000 sunkun ni nígbà tí yàwó wọn láwọn ti ń jẹ ńjẹ gidi ìgbà tí ẹ wá 50,000 mọ fún yín 50,000 gbà ẹ rí 50,000 gan gbàngbà.
3: yóò tí ẹ wáwájú yín ìwò tí ẹ dọdọ yín
0: pé. o ti rí ẹ̀mí ni mo ń darí sórí ntọ́ ọwá wá tọ́ ọ̀bà kíyèsára ọkàn mọ dààmú ni ọlọ́ọ̀ ni ọwá wá bí jésù ni ọwá wá bí jí ó ṣiṣẹ́ àṣeparí jí ó gbà ọ́ lẹ́lọ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ náà ọmọ bí ó ṣe gbé ọ dìde wọn ò mutí mọ wọn ò mu sìgá mọ wọn ò fagbó mọ wọn ò kọbìnrin mọ gbogbo ẹsẹ tí mọ bá yé ọkùnrin jẹ wọn ti jù lẹ wọn lé mi èjà wọn ọjà mọ mọmọ yẹn ni wọn mọ ra ògùn fi ń gbà mí ìjẹkújẹ là ń jẹ tẹlẹ àwọn ọmọ tèmi lélẹyìí ń wọ wọn déjọbọ o toro yé wọn ẹyin nǹkan ẹkan fi nǹkan bójú ni ayé rí o change láti ọdún tẹ ti ń wá bí shame on you ìwọ iná ló sì máa rò pé sọ́ọ̀sì ọ̀dà ayé rí o sì dá irun we don't like the kind of life you are living ẹnu rí o sì tún ní mẹ́nu ayé mélòó ló ti fọwọ́ kàn bàbá yìí ti wàásù o bàbá ẹlẹ́gùsí ti wàásù.
4: olùwà
5: ẹ yọ ọgẹ ẹ gbọ́ ìrìn sókè.
4: bẹ́ẹ̀ tí ó sì.

0: bó ti ṣe ọlọ́run tó gbé nínú àwọn ọ̀run olúniyá olúwa ni orúkọ rẹ
1: nínú orúkọ ìyàwó mi ní ń dùn yẹn bẹ́ ẹ bá ti kọ́kọ́ lọ sọ́dẹ́kúnlé ẹ̀pàfà lórí youtube ọdẹ́kúnlé ẹ̀pàfà lórí tiktok òní ọjáde tẹ́mọ̀ wò ìgbà tí ọba ìdí 9:10-9:20 èmi ọgbà àwọn 25 kan bẹ tó jẹ pé ṣé ń sọ nǹkan fún ọ inú lílawọ ibẹ ni ìgbéga wà àrùn gan ọgbádùn ààrẹ aráàlú àrùn ọgbádùn àrùn òun ní nísìn ọha àmọwọ kò sógo kankan ebi náà ni èkìsà náà ni gbogbo ẹ bó ṣe rí wá síbi ìmọlẹ níbi tá ti change orientation ẹ ọlọrun ò le jésù ìdùn sin ọlọkadà ní dùn yìí alábàárù kan níjọ ní ní gate ẹnìkan ní tí òrin tí ó gbé mọ gate tó tún gba bódìjà lọ mo ọmọ ẹlẹ́dàá kan mo ọmọ jésù kan àtàyè ẹni rọ bí agogo ni ó di tálíkà kí wò lè bá di ọlọ́rọ̀ báwọn kan bá gbọ́ ti ẹni jésù lè sọ yọ̀ǹda wọn ni àwọn alákatí àwọn ẹlẹ́kùn èké ẹ ṣe wá bí kan jókòó sí ń tẹ́ ẹ̀mọ̀ lẹ́ẹ̀mọ̀ àwọn ẹ̀kọ́ kan ń bẹ tí ò sí tó jẹ́ pé ẹran kankan mọ́nú bíbélì

Oluwa da mi lare, Oluwa gbe mi leke, Oluwa to si, Olu to seri mi.

tó jẹ́ moríbá kí n tó wọlé moríbá kí n tó kànkùn ògúdúgbà lóògùn àkànwò moríbá kí n tó gbòde o mo ṣèbà lọ́wọ́ akọ́dá mojúbà lọ́wọ́ aṣẹ̀dá ẹ̀tún ọba ń ṣe lálẹ́ yìí n ò lè dáṣe àdáṣe báyìí ni wọ́n ní ọmọ ìgbà kan ọ̀gbọ́dọ̀ ọ̀hún má o mojúbà fọ́lọ́hún ọba mo ṣèbà fẹ́ẹ̀yàn ajá pé ní ó kọ olóòtú ètò yìí adésínà ọmọ aláwòdé ọmọ àgbà tọ́mọ̀ sí àgbà ni mo fi ń kíyín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò láwùjọ ẹ̀yìn àgbàlagbà iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì òǹjẹ̀jẹ̀ iléeṣẹ́ rédíò ti lágelu ìkànnì mẹ́rìndínlẹ́ni ọgọ́rùn-ún tó ń dó tó lé méje òkè tó ga jòkè tá a wá kalẹ̀ sílé funfun báláú òpópónà fẹ́lẹ̀lẹ̀ ti ń bẹ̀ ní ìlú ìbàdàn adésínà ọmọ aláwòdé lólóòtú ètò dj spider ojú òní tí ọ pẹ̀lú àṣẹ ọlọ́run òun náà ni àmójú ẹ̀rọ lókun àwọn tá a jọ ń tukọ̀ ètò láwùjọ ẹ̀yìn àgbà jápọ̀ ọ wà ní omi àdìo ismail akéré ajọ wà ń yàrá àgbóhùnsáfẹ́fẹ́ ni bákan náà olúwa ń bẹ lélẹ́sọ àti bàbá mi agboola peter nílùú fìdítì mo kì í o ẹ ṣeun ògúdúgbà lóògùn àkànwò lóko tèmi ń jẹ ara yẹ ẹ mọ̀jẹ̀ ń wà nínú nira ìnira ọ̀dá o etí gbogbo tá a jọ jẹ̀ gbádùn ètò talẹ̀ yìí ẹ̀yin náà ò ní bá wa náà nira torí nǹkan mi kọ́ ìnira ni ọ̀dá ẹ kú kalẹ̀.

0: orí ẹ̀tọ́ wa ètò yín ètò láwùjọ ẹ̀yà àgbà òun náà la wà lè ṣe rédíò ẹlẹ́rọ àmì òjòjẹ́ DJ Spider mo ní ká ti mú lálẹ́ ẹbí tá ti mú lálẹ́ ẹ̀mọ́ sì ti wá o ẹ rí pé lọ́sẹ̀ tó lọ ẹnìkan ti sọ fún wa pé pẹ̀lú àṣọ lọ èèyàn méjì méjì wọ́n máa jẹ ẹran ògúfe kìí ṣe odidi ẹran o ẹ̀mọ́ sì mí gbọ́ o ṣùgbọ́n tí àgé tá jẹ láàrin jọ́ méjì jọ́ mẹ́ta Alhaji Raifu Sanje Elewure ni challenge Ibadan ti a jọ jẹ baba lọja ọjà challenge wọn ni àwọn ọmọ fún àwọn méjì wọn máa gé ẹran fún wọn ṣùgbọ́n tọ́sẹ̀ ń bá ti kọjá ẹ má pe ògúdúgbà kan o tí ọba ti mú yẹn ráyè láàrin Tuesday Monday Tuesday Wednesday tó fi àdì Friday tó wá dọ́sẹ̀ kejì tẹ wá ń pè mí ìmọ̀ jẹran lọ́sẹ̀ tó kọjá inú ti lọ́nu o ẹ bá ń gbọ́ tó bá ń gbó ti lọ ó ti lọ lọ tó lálẹ́ yìí àwọn ẹran kan wà ẹran àbíwó làwọn ẹran wọn a máa kan àyà ṣé ẹ mọ̀ pé àgbò ń kàn orúkọ ń kàn abo ẹran gan a máa kanra wọn wọ́n sì lè kan àyà ṣùgbọ́n nǹkan kan wà tó jẹ́ wípé ó ń kan àyà kò sì léwu yóò sì kan àyà kọ́lọ́ mẹ́jọ ọkàn wá pa kí ni tí ọkàn wá tí ò léwu a sì lè má fojú rí ṣùgbọ́n àmọ́ mọ̀ pé kí ni sá nǹkan wá mà ni 091-2370-8675 a wá ṣe àlàyé rẹ̀ ọ̀nà tí gbà kàyàn tá a fi mọ̀ pé lóòótọ́ kẹ́ni ìkan mi àlàyé rẹ̀ a ṣe o ta lọ́wọ́ mẹ́ DJ Spider hello hello ẹ kalẹ o
1: gudugba
0: aráyé ẹ má jẹun wà náà nira
1: yàgò ṣe àgó ètò
0: ẹ bá ń dákọ yín àti ibi tẹ ẹ ti ń pè sórí ètò yìí
1: oyèdèrán ajibọlá láti oríta challenge
0: bẹẹni tìbàdàn àbí tìbà àbí tèkó ìbàdàn àbí tèkó
1: tìbàdàn ni
0: a ń gbádùn yín o
1: ìyá ni ọlọ́run má jẹ́ òkàn wá
0: ìyá ni
1: ọlọ́run má jẹ́ òkàn wá
0: ọlọ́run má jẹ́ òkàn wá máa bá ń kọ́lẹ̀ o ká lè mọ àwọn tí wọ́n lọ gba ẹran o
1: àtòsí ọlọ́run má jẹ́ òkàn wá o
0: àmì o àmì ẹ̀ ṣe ojú ẹ mẹ́rin tí kò ń bẹ́ o ẹ máa bá ní kọ àwọn òkọ ẹ jẹ́ kí ẹlòmíì ò tún wọlé ẹ jẹ́ ká lòmíì ò wọlé mo ti rí Alhaji Isiaka Raja ẹlẹ́gbàá o wọ́n gbé ẹlẹ́gbàá o wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń gbọ́ wa wọ́n ń wò wá tá a wà ń bẹ̀ ẹ ká lẹ́ sà
2: ògúndígbà
0: ayé ẹ má jẹun wà náà nira
2: ànímọ̀ nira
0: ìnira ọ̀dà
2: Alhaji Ọmọwé Ayélabúgo
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
2: àgbà ń kàn yẹn àgbà a máa kàn yẹn kò sì ní wo ṣùgbọ́n tó bá kàn yẹn bákan méjì ni o àgbà ẹni tó bá ṣe sùúrù kíkàn tí ó kàn kíkàn dáadáa ni ṣùgbọ́n gbà tí ó lè kó yẹn mọ́ra tó rorò kíkàn ni ò ní í dáa náà fi ní àgbà tí ò kẹta sọ̀rọ̀ ni wọ́n ṣe pariwo yẹn. So a rí pé àgbà ń kàn yẹn. ojú èmi tí wà láàájú ẹ̀mọ̀ ìwà ìlàgbógun láti máa
0: lápẹ́. Láì dóònà pẹ̀lú ẹ jẹ́ ni wọ́n wọlé etí ẹnìkan bá ti wí kọ́mọ̀ papọ̀ lẹ́nu tẹ́lò mi ò wúlò ẹlú ẹ̀kalẹ́ ẹ̀kalẹ́ ìyá wa. À ń gbọ́ yín o ẹ bá ní dákọ yín o.
3: Orúkọ mi ni Adigoke Adigare.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
3: Àgbà ni.
0: Àgbà ni wọ́n ti sọ bẹ́ẹ̀ náà.
3: Àgbà ni wọ́n kọ́ mi. Díẹ̀ díẹ̀ sì ni kọ́ mi. Ìtàn yẹn lẹ́ẹ̀kan. Àmọ́ ẹni tí ò bá ṣiṣẹ́ àgbà lẹ̀ títí tó bá dẹjọ́ alẹ́ kí ni òun ò dé bá. Àgbà ni mo ra fún. Àgbà ni o.
0: Ẹ ṣeun. Adúpẹ́
2: Owó gba àtẹ̀wò.
0: Hello, ayé ẹ̀mẹ́jẹ̀ wà náà nira o.
2: Orúkọ tèmi ni Ọ̀gbọ̀n Tádé Ìlàpàtọ́ náà ekè Ayọ̀mí Lẹ́gbàá wà.
0: Ẹ ṣeun.
2: Ẹ̀fà. Ẹ kí wa kanu kí èsì ní wo. Ọmọ sì jọ̀ọ́ká lásìkò ìpinnu kú.
0: Ikú.
2: Bẹ́ẹ̀ lẹ̀tọ́rọ́ kárí lẹ́kọ́ tí ò lẹ̀ kàmàkàmà kan ní. Mọ̀kánmọ́kánwà lọ́dọ̀ ó ti mọ́kànwà lè wèrèwé. Èmi kò sì ní ẹ̀ àrírí pẹ́lẹ̀. Òkú ní ìdí èyí òkú kánikú ní ọkàn.
0: Ikú ní kàn
2: yín. Mọ̀kánwà lè wèrèwé.
0: Tí ò sì ní kàn ní wo kọ́ka kàn wá ń wo. Tó ojú òní ti yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Láì dóònà pẹnu. Àgbà ní kànyàn láì níwò. Ọ̀nà mélòó ní sì máa gbà kànyàn. Wọ́n á máa fi ṣèkí lọ. Àgbàlọ́kàn yìí o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o. Wọ́n sì tún lè sọ fún yín pé àgbà ti kàn ọ́ náà nù. Àgbà ti kàn kànyàn jù bá ń lọ. Wọ́n á máa fi gbàyàn mọ̀ràn. Wọ́n a sì máa fi bá àyàn wí. Ẹ rí pé nínú ẹni tí a lè sọ pé ọkọ̀ọ̀kọ̀ gbà á. Àwọn náà ni Dr. Alhaji Ayelabogo. Tẹ bá fẹ́ ran àyàn wá, ẹ ran àyàn wá. Ṣùgbọ́n ẹ pè mí tọ́ bá ti di ní ọ̀la. Ẹni tí ẹ bá rán tí ọba wa bá yẹn gba ẹran ògì fún ilẹ̀. Tí wọ́n ògì fún Alhaji Raufu Sanje. Eléwúrẹ́ ń challenge bàbá lọ́jà challenge ń bàdàn wọn ò ní wí bẹ́ẹ̀ kí wọ́n má ṣe bẹ́ẹ̀ àwọn tá a lẹ́wọ̀n jẹ́ lọ́sẹ̀ tó lọ́mọ́ retí wọn ò rí wọn ògúdúgbà ò sì ní lọ pé ẹ bá ń gbé torí pé wọn ò wá àwọn ni wọn ò wá àwa ní tìtorí ẹ̀ka pé ẹ bá ní gbé o ògúdúgbà ò ní ti bẹ́ẹ̀ o Dr. Ayelabogo ẹ̀yin lẹ jẹ́ ògúfe ti orí ètò ìtàlẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ lọ gbà lọ́la ọ̀tún ẹ̀pẹ̀ mi bí àárín òun bí ó ṣe mànà a lọ sójú ọjà báyìí a ń tójú ọjà dé ètò láwùjọ ẹ̀yìn àgbàtà ń bá bọ̀ lọ́sẹ̀ tó rí kọjá yọ tẹ̀ iwájú ẹ kú kalẹ̀.
4: Lagili FM 96.7
5: ó balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Nigbakugba 50 bitters is produced by the 50 Waves Limited. Ẹ̀sìnlẹ̀ nira káàkiri gbogbo bíi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters.

0: Congratulations, oh, it done happen. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naija to celebrate independence, make you too join Bodin take celebrate. As you play Golden Vote Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm, oh, and you fit stake multiple times because the more ways you stake, the more your chances to win millions of naira. Oh, yeah, between now and September 27, make you fit play reach 200,000 naira, 100,000 naira, or 50,000 naira. Make you enter one category, no dilemma. With any amount, go Golden Chance Lotto stand, shop, or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users, oh, play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions, they will be.
1: 72 hours with God. Ẹgbẹ́rún olóòrùn máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàdọ́rin pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun tun Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp, kilometer 18, Ìbàdàn Ife Expressway, Òsèǹgèrè Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alàyè Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró de ọ̀nbẹ́ o.
2: Ìlera lọ́rọ̀. Kàrà ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹ́lẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà, kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andu wọn lórí Twitter.

ilé ìwé Gracefield bẹ́ẹ̀ lówó ilé ìwé òfanilápòyà rárá ilé ìwé Gracefield ó ti gba àṣẹ àti òǹtẹ̀ láti ṣe kòkàrí ìdánwò àṣewọlé ìwé gíga junior neco junior waec àti senior neco and waec Gracefield wà ní number 9 Sofumade close Ladepo avenue off Idi mango soka ìlú Ibadan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 Gracefield private school àti Gracefield college organic láwùjọ òkúta.

0: baba akọrin látàárọ ni o ti sú mi igbogan la nlọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rànrán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Mo ti Káàṣì ẹ̀.
3: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmi tọpẹ ẹjẹ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: nínú ayé onígbojúgbò bí wòlíì tẹ̀mí tọ́gbà ẹ̀jẹ̀ jésù ṣe máa sàn kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́dún yìí o gbogbo ènìyàn tún ẹ̀yà máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ pápá filling station tó wà lórí bridge wo road ládojúkọ jájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ́ rẹ̀
1: O balẹ̀ bàgẹ̀, o wọlé pẹ̀lú Steve. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Is produced by the 50 Waves Limited. Esilerira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basoro Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters. Nafdaki Jolote.
2: Lagilu FM 96.7.
3: Ada okay, ko si nkan kata be si mo. A mo dagbere na ni. To ba di ojo mejo pelu ase Olorun. Nta be se lale ehun. Eh na la wa se le ojo mejo. To ati nlo lale ya pade lola. Lori eto wa eto yin. Eto akoni ti gba wa se. Ni se radio lero mi je ni se radio ti lagilu. Gbogbo ayin ololufe wa te le mo ki wa akiyin o. E da kun le dagun lori ise wo. Ayo ni sa message store ashim baka na laje afusa je ilewre doctor ayala bugo moje eranye lale yo ya laje irepodun ni abodo yo ma pin ni akere adupen baka na laje se rashidi yo la gunse oju ni ti ya joke alagbo ya na olode ni dunu ka government to won lo lale epe mi 0000 3821 5909 08038215909. Ṣẹ́ẹ̀kún òkú ní fòkú forí sọ́gi ajakun òní ẹ̀jẹ̀ kó jìngó ló ń gbò lẹ́sẹ̀ ògúrúgbà lóògùn àkàn olókọ mi ń jẹ́ ara yẹ mọ́ jẹun wà nù ìnira ò dáa ó rán ọ̀rọ̀ lásán ọ̀kọ̀ọ̀kan láàjì àní dìmọ̀ ayíbírí ó dáa rọ̀

0: Oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iya ara le mi nje mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omolete ni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo fi so wi pe agbodo se iforowanilenuwo fun baba yi e ba nki awon eniyan kaabo
1: Dede akoko yi gbogbo eti to ba lanfani ati ma gbọ mi gẹgẹ bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan si ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si n gbọ mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun ki n to teso waju e kokko gbo ero bani soro 08033881008 tabi 070 18 21 11 11 o ti pe ta tin pa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni Baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo
0: baba ibi ti mo ti fe bere gangan ni wi pe kini yoruba npe ni elewe aremo
1: e se atokun beyan ba ti nja ewe to nsogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe kama rin ko ma tin gbangban bi eni fe subu kama rin tage tage kama mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wi pe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta awon nfe wi ategbo ti bile awon baba wa se iru ewe ni won pe ni elewe are mo awon ti won se ona balaafia o ti wa ni je be
0: baba eje ka sare wo awon esan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
1: e se atokun opolopo esan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bigba ti an ba wo apo ewa ni elomi to ba rin di e yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu tawo kan ran si npa o si lateyin wahala ti ko onu eje dale opolopo yin o ma so pe apa kan ori nfun awon yeyeyeye ni gbogbo igba elomi isire to je wi pe yo ma ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to nba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan sun loru eyan ji eyan se yo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se dede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori mo mawuran e oko mi o se dede oko mi o se dede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju se won lodo awon iyawo won elomi nu won gan oni iyawo eyo kan meji meta merin abi ju be lo táwọn ìyá náà ò sì máa wò tá nítorí tí wọn fẹ́ wò ń ta ti wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbílé ìwẹ̀ àbíbi tí wọn ò tọ́jú dáadáa ń ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó. Torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn tún mi ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ ní lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́. Iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọn mọ kiri gáréèjì ní ìwòròdù lọ́jà aba láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán ló ń tán àárán èèyàn kankan ń ṣe o. Àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin. Iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti dúró àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ààrẹ mọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070182111 070182111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọ̀ká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí ń wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ògbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́rọ ògbàlódé iléèbó ngbà bá ṣèyún tán làá mọ ibi tá àìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takutu ńlé ọgbọ́dọ̀ takutu ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takutu tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù wù bí èlùbọ́.
0: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
1: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá nígbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó nígbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìí lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìí rin mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 070182111 070182111 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀ ẹ́ wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ̀ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní re léde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣedéédé lọ́dọ̀ obìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 0703 88 10 08 0803 88 10 08 tàbí 0701821111 0701821111 àláfíà ara wa ò ní gbọ̀ndànù bú bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.
2: Lágelu FM Jagaba Gbogbo Radio máa rún wọn jù.
3: Mo kí wa káàbọ̀ sórí ètò tí bàbá wa alárápé Ọláìmọ̀ bàbá onísan mẹ́sàn-án tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Iléeṣẹ́ wọn ń bẹ ní òkè Àdó ní ìyànà lọ́ọ̀jì ní ìlú Ìbàdàn. Ẹjẹ́ ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ta kó tó di pé n ó pe bàbá wọlé 081 38 85 53 08. Bàbá ẹ bá ń kí àwọn èèyàn wá ń lé.
4: Mo kí ọkùnrin mo kí obìnrin a ò ní fàìsàn ló gbà. Orúkọ mi ni Alárápé Ọláìmọ̀ bàbá onísan mẹ́sàn-án. Fún ìwọ tí o bá ní ìṣòro nípa iṣan ara rẹ tàbí egungun ara tàbí àwọn ìṣòro àìlèṣedéédé ọlọ́mọkùnrin àbáwọn àìlèṣedéédé iṣan ara míì bóyá àìlè gbọ́wọ́ àìlè gbẹ́sẹ̀ àìríran déédé àìríran dáadáa àbáwọn ìṣòro tó lè máa mú ọwọ́ wú mú ẹsẹ̀ wú tí ọwọ́ mọ gbọ̀n ara ó mọ gbọ̀n tí ara ó mọ tani tí oríkèéríkèé ara ó mọ roni èyíkéyìí tó bá ti ń jẹ́ ìṣòro àìsàn nínú àgọ́ ara rẹ yọjú sí mi ní ilé iṣẹ́ mi Alárápé Ọláìmọ̀ bàbá onísan mẹ́sàn-án mo wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn tàbí kí ọmọ pe telephone number wa 081 38 85 53 08.
3: Kí là ń pè ní àìlèṣedéédé ọlọ́mọkùnrin àti pé kí ni máa ń fà á.
4: Ẹ ṣeun olótú. Àwọn nǹkan tí máa ń fa àìlèṣedéédé ọlọ́mọkùnrin ìmí ń bẹ tó jẹ́ àjogúnbá látara bàbá àbí ìyá sọ́mọ ìmí sì ń bẹ tó jẹ́ àìsàn àfarakó láti bi nǹkan tá à ń jẹ nǹkan tá à ń mu láti bi ìbálòpọ̀ ọkùnrin sóbìnrin ìmí láti bi ilé ìgbọ̀nsẹ̀ tàbí àwọn àìsàn téèyàn máa ń kó nínú afẹ́fẹ́ nígbà míì. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì a rí pé nǹkan ọmọkùnrin òun bóun ṣe ń dàgbà kò bóun dàgbà ọkùnrin míì sì ni nǹkan ọmọkùnrin rẹ̀ ń bá a dàgbà ṣùgbọ́n bó ṣe ń dàgbà tí nǹkan ọmọkùnrin yìí ń ṣe gẹ́gẹ́ bí ọkùnrin gbà tó tó àyè kan a rí pé ó ń rẹ òun gẹ́gẹ́ bí ọkùnrin ọkùnrin míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti mọ̀ ṣe dáadáa tẹ́lẹ̀ pé tó bá súnmọ́ obìnrin ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹta ó lè ṣe kílẹ̀ ò tó mọ́ gbà míì sì ni ẹlòmíì lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nígbà tó yá ó rí wípé ara òun ò ṣe déédé mọ́ tí ẹ lọkùnrin míì bá rí ìyàwó rẹ̀ a máa wò bí àbúrò rẹ̀ ni nípasẹ̀ ìjàmbá àìlèṣedéédé ọlọ́mọkùnrin rẹ̀ mọ́ tí wọ́n máa ń fa àwọn ìṣòro yìí tó pọ̀ jù ẹlòmíì ti ní àìsàn àtọ̀ sí ọlọ́jọ́ pípẹ́ látara obìnrin ọkùnrin míì tó bá fẹ́ tọ̀ a rí pé tọ̀ òun pín yẹlẹyẹlẹ àbí kí tọ̀ yìí máa jó òun nídìí kó tó wá àbí kọ́ máa tọ̀ kọ́ máa rí bí ọyún àbí bí ètútú ọkùnrin míì a máa tọ̀ ìtọ̀ rẹ̀ ọmọ hó bí ọsẹ ọkùnrin míì a fẹ́ tọ̀ kò ní rí tọ̀tọ̀ dáadáa ìtọ̀ ọmọ wá ṣeré ṣeré ọkùnrin míì lè tọ̀ lẹ́ẹ̀mẹfà lẹ́ẹ̀mẹjọ kílẹ̀ ò tó mọ́ lójúmọmọ gan ọkùnrin míì ń tọ̀ jù bẹ́ẹ̀ lọ láti bí àwọn nǹkan dídùn míì tá ń jẹ ó lè fà á láti bí àwọn àìsàn ìbálòpọ̀ tá à ń sọ yìí náà ó lè fà á fún ọkùnrin míì tó yẹ pé ó rárí àpẹẹrẹ pé òun ò lè ṣe dáadáa mọ́ àbóhun tiẹ̀ fẹ́ súnmọ́ obìnrin ara òun ti lè gbàgì bí akọgi kó tó dọ́dọ̀ olóbìnrin rẹ̀ ara ẹ ti padà wálẹ̀ wẹ̀sì àwọn nǹkan yìí a máa ṣokùnfà àìlè tètè ṣe gẹ́gẹ́ bí ọkùnrin fọkùnrin míì láti fóbìnrin lóyún bẹ́ẹ̀ sì ni ẹlòmíì ó ti bímọ rí tó yẹ pé àti padà sẹ́lẹ̀ kejì ni ó di wàhálà tí ò ní ṣeéṣe mọ́ àwọn alápẹẹrẹ pé inú wọn á máa kùn ara àwọn ọmọ gbóná ọkùnrin mi a máa rí pé oríkèéríkèé ara ń ro òun ọkùnrin mi a máa rí pé ìgbàrúkú ìdí ní ń ro òun ọkùnrin mi ó rí pé nǹkan ń wọ́ káàkiri ní ara òun ara ọmọ ta ẹlòmíì yẹ bẹ́ẹ̀ tó fi atapara ọkùnrin mi a rí pé iṣan ara òun fa òun so ọkùnrin mi a rí pé ọwọ́ òun kú rìrì bí èpẹ́ jẹ́ òsì lára àwọn mọ́ ọkùnrin mi ó ti ní àìsàn tá a mọ̀ sí àtọ̀ sí ẹ̀gbẹ́ tó ti pẹ́ ní ara rẹ̀ a máa mu mi bẹ́ẹ̀ ni ó sì máa tọ̀ ọkùnrin mi a rí wípé inú ara òun nǹkan kan já òun jẹ́ ń bẹ̀ ẹlòmíì a rí wípé tóun bá fẹ́ bẹ̀rẹ̀ gbé nǹkan lẹ̀hún ò lè bẹ̀rẹ̀ mọ́ ọkùnrin mi ò lè ṣe bí ọkùnrin ní pàápàá gẹ́gẹ́ bí ọkùnrin mọ́ gbogbo tí wọ́n ń ṣe ìwọ ọkùnrin nínú àgọ́ ara rẹ bóyá wọ́n ti lọ ṣe àyẹ̀wò won so ku won pe oni isoro aisan kan ninu agu ara re o ti wa logun logun kini o ti lo wa ba mi abi o ti e ti lo si ayewo wa fun awon ayewo nilana ti awon ero gbalode ta sese ko data fi si ayewo fun agu ara okunrin boyo okunrin mi o mi tin di omo lara nkan omo okunrin re boyo mi yi ti san abi ko ti e to mo okunrin mi si ni ballu meji tin be ni abe nkan omo okunrin re ikan ju kan lo abi o di pe kini kan wu si o ni oke nkan omo okunrin re ta npe ni balo imi awu sapa otun imi awu sapa osi ori pe nkan omo okunrin re yi ori pe o n doju ti o ko se bo ara laarin awon egbe re o ti sunki isoro aisan to ba ti pe ninu ara inu eje ni o lo duro si to ba ti bo sinu eje inu isan na ni eje rin koja to ba lo raye duro di isan to gbe eje lo si bi nkan omokunrin ko ni je ki nkan omokunrin eyin o le daada mo ke wa se nkan omokunrin nikan lo ma da duro to ba lo duro si bi isan to gbe eje lo si eyike ye yara boya owo abi ese ni idoti lo re duro si isan tin gbe eje lo sibe a mu ki owo omo kuriri ki owo omo wo o le mo elomi kan mo le gbe owo soke mo ara elomi a mo gban owo elomi a mo gban elomi ara re omo gbona be ni se nsi okunrin be ni se nsi obirin na ti isan ba wa lara obirin na ti n wo oju olohun fo mo boyo ti bi kan ri abon se fe bi omo ni ti idoti ba lo di isan ti ma fo eje idoti ososo obirin jade ku na obirin to ba ti di nkan osu yi o ni wa mo omobirin mi o ti jo mo gbon odun lo nkan osu tin ri bi o e marun e merin tele o ti de meji e meta ti ori mo imi ori ti e gan mo ko ti jo mo gbon odun so mo goji odun lo idoti lo ti lo re di isan tin gbe eje lo si inu ile nkan tin fo eje idoti ososo nu obinrin mi a ri pe isan ara nfa ohun so elomi a ri pe eyin ge ohun imi to ba ti e loyun bi osun meji meta a gan ri pe nu kan dede lo ohun sun yin o se se ko je pe oyun o ni raye duro sinu obinrin mo obinrin mi inu lo mo gbona ni obinrin mi nkan je omo aya re oni okun rororo bi en to ti bimo to nkan si mo pe ohun o ti loyun ti omo kan te ba di odo wa pelu ogo olohun e si ro na abayo telephone number te le mo pe mi si 08 1 38 85 53 08 08 1 38 85 53 08.
3: Kini mo se okufa isan oju
4: e se ohun lotu ti elomi ba ni isoro aisan kokoro nu eje aba mo pe ni narun ajaka oko elewu gbedu to ba je ra pere pe oju re nsu oju nyun o oju re nwa mi nkan kan rin ni oju re wini wini bi aran loju ori pe oju re ngbe pipipipi abo ri pe on wo ina ina nfan ka loju re abo ri pe on wa oko lale abo rin lale tina oko ba je tan si o loju bayi bo se nbo si koto lo mo bo si gegelete elomi bi kurukuru ni omo ri elomi bi oye ni omo ri awon ti mo nfa nkan ina ni idoti inu eje gege bi nti mo so lakoko olotu lati bi aisan orisirisi bi ona ta ti kale lo ti le bo sinu eje to ba ti bo sinu eje to ba ti pe ninu eje elomi ara omo iyun elomi kokoro osu si gbogbo ara re ati bi apere re nu elomi ara wa ni iyun kokoro ni su sara re bi pe oju ni omo iyun oju re ni omo wa mi ko ni na ka bibeli ko ni na ka qurani mo elomi gan o da owo mo mo elomi o mo yato laarin 1000 si 200 naira gbogbo osoro oju yi aisan idoti inu eje ni mo nfa eyikeyi ona ti iba wa gba wa do ti logun si ti o lo wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu ase olohun ti nbe ninu ewe ati egbo pelu imo ta ko lara n baba nla wa ta fi n se iwosan ti elodumare si n gba fun wa to ba di odo wa a bo sewadi lori n to sokunfa nkan ti n se oyi to ba je o ti lo sayewo ti o ni cataracts ni n se o ni abi glaucoma ni n se o abi pterygium ni n se o to o ti wa logun na ti o lo abi wo ti e ti lo se operation oju iri ti o ti ku nbe na sugbon oju re si lakale omi nbe nbe ko ti ku o gbiyanju di odo wa tawon kan ba de nbi kan awon kan tun bi kan ni wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu gbagbo re ninu ewe atebo ati olohun to daye atorun o si ri ona abayo telephone number mi 08 1 38 85 53 08 mo wa ni ilu Ibadan ni agbegbe oke ado ni iyana lodge ni oke ado ni ilu Ibadan tabi ko mo pe telephone number mi lori isoro eyikeyi tó bá ti ní
5: ìlera lọ́rọ̀.
6: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ ìlera bí àìrọ́rùn sùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹ́lẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Lágelú FM, Jàgàbá Àgbogbo Rétíò, máa rún wọn tó.
7: Ewé jẹ́ ògún wà. Ká fi wí àtegbò ṣètọ́jú àìsàn tàbí àrùn tó lè máa bá ní jàlágbo ara. Bàbá olóyè lọ́lọ́run fi rán o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Ìṣọ̀ni Wáyára. Bàbá kájú ẹ̀. Peter ti máa ṣàyẹ̀wò gbogbo èèyàn. Mọ ohun tó ń ṣe wọ́n. Ká tó mọ irú ìtọ́jú táwọn máa fún yín. A kì í rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì. Tètè máa bọ̀ báyìí o. Báwo ló ṣe ń ṣe é? Àìrórun sùn, ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ká máa ṣẹ̀yọ́ séré-séré. Iṣu apá àbí iṣu ẹsẹ̀ ti ń fa ní so. Àgàgà àwọn ọmọkùnrin tó lè tàtẹ̀ kọlẹ̀. Má doní yẹ̀yẹ́ lọ́dún obìnrin rẹ̀. Wá yọjú sí bàbá olóyè. Ìṣọ̀ni Wáyára. Iṣu èyí ló gbẹ́jẹ̀ wọlé sí gbogbo oríkèríkè ara. Ìwọ náà mójútó kó tó dá ogúnlẹ̀. Obìnrin táìsàn bálòpọ̀ ti dá nǹkan sí lágọ̀ọ́ ara. Kí nǹkan àlejò ó má ṣe déédé. Àbí ká máa wojú Ọlọ́run fèrè ìgbéyàwó bàbá olóyè. Ìṣọ̀ni Wáyára. Bàbá kájú ẹ̀.
8: O lè pe bàbá sórí nọ́mbà yìí 08067958800. Bọ̀ dáadáa lẹ́ẹ̀kan sí 08067958800.
7: Bàbá olóyè, Ìṣọ̀ni Wáyára ló pé a ò ní fà ìsọ̀lùgbà.
9: Mo kí gbogbo ibi tí afẹ́fẹ́ kàn ní bá ń fẹ́ dé.
10: Orúkọ iléeṣẹ́ wa náà ni Bàbá Olóyè Ìṣọ̀ni Wáyára tí gbogbo ayé a máa pè ní Bàbá Kájú ẹ̀. Ọ́fíìsì wa ò yí padà, a wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. Kí ni Bàbá Ìṣọ̀ni Wáyára máa gbà nímọ̀ràn láti ká wà nílẹ̀ ìlà pípé ni? Kí ni ń dà ọ́ láàmú nú àgbára rẹ? Yálà ìṣàn ló ń dè wọ ni àti bẹ̀rẹ̀ àti rìn ó ti dìṣòro fún ọ. Bóyá àwọn tẹ̀ wà lérí bẹ́ẹ̀dì àti nẹ̀rọ dìde àfi kọ fọ́ mú nǹkan kó tó dìde. Gbogbo èyíkéyìí yòówù ti ń dà ọ́ láàmú lágọ̀ọ́ ara. Yálà àti bẹ̀rẹ̀ mú nǹkan ti dìnira fún ọ àti nẹ̀rọ àti rìn bùsọ̀ké ní sí bùsọ̀kejì ó ti dìnira fún ọ. Bóyá àwọn tẹ̀ rìn wọ́n kú wọ́n kú òun tẹ̀ gòlùbà gòlùbà. Bí bá tó tẹ̀ ti jábọ́ lẹ́sẹ̀ tiẹ̀ ìwò tiẹ̀ nímọ̀ pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀. Ẹ wá ṣe àyẹ̀wò bóyá ọfà ló tiẹ̀ wọlé sí wọlára tí wò mọ̀. Oríṣiríṣi ọfà ló wà. A ní ọfà asakatu, a sì ní ọfà adẹ, a sì ní ọfà bàbà, a sì ní ọfà òjé.
11: Ọfà àrùkánẹ̀ dẹ wà tí wọ́n máa gbé ni káàkiri.
10: Tí ọfà bàbà àbọ̀fà asakatu tó bá wọlé sí yẹn lójú. Àṣírí tí mo rí gbà nílòmẹ̀ lọ́dọ̀ àwọn ìlú ìyá àyá mi nílòmẹ̀. Agboolé wọn wọ́n ń pè ní kójú ọmọlẹ̀. Ìyá àyá mi dáhùn sọ yóò ti lé ní 140 years. Fún rẹ̀ ní kòwú bára abẹ́rẹ́ àṣírí ìtọ́jú ojú ni mo rí gbà lọ́dọ̀ ìyá àyá mi. Ìwọ wa ti ìpogójì ọdún, o ti ìpọnmọ ogún ọdún, o ti ń lógo. Bóyá àwọ̀ ti rí àwọn kùndẹ̀kùndẹ̀ nínú ẹ̀yinjú rẹ̀ tẹ́ pé ó ti ń ṣe àkóbá fún ọ. Lẹ́gbẹ̀ẹ́ àtirínẹ̀ kàwé ti dìnira, àbí àtirínẹ̀ wakọ̀ lálẹ́ ó ti dìnira fún ọ. Bóyá bí kùrukùru ni wọ́n rí, bí àbíbí wọ́n máa rí bí ọyẹ́ bí ọyẹ́.
11: Nígbà míì kòkòrò rẹ̀ ayọ́kẹ́lẹ́ ba ìrìn rẹ̀ jẹ́, a máa fa ìtọ́jú ojú tẹ́ pé ojú èèyàn ò ní rìn dáadáa, àbí kí nǹkan ti alé sí ni lójú, tàbí kí ó dàbí pé wọ́n da eérú sí yẹn lójú,
10: tàbí kí ojú tiẹ̀ ó léwó. Wọ́n lè pè ní cataract lónìí, wọ́n pè ní glaucoma lọ́la, wọ́n pè ní pterygium lọ́la. Bóyá ìwọ tiẹ̀ ti rí yẹn kan tó ta kíní di ọ lójú bíi tẹ́ẹ́nẹ́ báyìí, àṣírí yẹn ti wà ní ọ̀dọ̀ èmi.
11: Bàbá olóyè
10: tó gba ayé a máa pè ní Ìṣọ̀ni Wáyára, ó sì lè pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
11: 08067958800 08067958800. Bóyá kòkòrò náà ẹ̀jẹ̀ ní tiẹ̀ ń dà ọ́ láàmú. Bóyá bí o bá ti wẹ̀ tán lọ́ máa yan ara bí pé ìyẹn fi atapara bẹ́ẹ̀ láró sì máa yan ẹ.
10: Bóyá àwọ̀ tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lọ́rọ́ mẹ́wàá ó tó dùdù bẹ́ẹ̀ lọ. Tẹ́ pé yálà tí o bá tiẹ̀ fẹ́ rí nǹkan oṣù rẹ ara alẹ́ ọ̀tún ara alẹ́ oṣù wọn ó ti mọ̀ pé nǹkan ti fẹ́ dé sí alágbájá nìyẹn. Nǹkan ti ọ̀dọ́ tiẹ̀ bó ṣe ń léjọ́ tó bá rí ní 28 lóṣù yìí ó rí ní 22 ní oṣù tí ń bọ̀. Gbogbo àwọn orúkọ báyìí a máa sì dìnà téèyàn fi rí èrè ìgbéyàwó. Yálà bóyá pé ìwọ̀ tiẹ̀ rí kiní kan nínú rẹ bó ṣe ń yí sọ́ọ̀tún ní yí sósì. Gbogbo òwúrọ̀ àw
5: nkan bayi ko da to yala boya o ti ejo lomo okunrin te pe se kan sun lo laarin seju kesi keji wo ti da to we le e ngba ti o ba je ko lolufe re o gbadun re bawo ni wa na ti fe gbadun ara re
12: jedi jedi ni ta lomi
5: elomi de ni yi omi lobolobo to wa la ara omo okun to ye ko sanfani to ye ko domo lomi o le domo won ma ni ko e ko seyin be bi ta lomi o ti e ti san tabi ko won ti e sakesi pe nkan omo okunrin re o kere joju ori e lo o da bi keyan reren 15 naira keyan wa tun di gege be lori wo omo to ti le logoji odun yala boya o ti e ma nsi e yo bo si se yo sele sere abi keyan ma sekun si onu ara tabi ko won ma se yo ni e meta e mefa won ma to ije ode okun ni kojumo to mo
12: ogbe enu ni telomi aero osun dede ni telomi
5: gbo awon oru kan bayi a ma fa ilera si eyan lagu ara te pe yin o fi ni salafa bo si e ko se olohun ni jofa aye o ba wa o fa le wole telomi lara te pe apa kan se kini da sele le ati wa soro eniyan yo dinira ni la ma fi pari opo itegbe e ma ji ka bora pa e si ma ji abora won mole bo ba ti gba kaadi wa pelu owo perete a se ayo yin lati mo bi ti kan yen lugos lagu ara yin
12: to ba fa ri emi baba oloye isan ni waya ara gbo aye a ma pe ni baba kaju e a wa ni bi onile aro legbe nepa office lojo lati ona ui lo tin bo wa ni ko to de ojo roundabout nbe lo nile aro wa a wa legbe nepa office o wa lo nile aro nbe lo ti ma ri mi
5: o le pe ero bani soro mi 08067958800 08067958800
12: aise o kere o tobi ko ni fara nsin gbe

The golden ages of juju music in Nigeria, when juju was still the thing. Ṣùgbọ́n ó tó sáà kan tí wọ́n ń pin láàrin juju àti Fuji dé, ó bẹ̀rẹ̀ sí ní gba àwọn elite juju, wọ́n wá ń pinra wọn sí. Juju sọ àwọn elite kan nù fún Fuji, Fuji já àwọn elite kan gbà lọ́wọ́ juju. It was indeed a fierce battle.

àwọn tó bá jẹ́ ibù láàrin wa wọn ò lè mọ tá ń sọ àwọn bíi ike chukwu bíi eze ogu bíi nze ogu bíi chukwu dìfù bíi okunukwu bíi ogbúrúgbúgbú fíọ àbí mírẹ́kù wọn ò lè mọ tá ń sọ wọn ò lè gbọ́ orin tí kí ẹsẹ̀ ń kọ ṣùgbọ́n tó bá jẹ́ ń bèrè ọ́ bèrè ká ń bèrè ọmọ yẹn

the African beats. King Sunny Ade, the African beats.

lálẹ́ yìí kò sí ẹjọ́ rẹpẹtẹ èmi kan fẹ́ enjoy music tí mo mú wa fún yín torí bá kí orun délé alẹ́ yìí ẹ̀kan lára àwọn tí wọ́n jẹ́ allies pàdí ọ̀rẹ́ ìmùlẹ̀ àwọ̀ dr sikiru ayinde barrister nígbà ayé wọn àwọn ni máa bá sọ̀rọ̀ fún lé ní wákàtí méjì all right.

0: ilé-ìwé Grace Field bẹ́ẹ̀ lówó ilé-ìwé òfanilápò yà rárá ilé-ìwé Grace Field ó ti gba àṣẹ àti òǹtẹ̀ láti ṣe kòkàrí ìdánwò àṣewọlé ìwé gíga junior neco junior waec àti senior neco and waec Grace Field wà ní number 9 Sofumade close Ladepo avenue off Idi mango soka ìlú ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 Grace Field private school àti Grace Field college ọ̀gánikan láwùjọ òkúta.
1: Ìlera lọ́rọ̀.
2: Karàn jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dáfi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́bà òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọlá ìmọ̀ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, sángun-sángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọlá ìmọ̀ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọlá ìmọ̀ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọlá ìmọ̀ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí
3: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, AKA Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, àgọ́ mẹ́sàn-án àárọ̀.

0: ọ̀sán àti ṣọ́ọ̀rù laago méjìlá òru lọ́jọ́ sunday àpàdé laago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù laago mẹ́kọ̀ọ́ alẹ́ ó jẹ́ ìròní wìtìwìtì ní mẹ́síkàm kìlómítà 18 ìbàdàn ife expressway òsèǹgẹrẹ ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ìfọ̀nsí ọlọ́run alayé prophet abel taiwo òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ yọlọ́run máa lo àtàwọn ìfọ̀nsí ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí pàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o
1: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
2: eto igbeyawo lale
3: ajowo eduro najare
4: ki lo sele
3: ki won to so wa po njo ran ti po seleri television fun mi fridge nkan ero ofoso ise ile wa ma fowo ofoso nle ni 2026
1: ni tuto
3: ka sa so pe o ti ra won abi
1: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
5: ewo lo tun je cdk e bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: lati osu to koja ni mo ti ra won
3: o lu se agun tan e so
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store
6: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
7: CDK sọ́rí ẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
8: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
9: Alaru pẹ̀lú ìfàmìròyìn agbára lórí ìrọ̀ṣẹ́. Pastor Ibrahim Folosan yóò bù sí fèrèsé ọ̀run sílẹ̀. Tú ìyanu ìbùkún amẹ́rẹ́rẹ́ jáde fún gbogbo èèyàn. Ikọ̀ oríta táyé ti retí ìtìjú lórí ọ̀rọ̀ rẹ. Jésù fẹ́ jáde sí ọdún ìyanu nípasẹ̀ ìdè. Pastor Lawal Lidari ẹ̀. Pastor Gbẹ̀ngàn Fada Ìró. Prophet Sábọ̀ Lọ́wẹ̀rẹ́. Àwọn olórin ẹ̀mí Adéyí ń kalẹ̀ àṣeyọrí. Pastor Ifeoluwa Odogiyo. Evangelist Kapori Taiwo. Pẹ̀lú Mínísítà Ìlọrin Mùráyọ̀. Pastor Ibrahim Folosan yóò máa sọ̀rọ̀ àṣẹ. Látọjọ́ Monday seven. Bí fẹ́ẹ̀rì ẹ̀lẹ́ mú Sẹ́tẹ́mbà. Láago méjì òwúrọ̀ àti pánú rọ̀lẹ́. Lọ́jọ́ Sátidé. À ń pàdé láago mẹ́wàá òwúrọ̀ àti méjì ọ̀sán. Ilé gbé ọ̀fẹ́ ń bá pẹ̀lú ojú ọ̀fẹ́ fún gbogbo èèyàn. Convention Thanksgiving. Lọ́jọ́ Sunday 13 September. Látago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ẹni níjọ́ The Lord's City Gospel Grace Ministry. M.A. Alilé House. Off Akinfo Street. Meridian Post of Akata Ibadan. Wá pàdé Jésù. Ó tún máa pé ìyanu yafunyafun.
10: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and

0: sọ̀kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkúrí ìtọ́nú yìí o gbogbo ènìyàn tiẹ̀ yà máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà ní èkó papa filling station tó wà lórí bridge woro ládojúkọ jájọ nkú ẹgbẹ́ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni ìṣòro ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ Zero nine zero two five two zero two seven two four. Yes, we did. Let the cajon party name.
1: Ubale bagere. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà Waves Limited. Esinyeri da kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Plot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. NAFDAC Jolote.
2: Obale bagere, owo le pelu steeze. Ita ti o ko bi a 50

lọkùnrin sí mi létí fújì ẹ̀fọ́n ẹ̀fẹ́ ṣé kí n kọrin náà fún ni ó ń bẹ̀bẹ̀ yìí o àyàwó yẹn lọ́gbà pátá yìí yọ lọ́nà ó ti gbọ́ lọ́pọ̀ wọ́n lérí wọ́n lá.

Bapak-bapak

0: ọ̀rọ̀ owó ẹran bá yọjú ọ̀rọ̀ yín o.
1: Sori lele kẹyàn sọ òótọ́ ó bẹ́tà ṣé kọ̀mọ́ndà lè sọ àwọn ibi tí mo ti náwó gidi fún ni ṣé wọn á ti mọ̀ mọ́ pé eléyìí ò ń ṣe nínú méjìdínlógún tá a lọ ń ṣe lọ́dọ̀ ẹ̀ lórí kínní ó ń sọ fún wọn pé barista ló jẹ́ kó òun mọ àdìsá ọ̀sẹ̀ pa
2: tí wọn
1: kọ̀mọ́ndà bá rẹ̀ sọ bẹ́ẹ̀ ó ti mọ̀ pé tó wá yẹ pé ó ní jòjú o mo ṣe ń gbá mo ń gbọ́ jùbí dáadáa kí ẹ ṣe lè sọ yẹn sàn kí ẹ ṣe ló mọ̀ mí fún ọmọ original so kọ̀mọ́ndà mọ̀ nígbà tá a yìn náwó gidi gan kí ẹ ṣe mo ná fún kí ẹ ṣe náà dẹ̀ lè dínà yẹn.
2: Ẹ kì í náwó mọ́ sí.
1: À ń nà kò dàbí ìgbà yẹn owó ò ní fálù mọ́ nígbà tá a wù yẹn ok yẹn fún ẹ ní sample mo bí ọmọ kan ní 1985. Ọmọ wa lọ Australia ṣe ìgbà tó di ìjọ ta máa sọ ọmọ lórúkọ ìjọ kẹjọ barista wa kìí pé wá ṣeré o ìwó road la ń gbé ogun wa barista mi ì lè rọrẹ tó dàbí tiẹ mọ ó wá òun àti mojid náà ti lọ manager nígbà tó di bíi 5 wọn fi ìbàdàn lẹ wọn lọ nígbà tó dé sàgámù interchange àwọn olùjù rims supra ló ń lò jọ yẹn mọ́tò yẹn roll báyìí míyìn pé africa ni kò ṣubú ṣolótú fèsì ìbàdàn back ọwọ́ bọ́lẹ̀ so àwọn ilé yẹn sá mo ṣe gbọ́ níjọ́ kejì ẹ̀yìnú 505 mo fi ránṣẹ́
2: ẹ fún wọn
1: yes torí kó tó lè get a spare part
2: mọ́tò yẹn
1: aṣòro as motor alhaji adébáyọ àti sọ́wọ́n omo òun ló máa bá get orí yẹn náà lórí mọ́tò yẹn mechanic yẹn nìyẹn mo fi 505 ránṣẹ́ ni tí bá nísìnyí owó ò ní fálù mọ́ ìgbà táwọn yẹn a lè decide láti kọ́lé fún yàn tọ́ máa fi ná ìlú wà á ná cement bóyá 8 naira and so on bóyá 8 naira bẹ owó yẹ lọ fún ra cement gan kọ̀ọ̀ tí so nígbà táwọn náwó gidi láwa pè é.
2: So àwọn barista ló ń jọ yín gan. Barista ló ń jọ yín.
1: Òun ló close mọ́ mi yìí o. Kí ẹ ṣe yóò enjoy me mo náwó fún gbọ́wọ́ wa ṣe rí ti barista ọ̀rọ̀ wa ti kúrò ní ti ànáwó nígbà tá a sìnkú àbí nígbà tá a ṣe báde mọ́dà mi dẹ́pẹ́ barista ló ṣeré kí pàtí tó bẹ̀rẹ̀ ìgbà tó lè mi máa ṣe nǹkan bí ìgbà tó lè pa àjọ ń ṣe ni kí pàtí tó bẹ̀rẹ̀ ó wá pè mí ó ní kí n má náwó fún mi lé ní iyì o. Yes, that's what he said. Fi kò ṣáà sí mi. Ó ní kí n má náwó fún mi lé ní iyì o. Mo ní wáyé. Ó ní àwọn GSS wọ́n ti surround ẹ̀pẹ̀. Táìmù yẹn ni ọ̀rọ̀ kílà. Showmanship kílà. Ten NYSE. Wọ́n ti surround ẹ̀pẹ̀. Ó ní kí n má náwó fún mi. So ìròyìn mẹ́lẹ̀ ló lè ṣe yẹn ó kàkún pé problem tó bá dé àìjọ nínú so bí life ti ẹ̀ ṣe rí nìyẹn ní time tí àìjọ ṣe lọ títí cost of living nígbà tá a bẹ̀rẹ̀ cost of living yìí ó ìdá anything la lè afford bí ó bá jẹ́ ẹni across the border lọ sí port nuco àbí kó máa ṣeré ń bì kan anywhere lábádé àjẹni sọ pé a jẹ ọrẹ a máa náwó àti iṣu àní so òun lórí ẹsùn mọ mi òun náà ló ṣe gbogbo nǹkan ijọ tí life wire my late wife time tó wà lọ hospital kò ráyè lọ síbẹ̀.

0: gbogbo tó pè sọ́pọ̀lọ ó dàrú pápátá ẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ maria tọ́tí ẹ̀ ni ìgbà tó lọ sọ́spítì ẹ̀ wọ̀ ṣẹ́ february 1988 and the woman died 26 of february 1988 ẹ̀yẹ kò wá sí nǹkan tí mo ń ṣe tí barista ò sí mbẹ̀ àbí táwọn ọ̀rẹ́ mi ti bá sọ pé dọ̀kì mo fẹ́ kó débi báyìí o àbí nǹkan kan báyìí o ó máa lọ ó máa find time kí n máa ṣe fìyẹn wẹ́ àwọn ẹni tí ò mọ ọ̀dọ̀ mi.
1: So ọ̀rọ̀ relationship is kúrò ní
0: fan
1: òtítí ọ̀rẹ́ family.
0: Àní bí 3 months ní làbákẹ́lò ń bì mi à so rest in peace. Mi rí nǹkan gidi tí mo jẹ tí barista ò sí mbẹ̀ ìgbà tí mo ń ṣe Adidas hotel. Ìwọ̀sẹ̀ ìdí ẹ̀yẹ pé ìwọ̀sẹ̀ ń gbàdúrà mo ń ṣì torí nǹkan tó ṣẹlẹ̀ ni pé when I left service dàdé flamish mo decide láti kọ́ petrol station ní sẹ́mẹ̀ à ń kọ́ lọ òkú ká ṣe báyìí ìjọba ọpẹ́ ìgbìgbé àgbọ̀dọ̀ ta within a certain kilometer èmi late barrister dọ́kì àti kọ́nà aláìgbé yìí abágbéra jọ̀kan bíldìn méjì tí wọ́n ní ní ìyànà ọba àwa ìjọ lọ àìjọ sọ pé ibi ká ṣe ń jẹ sí ẹ báyìí eré báyìí àìjọ ṣe ni tó ń gbọ́n gan gan wí pé ká reconstruct ibi ká lé tenant jáde bí ẹ ṣe di hòtẹ́ẹ̀lì nìyẹn ìgbà tá a kúrò níbẹ̀ wá lọ sí ibi bíldìn tó náà ní ní kí wọ́n ti ń pè kí ni ọ̀dà tí ń kúrú yìí náà anyway bíríìnì rẹ̀ kan panikò náà ṣe hòtẹ́l but barista is not somebody he wasn't too keen on business
1: sides. Music nìkan ni.
0: Èyí sọ́nà ọ̀nà wà ní kó dìlé pa fújì so ọ̀rọ̀ wa ti kúrò ní ọ̀rọ̀ ti fan òun náà bí ìbáná òfin okay I give you another example ìjọ bá di ẹ̀kan february 9 mi mo yí àtúnjẹ mọ germany gig prg very grand launch kìnìún kan ló ń pè mí lord president kìnì committee of order ó ní nǹkan kan má ṣẹlẹ̀ wọ́n jí pọ́ǹsì ẹ̀ lọ tí owó wà bẹ́ẹ̀ kò ń máàkì bá dé but ìjọ yẹn á pe àwọn ọmọ ó lè ra ẹran àgbò ńlá à ń pè ní àjọ mẹ́rìmẹ́ owó ló ti fẹ́ fi rà wọ́n ti gbé báàgì lọ ó wá pè mí pé kíni kò tó ṣe mo ní ìmúlò wà kò tẹ̀ lówó lọ́wọ́ pẹ̀kú máa bọ̀ ní Adidas ká máa ṣe fàájì ń bẹ́ and that is what he did.
1: Àwọn nìkan náà kan ra wà ń bẹ kò sí. Àwọn nìkan náà wà ń bẹ kò sí.
0: Otò.
1: Kò sí ìrò kò sí.
0: Otò ìrò àwọn wá bá mi ni àdèjọ ń ṣàròyé àti bí ṣe wà pẹ̀lú ẹ̀ o ti kúrò ní leadership pé owó àbí kò tó sọ pẹ̀lú mi máa ti jú fún pé mi gan tiẹ̀ lówó lọ́wọ́ ń jọ yẹn àbí òun tó ń sọ fún mi yẹn kò lè sọ pẹ̀lú mi.
1: Mi kò sòwò. Okay balóúnjẹ captain roland gbadebo.
0: Akin may so rest in perfect peace. Akin was a good friend of mine. Ìwọ́n kọ́ sọ bó ṣe kú. Easter period wọ́n ní 1990 something. Ọwọ́ airport yẹn ló ń gbé. Airport road. Wọ́n lọ sí Muritala. Ìlú ẹ̀ ó ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan wá fèsì ara wọn. Àbúrò ìyàwó ẹ̀ kan wá lọ sí pàtí. Nígbà tó dé, ó ti mutí. Ó bá Akin ló ṣílẹ̀kùn fún un ó dẹ̀ wọlé lọ́sùn ọmọ ẹ̀ wá tán kíni kẹ́tù mọ́lẹ́ kẹ́tù ó wá gbé sórí fídíò náà ló ń gbà yẹn ó gbé sórí kíní bí kíní ẹ̀ ṣe gbà náà nìyẹn iná ẹ̀ pọ̀ Akin ti bọ́ síta ó bá tún béèrè ìyàwó ẹ̀ ẹ̀mí ọ̀gá láńpẹ́ ìyàwó yẹn so ilé tó wọ̀ padà báyìí pé ìyẹn dẹ̀ ti bọ́ síta ilé tó wọ̀ padà báyìí yóò ṣe lè jáde mọ́ nìyẹn.

0: ọwọ́ ẹ̀kún àlàrẹ ògiri káàkiri akin nígbà tí ọmọ west àtàndá ọmọ west yẹn náà ti kún sí tó ń ṣe nǹkan lóṣogbo marita wa ṣeré akin a great socialite ni o torí kò sí nílò tí akin ò ti lò rí débi láàrin ọ̀sẹ̀ ó ń ṣe pati china peter nìkan kan ni láàrin ọ̀sẹ̀ akin wáyé nígbà tí wọ́n ń wí yìí pati ti set afternoon party ni bí nàìjíríà ṣe máa ń rí gbà yẹn tí gbogbo ẹ dà so ó kàn yà tó wá bá mi pé òun mọ̀ kò ní pé òun kò ní pé òun mo níta ni ò ní pè ẹ oní barista kan ni ẹ̀rí pa mí wà lókè akin fọkàn ẹ̀ balẹ̀ jókòó ń bá lọ bá lọkì lórí stage pé kí ni lágbóyà ṣe tó òfin ní pé ó ní ta ní jẹ́ bẹ́ẹ̀ mo rán èyàn rò pé nítorí pé òun jọ rẹ kọ́lá torí kọ́lá ṣe rẹ́kọ̀dù fún ojú ẹ̀rẹ́ kan ó rò pé barista bẹ́ẹ̀ àwọn tó bá jọ rẹ opponent ẹgbẹ́ yẹn ni barista máa kì jù ok ó ní ìwẹ̀ ó bá yá mo lọ jókòó nígbà tó yá bàrí bẹ̀rẹ̀ lórí akin ìgbẹ́ làkín mọ̀ pé èyàn yàtọ̀ séyàn òun dẹ̀ máa mú ìwé dání ó ti máa kọ gbogbo ọmọ yẹn fẹ́ kí èèyàn kí òun ó máa mú dání nígbà tí barista gbẹnu lé báyìí ó bá tún mú ìwé fún barista àwọn bàbá di bẹ́ẹ̀ tún ká ó fẹ́ yáwó kúrò ń bẹ̀ lẹ́yìn yẹn lẹ́yìn òde yẹn òun náà wá pé òun barista ó wá ní kí n bá òun sọ fún wípé kó ṣe rẹ́kọ̀dù fóun barista ní àgírí tí ó bá sọ fún ó máa gbé rẹ̀ ó ṣe àwọn parí ètò jẹ́ kan release record yẹn lọ́wọ́ iná yẹn ṣẹlẹ̀ tí akin fi kú tó bá ń wo bí record yẹn kọ́ síbẹ̀ pé bóun ṣe ṣe kọ́ rẹ́hùn tó kú bó ṣe wà ní ẹ̀rọ so akin ni he was a great friend ó dẹ̀ jọ rẹ̀ kọ́lá àwọn fan kọ́lá ni rich fẹ̀rọ fáwọn ohun sábà ní pàtì ìbẹ̀rún bá ṣe rẹ́kọ̀dù fún yàn lè ṣe àwọn rẹ́kọ̀dù tí wọ́n ṣe fà gbìyìn.
1: Mi ni sọ̀rọ̀ mi ni make comment sọ̀rọ̀
0: mi comment sọ̀rọ̀ mi ẹ̀bẹ̀ wọ́n ìka nínú social media lẹ́nu jẹ́ mẹ́ta àwọn the 10 best record best sellers in the last kinní kan ọmọ ayé as number one barista ayé number two tana muna wọn tún wá mú barista ní three fún fuji baggage wọn wá mú kọlá four ìyóyóyó ìkọ̀tọ̀ múni ẹ wọn mú wàsíù náà mọ lọ bẹẹ so public assessment ti rí.
1: ṣe wà pé ẹni àwọn òṣè bá green
0: àwọn òṣè bá green
1: but ṣe wà fún àwàta kéré àwọn records wọn tó jẹ irú jẹ oyo yẹn evergreen ló jẹ fúnra wa fún generation ti yín jẹ oyo lè máa jẹ.
0: no no mo like jẹ oyo.
1: ẹnu pé ẹ like yàtọ̀ sí kó jẹ evergreen o.
0: ok
1: èèyàn lè like nǹkan kó má jẹ àwọn orin tá a like tó yẹ pé even nǹkan kò popular.
0: ewo
1: from other artists.
0: yes
1: from other artists.
0: yes
1: àwọn artists kan wà tẹ pé wọn wà talented pé wọn popular.
0: bẹẹni
1: so ọrọ music o.
0: Be beauty is in the eye of the beholder.
1: Yeah, exactly, sir. All right.
0: Yeah, sure. I want musician. I mean, cut across, yo.
1: Ben.
0: Rabanso rocking son at the thing. Oh, the low money pa Nigerian music in the last say 50 years. Komasope oh badu. King Sonade.
1: Now come out every commander ni ayo.
0: No, meyeji na ni. I from mu kan against ara won ni. Pe o come o le lo gbadun commander.
1: Emi fi pe be na ni barista Collington. Be na ni Ebenezer Obi KSC.
0: Barista Collington. Barista yi na. Barista yi na. Dele, ye ka so to bi ti o to ba wa. Tó bá débẹ̀ ká sọ barista yìí lọ sí kọ́lá mo ń tẹ́fẹ́ àwọn èèyàn obìnrin kankan èmi àní kí ni kọ́lá kan